Ni bori da la meika, ama kule ayekuzi.

alaye alaafia ife imorere si eni alaye okan e ba mi ke haleluya gbogbo alaye okan e ba mi ke haleluya e so wi pe ogo alaye okan e ba mi ke haleluya laaro yi a mo soro lori yi laaro yi iranlowo o dibo fun yin laaro yi gbogbo ona yin ni yo ma la awon omo yin o ni jiya teyin de laye ona ti o la fe yin o ma la fun omo yin ona ti o la fun epi yin o ma la fun eyin eni to da aye ati orun o ma gbe yin nija e so npe haleluya e ba nso pe oluwa o se o ti ore re anu re lori emi atomo e ba npe haleluya e so pe olura pada mi igbo foruko re e so pe alaanu mi igbo foruko re e so pe oluwa o se o fun ana mi oluwa o se fun oni mi oluwa o se ati fun ola oluwa o se e so pe eni to da aye ati orun da ope wa igbo foruko re jesu oluwa wa ami mo gbadua si gbogbo eni to n gbo mi ani yo soro lori mi mo gbadua fun gbogbo eni to n gbo mi e o ri ranlowo gba mo gbadua fun gbogbo eni to n gbo mi ibi omi sele si loruko baba omo atemi mimo be lo ma ri gbogbo alaye okan to n gbo mi laaro yi mo gbadua wi pe ibi omi ba yi ẹnikẹni tó bá dìde sí yín yóò ṣe láre ẹgbẹ ọwọ yín lé àyà yín ẹsọ ọba ìlú pé ilẹkùn yóò sí fún èmi ẹsọ pé ọ̀nà yóò là fún èmi ọ̀nà tó dín máyìíra mi ọ̀nà yóò là fún èmi ẹ pariwo pé àánú yóò lànà fún mi oore ọ̀fẹ́ yóò lànà fún mi májẹ̀mú olúwa yóò lànà fún mi ẹsọ pé ẹ̀jẹ̀ jésù yóò lànà fún mi ẹsọ pé látòmí lọ ìrànlọ́wọ́ yóò dìde fún mi bẹ́ẹ̀ ló máa rí mo ń wo ẹnìkan nínú ẹ̀mí orí ń fọ ẹ lọ́wọ́ gbọ́ ẹrù ogun tí ẹ dì ní olórí láti ojú àlá lórúkọ jésù ó yá kóre dànù bí ọwọ́ yẹn lé orí rẹ ọba ṣe tako kan sabutiri nígbà mẹ́ta ó fún mi ẹ̀fọ́ orí yẹn ẹrù ogun táyé dì ní olórí ó yá ayérayé yí dànù láàárọ̀ yìí lórúkọ ẹni tó láyé àtọ̀run lórúkọ jésù kristi ẹrù ogun tí ẹ dì ní olórí ayérayé yí dànù láàárọ̀ yìí màmá yìí tó ń gbọ́ mi láàárọ̀ yìí mo gbàdúrà lórúkọ jésù àánú ó sọ̀rọ̀ fún yín bẹ́ẹ̀ ló máa rí ó ti ṣe bẹ́ẹ̀ mo fẹ́ fi àǹfààní yìí pè yín sí ìpàdé tó wà ní ọ̀sẹ̀ yìí gbogbo ìránṣẹ́ ọlọ́run pátá ní ọjọ́ Monday tí ń bọ̀ yìí ó ní agbára Monday last Monday of this month ó máa ní agbára gbogbo ìránṣẹ́ ọlọ́run pátá

orúkọ Jésù iṣẹ́ Olúwa lọ́wọ́ rẹ kò ní bàjẹ́. Àánú Olúwa lọ́wọ́ rẹ yóò gbé ògidì. Ìrànlọ́wọ́ Olúwa lọ́wọ́ rẹ yóò ràn ọ́ lọ́wọ́. Ẹ wo sa àárọ̀ Mọ́ndé ni o, aago méje. Àwọn kan ti máa dé látàgbé ọjọ́ Sannde. A parí rẹ̀ ní nǹkan bí aago méjìlá ní ọjọ́ Mọ́ndé. Gbogbo èèyàn ẹ̀kọ́ ni o. Àwọn dọ́kítà ó tún wá bẹ̀ tí wọ́n ó sì tẹ́sì fún wa lọ́fọ̀. Lórúkọ Jésù, mo gbàdúrà ìrí ò máa tẹ̀lé ọ. Gbogbo ẹ̀yin tẹ̀ máa bi tó ní òkè ní ọmọ wọ̀ wá. Ẹ̀yin ẹ̀sà tíráìkẹ́ dé ìwòrò jù. Ẹ bá dẹ̀ láti ìwòrò jù, ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyèdèjì. Ẹni wo ẹ̀ tẹ́ bá wà ìyẹn ká sọ pé ń lọ sí Oyèdèjì ká ẹ wá sọ̀kalẹ̀ ní apatẹ rẹ̀. Orí òkè ní ọmọ wọ̀ lẹ ti dẹ̀yẹ ní apatẹ rẹ̀. Mo gbàdúrà ibi òní bá ọ. Mo ń bá wí o, ibi ò ní bá ọmọ rẹ̀. Àánú Olúwa yóò jáde sí ọ. Ìrànlọ́wọ́ Olúwa yóò jáde sí ọ. Ọ̀rọ̀ rẹ yóò dẹ̀rí o. Iná ògo tí mo ń wò yìí, ajé ò ní pa. Bẹ́ẹ̀ ló máa rí. Ẹlẹ́ẹ̀kejì, gbogbo ẹni tó ń gbẹ ní ìlú Èkó. Mo máa wà ní ìlú Èkó ní chọ́ọ̀chì wa tó wà ní Gbàgà. Mo máa wá sí ìṣó First Friday. Ó dàbí pé ọ̀lẹ́ 7th ọ̀lẹ́ 8th nìyẹn. Gbogbo ìlú Èkó ni ẹ máa pàdé mi níbẹ̀. Lágbára Ọlọ́run, ibi ò ní bá wa. Àánú sọ̀rọ̀ lórí wa. Ẹnìkan tó kó wọn mọ̀bẹ̀ náà rárá. Tó o bá ti dé Ìgòròdú, wọ́n mọ́tò tó ń lọ sẹ́lẹ̀pẹ̀. Sọ̀kalẹ̀ ní Gbàgà bus stop, mọ́tò débẹ̀ tó sọ pé lọ sí AK-47 street. Ibẹ̀ ló dé yẹn. Lórúkọ Jésù, kúkúrú ò ní ṣẹlẹ̀ sí ọ. Ìwọ́ o rí ti ẹ̀ ṣe láyé, ayé ò ní para pọ̀ rẹ̀. Iná rẹ̀ ó máa jò, iná ògo ò ní ọ máa dùn. Mo ń sọ látànà nípa nǹkan mẹ́rìnlá tí máa ń tilẹ̀kùn ó máa yàn. Ilẹ̀kùn ò ní tì mọ́ wọ, ilẹ̀kùn ò ní tì mọ́ máa rẹ̀. Orúkọ Olúwa, ilẹ̀kùn ò ní tì mọ́. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí, mo fi Ọlọ́run bẹ̀ ẹ́ ẹgbẹ́ agbogbo mẹ́jọ lórí ní ọmọ wọ Prayer Mountain ní ọ̀gẹ̀dọ̀ òun.

metabo si agogo marun abo ni idaju mo pe ni oru awon angeli be na ni lori TikTok e ma pade mi lori TikTok lori YouTube ati lori Instagram ni baba adura AK47 prayer mountain e gbosa adura yen e gbe ororo kan lowo leyin ti n ba sure fun yin tan e o fi ororo ni ado ti ara yin ati awon omo yin emi to fe jade lo fun ise emi ti ona dimo tabi eni ti n wa ire kan o fe lo gba eto kan lowo awon eyan kan abi o fe promotion pade mi ororo yen ni ko fi ano ita re re o de mo pe nipa ibagbo anu tẹlẹ ọrọ rẹ yóò dara fún un. Number one lánàá mo sọ number one mo de ṣàlàyé bí ẹ lánàá pé kò sọ fún un. Màá ní pásítọ̀ wọ́n máa ń pè ní pásítọ̀ Fẹ́tò lọ́dún. Ó ní pásítọ̀ olúwàmọ̀ sọ fún òun pè yín. Ó ní ẹja kẹjọ onídò ló pè yín. Ó ní ìdò ló pè yín. Olúwa ló lọ́ mọ̀ pé yín pé ọ̀fà mọ̀ ń bọ̀ pé kẹ́ ẹ mọ̀ sí sẹ́yìn mọ́ pé kẹ́ ẹ lọ mójútó sẹ́yìn fọ́tò yín. Ìpolówó

gbàdúrà ló bá nú sílẹ̀ kò fún yín gbogbo ẹ̀yin tó kù kò ti tilẹ̀ kò mọ́ first Thessalonica chapter 2 verse 3 èmi Paul fẹ́ wá sọ́dọ̀ yín ṣùgbọ́n kòkò ni ò gbà wọ́n block ojú ọ̀nà fún mi ní sá ẹlẹ́ẹ̀kẹta tí máa ń tilẹ̀ kò mọ́ èèyàn ó ní ọ̀tá Joshua chapter 6 ní verse 1 ó ní àhá Jericho mọ́ gágá àhá gágá mọ́ Jericho nítorí àwọn ọmọ Israẹli ẹnikẹ́ni ò lè wọlé ẹnikẹ́ni ò lè jáde wọ́n ti tilẹ̀ kò mẹ́ni mi ló fẹ́ yí pé àánú ọ̀ wọlé àánú ọ̀ jáde ilé kankan ọ̀ wọlé ó kàn wà lójú kan wá dàbí adágún odò látòní lọ àánú sílẹ̀ kò fún ọ. Àánú asílẹ̀ kò fún ọ. Àánú asílẹ̀ kò fún ọ. Àánú asílẹ̀ kò fún ọ. Àánú asílẹ̀ kò fún ọ. Ọ̀tá máa tilẹ̀ kò sá. Ẹ̀rí kan nídàájọ́ chapter 9 verse 44 ó ní Abimeleki ó lọ sẹ́nu ọ̀nà Abimeleki ó dẹ̀ lọ sẹ́nu ọ̀nà odidi mi ó dẹ̀ tilẹ̀ kò pamọ́ gbogbo wọn pé ní ò bá a fi wáyé tán ẹ̀yin lè jáde. Ẹ̀yin kan ń sàbí o ọ̀tá wo ló tilẹ̀ kò mọ́ táànú ò fi wọlé lórúkọ Jésù àánú sílẹ̀ kò yẹn láàárọ̀ yìí. Bọ́ọ̀lù ẹ̀kún tó ta ti mọ lórúkọ Jésù àánú sílẹ̀ kò yẹn láàárọ̀ yìí. Àánú Júdà ni mo pè orí ọ̀fẹ́ ni mo pè àánú sílẹ̀ kò yẹn fún ọ láàárọ̀ yìí. So number 3 ọ̀rọ̀ ẹnu èèyàn máa tilẹ̀kùn mọ́mọ́ mami ọ̀rọ̀ ẹnu èèyàn ẹlòmíì ò mọ̀ ìgbà tá a máa ń ṣàpínlẹ̀ èèyàn ọ̀mọ̀ ìgbà tá a máa ń ṣàpínlẹ̀ àwọn èèyàn ẹ̀sà o ní àbúrò rẹ ó dẹ̀ lówó lọ́wọ́ tábúrò rẹ bá ti lówó lọ́wọ́ o mọ̀ gbọ́ gbọ́dọ̀ ní èdè àpínlẹ̀ kó o tó lè rówó gbà lọ́wọ́ rẹ. Ìwọ lọ ń fẹ́ mú tilẹ̀kùn ọwọ́ á bá àbúrò rẹ láàrin ibi tó ti ń ṣe mí tìrìn pẹ̀lú àwọn olówó lọ́wọ́ ní ṣùràjú kólé ó sọ pé orí mi ni ohun tí òṣìwò ló ń ṣe lọ́wọ́ àìmísálẹ̀ gbọ́n rẹ ẹ̀ ṣe nítorí pé o tètè á lówó ń ṣe nítorí ẹ̀ lọ́wọ́ á fi lè mọ ọ̀yàn mọ́ bọ́dá ohun tilẹ̀kùn mọ́ra rẹ ni èèyàn máa ń rẹ̀sìpẹ́tì àbúrò rẹ̀ tó bá ti lówó ni ó fà kan náà ló tó bẹ́ẹ̀ kò sí ibi ó fẹ́ ṣe ibi ó bá ti ń fà kan ní fún yẹn ibẹ̀ náà nánú tiẹ̀ ló ti jáde ẹni tí ò bímọ.

92.9.

Órale, ya. Monday.

0: láti láti.
1: A ó súnmí láì mí náà ṣàìtọ́ ní rọ̀jìn bísí mi láì rọ̀hámọ́ ní rọ̀yìn. Wàríkà Jumá Mùsùlùmí.
0: Ẹ̀wọ̀ ni wọ́n ń ṣẹ̀tẹ̀ fi pa wọ́n.
1: Mo kí gbogbo àwa Mùsùlùmí pátápátá káàkiri àgbáláyé tá a lórí ọ̀fẹ́ àti máa gbọ́ mi nílẹ̀ ìyá àti lókè òkun.
0: Ojú ohun tó máa ń pa mí lómi inú, ojú ohun tí òwe.
1: Báríkà Jímọ̀ sí gbogbo wa sí ọ̀pọ̀lọpọ̀ Jímọ̀ olóyin mọmọ láyé o.
0: Ṣé dandan ni tó lóró?
1: Ní báwọn ṣe Jímọ̀ ẹ̀jẹ̀, ní báwọn ṣe Jímọ̀ òkùnkùn, ní báwọn ṣe Jímọ̀ ẹkún.
0: Tẹni tó fún jù.
1: Lọ́lá Nàbùwà Muhammad Sálálá Àlíwà Sálà.
0: Mọ̀ pé ta bá gbóyán nínú ewé, kódà.
1: Ẹ wọ̀n káàbọ̀ sórí ètò tí a tọ́kùn rẹ̀ jẹ́ fọ̀dí láṣẹ kí gbogbo Mùsùlùmí.
0: Ẹni máa tẹni kò ní bẹ̀bẹ̀.
1: Ṣèkì àwọn ṣèkì pálápátá káàkiri àgbáláyé.
0: Ṣéwù
1: gbogbo ṣéwù yín àyín tẹ̀yìn ṣe tàwọ́tẹ̀yìn ṣe ṣéwù ṣéwù wa ṣéwù wa òun. Àwa ni ṣéwù sí gbogbo àwọn ṣéwù gbogbo àgbáyé káàkiri àgbáyé ni wàá gbà. Ustaz gbogbo Ustaz. Mukadam gbogbo Mukadam. Àáfàá gbogbo Àáfàá. Imam gbogbo Imam. Olórí gbogbo akọ́mọ ní ké pálápátá káàkiri àgbáláyé. Ààrẹ ìjókò àwọn àgbà àfàlẹ̀ ìyá àti lókè òkun. President League of Imams Worldwide. Imam gbogbo lọ́ba lọ́ba.
0: Bọ̀lá kọ̀tún.
1: Imam gbogbo olóṣèlú.
0: Àkọ́tàná.
1: Imam ọkùnrin, Imam obìnrin.
0: Èyí ọ̀tún.
1: Imam tí kì ń gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni láti kọ ní kéwú.
0: Èyí kí n kékeré kéwú ni mo.
1: Imam Aláìlúwà Ìsìnpẹ́yà Majẹsì Ọba Rewan Àrẹ̀mú Babátúndé Oṣù Ọlálé Akíolú.
0: Èyí.
1: Imam olówó Èkó ní sálámọ̀ sí pé àsàlámù àlékún wàràmọ̀túláì. Wà bàràkà tù.
0: Owó ìyẹn ń bẹ lọ́tọ̀.
1: Ẹ ó ń yà yín lẹ́nu.
0: Ìyàwó kan lọ tòun jù.
1: Ṣé àṣẹni kọ́ kábíyèsí ń kéwòrè?
0: Olóògùn.
1: Ọlọ́run ọba ni.
0: Olóògùn tó
1: tó. Àwa náà ní àfiṣe gbéraga.
0: Ìjọba.
1: Bẹ́ẹ̀ a sì gba kọ́bọ̀ lọ́wọ́ Aláìlúwà.
0: Ìdání.
1: Báwọn náà ń gbọ́ mi.
0: Obìnrin tó bá dọ̀rọ̀ òbí àyè ìsàmpé.
1: Ìmáàmù oníṣàṣà náà ní sálámọ̀ o. Ìdúrà Májẹ̀sì ọba Babátúndé Àkànbí Ògún ló ń bí oníṣàṣà àti olúṣàṣà.
0: Dákẹ́ ni.
1: Àwa tọ́lọ́ ọba lò láti kọ́ wọn kéwùrè.
0: Ìyàwó ọ̀rẹ́ ìyálé ẹ̀yin lẹ́júwe bí ẹ̀fọ́ ọ̀fẹ́ràn.
1: Ìdúrà Májẹ̀sì ọba Adéyẹmí Àjàsà Awúṣẹ́ ìlú onígbòǹgbò.
0: Àwọn ètò bá dọ̀rùn.
1: Ọ̀dọ̀ àwọn tí wá yọkọ́ kéwù bó tilẹ̀ jẹ́ pé kéwù alẹ́ ni bàbá kọ́ wọn ọ̀rá yìí lójúmọmọ. Ọlọ́run sì lò wá kọ́ wọn, wọ́n sì mọ̀ ọ́ lónìí.
0: Ẹ̀sán tálé kó ń bọ̀ láti.
1: Bẹ́ẹ̀ bá délé epo òkè odò, baálẹ̀ ta mọ̀ ń bẹ̀.
0: Láti
1: fẹ́ Aishim Solid dada baálẹ̀ ńlá òkè odò. Ọlọ́run bá lò wá pé baálẹ̀ bẹ́ẹ̀ ti máa kírun rè bẹ́ẹ̀ ti máa yan nọ́fìlà rí. Látorí àlọ́ àlá làwa ti bẹ̀rẹ̀ sí ní kọ́ baálẹ̀ ń kéwu Aishim Solid dada. Bẹ́ẹ̀ bá dé ààfin wọn ẹbèrè lọ́wọ́ nílé epo òkè odò. Ẹyin ẹ lọ àkànwò tàbí kẹ́ ẹ lọ òdúró yìí.
0: Kì ló máa ń ṣe.
1: Àfin méjì ni bàbá yẹn nílùú òkè odò.
0: Àǹgbà mọ̀ràn rárá àtẹni tó.
1: Bákinlá bí ọmọ onílé bóun ló ń talẹ̀.
0: Orí kálukú àbètì ẹ̀ lára dàbí mú.
1: Àìsí kẹ́hìndé kalẹ̀ jayé baálé òtúmára.
0: Bí bẹ́ẹ̀ lògùn orí fífi.
1: Gbogbo òjò níyùn ẹyin.
0: Ilé ọlá dòfo ẹlẹ́.
1: Gbogbo ìgbò yẹn.
0: Ọyin abiyin.
1: Ẹ bèrè pé ta ló kọ́ kábí bàbá yẹn ní kéwù. Kẹ́hìndé kalẹ̀ jayé.
0: Àfa
1: wọn rè.
0: Ìyàlá àfàìmọ̀ igi ọ̀la.
1: Àìmọye àwọn ọkùnrin tá a ti wá kọ́ àìmọye àwọn obìnrin tá a ti kọ́ tí wọ́n ní kẹ́ dákun fa forúkọ àwọn pamọ́. Pàápàá jùlọ láwọn olóṣèlú tí wọ́n ń bẹ nípò gómìnà lónìí. Kódà alárẹ̀ nu wọn. Ṣé sọ ṣe ń bẹ. Àfi gbéraga o, àfi ń gbọ́lọ́ ọba tóbi ní aláhàgbà.
0: Bí ayé.
1: Aláhàgbà kẹbíra. Ìjọ̀mú ẹ̀ sì dákun ẹ gbọ́lọ́ ọba tóbi. Jímọ̀ kan ló kù lẹ́yìn eléyìí o. Tí yóò jásí Jímọ̀ ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù keje ọdún 2026. Bó o bá mọ̀ pé ó rí Jímọ̀ tí ó kẹ́yìn oṣù yìí. Ó sì rí Jímọ̀ tí ó kẹ́yìn ọdún yìí. Bọ́lá Nọ́bíwá Mọ̀ọ́mọ̀ jọ̀mọ̀ gbọ́lọ́ ọba tóbi ṣe aláhàgbà. Àní ọgbọ́lọ́ ọba tóbi ṣe aláhùwàgbà. Aláhùwàgbà. Aláhùwàgbà. Alhamdulilayi. Alhamdulilayi. A ti bẹ̀rẹ̀ ètò náà o. Lagos Ibadan Express Road ẹni bá ń travel. Èmi ò pé bóyá kó o má lọ o. Bó o bá lè lọ gbọ̀nà Kòròdú kó o lọ gbọ̀nà Sàgám. Ó pé a ti máa lọ ọ̀nà Ìbàdàn. Kódà àwọn tó ń bọ̀ gan fojú mi inú ẹ̀. Torí àwọn tó ń lọ ti ń gba wọ́n wè. Nígbà tí ọ̀gá yẹn sọ fún mi kò tètè yé mi. Lára àwọn ọmọ kéwù ni alàgbà mítà láyé máa ń sáré fún.
2: Àmì ọ̀rẹ́kùn ṣẹlám ṣé.
1: Èmi yóò gùn. Èmi yóò gùn. Ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ Jímọ̀ olóyin láyé o.
2: Ọmọ mi yàtọ̀ wà láyé lójú ní sàgbà. Tí ó dùn fún gbogbo wa.
1: Amina.
2: Ẹ kò Jímọ̀.
1: Bẹ́ẹ̀rẹ̀ àgbà
2: Jímọ̀ ni a sọ̀kọ̀ ẹ̀.
1: Amina.
2: Bàbá láti jákàndé láti ìjọra tí mo fi dé jákàndé láàárọ̀ ẹ̀. Fọlá Sùgbà kan ṣe o. Ẹ dákun à ń wí à ń tẹnumọ orí afa ibi tá a ní wọ́n ṣe pàǹjọ́ sí. Àṣé wọ́n tún orí afárá mẹ́kún ẹ̀ṣẹ̀ ni. Wọ́n tún ṣe àtiwájú Officers Mess àti orí afárá àtàgòkè àti bọ́ọ̀lù wà láì. Oyo ni kololo Olorun Ilusaga
1: Olorun bi ona Ilusaga
2: eh kan da kun ba se be ni o se
1: ba o sun ba ba due yo da fun ibi e lo re yo da fun
2: ba se be eh abeta fi fari go
1: da le du ga kala
2: ilu kan na la jo
1: npe ko duri ati o ka pe omu mo ko le jino si lawo ibo e sa ibe se mepun abi ke se abolikam ibo lo kon lo ibo lo be da
2: awa fura pe agbara awon ajoba ologun boya beru won ma yinbon won ma yoba sian awa ta si ni ba won sa na wa na tori toto
1: eyo
2: won sa na wa ta le ko ni ri fun won
1: eyo ni english
2: da yo gbadua
1: da da e se won a se eba won a se osun baba bi yen wallahi won a se e se so
2: o buru o ti ko ja be
1: won a se won a se
2: to ba je gba se ma lai se ma jade ni ba ni ke wa wa adugbo yi
1: ma wa ma wa eh ala alaji akimogun mo la won ko drive fun won wa gbe ni ah se gbo ah se gbo alagba mu tala bo se ndi jare o eyin o wa ateje ti alaji akimogunola loruko gbogbo olubadan ti won tesi mi won ni imam oni face cap emi ni imam
2: no ngba to we la wa ni o to ni
1: emi alukimba mi o le logorun
2: alukimba ijika ni du o si face cap lo ma den gbogbo
1: emi e se bo je bi o e wo imam temi ya so mo le den face cap alukimba se do ni wala ni
2: laaro yi won to type oni 1299
1: 1000 tiri ni on gbe imara ni won le ra ori eta
2: kola sanu wa
1: gbadue gbadue petroleum awon le poko wa ruko te ko so oni e gbadue gbadue o like gas olowa jaduwa olowa ja o ba olowo ba da ogun duro e se arado abi tare ba kin olowo ba da ogun duro lagboro lo ni street of omos abi ti lo npe o street of omos alagba olu adekoya mo ti nti pe boya eyin abi alagba tayo omolade ni kon salaye lagos ibadan won ni okoko da flower nu ni kara ati lo wa dogun abi
2: awon eyan tin gba one way
1: won tin won tin gba o lati ago marun
2: won ti a ta bi le bi na de se mo ko drone mo ko ti mo le se
1: mo se
2: ti mo fi ra script mo fi de keja bayi
1: alada won ta won sade to wa pe awon pe omo oko da na kan wa tawon kan tun lo run maarin kan iyan tun lo ko sa ri tela tun run maarin kan gbogbo e ja di gbogbo mo yo me yen
2: oluwa o ti bi otede la bayi lati kan
1: ti bi o ti bi otede o ti n bo akobeko lati kara o ti bi otede dola laago mefa ku seju marun o ti di otede dola se ri nkan bayi
2: o ti di otede la
1: oda
2: sir
1: oda e si His Majesty Oba Ileti Ilu Ayo Bo. Okin yo baba. Kabiyesi o. Baba wa Rahim Adebowale Afosho. Oba Ileti Ilu Ayo Bo.
3: Ni won fi ma
1: ijo e ba dade Alailua ni won sa gbogbo loba debe.
3: Won ni kan wa lebe.
1: Ni mi lojo Alailua ba ri won ojo lale akelu. O ma wa nbe sa ni. E gba be. Alada Segun mo ti reti ke pe mi pada mo ri pe ngbin ojo o eyan atalada ye mi e tin tira kai ti gbe o e ma tu wa lo ya fefe e lo o
2: usapa le se karo
1: ido bale mu wa o oruko yin sa o nbo le wa nbe o apabo le wa o
2: mr ayin kalo soro mr ayin kalo soro ti lagbaja cantonment
1: lenku le wa bi
2: Mr. Lai Kalso lati gba gbaja kan tomi.
1: E se ma bon kan tomi ti wa ta won soja to alenu yen laya ti wa ta o laya ko si wala. Se mo ore mi lo gayi tutu be yen. In ta won soja laya ti o tun do ejele. Eh eh.
2: Se ngbo mi.
1: Yes I'm the Lai.
2: Mo da volana lati Kurudu ni ale ana. So ma gbo ni bridge ma to fi.

0: of which I would want to be ambulance step point in my trophy. Ambulance step point.
1: Oh, Bello,
0: but would they to have a good bit? Which will be lonely with the area here with the Dallas here and getting your whole block on Natalia and my.
1: Daroy.
0: So, in case Laro, you only said the founder of Laro, but now, opposite,
1: àwọn alàgbà ṣẹ́gu tó ń pè mí yẹn ìkòrò dún wọ́n sí bọ́ wọ́n máa mọ̀ tó mú tí nǹkan bẹ́ẹ̀ bá wà bẹ́ẹ̀ wọ́n máa sọ fún wa ń sìn ẹṣẹ́ mọ́dúpẹ́ sà ẹṣẹ́ mọ́dúpẹ́ ọ̀gá mi ẹṣẹ́ mọ́dúpẹ́ ẹṣẹ́ mọ́dúpẹ́ ẹṣẹ́ alàgbà ṣẹ́gun o ó yà mí ìfẹ́ gbìyànjú àti pè ń padà lásìkò tẹ́yìn náà ń pè ní sáké ọ̀nà ìkòrò dún tẹ́ gbà ṣé
2: ohun ko seru to jale be mo lati koke ni o fa wa ta bo lati ko du
1: be ni bo yin so gonu
2: ko
1: awon last month won pe lana e tin yojo eyan lo jeri wa awon mo ki
2: to be ati gbe nu loke de ka won ona yin o da ni bi ati gbe nu loke
1: loke bridge yen
2: ati gbe nu soke bridge yen be ta ba to kale ka to da be bridge lese ta kan wa le stress in be to ta sa light here so mo da ri to me ko bo yo pe to fe ku ni abun pe mechanic ni
1: laaro yi nigba o yi o to seju melo te ri
2: mo koja nbe yen ni 531 ni mo de beyin
1: a ti pe o ko ti pe o pe peju na o pe pogbon seju
2: so igba mo fun be o de ke tu fi wa o kejo ta na wa o ke lati ma bo
1: ona kuru du da ni
2: be ona kuru da be ta won public works ye won ti se ni ejiroko ta to de a to de lati ya wole so o je ki zo ka va credit o wa
1: I'm not going to be able to do it.
2: Fáà tó ń bọ̀ wá sọ́nà ìjọta náà mo wo truck kan lẹ́sẹ̀rẹ́sì ń bẹ̀ẹ̀ aláfà ti wà ń bẹ̀ mọ́tò wọn méjèèjì ti wà ń bẹ̀ mo ti ń wò wọ́n tó ń bẹ̀ àwọn tá ń bọ̀ wá sí ọ̀nà ìjíbó ń bíbà ọ̀nà ìsìn wà òkè òsì rìn tó bẹ̀ ká máa rọra díẹ̀díẹ̀ torí pé ọ̀nà yẹn ò dá
1: ṣẹ́rí bí mo ṣe ń gba kọ́ọ̀lù alàgbàkáàdé lábàjọ ẹ máa bóyá gbogbo fóònù ni mo ṣe bẹ́ẹ̀ o iye èèyàn tó ń gbìyànjú àti pè mí lẹ́ẹ̀kan ṣoṣo kódà ó kọjá bẹ́ẹ̀ àmọ́ kò sí ìdí mo lè gbé mọ́ ní gbogbo àwọn kọ́ọ̀lù yẹn báyìí àbíkẹ́ yálọ bá mi sọ̀rọ̀ lórí whatsapp tẹ bá ní nǹkan tó ṣe pàtàkì fún mi tẹ fẹ́ sọ tẹ fẹ́ kí n sọ lórí ètò ẹlẹ́ẹ̀kejì ẹ lọ sórí whatsapp mr pilot ẹ lè tẹ kẹ táìpì ẹ níjẹ́ bẹ́ẹ̀ ẹ dẹ̀ lè fóun ránṣẹ́ voice note àmọ́ voice note tó bá ti ju ìṣẹ́jú kan lọ mi ò ní lè fi sórí afẹ́fẹ́ torí yóò ti gba gbogbo àsìkò mélòó gan-an la ní 08181509290 08181509290 ẹ mọ́ gbàgbé ó yẹ kí n ka kinní kan nípa afẹ́fẹ́ tá a bẹ̀rẹ̀ sí ní fojú inú ẹ̀ tútù burúkú kan máa bẹ̀rẹ̀ lónìí tó lágbára gan gbogbo ẹ̀yin òbí ẹ dákun ẹ darapọ̀ mọ́ mi lórí ètò ẹlẹ́kejì láago méjì àbọ̀ òtútù burúkú kan máa bẹ̀rẹ̀ sí ní mú tí ó látòní lọ ìdúnú tó fà á gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ lórí ètò bọ́nà ṣe rí apá kejì àsìkò ní òjẹ́ńsọ báyìí ẹ dákun ẹ ti jẹ́jẹ́ mọ́sàrẹ́yẹsẹ àbọ̀ ọlọ́run lórí gbogbo wa làtífà dọ̀rọ̀ olúwa àgùnlá ìkẹlẹ́ lóòótọ́ ètò dàbọ̀ sáwọ́dàbọ̀ mọ́.

0: ìlérí ni wo nara wọn ni wọn bàjẹ ṣùgbọn ilé ẹjọ ni wọn ṣe sùúrù ni wọn dájọ náà.
1: sáàrí àwọn ètò kan láti jẹ́ kí ètò ẹ̀kọ́ kò ṣe èso ní ìpínlẹ̀ ọ̀sun àwọn kan máa ti ń nàkọ àbùkù sí ìjọba lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ náà látàrí àwọn ilé ẹ̀kọ́ kan tó ń dá sílẹ̀ pé ó dà pé kò tọ̀nà ṣùgbọ́n gómìnà sọ ní kò sì jọ o.
2: ẹ ń bá ní kí lóòótọ́ lóòótọ́ ní kankan lọ ẹgbẹ́ rẹ̀ alájà tí kò abáka sì gbèrè lọ́wọ́ ìjọba àpapọ̀ nàìjíríà pé a bílíọ̀nù méjì ló ń tí kò abáka sì gbèrè lọ́wọ́ ìjọba àpapọ̀ nàìjíríà pé a bílíọ̀nù méjì ló ń lé pẹ́sẹ́pẹ́sẹ́ mẹ́ẹ̀ẹ́dógún náírà lórí àwọn àtúnṣe àwọn ibìkan bíi ọgọ́rùn-ún ó lé mẹ́fà àádọ́fà ó dé mẹ́rin àtẹ́gbẹ́ owó ìtòsúná olóhùn ọgbà pé wọ́n ṣètò pẹpẹ.
1: gbogbo àwọn tó wà lọ àwọn kọ̀ọ̀kan tó wà lókàn náà sọ pé ìṣàkóso tó wà lórí àlééfà pàápàá jùlọ ti àríwá bọ́lá ahmed tinubu wọn ni wọn máa bójú àánú wo àwọn tó wà ní òkè ọya àwọn tó wà lókàn ọya àwọn tó ń ṣàtìlẹyìn fún ẹgbẹ òṣèlú apc wọn ti ń dọrọ náà nu wọn ní ẹdánù bíi omi ìṣọwọ tá a bá ń sọ lórí àwọn tó jẹ mùdùmùdù ẹ rí i pé àwọn tó wà lókè ọra gangan ni wọn jẹ mùdùmùdù ìjọba tó wà lórí àlééfà.
2: kókó rán lẹsẹ ẹwọ rẹ ń tẹsíwájú bó nídà àwọn àjọ tó rí sí àṣewọlé fún ìdánwò fún babatilẹ wa nìjẹ àjàǹgbò wọn ní ìforúkọsílẹ fún àwọn akẹkọọ fúnlẹ ẹkọ nc fún ìwé ẹrí rẹ wípé wọn ó gbèdé kan o.
3: kẹ́wù yẹ ṣe iyebíye òótọ́ ṣe ń lábí owó ọmọ inú àbílò nínú rẹ àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè fàdààmú ìbára ń dáàbòbò ni ẹ̀ẹ̀mejì ni ó gbàbùsàn ẹni tó kẹ́jẹ́ ìṣẹ̀dá ó léwu láti ti gbọ̀ngbọ̀n ayé ń yí bí ìṣẹ̀dá ti gbé kalẹ̀ ẹkùn ń pariwo ara ẹ o ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde ìwọ náà jẹ́ káyé aláyọ̀ tí ìṣẹ̀dá dáamọ̀ ó jẹ jáde pẹ̀lú yóyó bitters ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye sọ yóyó bitters di ààyò rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí rẹ yóyó bitters wà lólómi jẹ́ẹ̀lì oníkápsùlù àtààpọ̀ pẹlẹbẹ sáṣẹ́ẹ̀tì lọ́jà àti ilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè yóyó bitters ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.
4: èmi gan ti sọ wípé màá máa polongo mediana kiri ni torí ẹ wo kò sírú ìyarun tá a fi yarun àdùkẹ́ tí kì í sunkún irun rẹ le nígbà tó wáyá èé ṣí gbogbogbò alẹ̀ irun ẹ̀ bẹ́ẹ̀ ni làpálàpá ò jẹ́ kí n rà rí gan rí mú mi àmọ́ ní kété tí ọwọ́ mi ba àwọn èròjà túnṣe mediana 0-15 tá a pilẹ̀ ṣe fún àwọn ọmọdé ṣẹṣẹ ni mò ń yọ mediana 0-15 air booster cream ìyẹn gangan ni àbá máa pè ní òdógún lọ́gán tí mo bẹ̀rẹ̀ sí lò ni ajẹrun ò ti ríbi dúró sí mọ́ nínú irun àwọn ọmọ mi làpálàpá sá lọ bẹ́ẹ̀ ni irun wọn gùn tójú rẹ̀ sì mọ́ kódà a tún lè lo mediana 0-15 fáwọn ìkókó tí kò nírun níwájú àti àwọn tí irun wọn ti fá lọ lẹ́yìn jọ mediana 0-15 air product tá a pilẹ̀ ṣe fáwọn ọmọdé wò lónìí mediana air product wà káàkiri ilé ìtajà ó yà pé sórí 0702-500-7861 0809-1799-333 mediana gbogbo ohun tí irun rẹ nílò.
5: dúró náà kó o tó ra multivitamin yẹn béèrè lọ́wọ́ ara rẹ ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pérépéré.

0: Multivitamin drops and syrup. Adidi ṣe fun awọn ikoko atawọn ọmọ wẹwẹ gan ṣe n dagba. O ni awọn vitamin to ṣe pataki ninu fun idagbasoke, aabo ara ati ọpọlọ to ji pepe. Nafdac fun gelu. Afrabite je ọja Afrabchem Limited ti won ṣe Panda Paracetamol.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ní àmì ìdánimọ̀ mi kìí ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́lọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star

0: bá gbìyànjú dídalẹ̀nù lọ́nà àbófinmu ẹgbẹ̀rún lọ́nà igba ó lé àádọ́ta náírà lowó ìtọrọ̀ pẹ̀lú ẹ̀wọ̀n oṣù mẹ́ta gbáko tó bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP pé lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800 00 lọ́mà 0800 005 2962 tàbí 0708 060 1020 email info@loma.gov.ng ìkànnì àjọlò @loma_gov lọ́mà wọ́n mú ìpínlẹ̀ kó mọ́ tónítóní.
1: Family, are you ready? Family is everything.

0: Prima.
1: Good time moments. It's Kivo Prima.
0: Kivo Prima.
2: One kata lo one kagbata one ka be ku le ka gbogbo ta ko le wa pa
3: ero ko ni le gba ko so fa le jo ko ku ni gba ko so fa birin ko ni gba ko so fa won agbalagba pe to gba le gba ta bere pada ni pile eko yo si ma waye ni gbogbo ojo saturday to ba gbe ni osu lati asiko yi lo arin ago mefa abo ti ago mejo abo aro le to gba le gba ta wu waye aro gbogbo olugbe pile eko ki won ri pe won popa ninu eto ohun daada gbogbo wa la ni ojuse kiku gbata iwaju ile wa gbogbo ayika wa ka si tun ri pe an ge gbogbo ko to ba wu laika ile wa be na la gbadọ ri daju pe ayo gbogbo idoti wa sototo a di won sinu ora a si gbadọ ma gbe goro idale ni wa sibi tawo osise ajo loma pase pe ka ma gbe si awon osise oba yu ma lo kaakiri lati sabewo sawon ijoba abile atawon agbedagba soke lasiko ti eto gba le gba ta ba lo lowo gbogbo igba e je ko ma ye yin o gbogbo wa la gbadọ pa wopo gbe gidi na to kale arun ati aisan lawujo wa imo to to bori arun mole boye se nbo Ìgbéga ìpínlẹ̀ Èkó, Ajumose ni o, iléeṣẹ́ ètò àyíká ìpínlẹ̀ Èkó, olùkéde.
4: Pont FM 92.9.
5: Wo pass me the ball, Joe.
6: Pa won nko, ara ile lo ma sose bo yi. Ogbeni Eri, o tun wo wa bere si ni sose ni pelu opa.
5: Gbogbo isu a tori keke lo so mi. Epa no ta ti double. O ti da pe won so isu ati egun ara ni papo mo ra won.
6: Eri, se yin lo fa to pa papa yin da rugo, o ti gbon pa bi simba mi.
7: Vinicin Balm, ẹ̀yà mental salicylate àti mental crystal yóò fún ọ ní ìtura lórí ara ríro, àwọ́ká ara àti ìlàkú ègbé.
8: Wọ́n ní ká gbálé, wọ́n ní ká gbáta.
9: Ẹ̀lẹ́ o gbogbo ẹ̀yìn tiwa ní àgbàdo òkèdò LCDA. Alága olóríire. Mẹ̀jọ́ Abiodunjimọ̀ Ìṣọ̀lá Ẹ̀jígbádéré.
10: Wọ́n ní kí n máa kí yín.
11: Kí n sì máa ran yín létí wípé ṣíṣe mímọ́.
12: Òun ló kọ̀gùn sí mímọ́ Ọlọ́run.
13: Dàtí sùsé.
14: Gbogbo òpópó mọ́kà tó mọ́ roro.
15: Àwọn èèyàn ni wọ́n ń tún ṣe.
16: Wọ́n ṣe ṣe pàtàkì.
17: Kí gbogbo wa mú ètò ìgbàlẹ̀ ìgbàta.
18: Sátidé tó parí oṣù lọ́kúnkúndùn.
19: Láàgò mẹ́fà àbọ̀ àárọ̀
20: sí àgò mẹ́jọ àbọ̀ àárọ̀.
21: Yàtọ̀ sí àwọn tó mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì.
22: Kò gbọdọ̀ sí lílọ bíbọ́ ènìyàn àti mọ́tò.
23: Nígbà tí ètò ìgbàlẹ̀ ìgbàta ìbá ń lọ lọ́wọ́.
24: Ká kú gọ́tà tó dọ̀tí.
25: Ká tún gbogbo àyíká àti àyídà wa ṣe.
26: Kẹ́nikẹ́ni má ṣe dalẹ̀ sópópónà.
27: Àbójú àgbàrá
28: tó lè mú omi yalé àgbàrá yàgòrò wa.
29: Gbogbo ẹja gbọdọ̀ wà ní títì pa.
30: Ẹnikẹ́ni tọ́wọ́ bá tẹ̀.
31: Pé ó kọ tí ọ̀gbọ́n ìsí ìkéde yìí.
32: Òfin á fi mú rẹ̀ fọ́fẹ́rẹ́.
33: Àrùn tó ń ti ní àgbèrò wa.
34: Kò ní kò wá tí ọmọ taya tẹbíta rẹ o.
35: Àmì nìkan ò rán.
36: Ká mú ètò ìgbàlẹ̀ ìgbàta Sátidé tó parí oṣù lọ́kúnkúndùn.
37: Ló ṣe kókó.
38: Olùkéde Mẹ̀yọ́ Abiodunjimọ̀ Ìjígbádéré Executive Chairman Àgbàdo òkèdò LCDA.
39: Is it okay to make fun of our sister? Let's have a talk.

0: aṣojú rédíò wa fèdè fẹyọ apàtẹ èdè ó kú fọfọ agbẹdẹ àmọ wí ohun tó bá jọra wọn làwọn àfi níwọn ara wọn níléeṣẹ rédíò tiwa àwọn èèyàn tó dáńtọ dálẹnu dá lóòrùn pèlè. Ìfẹsẹ̀wọ́pọ̀ ọmọ èjèèjì 92.9 àwọn alápèdè kínú elédè òkun tó bá gbọ́ bó ṣe haúsá la bá sọ kò ní sípasípa yọ àwa làgbà níbi ká sọ nídìí elédè ìgbò ọ̀gá ni wá nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe lédè èyí ò bá pọ́n mẹ́lẹ́.
1: Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ọ̀gá ni wá ọlọ́run ló fi wá sórí o àgbìyànjú ọlọ́run afa àlùbọ́ká sí iṣẹ́ wa adúpẹ́ lọ́wọ́ yín lólùfẹ́ wa pátápátá ojú òní tí lábá dé abala àgbéyẹ̀wò láàárọ̀ tèmi ẹ̀gbọ́n mi.
2: Gẹ́gẹ́ bí ìṣe wa orí pé rédíò nàìjíríà ń bá gbà mọ̀ wọ́n ní bá a ṣe torí bẹ́ẹ̀ náà
1: lórí èmi la ò ní yọ̀ sí.
2: Akíkanjú tẹ́rí kò lè gbógun sátìlẹ́yìn ló pọ̀ ìjọba àpapọ̀ nàìjíríà pàápàá jùlọ àsọjú lámẹ́rin tí wọ́n ti buwọ́ lù fún ìtọ́rọ̀ wọn ti bá rí pé ológun kọ lọ sí méjìlá fẹ́ẹ̀dù ìṣàn ìyẹn nìkan kọ́ láti gbogbo ti àwọn èso ọkọ̀ fún báńdì tí àwọn abìmísòkù ti ń dà láàmú lórílẹ̀‐èdè wa jẹ́ kí ìdáàbòbò wa kò lè máa fò lókè lálá. Ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n tún gbọ́ àwọn èèyàn sí iṣẹ́ ológun máa bí 28,000 jákèjádò ilẹ̀ wa nàìjíríà ìpele méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà ló sì jẹ́ pé yóò lọ pẹ̀lú àgbékalẹ̀ abala 5-10 tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé ìgbésẹ̀ yìí yóò parí kó tó di ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún 2026 tábàwá ní ká máa wọ ìkó ológun 73 pẹ̀lú àtúntò jẹ́ pé ó dé báyìí bó ló ṣe rí lọ́dọ̀ tìyìn pẹ̀lú ìgbésẹ̀ tí aṣojú alámẹ̀ tìrùbù tó yẹ pé wọ́n gbé ṣé ó jẹ́ kí ìdáàbòbò ní orílẹ̀-èdè wa nàìjíríà kó yàtọ̀ sí ti àtẹ̀yìnwá àbí mọ̀nàwó gan lẹ ní òye wo lẹ ní lórí ìgbésẹ̀ yìí ẹ jẹ́ àmọ́ rẹ àbíkún àti mi.
1: Àti ó parí oṣù kejìlá ní 2026 December wọ́n kọ síbẹ̀ tí wọ́n finalize lórí ẹ̀ kí ni ìrírí yín lórí ọ̀rọ̀ ìgbésẹ̀ tí wọ́n gbé bó ló ṣe rí bó lẹ́yìn ṣe rí ṣé yóò mú gbọ́ tún dé bá ètò ààbò bọ́n ṣe ṣèlérí náà ni àbí ogun àríṣẹ́ṣe ẹlòmíì tó ń wá ṣe ti tí ò ṣe opportunity àǹfààní tún ni bẹ́ẹ̀ ni láti fi wà lẹ́nu iṣẹ́ ológun kí lè rí sí i kí ni ìmọ̀ràn yín kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká mọ ìrírí yín lórí ẹ̀ ní ṣókíṣókí 08098933388
2: tàbí ìlú mọ̀ká 07012067959 iléeṣẹ́ ológun iléeṣẹ́ ológun ni ò yọ rọrùn olóòtú adéyẹmí
1: adésanya
2: ọ̀tá rẹ̀ sí ọ̀túnba
1: olúgbẹ́dú bẹ́ẹ̀ ni
2: tọ́jọ́pọ̀ náà buwọ́lù
1: bẹ́ẹ̀ni
2: àmọ̀rẹ̀ tí a tẹ̀jú sẹ́yìn ọlọ́run ní dojú tiwa
1: àmì
2: kókó olúwo lẹ́sẹ̀ bọ́dẹ̀fẹ̀ ló ń
1: tẹ̀síwájú ṣe mú àbí sáré ẹ̀ nínú ìròyìn the nation aláàárọ̀ tè ní ẹjẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú o látàrí gbogbo 2027 tó máa wáyé ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé àwọn àpapọ̀ àwọn aṣíwájú sẹ́nítọ̀ sẹ̀tìmà gẹ́gẹ́ bí wọ́n jọ dúpọ̀ papọ̀ gẹ́gẹ́ bí igbákejì fún ọdún 2027 sípò ààrẹ àti igbákejì ààrẹ nípa àdéhùn èyí àwọn àgbà ṣankúṣankò àwọn ọmọ ìjọ bàjẹ́ ní àwọn ẹkùn mẹ́fà ìlọ oòrùn lẹ́wà nọ́mà tí lọ kí bàbá lólùrù àbújá wọn mà dúró síbẹ̀ nígbà tí ààrẹ wá ń gbàlejò wọn kò ń sàwọn nìkan gómìnà gómìnà ní ìlà oòrùn bákan náà àwọn tó wà nílé tó ṣojú ilé-ìgbìmọ̀ aṣojú ṣòfin lẹ́wà àwọn mínísítà àwọn àgbà ṣankúṣankò àwọn májò bàjẹ́ nu ẹgbẹ́ òṣèlú APC àti àwọn ẹlẹ́nu lọ́rọ̀ pé wọn náà parapọ̀ náà lọ kí ààrẹ pé adúpẹ́ lọ́wọ́ yìí o bí ẹ ṣe yan sẹ́nítọ̀ sẹ́tìmà pé bí ẹ ṣe bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ kẹtúnjọ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹ́lẹ́ parí sáà yín kó jẹ́ ọdún mẹ́jọ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nímọ̀ ìtọ́sọ̀ ìdímọ̀ nínú ìwé ìròyìn the nation láàárọ̀ tèmi la gbọ́ pé nínú ìwé ìròyìn the nation láàárọ̀ tèmi la gbọ́ pé gómìnà ìpínlẹ̀ borno tó yẹ pé òun ló jẹ́ alága tó ṣíwájú wọn ìyẹn àti àwọn kankankanka nọ́mà kí ààrẹ bọ́lá bẹ́ẹ̀ tinubu wọn ní ìgbésẹ̀ tí bàbá ìgbé ó dára gidi o láti kàn fi hàn pé ìyẹn ni pé àwọn tó wà ní ìlà oòrùn wọn nífẹ̀ wọn ààrẹ nífẹ̀ wọn láti jẹ́ pé iṣẹ́ ni tọkẹ̀ sí kazeem sẹtìmà kó tún wọlé lẹ́lẹ́kẹ́ kó tún bá wọn gbé ipò papọ̀ fún ipò ààrẹ lọ́dún 2023 yẹn ni pé ààrẹ àti igbákejì ààrẹ nípa àdíyẹ èyí ara àwọn tó wà ńbẹ láti rí ẹni tó fìgbà kan jẹ ọgá pátá tó jẹ akọwé àgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ní ọdún 1993 fún olúrẹ̀ wa nàìjíríà ambassador bá gànà kí gbé onú àwọn àǹkalẹ̀ àti àwọn ìṣàkóso àkànáà dúpọ̀ ṣùgbọ́n sàdákátà fún ààrẹ.

0: koda awon gomina ati awon minister ton tun ko wo papo no ni igbese ti are gbe o da ko nipa die yi ti bo ba lo 2027 se ri tinu bu se ti ma 2027 o ma so esore egbe osulu apc ni gbogbo ona ton ba ma gba lati ri pe egbe osulu na o tun jawo elubo o tun wole lekan si nipa 2027 na ma se wa rogba to wa ni gbe egbe osulu apc pata ni ila orun won ni gbogbo to ba ndun lokan abi to je pe o je etanu te se lo eda kon e te danu bi omi sowo ki egbe osulu na ko le ro pola dada lodun 2027 inu the way on the nation mo ti re ka la ro ti ni
1: lo je ki na jati bun la ro iwe digadia wa pelu mi ba kan ro igba igba gbele gbo to na jojumo na ogbeyin o won ni omi tutu ti reja tuntun ti wo asojola me tinuba re le wa nigeria won ni re na ja gboro bagba mu ni bipe baba ni giloko baba ni giloko akan mo isore won ni lowo lo bayi kekule gbo koso to kado gbo koro fobe won ni bareke ologun ta nile wa nigeria mejo ni tele won asa afikun lo di merin ta ba ro papo je meji la bayi won ni yen nikan ko won ni tun ta rise fo awon to je ko ba ni se lo ni orede wa nigeria to je ko perfect drop mo ile ise ologun ile ise ologo bipe egberun meji di logbon 28000 je ko won gba sise o won ni be bagba gbe to je olubandamaro to si are la wa nigeria lori ogba ati nuda ati ntoro ti etigbo alagba bayo ona nuga lo se payo oro yi lana ode wa ni baba ni ka ma wo ni esese bariki ologun tutun yi ti an sa fi kun re ton lo bi merin ototo yi bipe yo wa ni makodi ilorin jalingo ati ilu obinrin bipe lati gbogun ti awon isi okoko ki idabo to le wa nigeria ko le bi abiyin ti gwara rin feso lo bayi bariki meji la lani o 12 divisions to tun ni pura nu oju we kun nigeria tribune we di gather let na ka ti pele gbo
0: o da ninu were ni telegram la ro te ni mu fe koja lo si ipinle rivers kin lo ba gomina fubada ti ipinle na ki baba ise o nje mo bipe baba ninu pade to se papo pelu awon enu lodo ati awon ise ni ipinle lo ma ti fori ikoko sodun bipe lowo lo bayi won ti se tan lati satileyin fun igbo tun fun awon ise ni ipinle na fun apapo awon ise ni ipinle na latari eto kan ton gbe sile fun igbo tun fun awon ile ise to je ti joba ni ipinle na papa julo awon to jo se na lati mu nipa ire pe won nigba ten to jo lori awon ise fun ile wa nigeria yin to soju won be ati awon eko kokon gbo won na parapo na se pade papo lolulu abuja na wa fori koko so do pe igbese ti fun bada gbe lori igbo tun fun awon osise ati igbo tun fun ile ise to je ti ijoba o lo se sorire o wa ni de pe fun bada nikan lo ma da se o ni gbogbo awon loga loga ati awon eka nile awon ile ise kakiri won se satileyin ton gbe to ikale gomina fun bada na wa ni nipinle rivers o ngbodo ri pe igbo tun de ba awon osise ni ipinle na wa rugba awon ile ise to je ti ijoba lawon ipinle kakiri ni orile wa nigeria lati sateyin leyin fun igbo tun fun ile ise to je ti awon osise to je ti ijoba apapo ati ti ijoba ladani lawon ati ijoba ipinle kakiri ni orile wa nigeria ba kan na lo wa ro gbogbo awon to je ise patapata papa julo to je adari won oni egbe igbese to nipo bi awe lati je ki igbo tun ko de ba ilanu ati sakoso eto ise ise ode ati ise apapo ni orile wa nigeria gomina fubara o wa ro gbogbo awon to n ba ise patapata apapo julo commissioner oni bo n se wa lori alefa gege bi gomina ni ipinle na oni o n fe ki igbo tun ko de ba oro ise ati igbanisise ni ipinle na tori pe kini oni awon to be si tari oro kakiri bi pe ko sise ni ipinle rivers oni wa le mo pe ise nbe o on de se tan lati gba awon eyan sise mo ba ti wa gba awon sise ta awon to wa lenu se patapata kon gbiyanju lati je ki igbo kan sise on gege bi ise ki igbo tun ko le de ba eka to ri oro ise ni ipinle rivers ubara lo so di mo bi pe lowo loba atileyin lo ma sugbon kan to ba nilo de ma gba lati pe igbo tun o de ba oro ise ode ni ipinle rivers ninu weru ni telegraph lo wa la ro ti
1: jo kan di guardian la ro Nigeria tribune na tun gboroyin kemi o koja lo si agbegbe ezinele ka pa julo ni ijoba ibile orire iyen ni ipinle oyo lori isere to je ko se ni kopepopo e ba se nkan sara si ijoba papo le Nigeria ati gbogbo awon agboro jade le wa je tan dole mi awon omo wa ije jan kan lati bi atare omo je ka lejo o ile ejo gi ati ijoba papo to fi kale si olu le wa abuja won na da ajo na lanu ode adajo salim ibrahim lo je pe ode ejo na ngba ti won si pe awon olujejo ti won pan si yan doke be sa awon oloyinbo won ni won lo si ewon gbere ni o lara awon to je pe won feso kan lati ri abdurasak umar ti bo yan mo si abu khalifa abu khalidi iye na de biro eni keji ni yunusa musa ti bo yan mo si yunusa bin musa eleketa ni samson adamu sani ti bo yan mo si abu itsa ngba ti won pe han ni bi de ejo na lanu ode se je bi abe je bi won lawon je bi o to ba wa ri be won ni won lo si ewon gbere o gẹgẹ bi iroyin se pe lato ni pe esun mewo totọ na la gbọ pe won fi kan won won ni won jiyan pe won ni won tun je se opoku iyen de bi odo wi pe won tun wa alumo ni le wa lona ito ni orede wa nigeria a je bi mo gba on ko gun jalu e mete tai ni agbegori ni ipinle oyo won le lo se won gbere ta mo si life imprisonment oju we kini nigeria tribune where the guardian balance se jiroyin tun be ni we ngba gbagbe le wa ri kala
0: ro yi latari oro mọ̀nà mọ́nà tí ààrẹ wá ń gbìyànjú kó lè so ìṣeré dáadáa ǹjẹ́ mọ̀ pé ààrẹ máa ti sọ láàárọ̀ tó kódà wọ́n ń gbìyànjú wọ́n dẹ̀ ṣèlérí pé ìlérí náà máa ṣẹ́wó látàrí ìgbésẹ̀ kan tó ń gbé láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ẹgbẹ̀rún márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ yẹn 5,000 àwọn èèyàn àwọn ọ̀dọ́ tí wọ́n kọ́ wọn ní ọ̀nà ọ̀nà tí wọ́n lè gbà láti jẹ́ pé mítà tá ń gbà láti fi múná wá tí wọ́n mọ ti fún tẹ̀dọ̀ ẹ̀ láti máa pin káàkiri àti láti máa ṣe fún àwọn tó yẹ pé wọ́n fẹ́ gba mítà náà o nígbà tí ààrẹ ń sọ̀rọ̀ ẹ̀dí mọ̀ lónìí inú àwọn dùn gan pé ìgbọ̀n tún máa dé bá ètò ọ̀rọ̀ náà ní nàìjíríà torí pé kíni àwọn ìgbìmọ̀ kan tó ń gbé kalẹ̀ láti wọ ọ̀nà àbáyọ sí ọ̀nà tó lè máa gbà láti fi dá wọn lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe máa mú àwọn mítà tó ń gbé iná jáde wọ́n ṣe lè máa fi sínú ẹnì kọ̀ọ̀kan ilé ẹnì kọ̀ọ̀kan tí ò ní sí ìdíwọ́ ìdènà bákan náà làárẹ̀ tún wá sí láàárọ̀ tèmi o ó ní ìjẹ́mọ̀ wípé àwọn mítà tó máa pín síta nísìn ó máa tó ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́rùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tó máa pín síta fáwọn èèyàn láti jẹ́ kí wọ́n ní àǹfààní láti gbà ìyẹn ìkíní ìkejì ni pé wọ́n ní tí mítà náà bá ti wá adéṣẹ́ rí ọ̀rọ̀ náà tó ṣe ségesège bó ti ẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ náà ti múná dúró dáadáa ó ní ṣùgbọ́n àwọn ibìkan tó sọ pé kò ṣe ó ní àwọn ìgbìmọ̀ tó ń gbé kalẹ̀ láti wọ ọ̀nà àbáyọ sí ó náà ti ṣèlérí fún wípé àwọn máa ṣe takuntako láti jẹ́ kí iná tó ṣe ségesège kó dúró dáadáa bákan náà àwọn tó máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn ó ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ tí ó ṣe kàrámí gbogbo ẹ̀ láti jẹ́ kó ṣe òṣèrere ààrẹ wa ń rọ gbogbo pátápátá pé àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ tó já àwọn ọ̀dọ́ wọn ní ẹ̀fọ́ kan balẹ̀ gbogbo àwọn ìgbésẹ̀ làwọn ti ń gbé ìdánilẹ́kọ̀ọ́ ni o àti àwọn ìpèsè iṣẹ́ kéékèèké alábọ́dé fáwọn tó yẹ pé ó kù díẹ̀ káàtó àtàwọn tó yẹ pé wọn ní àǹfààní láti lọ sílé ẹ̀kọ́ ó ní gbogbo ẹ̀ pátápátá nínú ìgbésẹ̀ tó ń gbé láti jẹ́ kí ọ̀rọ̀ mọ̀nàmọ́ná kó ṣe èso rere wọn ní ààrẹ ti taari gbogbo ẹ̀ síbẹ̀ pé nígbà tó bá máa yá tí ìgbésẹ̀ bá bẹ̀rẹ̀ ẹ rí gbogbo àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ gbọ́n pátápátá náà máa ní gbogbo nǹkan ò dẹ̀ wá dùn á máa jẹ mùdùmùdù ìjọba tiwantiwa ní the nation ló sọ dímọ̀ láàárọ̀ tèmi.
1: kókó náà lọ sí ọmọdé rẹ ń tẹ̀síwájú mọ́ wa pẹ̀lú fpb musili àti mi jẹ́ lórí iná àwọn ìrọ̀lẹ́ wa nàìjíríà ni o torí baálé ọkọ̀ lúlú òkè odò olóyè sọ́ọ̀bù àti dàda kí lábẹ́ wa àǹjànú fúnra rẹ̀ ó lè bí nọ́mbà tí mọ́wọ́ dún ọrọ̀ ajé nàìjíríà yọ gànàdà àwọn tí wọ́n bẹ̀rẹ̀ balẹ̀ pé ta ti ẹ̀ lọ́rẹ́ yìí o onímọ̀nàmọ́ná ẹ̀lẹ́tíríkì lọ́rẹ́ o nígbà tó yẹ kóun tó kọjá lọ sí ìpínlẹ̀ èkìtì o kí ló ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ èkìtì ẹni ẹni báyìí lọ jẹ́ pé a fi ń kọ́mi jẹ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè wa nàìjíríà ipò ọmọdé òjòbí agbòjòyè fún ti ọ̀tún èkìtì náà fẹ̀hónú o lórí pé ẹ̀ka amúnáwá wípé náà ṣe ségesège ẹlẹ́ẹ̀kejì ẹ̀rọ pípé mi ta tó mẹ́nuba iná wípé àlọ́ láárí àràbọ̀ rẹ̀ wọ́n ní oṣù wọn mú ẹgbẹ̀rún mẹ́tàdínlọ́gbọ̀n náírà wọn mú wá fún ọtí ọtí 7,000 naira ìpè ìjẹ́dá pẹ́tẹ́ ìdìbò àfi kòkó jàgá kó tó di pé yóò dépò iyebíye o àwọn kan sanwó ọmọgọ ni o ìyẹn ní ọ̀tún èkìtì bákan náà ṣe rí ní kúkà ní amúkòkò náà wọn ni wọn gbádùn náà mọ̀nàmọ́ná bákan náà ni wọn gbádùn náà mọ̀nàmọ́ná ní ìpínlẹ̀ èkó ní agbègbè tí wọn jẹ́ pé ń pè ní àdìsá àdòwú pàápàá jùlọ ní gbogbo ìtọ́jú àwọn mìíràn ìjẹgúrò wọn gbádùn náà mọ̀nàmọ́ná ẹtún náà yín ṣe o a ò fọ́pọ̀pọ̀ mọ́ o ìmálẹ̀ là ń fẹ́ ẹtún náà yín ṣe ẹtún náà yín ṣe a ò fọ́pọ̀pọ̀ mọ́ ìmálẹ̀ là wà
0: ń fẹ́
1: òtálọ́kọrin ẹ̀ náà tójú ọlálẹ́ kan náà oyún rẹ̀ náà lórí ibi kan ni òǹdà fún tẹ̀síwájú àti mímú tó mọ̀.
0: ẹ wo wọn ní kíkọ ń kọkọ lè da ẹgbẹ òṣèlú tá a bá fọwọ́ sọ́pọ̀ tá a jà takuntakun ẹ rí i pé ẹgbẹ òṣèlú apc yóò rọwọ́ pọn láàrú dáadáa ní ìpínlẹ̀ wo ẹ jẹ́ kí n lọ sínú ìwé ìròyìn the nation kí n padà sínú ìwé ìròyìn ní telegraph láàárọ̀ tèmi ẹyin tó fìgbà kan jẹ́ igbákejì alága gbogbo fún ẹgbẹ́ òṣèlú apc ní ẹkùn gúúsù lẹwà yẹn dókítà benjamin obiunwoye ló mọ̀ sọ láàárọ̀ tèmi ó ní ta bá tètè fi ta mú ọ̀rọ̀ wa lọ́kàn ṣoṣo báyìí tá a gbìyànjú tí ò sí áwọ̀ tí ò sínú ibi ni ẹ̀tanú ní ibo 2027 nípínlẹ̀ anambra ẹ̀rí pé ẹgbẹ́ òṣèlú apc yóò rọwọ́ pọn la dáadáa o ó ní tí a bá gbàgbé nípínlẹ̀ anambra ẹgbẹ́ òṣèlú àgbà tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ó nígbà tí wọ́n fẹ́ ṣe ìbùwò ẹni tó wà nípò gómìnà tó wà ńbẹ ó ní ẹgbẹ́ òṣèlú apc wọ́n jà takuntakun ní ṣùgbọ́n ẹ̀tanú inú ni bí ni mi ò gbọ́rẹ́ ni tó wà ńbẹ ló fa ìfàsẹ́yìn fún ọ ó wá ń rọgbọ ẹgbẹ́ òṣèlú apc lọ́wọ́lọ́wọ́ pé nígbà tí àsìkò sí wà báyìí lọ́dún 2027 tí gbogbogbò máa wáyé ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn ká mú nǹkan ṣoṣo tẹ́pọ̀ ní òdu gbogbo wa mú ti bí bẹ́ẹ̀ kọ́ àfàìmọ̀ kí ẹgbẹ́ òṣèlú náà kó má tún jálulẹ̀ ṣùgbọ́n kó má bàa jálulẹ̀ náà ṣe ń pè pàdé papọ̀ wọn nígbà tó ń ṣe pàdé papọ̀ ní agbègbè kan ní ìpínlẹ̀ anambra ni wọ́n ti sọ sórí ìkòkò dọ́nú pé àwọn ìgbìmọ̀ májèó bàjẹ́ nú ẹgbẹ́ òṣèlú náà ní ìpínlẹ̀ anambra wọn ni gbogbo àwọn tínú ń bípa tó kúrò ní ẹgbẹ́ òṣèlú náà kan padà sínú ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ anambra bákan náà àwọn tó yẹ pé wọ́n ń ṣọ̀tún ṣòsì ẹ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nú ẹgbẹ́ òṣèlú apc náà lọ fún wọn ní ààbò ní ẹgbẹ́ òṣèlú míì oníkan jáwọ́ àwọn tó alábàárà àwọn tí ẹ̀yà ara tó ń gbè níjà wọn náà ṣèpàdé papọ̀ pẹ̀lú wọn náà wá sọ láàrin pé ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ anambra àwọn máa gbìyànjú ṣagbó agbára wọn láti rí pé ẹgbẹ́ náà ó rọwọ́ pálá lọ́dún 2027 àti pé ẹgbẹ́ òṣèlú tó kù wọn ní àwọn ń rọ̀ wọ́n wípé láti má ṣe alátakò fún ẹgbẹ́ òṣèlú àti pé àwọn tó ń gbọ ẹgbẹ́ yìnbọn bẹ jẹ́ nínú ẹgbẹ́ náà tó yẹ pé nǹkan bá ti gbọ́ nínú ẹgbẹ́ òṣèlú apc wọn ò lọ sọ fún ẹgbẹ́ mi oníkan dẹ́yìn o bí bẹ́ẹ̀ kọ́ ẹgbẹ́ òṣèlú náà ó lè fà ìfàsẹ́yìn ki won bla le raye wole lodun 2027 ni telegraph lo so ni mo laaro ti
1: lojo kan di guardian laaro e ko si ba da so lo se du kura re wa la tun fi koja lo si ilu ibadan bo ti o ke o ma wo ibadan to apa kan lo je pe won wo ta si bale si ile egbe egbe oselu pdp ni male te ni ilu ibadan ni ipinle oyo won le tan ran ni sela beru ani beru te pe ajefu bi pe awon oniroyin yo aye ni ani jogo ngba ta gbo pe won so ni secretariat egbe oselu pdp lanode en to je alaga fun egbe oselu pdp ni ipinle na ojogbon rahman akin oso o je ko nuwa bi pe lowo lowo bayi o tori pe ile ejo to je ko gajo le ni raja supreme court ile ejo na ko to si ile ejo mi te yan le lo wi pe aga ni authentic awon gan ni original yato fun barufu to je awon asaju fa egbe oselu pdp oni gbogbo e gbogbo e bi pe baba awon alakoso folu ile abuja ye so wi pe to ni ka won wa gba ile egbe to je ko wa na egbe oselu pdp ni ma le te ni lubadan lana ode on ka ruku san wo ni o niwe di gada lete na ka
0: o o da to ba je to oselu je npada sinu we the nation la ron ki wa koja lo si ipinle wo ki koja lo si ipinle osun gbala won pe ibo sipo gomina yo ma waye ni ipinle osun nje mo pe en to fe du ko sipo gomina ni ipinle na lagba bola oye ba nti ogbon mo si anbo o ma so laare to ni ngba ton lo se nle ke pe si oba laye ni ipinle osun na ti yen owo obokun ti ipinle ti owo obokun ti ijesa ipinle ijesa long ti ijesa land yan oba clement adesuyi no ni se nle ke pe ngba ton se ponogo kakere ngba ton de be o ma so laaro ti ni won ni ti e ba gba te ba dagbagba won ran yin leti o won ni gba ta won je commissioner so fun eto suna nigba ti alagba rafa adegbesola ton je gomina ni ipinle na won ni ta ba soro pe owo osu won ni ko dinri ati pe owo sa won so ton so pe afu ade afu sala ni pele osun o ni ngba ta di commissioner na fi opin si pe ko si nkan to nje idaji owo osu ni gbogbo asiko ta fi je commissioner ni ipinle osun ni pade eyi ta fa di gomina nko gbogbo nkan yo ma lo pe owo osu awon ose awon oni fi sere o nigba ti won tun gba awon akorin soro le nigba ton ki owo obokun ton na ni gbogbo awon royin to njade latade pe o se se ke egbe osu le bisi maro opo la ko si nkan to jo o ni bo ala won pe gbogbo ti awon egbe osu le bisi ton tin se ijoba lati ri mudumudu ijoba anti wa ton da ba ti e wa wo ka wo gbogbo igbese ti are obola mi ton gbe kale lori uniro o ni uniro ton ba wole gege bi gomina ni ipinle osun o ni yo ma tesi waju nbe o wa ru awon elatile agba awon ton si atilehun ati gbogbo awon ton wa ni ipinle osun patapata o ni eje ka je ki igbotun ko wale eje ke egbe osu le apc ko wole ninu ibo to ma waye ni ipinle na gbogbo awon to tun foro lo ni inu egbe osu le apc lo wa so fun oni to to ko si beyan se ma ja ninu oro osu ni bo se nja na pare e o ni gbogbo etanu ton se je ka kokko danu na ka gbianju lati je ke egbe na ko rowo kun la lodun 2026 ni ebo to ma waye ni osu to nbo ni ipinle osun gomina so o so bebe pe tin ba le wole ah ma se gudugudu meje ohun yaya mefa iyen alagboye ba nje lo so e ba ti le de fun mi anbodi to wole ni ipinle osun e mo je mudumudu ijoba ti wan ti wa ninu where the nation lo so di mo laaro ti
1: gbo tun yan gbo si ogere mi je fofo la royin wa laaro awon royin to je pe yo se lanfani lanka an kete pe royin lede nigeria ni lodo le mi fi npoja lo si ilu lorin ti ese ilu jagidi jagan ilu lorin ti ese ilu fitina fa ilu to sumo jana to takete sina ilorun supo mu yabo to ja se ni data alaji kamori yaya banu so bo ni se ni data kilo sele ni ilu lorin won ni ba se fe ori be na ni ori o bi pe alapatini ni se ti o se fobi re bi to re ba ko sinu agulu abo ko sinu go yo ba yo bi pe loye sunday ade ye mo ti bo e mo si sunday o sunday igbo lo bale si ilu lorin ni ipile kwara o won ni be ba si gba be ba si gba pe won ni thursday yo je pe o koja ke si thursday na to ro ni ni jo friday thursday to lo lose to koja lo je ko bale si ilu lorin wa je ko mo si se le rupa wo lu pe ipile kwara pe lo fo kan bale ta ni je gbe sumo mi ta ni je banditi ta ni je si okoku ni ipile kwara oni gbogbo go to je ko yi ipile kwara patapata lo awon eso ojo pe won wonu gbona ti o si ma ko won o wi pe ike to ba ko ti ku won o se se ko kawon gbe ba fun ki sumo mi o dagbere faye orede wa nigeria o ngba ta gbo pe en to je are egbe omo bibi ile gbomina ni ntile toko ni gusu kwara bisi fakayode to je po gba sunday go se epo ni ilu lori ti o jina si amoni ff radio nigeria to je pe wa ni ipile kwara e ko rire ni ipile kwara o wo gbere gbagbere bo to n ja lojojumo e na ka laaro yi fun ti ilu family

0: ti iru kingdom se ba lo gba odun laye eni ni ke fi se atego atepe lese ntena happy birthday to you sir olukini princess rashidat abiodun adu alaga tele ri ni ijoba ibile iru victoria island erelu olofin sherin and awori kingdom yeyoba of ilase and sea beach aroba rade of iru kingdom
1: happy birthday to you
2: ite meji omi owo gbo lemon sibi eduko ati iyo
3: kilo popo kilo de ti eju se ku gbogbo ile bayi
2: apopo ti mo fi fun eyin mi ni o o fe dabi e
3: dabi apopo yi absolute natural charcoal whitening toothpaste tutun ni o lo be ni check eyin re fufu lona adaiba pelu ohun ifoyin absolute natural charcoal whitening toothpaste tutun ase pelu eru adaiba ti o je ki eyin re fufu ati omi orogbo lemon ti o fo eyin re jile absolute charcoal eru adaiba eyin fufu dada
4: أعوذ بالله من الشيطان الرجيم
5: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا
6: السلام عليكم gbogbo muslimi ta ba fe rin ajo aja ti umra to lalafia o se pataki ka mo ile ise alalaji to ni iberu olohun to se fokatan ta o ba lo assembly travels and tours limited gbonje fe gbegba wo bo ninu ka ba ni seto irin ajo lo si ile mimo holyland iwo to ba lero ngba lati lo si aj odun 2027 assembly travels and tours limited ti seto leje won leje won Hajj visa, flight ticket. Ile itura to sumo aramu peki peki to fini loko bale. Onja ati gbadigba. Oko bokun oloye. Awon ebun. Loloko ojoko. Ziara lo sibi awon aye ami. Awon afa to dato. Mo ma se wa si fun wa ri gbogbo gba. Pa ba n ba die. Oni ti afani san die die. Hajj 2027. Bakan na ni edinwo discount wa. Feni to ba lete sanwo. O ye kan si ile ise Assembly Travels and Tours Limited. Ni Suite 337. Ikeja Plaza. Mo Bolaji Bank Anthony Way. Ikeja Ipinle Eko. Hello book me down. 080-2303-2496 tabi 070-8885-2341 www.assemblytravels.com lori takwa agbaye Assembly Travels and Tours Limited your ultimate travel partner
7: Saka the carpenter how you dey
8: I dey oga mi o But this your roof don't taste small.
7: Myself, no. It don't tell what they plan to change roof, sir. Now my daughter wedding will make it happen now.
8: Ogami, now correct him be that, oh.
7: I know if you see my email under this yama roof, make them not go provoke and cancel the body.
8: Yes, so my Ogami, I beg Biko, make her introduce solo extra roofing sheet from Nigerite.
7: What room be that?
8: Nigerite solo extra roofing sheet. Now the new correct roof from Nigerite with a very strong. You know the proof, it the last well, Ogami. Nigerite solo extra roofing sheet get different colors where give them fine patterns and the patterns they sweet body well
7: Saka now that solo extra roofing sheet don't go you go use to replace this roof now cellulose polyvinyl fiber and cement only they take to make Nigerite solo extra make sure say now the ones where get authority stamp and blue mark for side you buy you and they are available for all Nigerite distributor shop near you Nigerite solo extra roofing sheet Carpenters Association of Nigeria give them A1
9: Wọ́n ní kàgbà ló wọ́n ní kàgbà ta.
10: Wọ́n ní kàgbà kò lè kàgbà bàtà kò lè wà ta.
11: Bẹ́ẹ̀rẹ̀ o! Nílé gbọ́kọ̀ sọ fọ́lẹ̀jò kọkùnrin gbọ́kọ̀ sọ fọ́bìnrin kọkùnrin gbọ́kọ̀ sọ fọ́wọn àgbàlagbà pé ètò gbálẹ̀ ọgbà tà bẹ̀rẹ̀ padà nípínlẹ̀ Èkó yóò sì máa wáyé ní gbogbo ọjọ́ Sátidé tó bá gbẹ̀yìn oṣù láti àsìkò yìí lọ àárín aago mẹ́fà àbọ̀ sí aago mẹ́jọ àbọ̀ àárọ̀ ètò gbálẹ̀ ọgbà tà ọ̀hún wáyé àárọ̀ gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó kí wọ́n rí i pé wọ́n ń kópa nínú ètò ọ̀hún dáadáa gbogbo wa la ni ojúṣe kíkún gọ́tà iwájú ilé wa gbogbo àyíká wa ká sì tún rí i pé à ń gé gbogbo oko tó bá wù láyìíká ilé wa bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ rí i dájú pé a yọ gbogbo ìdọ̀tí wa sọ́tọ̀ọ̀tọ̀ a dì wọ́n sínú ọ̀rá a sì gbọ́dọ̀ máa gbé gbogbo ìdálẹ́nu wa síbi táwọn òṣìṣẹ́ àjọ ọlọ́mà pàṣẹ pé ká máa gbé sí àwọn òṣìṣẹ́ ọba ló máa lọ káàkiri láti ṣàbẹ̀wò sáwọn ìjọba ìbílẹ̀ àtàwọn agbègbè ìdàgbàsókè lásìkò tí ètò gbalẹ̀ gbàtàbà lò lọ́wọ́ ní gbogbo ìgbà ẹ jẹ́ kó máa yé yín o gbogbo wa la gbọ́dọ̀ pawọ́pọ̀ gbẹ́ gidi máa tọ̀kálẹ̀ àrùn àti àìsàn láwùjọ wa ìmọ́tótó borí àrùn lọ́lẹ̀ bọ́lẹ̀ ṣe ń borí ewu ìgbéga ìpínlẹ̀ Èkó ajumose ni o iléeṣẹ́ ètò àyíká ìpínlẹ̀ Èkó olùkéde
7: Àgbà tí kò bá ti dáńtọ́ nìkan ni kò lè bá wọn pé ìlọ́rí ará ìlọ́ra àmọ́ ọ̀rọ̀ tó bá ti dárin lójú dandan ni kìí kọsẹ̀ létè. Ola Trado Medical Healing Home wọ́n dáńtọ́ tẹ̀gàn ní ẹ̀. Oríṣiríṣi onímọ̀ nípa káfíwé àtẹ̀gbò tọ́jú ara ló wà nílùú àmọ́ ọ̀tọ̀ ni ti tọ́lú o. Ola Trado Medical Healing Home kìí bá wọn mú òmù lómù. Àwọn ni wọ́n ń ṣe ọṣẹ ìyájẹ̀bù fún ìtọ́jú ara ọṣẹ ìyájẹ̀bù tó dé gbógun ti ọfà ara fẹ́yọnú àti ìṣẹ́gun àbùwẹ̀ ìyájẹ̀bù fẹ́ntì lujúlùwà. Iṣẹ́ ló ń ṣiṣẹ́ bí gbogbo nìṣe nígbà tó jẹ́ pé ibi tá a bá rìn dé náà làá kúkú mọ̀ náà dé. Ọṣẹ ìyájẹ̀bù kọjá àfẹnuròyìn kò sí wa ní nọmba 8 Alhaji Ali Mota Idera Street off Isalẹ̀ Àríyá Dalemo Bus Stop Sango Ogun State tàbí kó o pè wá sórí 080

0: wàṣẹ ṣọọṣì àṣẹjìrì la máa ṣe o alhaji abdullatif káàdé adélọdún ààrẹ ẹgbẹ onípákó àti nǹkan kọlé ló ń rọ wá. La máa ṣe o alhaji abdullatif káàdé adélọdún ààrẹ ẹgbẹ onípákó àti nǹkan kọlé ló ń rọ wá.
1: Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kì í ṣe àtìtàn. Ẹ̀dẹ́kun dídalẹ̀nù lọ́nà àbìkítà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fa. Ó máa ń dí àwọn kòtò ìdáminù. Ó sì máa ń ba àyíká jẹ́. Torí náà, àwọn òṣìṣẹ́ PSP tí lọ́ máa fòǹtẹ̀lù nìkan ní ká ẹ̀jẹ̀ kan máa kó dọ̀tí yín. Ká ẹ̀ sì máa sanwó ilẹ̀ kíkó déédéé. Ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀kódọ̀tí Lọ́mà ló nílò. Bèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartbeans.com. Lẹ́yìn tó o bá gbìyànjú dídalẹ̀nù lọ́nà àbófinmu 1,250 náírà lówó ìtọrọ pẹ̀lú ẹ̀wọ̀n oṣù mẹ́ta gbáko. Tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP pé Lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800 00 Lọ́mà 0800 005 2962 tàbí 0708 060 1020. Email info@lọ́mà.gov.ng. Ìkànnì àjọlò @lọ́mà_gov. Lọ́mà. Wọ́n mú ìpínlẹ̀ kó mọ́ tónítóní.
2: Ọjọ́ apẹ́ tí abájá oṣù àkó ẹgbẹ́ vigilante group of nigeria ẹ̀ka ti ìpínlẹ̀ èkó ń kéde fún gbogbo ọmọ ẹgbẹ́ vigilante ti ìpínlẹ̀ èkó fún ìdánilẹ́kọ̀ọ́ láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ìyẹn police training tí yóò wáyé ní police training college ìkẹjà láti ọjọ́ 15 oṣù keje sí ọjọ́ 21 oṣù keje ọdún 2026. Àárọ̀ gbogbo ọmọ ẹgbẹ́ vigilante tí ó ń bọ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ yìí láti mú gbogbo ohun tí wọ́n lò fún ìdánilẹ́kọ̀ọ́ ìdání. Àyè ìdánilẹ́kọ̀ọ́ ní sí fún ọmọ ẹgbẹ́ tí ò bá mú clearance permit rẹ̀ láti ọ́fíìsì vigilante Lagos Command dání. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí ìbéèrè ẹ lè pe 0913925-9762 tàbí 0805050-2295. Olùkéde Ọpẹyẹmí Tajudeen Saka Lagos State Command VGN02.
3: Ó yá ẹ̀tẹ̀ lémi ká lọ sí GC Furniture Emporium, ilé iṣẹ́ kàrà ọ̀tọ̀ níbi tí wọ́n ti mọ̀ ti fún tẹ̀dán tá ń pè ní Furniture Works àti Interior Decoration lónìrànràn. Báwo lẹ ṣe fẹ́ sí nínú ilé ni tàbí lọ́fíìsì? Executive chairs, royal and modern sofa lóríṣiríṣi, dining set tó jiná, TV stand, TV console, center table, executive bed àti wardrobe lọ́lọ́kan òjọ̀kan, office tables and chairs, kitchen cabinet tó fi mọ́ interior decoration lóríṣiríṣi. Ti mú kí létà ọ́fíìsì ó rẹwà kó dàbí àfin ọba. Gbogbo tó bá ní ṣe pẹ̀lú Furniture Works tàbí Interior Decoration pátápátá, GC Furniture Emporium ló lè ṣe lówó tí ò ga ara rárá bó ti wò ó mọ́. Confirm nítorí.

0: ni won se kini yen o lo fin se moju 25 kegel 25 liter yellow keg yen won ma reserve di ojumo mo ojumo won la se ma ro sinu ke ton ma seal le won le pipa mo ni je ku che won ti pa yan saye
1: o ti pa yan sara aporu e pa je dan ko pa ko pa wo o nda oru pa ara ni a tun lo ba won moje aleluya kabiyesi egba wa egba wa kabiyesi egba wa eleyi eleyi o da eyan lo ta eyan ewo ton se eh olorun wa fun la lafia iyen mo gbo o ti mo gbo mo ti ri un to gba leru ase mi o ti gbo gogo e te mo mu adimenu e wa gbo o e wa gbo o e wa gbo o ani mo foruko bu oga mi e lasiri bi odun bi marun si mefa seyin ni won fun mi ladimenu mo aro sinu ike mo wa gbedele iyawo mi je nkan to ma nso la to ma nberu o ni ma mo mo ni awon lo dago pe tin ba ti da senu ma dimenu fun bi iseju meji meta pe gbogbo ohun to ba jo mo aiso lara lo ma wo ma de tu da ma gbe mi o mi o ba gbe mi o le ku a e won ni to ni ku emi ohun to ba le ogun ba ti le ku du kini ba le mi la balo mo ba fi sisa le wardrobe leyin odun marun ti mo de die nje je o pe kini yo gbe mi mo gbe la olorun se ti mi mu kini buruku yo ibu adi menu kekere yi ko de diku ko de gbe e ma gbe o
0: elu mi so ba na na ku se adi menu ta won yo ta en ton ra en awon yan mu adi menu gan Chemo, e ko ni, o se ba yen so e ko ni number kon ni egbe. O sa pa lo smo ra ni jokon, o se pe o. Mo lo. E ko don se mi o to 200. Toju kon na nbe. Mo yagbe, mo nbi. O da ki mo mo ti yo, yi nko mi. Mi mo nkan to se mi mo. Eta, ore mi kon wa mu lodun kon. O ba ti kun sin yo. Alajo keji lo ku.
1: Edakun kini won popo mo to je abimenu edakun ta lo mo asiri boya egboji oloruko drugs o wa nu e eda mo ni bere kan o awon kan lo kiri awon iso kaakiri eyin te wa ni pile ko te ni shop ten ta oti awon ti inu kekekeke inu ora sachet e sa kesi pe e wa so e sin so awon ta so yi won wo so ara won mo lopa melo kan seyin to gbe bodani won de ja iso yin won ja shop won ko gbo ti ibe lo ibi won ko lo won so ibi won ti wa won ba mo ta ba polopa ni won olopa tele won awon to won so ara chenadak ni won ni abi bawo e dakun to pe ijoba ti pofin de oti yi ki le se to se oti ko ma se sita mo abi awon ya te nda gbese te lo so bu won gba ba ti lo le te lo be te kon ja te ko ti lo yi ki lo ti be se si e ma duro ni ya to dali ma ni asino ya ma ni to ti ni le ni to ti mi o mu mi o ra ni to ni bara won amo awon eno pe lo tun lo si ta ba la dake ta gba won ah o ku die ka to ile se bon 92.9 ko sa ko mo lati oni lo ni won ni kini kan ton pe ni aphelion phenophemon aphelion phenophemon oyibo ipoju won ni ile aye ta wa yi earth o ma jina si orun ni je yi o ma wa je ki ile aye tutu gan won ni kini de ma bere loni wo osu kejo august ni won ni yo ja si ofikin iko ono fun a ma gbe a ma yun e imu a ma gbe kata iko gidi to le gan won ni ati wa ni yo nira lati asiko yi lo oku owo wa o won ni a lo vitamin ati supplement awon ogun to ma fun a ni okun ni agbara immune to ma boost immune wa omo yoruba ni wa o ati mo ta gboro ma fi pa awon omo wa lara aso ta gboro ma wo fun won amono ti wa lati le ise bond 92.9 niyan o loruko mama wa princess adenike Wura la Adegoke ati loruko baba wa Alhaji Abdul Wahab Alhaji Akosile ati gbogbo ologa ologa wa olotu eto yi lati fa Oluwa Ogunike na ni kinkede o omi to loworo bo ba sese to loworo ni ka fun ba fa awon mo wa laaro ati lale ki won tun lo sun e dakun tori Olorun ile ise bond 92.9 eyin te pe mi e ri pe ko lo yo to lo eto gbalin data ipinle Eko se anfas ko sofo ni aban ton ra wa je e ma paro o to se to su to koja so do mo fa renter ni temi o igbo firo si a to ayika se tori pe itawon yan ti ko sita won ore ni wa ko láàrin èèyàn àti ẹ̀rẹ̀ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ ẹbọ̀rún mẹ́ta tá à ń pariwo bí ìgbà tó yẹ pé lóòótọ́ là ń ṣe yìí nítòmí oṣù àkọ́kọ́ tá a gbé padà àmúra sí oṣù ẹ̀kejì kẹta ẹlẹ́mọdé là ń ṣe o àwọn èèyàn jáde ọkọ̀ akérò lọ́wọ́ ń bọ̀ àwọn ẹ̀ṣọ́ sí kí làwọn ń kéde kí là ń tọrọ wa jẹ sí ẹni sùúrù máa ṣe ojú ago nfẹ́kẹ́ yàrá alẹ́ kẹ́ ẹ pé bó jẹ́ èèyàn márùn-ún péré ló pè lórí ọ̀rọ̀ ètò gbalẹ̀gbàtà ìpínlẹ̀ èkó lọ́wọ́ lọ́wọ́ báyìí ṣó ń ṣiṣẹ́ àbí ò ṣiṣẹ́ ṣá ń tọrọ ara jẹ ni àbí bíi ti bó o ó dá mo ti wà nílùú ìkòròdú ayé gbà mí màgbọ́n mo ńlá ìkòròdú mo mà kí ẹ kú kalẹ̀ ńbẹ o baálẹ̀ ayé gbà mí màgbọ́n mo ńlá nílùú ìkòròdú mo kí yín o abíọba bólàwà níbi tí mo sọ yìí ẹ dákun gbogbo mọ̀lẹ́bí tó ń talẹ̀ ní agbègbè ibẹ̀ yẹn ọ̀gbẹ́ni kan wá bá yín ó wá kó fún yín ₦250,000 ẹ lọ dáwọ́ ẹ̀ padà fún o ó lóun fẹ́ yí orúkọ òpópónà rédíò nàìjíríà tí a ní ilẹ̀ tó lé ní 100 plot níbẹ̀ láti ọdúnmọ́dún local government ẹ dákun alága local government ìkòròdú local government chairman my chairman sir chairman ẹ má jẹ́ kí wọ́n ẹ má jẹ́ wọ́n kó bá ẹ má jẹ́ wọ́n borúkọ yín orúkọ yóò wọnú ìwé tọ̀nbànújẹ́ títí láti ẹ̀bá jẹ́ ká ara bíi ìlọ́kọ́ tí ò owó ẹkún owó ìbànújẹ́ owó ẹ̀jẹ̀ fún yín o ọgbẹ́ni èmi ò mọ tó dé o bóyá babaláwo kan lónìí kó lọ fi sògùn pé kó so orúkọ òpópónà ẹ lórúkọ ẹ ni wọn à ń kówé ìwèrè ìwé ibú ayédèrú ìwé kiri ẹwọn lóde ẹ máa wo táwọn bàbá mi parí ọdún yìí december yóò ṣe lẹwọn kì í ṣe jẹnu torí gbogbo òwe ọwọ yẹn nígbà tí àwa bá máa gbé ogun dìde láti rédíò nàìjíríà tó mọ yí orí tó fẹ́ yàn jẹ ni rédíò nàìjíríà ṣáà gbìyànjú tó ni ó yẹ kẹ́ ẹ máa yan ajẹrẹ máa ń fẹná náà ẹni sùn kò yé ni o ó wá rí bí yí orúkọ ọbẹ̀ padà ó wá jẹ́ ilẹ̀ rédíò nàìjíríà ọ̀rọ̀ tí mo sọ yìí 25 years ago ni bẹ̀yẹn ti jẹ́ rédíò nàìjíríà road ìwọ wá ní rédíò nàìjíríà city yo ìwọ fẹ́ sọ di kinní kan ìmá èmi ò bẹ̀rù àti dárúkọ ọgbẹ́ni ìmá respect yourself ìmá ìmá má sọ àwọn ìmá tó kù lórúkọ ìmá orúkọ ẹ díẹ̀ ló kù báyìí wọ́n ti kọ ìmá kó parí emmanuel àti sunday mercy kirikiri ló kù because of your illegal intention ìmá na by force if you wan get sweet go to your father's house na go to your father's village or name your father's passage emmanuel so street wọ́n tó rédíò nàìjíríà 200 plots of land na so some people dey sell our staff land for that place gbogbo ẹ bá ti lálẹ òṣìṣẹ rédíò nàìjíríà mẹ kó múra gun o kó múra ọtẹ kó múra lásìgbò mi ní sọjú ẹ lọ ẹ sọ ara yín o ẹ bá bọ́ nínú ìjà ó bá yín já o ẹ bá bọ́ nínú ìjà ó bàjẹ́ já ẹ bá bọ́ àjà ń bẹ̀ yẹn ó bó sójà ẹ bá bọ́ àjà ó gbé mèrè ayé já ẹ bá bọ́ àjà ó bọ́ àwọn òrìṣàánú omi òrìṣàánú ilẹ̀ òrìṣàánú afẹ́fẹ́ já afẹ́fẹ́ ayé òtún ẹ wo ẹ má bí mínú bàbá mi rán mi ṣe his royal majesty ọba abdulwasil ọmọdọlá ọlàwà abisogun kejì onírú ìrùland ẹ ṣe ọpọlọpọ ọdún láyé bẹ ṣe ṣe ọjọ ọbí lónìí o torí bẹ bá lo gba ọdún láyé iní ni kẹ fi ṣe àtẹgbó àtẹpẹ lẹsẹ yóò máa tẹnà ṣe rí o ẹṣin ọba yóò jẹ kó pẹ ìrùpẹrẹ yóò padà pọ sí láàfin onírú ọba dáadáa his royal majesty ọba abdulwasil ọmọdọlá ọlàwà onírú ìrùland kábíyèsí o ẹ kú oríire o ẹ kú ọdún ẹ kú ìyèdún ẹ̀mí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún yín tẹ̀ ń ṣe ọjọ́ ọ̀bí lónìí láyé o ìgbà ọdún ọdún kan ni o ìkíní àti ìwúrí àti àdúrà yìí ó wá látọ̀dọ̀ bàbá yín ni o ọba tó tún jẹ́ bàbá fún ọba tó sì ń fi ọba jẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà yìí aláìlú àfúnra ẹ̀ his imperial majesty ọba rilwan aremu oṣù ọlálẹ́ akíọlù kínní olówó èkó ọba of lagos olówó ibùba fuad lóníká kínyìn o ọlọ́jọ́ òbí òní his royal majesty ọba abdulwasil ọmọdọ́lá ọ̀làwà abisogun kejì onírú of ìrùland kẹ pẹ bí mo pẹ ṣe ń pẹ o aṣọdúnmọdún níṣà wọ aṣọdúnmọdún aṣọṣùmọdún níṣà wọ aṣọdúnmọdún tọdúbàdún ọmọ pèrègùn agbáṣọ mi wọ ẹ ti dọmọ tuntun lónìí o ọba abdulwasil ọmọdọ́lá ọ̀làwà onírú of ìrùland abisogun kejì aláìlúwà his imperial majesty ọba rinwar aremu oṣù ọlálẹ́ akíọlù kínní olówó èkó of èkó ọba of lagos gbogbo olórí ọba gbogbo ọmọ ọba lọkùnrin àti lóbìnrin gbogbo olóyè onífìlà funfun gbogbo olóyè tó jẹ láàfin ọba akíọlù honorary chiefs àti gbogbo ìga ọba akíọlù olówó èkó lápapọ̀ ni wọ́n ní kẹ́ẹ̀pẹ́ bí mọ́pẹ́ ṣe ń pẹ́ o pé òní lọ́jọ́ ìbí ẹ onírú congratulations abdulwasil ẹ̀mí aṣọ ọpọ̀ rẹ̀ 081 8150

0: ilẹ̀ tí wọ́n bá ń kó ni wá gẹ́gẹ́ náà wá tún àdúgbò ṣe mọ́.
1: À ń túnṣe
0: ìdáfẹ́ ṣe yí bí lábẹ́. Ẹ ń túnṣe ọkọ̀ akérò gbèrò ẹ̀ ń jáde ẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀.
1: Àwọn
0: olùdarí lọ́dọ̀ ti wá o. Mo dúpẹ́ Olúwa Sunny Alhaji Adupe Shine Alhaji Isaac Kare Alhaji Toku mo kí yín o ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ Jimo Alálùbáríkà Jimo Olóyin láyé o Alhaji Ọ̀túnba Adéwálé Àwàlàsábánà Wálé ọmọ balógun Àwàlàsábánà Wálé ọmọ balógun ọkọ Bọ́láyé bèbí bèbí mo láyọ̀ bá ń kí bàbá wa ẹ màmá wa o bèbí mo láyọ̀ ẹ màá tún wà lórí afẹ́fẹ́ hello.
2: Hello Mr. Pilot.
0: Ètò gbálẹ̀ngbàtà ṣe ń ṣe àbẹ́ ẹ̀ ṣe àbá ntọ́ra wa jẹ lókè.
2: Ní Sábóyàbá.
0: Sábóyàbá gbogbo kọ́ta yín ló dọ̀tí ìsà gọ́ta dọ̀tí ẹ̀kọ́. Àárọ̀ la bàbá ẹ lọ káàkiri ẹ rí pé ṣe làwọn èèyàn jókòó àwọn ọ̀dọ́ ń gbá bọ́ọ̀lù títì ẹ lè ṣe barometa. Ọ̀dọ́ ń gbá bọ́ọ̀lù títì náà bọ́ọ̀lù lẹ́ ń gbá títì náà.
2: Àwọn
0: ya ó dá 0818150920 Alhaji Taofeek Kenny lọmọ Chairman Atan Ìyàlọ̀ Sọlọ̀ Elder Atan Nàìjíríà Alhaji Yekin mo kí yín o. Hello Alhaji Yekin Adéhùn ẹ̀yin mò ń kíyàn o ẹ ti wà lórí afẹ́fẹ́ o orúkọ yín sà. Aladọ́pẹ́ yẹn níbo lẹ̀ ń gbé.
2: Ikọ̀tún
0: ẹ̀ sẹ́fà ń gbé ni mo lè fi sọ́. Ní àsìkò ẹ̀fà mẹ́ta.
2: Ẹni
0: tún ẹ sọwọ́ wọ̀ wá. Kéyẹ̀ ló wá ní kẹ́yìn náà yẹ ló wá ní kẹ́yìn náà kí lè máa sí ṣọ́ọ̀bù nígbà ẹ̀fà mẹ́ta ẹ̀ ṣe. Ẹ ṣe mọ̀ fún wọn wá pọ̀ sí bí.
2: Ṣọ́ọ̀bù lọ́dọ̀ sí wa ní Yegoro níbi àti ṣọ́ọ̀bù.
0: Ó dáa mo ti gbọ́.
2: Àti ìbálòpọ̀ ìtàgbọ́ ẹ̀ka rẹ̀ ṣe àmọ́ kò síbi tá a máa dalẹ̀ sí.
0: Ó dáa sà ó dáa. Ẹ̀yin ará Sango kò kàn yín lóòótọ́ àmọ́ ẹ ṣe ìpínlẹ̀ Ògùn Balikis ìpínlẹ̀ Ògùn ṣé wọ́n lọ́jọ́ tí wọ́n ṣe tiwọn. Ó mọ̀ ó mà ṣe o ayé ti di ayé ìgbà kan tí èkó bá ṣe tiẹ̀ ní sáde àkọ́kọ́ ogun máa ṣe tiẹ̀ ní sáde tó kẹ́yìn gbogbo òlú rẹ̀ mọ́ kí ló ṣẹlẹ̀ ẹ wò ló bó ṣe rí ẹ ìlú dọ̀tí ajá bọ́ra oṣù tọrọ ẹ lóo.
2: Hello Mr. Pilot.
0: Ṣá ẹ pa rédíò yẹn rédíò ẹrú jẹ́ kí n kóòtù kọ́ yìí torí pé ẹ pa kẹ́ tó bá mi sọ̀rọ̀ Alhaji Muslim Babatunde Badu finest of the finest Alhaji tó ṣọ̀ comrade Obi Oyeluga Arimakọ gbogbo musin ṣé wọn ò pàtẹ aláwọ̀ ọlọ́tí tún pàtẹ láti pẹ̀ varumẹ́ta àwọn onífẹ̀ẹ́nujá wọ́n pàtẹ àwọn ọ̀dọ́ ọ̀rà wọ́n ń gbá bọ́ọ̀lù ẹ̀ṣẹ́ àwọn àgbàlagbà lù náà wò wọ́n di cda chairman cda chairman cda chairman ó káùsù lẹ́yìn gbà mójútó kínní ẹ ló.
2: Hello ẹ káàárọ̀
0: Mr. Pilot. Yes sir. Ó yà ní kíákíá bàbá kò sásìkò sà.
2: Ṣùgbọ́n
0: ẹ bá mẹ́ta akọ̀fin wáyé lérí táìmù ni
2: wàá ṣe o. Ọ̀ṣẹ́
0: ẹ̀yin náà rí àbí. Bẹ̀ẹ̀ wọkọ̀ láti ibùsọ̀ èrò sí mẹ́wàá ẹ̀ ń lọ látòṣòdì wọ́n lọ Sango ọkọ̀ akérò ń gbanú àdúgbò àbí mo parọ́ sà. Àwọn intaseti wọ́n kérò wọ́n lọ Ìbàdàn wọ́n lọ Abẹ́kúta wọ́n lọ Ìlọrin láti pẹ̀lú mẹ́ta kí là ń tọ́ra ajẹ́ sí. Àmúlò kúkúrú kò sí ìgbófinyẹró enforcement. Ẹ wo ẹjẹ́ Malogun sásìkò mọ Alhaji Gọ́ọ̀fà Kẹsà Kẹsúrẹ́ ṣe Pásítọ̀ Sọ́dà Ẹtúndé gbogbo ìmọ̀ dúpẹ́ lọ́wọ́ ya Alhaji Adéọlá Làwà Warrior Super Alhaji Zahid Yekin Akíwèjẹ Gbomi Mo kí o ọ̀gá wa olórí ẹbí Williams Ogunjọbí Alhaji Ọ̀túnla Rafi Ọ̀kan làwọn Akànnì Bismuth Ẹ̀bá Nkà Alhaja o Alhaji Zahid Ahmed o mo kí ẹ Mọ́mí Yadris ní ọjà Ojúwe mo kí ẹyin náà o mi ò sì gbàgbé Kọ́mrẹ́ Mobọ́lájí Mustapha Akànbí mo kí yín o ẹgbọ́n mi ọdẹ Fẹ́mi Ganiu mo kàn sára sí yín omi ò sì gbọdọ̀ gbàgbé olóńgbò bàlígà tẹ bá ń gbọ́ mi mọ̀rúf àdíò ọ̀kánlẹ́jì mọ́fí ọ̀tọ́mọ́báì gbogbo ìmọ̀ kí adéolúwa adéfọlárin okùn adé Mr. Pilot ìjọba ìpínlẹ̀ èkó wọ́n ń pètè pèrò lórí bọ́n ṣe máa kólẹ̀ àmọ́ ẹjẹ́ káà náà ṣe wọ́n bá ta lè ṣe ẹjẹ́ kódọ̀ sí mọ́dọ̀tì fúngbà díẹ̀ ni ẹjẹ́ ata ìka wa ṣe ẹ̀yin tẹ́ bá dẹ̀ ń roko tẹ́ ń dà á sárin títì ẹ̀ ń fásikò ṣòfò ní ẹ̀sìn environmental ẹ̀ ń ro lẹ́gbẹ̀ẹ́ lẹ́nu ọ̀nà lẹ́yìn ẹ̀ ń kó sárin títì sí làkàyè ó dàbọ̀ sá ó dàbọ̀ mọ́.

0: kókó inú ìwé ìrìnlẹ̀ 7FM náà lọ jẹ́ pé ó ń tẹ̀ síwájú lẹ́ẹ̀kan sí atókín pé báríkà jùmọ́ gẹ́gẹ́ bí ṣe wà òní tí se ọjọ́ kẹsàn-án safar 1448 tá a tó lè pè ní ọjọ́ kẹrìnlógún oṣù kejì ọdún 2026 àdúrà wa gbà ó wọn ní bó ti wù kí ló súnmọ́lé tó kọ́ọ̀dù súnmọ́ẹ̀dẹ̀ bí wọn wà fẹ́ níbẹ̀ bí abẹ́rẹ́ láàrin jọba ti fẹ́ lọ́jẹ́ pa ti ń tóbi jere lọ àdúpẹ́ lọ gbọ̀ olólùfẹ́ wa pátápátá o ó tiẹ̀ jẹ́ pé wọ́n ní first gate ní àmúwò ní comfort street báyìí ní ọdọ̀jọ́rò wọ́n ní kò sí náà bá ti dìyàn fi gbọ́ rédíò ẹ̀sàkùnfẹ́ wa alájà patrice dasola àdédéjò ló kọ ọgbọ́n ọ̀bàdàn náà ìpínlẹ̀ o ìyá káyọ̀dé alágún ló ti wà lábàlọ́ tàbí lè síwájú àkókò ń tẹ̀ síwájú olóòótọ́ yí padà adéyẹmí adéṣà ní fún àní ọgbà ni o bisimilai àti
1: bisimilai adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ba kì í pọ̀ jù ibi kíkí báyìí lọmọlúàbí tí wàá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba olúwọ ṣeun tó tún kàyọ̀ lọ́jọ́ tì ní jímọ̀ olóyin jímọ̀ aládùn alábàríkà náà ni ó jẹ́ fún gbogbo alágbára ọlọ́run bíbí iná rèé bisola balógun kókó inú ìwé ìròyìn ó ń tẹ̀ síwájú.
0: kókó inú ìròyìn ilé sábà rẹ̀ ló ń tẹ̀ síwájú bilikis ayépaláyà ibrahim náà lọ́jọ́ pé ó ń fà sókè tó ń fà sílẹ̀ wọ́n lárúkọ ni yín o wọ́n ti ní apẹ̀ ìsákèsí táwọn sì ń pè ní akéde ètò ìwé náà wọnú ọkọ̀ náà yóò mọ ẹ lára ojúwé kejì guardian láàárọ̀ yìí bákan náà wẹ̀ nàìjíríà tìmú náà tún gbèrò yìí ní tó kọjú sẹ́nìkan yìí lọ́jọ́ pé kọ sílùú bí ìlú gàgà o jẹ́jẹ́ nǹkan alájà tí kò àbáka ó ní ẹ bá ní kí lòótọ́rò lòótọ́ lòótọ́ nìkan kó ló máa gbé bẹ̀ o ó ní orílẹ̀ wa nàìjíríà àtijọ́ ní ni àgbọ́dọ̀ máa pera sí àkíyèsí torí pé kò sí bára ẹ̀dà sọ́ọ̀nù òṣèlú kò lè ra wa ni o ó ń pe ìjọba àpapọ̀ ó ń pèrò sí àkíyèsí pé ẹgbẹ̀lẹ́mú kówó kan tó lọ bí bílíọ̀nù 22 lé pẹ́sẹ́pẹ́sẹ́ 15 náírà lọ́jọ́ pé fún ètò ìṣúná ọdún 2026 ní wọ́n ní àwọn òfìsí àwọn ètò kan tí ń lọ bí 64 more than 6 èyí pé gbogbo àwọn ètò yìí alọ́lárí àràbọ̀ rẹ̀ ó níbo ni ọbaṣẹ́dùn tó kí wọ́n sọ tún tó owó yìí torí pé ó ṣe pàtàkì ọmọ orí nàìjíríà fẹ mọ ibi tó wó náà ń lọ ojúwé kí nàìjíríà ti bu di gádà lẹ́tẹ̀ẹ́ náà kà láàárọ̀ ṣẹ́kìlejò yan yìí.
1: nínú ìwé ìròyìn the nation láàárọ̀ tí ṣe rí ìgbésẹ̀ àti ìpinnu tí ààrẹ bọ́lá ahmed tinubu tó ń gbé bí wọ́n ṣe sọ èkó dọ̀tun tí nàìjíríà náà tún dọ̀tun tẹ́ ẹ̀ bá gbà nígbà tí wọ́n di gómìnà ní ìpínlẹ̀ èkó gbogbo nǹkan ló rọ ní ìlọ́wọ́ rọsẹ̀ wọ́n sọ èkó di ọ̀tun ìpínsẹ̀ ilé àti ìpinnu ilé ni máa dúró lé lórí o èmi kọ́ ni mo sọ ẹni tó jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ èkó dókítà ọbáfẹ́mi hamsat tó tún fẹ́ dúpọ̀ sí ipò gómìnà tí bòbá adọ́ 27 inú ẹgbẹ́ òṣèlú apc ló máa fọnrí ọ̀rọ̀ yìí o kódà gbósùbà sàdákátà fún ààrẹ bọ́lá ahmed tinubu lórí iṣẹ́ takuntakun tó ń ṣe ó ní bóun ló nígbà tó ń fọ̀rọ̀ tó ń fi ọ̀rọ̀ bá wọn lẹ́nu ó ní bóun ló ṣe ó ní ìjẹ́mọ̀ pé mo pàdé ààrẹ wa bọ́lá ahmed tinubu nígbà tí mo wà lórílẹ̀ amẹ́ríkà òun náà ni máa bọ̀ wá sílé ìjájọ́ tún nàìjíríà ṣe pàápàá jùlọ nípínlẹ̀ èkó nígbà tó ń lọ ṣe ẹ̀lẹ́kẹ́ pé sí baba ní nílé wọn ní ìkòyí òun náà ni tó jẹ́ aṣíwájú wọn yẹn tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ èkó alàgbà kọ́ńdínọ́sì ọ̀jẹ́lábí náà dìjọ́ lọ náà wá dúpẹ́ lọ́wọ́ ààrẹ bọ́lá ahmed tinubu fún iṣẹ́ takuntakun tó ń ṣe wọn ní ẹ̀wò tí ẹgbẹ́ òṣèlú apc tó bá tún jáwé olúborí ní 2027 síbò àgbà ìgbò sípò gómìnà nípínlẹ̀ èkó ìlànà tí ààrẹ tọ̀ sílẹ̀ tó ti mú bá tó yẹ pé ìpínlẹ̀ èkó ó ń jẹ́ ìpínlẹ̀ àkọ́kọ́ tí gbogbo àwọn èèyàn tó máa ń gbósùbà sàgádà fún ni pé wọ́n ṣe iṣẹ́ takuntakun àti ìgbọ́tún tó dé bá ìpínlẹ̀ èkó òun náà ni màá tún tẹ̀lé lórí torí nígbà tí mo jẹ́ igbákejì gómìnà lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú alàgbà babájídé sanwó tó jẹ́ gómìnà tá a jọ ń ṣe gbogbo ọmọ ìpé ìpínlẹ̀ èkó ó ti di ọ̀tún ó tún lọ sọ́tún sí orin tí mo á dupò tí kádàrá ṣe mí lórí tí má dupò sípò gómìnà tí mo gba àjókòó lọ́wọ́ alàgbà babájídé sanwó-olu gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ èkó ní 2027 ó lè rí pé ìgbọ́tún yóò túbọ̀ máa dépá ìpínlẹ̀ èkó torí pé kíni àlàálẹ̀ àti ìgbọ́tún tí ààrẹ bọ́lá ahmed tó ń gbé kalẹ̀ ní ìpínlẹ̀ èkó òun náà ló tún lọ síwájú sí bákan náà ló wá dúpẹ́ lọ́wọ́ àwọn ẹgbẹ́ òṣèlú apc pátápátá ní ìpínlẹ̀ èkó àti àwọn ẹlẹ́rìí lọ́rọ̀ fún ipa takuntakun tó ń kó láti jẹ́ kí ẹgbẹ́ òṣèlú apc náà kó túbọ̀ máa tẹ̀síwájú ó wá ní tí bòbá ayọ́dọ́ 2027 àwọn tó wà ní ìpínlẹ̀ èkó wọn kan máa rẹ̀wẹ̀sì láti jẹ́ kí gbòdòmódò tó ń jẹ ní ìpínlẹ̀ èkó bí ìpínlẹ̀ èkó ṣe jẹ́ aṣíwájú nu gbogbo àwọn ìpínlẹ̀ tó yẹ pé àwọn tó wà lókè òkun tó ń bá ti ń bọ̀ bá ìpínlẹ̀ èkó ló máa ń dé sí sàrà sí ẹ jẹ́ kó túbọ̀ máa tẹ̀síwájú sí dókítà hamsat ló sọ̀rọ̀ yìí mọ̀ nígbà tó lọ kí ààrẹ wa bọ́lá ahmed tinubu nílé àti àwọn ẹni lọ́rọ̀ àti àwọn ṣàkóṣàkó ní ẹgbẹ́ òṣèlú apc ló kọrin rọ̀rọ̀ wípé bàbá ló mú mi kúrò lórílẹ̀ amẹ́ríkà pé máa bọ̀ wá sílé ká wá jọ tún ìlú wa ṣe the nation ló sọ ní mọ̀ láàárọ̀ tí sọ̀rọ̀ yìí mọ̀ nígbà tó lọ kí ààrẹ wa bọ́lá ahmed nílé àti àwọn ẹni lọ́rọ̀ àti àwọn ṣàkóṣàkó ní ẹgbẹ́ òṣèlú apc ló kọrin rọ̀rọ̀ wípé bàbá ló mú mi kúrò lórílẹ̀ amẹ́ríkà pé máa bọ̀ wá sílé ká wá jọ tún wa ṣe the nation ló sọ ní mọ̀ láàárọ̀ tí ni.
0: lọ́jọ́ kejì guardian láàárọ̀ ẹ̀ tó wà lórí tábìlì wa okun fọfọfọ ni o bákan náà ìwé nàìjíríà ti fún balance change ìbẹnu rẹ o ẹ jẹ́ pé ká lọ sí ní ọdún ilé-ìgbọ̀nsẹ̀ ilẹ̀ wa nàìjíríà ǹjẹ́ ìpínlẹ̀ lọ bí ọdún lé mọ́kànlá tó jẹ́ pé àwọn aṣojú sòfin ilẹ̀ wa nàìjíríà ní pé ó fọ́ tilé gbàrà ń fọwọ́ tí o lórí ìwé àbádòfin tó ń gbóná fẹ́rifẹ́ri ni ọlọ́pàá ajáwé ló mọ ìròyìn lé lórí o wọn náà wà.

0: lẹyin yẹn ṣùgbọn àwọn ọmọlẹgbọn asòfin mẹẹẹdún ọtọọtọ ní àfàrọ lórí ẹ o wọn ní bẹẹ bàgbà ìgbàsígbà ìkàbàrà sí àkíyèsí tó jẹ àgan ilẹgbọn asòfin ilẹ wa nàìjíríà ọnàbù abbas tajudeen láì gbàgbé jẹ onítàbánikà òfin ilẹ wa nàìjíríà àwọn ẹgbọn tó mójú nàìjíríà onílọdọ tàwọn bákan náà ọnàbù benjamin kalu ọnà jẹ kodimọ kalu ọnà sọ pọ lọrọ ìpín àwọn wà lórí ìwé àbádo òfin ọlọpàá àpẹẹlẹ lórí ìdìbò àjọ ọmọlẹgbọn asòfin mẹẹẹdógún kan ní àfàrọ lórí ẹ láwọn tá a kọkọ sọrọ ní aṣáájú pẹtí ò tó nǹkan tá a mọ sí mi àná retí leader ìtòrókan jẹ ọnàbù fred agbẹdì agbẹnusọ fún àwọn ẹgbẹ tí ò tó nǹkan náà tórúkọ jẹ ọnàbù fúgẹnẹ wọn ní lọwọlọwọ àìpé àmbásàlà àkọjá àti ìdáyẹrọ tó sọ gbàgbára bí awu lórí ìtọ́nà tí ọlọ́pàá àpẹẹlẹ àwa nàìjíríà ìwé àbádòfin wípé wọn ó sì jẹ kó step aside náà wípé bó ni ò bá ṣe dò tó wípé wọn pe ìjọba àpapọ̀ sí àkíyèsí wípé bí aláwìjà sílẹ̀ láàrin ọmọ ìyá mẹ́ta wípé allocation allocation ìdá mẹ́ẹ̀ẹ́dógún ó ń jáde láti àpòjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà wípé àwọn ìpínlẹ̀ kan tí wọn kúnpẹ́sẹ̀ kí wọn ìwé nàìjíríà tribune the guardian lẹ́tẹ̀ẹ́nà kan láàárọ̀
1: yìí. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ yìí pé ọdún 2023 ìbò gbogbo tó wáyé tí a bá sọ gbogbo àwọn tó gba káàdì alálòpẹ̀ láti fi dìbò nígbà tá a kan gbogbo wọn ó jẹ́ mílíọ̀nù mẹ́tìní àádọ́rin 87 million làwọn tó gbà ṣùgbọ́n nígbà tí bò máa fi wáyé mọ̀ yí pé bí àwọn mílíọ̀nù márùndínlọ́gbọ̀n 25 làwọn tó kópa láti yẹn ni wípé bí mílíọ̀nù 2,200,000 ọ̀tọ̀ọ̀tọ̀ 62 làwọn tó kàn gba káàdì ìdìbò tí wọ́n fi dìbò bó ló ṣe jẹ́ láàárọ̀ tí ń jẹ́ mọ̀ pé àwọn àjọ arìkì wọ́n mọ̀ fọnrin láàárọ̀ tí nígbà tí wọ́n ṣèpàdé papọ̀ ní ìpínlẹ̀ katsina tó jẹ́ kọmíṣánná fún àwọn elétò ìdìbò ní ìpínlẹ̀ náà ọ̀jọ̀gbọ́n yaya makafi ló mà sọ nímọ̀ inú àtẹ̀jáde kan tó gbé jáde ó ní ká máa mú àwọn kàràbò máa tàbò ó ní ohun gangan nìṣòro tó ń fún ètò ìdìbò ní orílẹ̀ nàìjíríà nínú ọ̀rọ̀ tó sọ ní ti àbá gbàgbé nínú àwọn tó gba káàdì alálòpẹ́ ni ọ̀rọ̀ tó sọ pé gbogbo bá gbogbo gbogbo àwọn tó kà pátápátá ó yẹ kí nígbà tó bá máa wọn jù bẹ́ẹ̀ lọ kán tó bẹ́ẹ̀ kán tún jù bẹ́ẹ̀ lórí ṣùgbọ́n wọ́n gba káàdì alálòpẹ́ ní àìmọye tó jẹ́ bí ìdá mẹ́gbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni ò ti ẹ̀ kópa nípa àdé èyàn à ń sọ̀rọ̀ à ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ à ń polongo láàkiri pé ẹ má bóyẹn má rabo ó ní bóyẹn ò ṣe ní wáyé ó ní ọ̀nà tá a lè gbà láti jẹ́ kí ọ̀rọ̀ náà dé pé gbogbo àwọn tó bá ti gba káàdì alálòpẹ́ ni wọ́n ní ẹ̀tọ́ láti gbà ó nígbà tó ń kéde pípẹ́ ni tó bá ti jẹ́ àwọn ọ̀dọ́ bí méjìdínlógún 18 years jíde ọkọ̀ ní kọ́mẹ̀sì ó ní gbogbo náà tún yáyá náà jáde ó ní ṣùgbọ́n nígbà tí bò máa dáyé tó máa jáde tán máa bẹ̀rẹ̀ ìbò báyìí gbogbo àwọn tó gba káàdì pátápátá kò sí nǹkan tí ìyọjú nígbà tí wọ́n máa wá pèsè ìdìbò ẹ rí i pé àwọn tó gba káàdì àwọn tó dìbò ó pọ̀ káàdì lọ ọ̀nà tá a lè gbà láti dẹ́kun eléyìí òun náà ni àwọn ṣe pàdé lé lórí wọn wá gba àwọn ẹlẹ́nu lọ́rọ̀ lórí ọ̀rọ̀ ìdìbò àti àwọn ẹgbẹ́ òṣèlú pátápátá ẹ jẹ́ wọ̀nà àbáyọ láti dẹ́kun máa ta ìbò máa rabò lọ́jọ́ ìdìbò gbogbo wọn tó bá ní àǹfààní láàdì wọn kán gbà kán dẹ̀ tún yáyá kán jáde kí irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́dún 2023 ní 2027 ẹ bá ti gba káàdì alálòpẹ́ yín ẹ gbìyànjú láti bọ́ sára láti dìbò yẹn ni tó bá wù nítorí ojúṣe yín ni láti gba káàdì kẹ́ẹ̀dẹ̀ ló fún nǹkan ìgbà fún ní telegraph ló sọ nímọ̀ láàárọ̀ tèmi.
0: lójú ẹ̀kẹ́ the guardian láàárọ̀ yìí nàìjíríà ti fún náà tún gbèrò yẹn owó epo wípé kò ṣe fi ṣàwàdà o wọn níbi tèrè méjì bá ti ń jà kókó bẹ̀ náà jẹ́ pé wọ́n máa fara gbà wọ́n lọ́mọdé lógún ń bọ̀ àǹtí mi ẹnusogun ìdọ́dọ̀ ìyá àgbà ni àníorógún ní orílẹ̀-èdè wa nàìjíríà ní àgbà láàárọ̀ ògbótẹ́ pọ́n lọ láàrin amẹ́ríkà àti iran tààrọ̀ kó ti di abẹ́rẹ́ tí gbẹ́rẹ́ fi aṣọ pa ẹ̀ mọ̀ káfí kókó mọ̀dé bọ́wọ́ pọ̀ pẹ̀tró ọ̀pọ̀lọpọ̀ ilé epo gan ní ìsìn ìpààrọ̀ bárẹ̀ kan ti lọ bí $100 wọ́n sì dẹ́kun tó dá ìsìn ìjẹ́ ẹ̀dá wípé owó epo ọ̀ ń lọ sókè ní àgbàrá ìbákan náà ń lọ sókè nídìí wa nàìjíríà àfi kí ogun náà kọ́ lọ di àbíyẹn tí gbọ́dọ̀ fi àsọ̀nù wòye nàìjíríà tó bọ̀ ìgádìá ẹ̀yìnà kàlá.
1: gbogbo agbára tá a nílà ń ṣá láti jẹ́ kí àìsàn lásàgbà jẹjẹ mọ yìí pé wọn mọ ti sọ láàrin pé láàrin oṣù tó kọjá òun náà ni àìsàn lásàfífà yìí ibọ rẹ ló ti gbìnà yá láwọn ìgbèríko káàkiri ní ìpínlẹ benue wọn ni ẹni tó mojú ogun náà nípa bìnú rẹ ni tó jẹ kọmíṣánná tó rí sí ìlera ní ìpínlẹ náà dókítà paul ogunwoche náà ló máa ń lo òdengba tó ń jábọ ìrírí rẹ lórí àwọn iṣẹ tó ń ṣe láti jẹ pé ètò ààyè ní ìpínlẹ náà ló ti forí ìkòkò sọdún pé láàrin oṣù tó kọjá ǹjẹ mọ pé ńgbà tán àwòkọ ṣe gbọ àwọn ibìkọkọ tí àṣà ọlọsọfà tó ti gúnlẹ sáwọn èèyàn wọn ni ńgbà tán kí wọn pa gbogbo wọn papọ wọn jẹ 45 wọn ní kan ṣoṣo náà ni wọn tún wá rí ní àwọn ìwọn tó yẹ pé àìsàn náà ó ti gúnlẹ dáadáa àgọ rẹ ṣùgbọn ó ń gbà ìtọjú lọwọ nílé ìwòsàn nígbà tí ọjà yìí sọrọ nímọ nígbà tó máa ọkùnrin sọrọ lórí ọ̀nà tá a lè gbà láti dẹ́kun ó ní gbogbo ìlànà àwọn ìjọba ìpínlẹ̀ náà àwọn elétò ìlera náà ń gbà láti jẹ́ kí àìsàn náà kó má lè gbẹ̀rẹ̀gẹ̀ lórí ṣùgbọ́n àwọn èèyàn máa ti kófìrí àìsàn yìí mọ̀ ní tètè jẹ́wẹ́ sí lọ sí ilé ìwòsàn láti ṣe àyẹ̀wò orí ṣùgbọ́n wọn máa fara pamọ́ òun ló jẹ́ kí àìsàn tó tún gbìyànjú sí oní ilé iṣẹ́ tó rí sí ètò ìlera ní ìpínlẹ̀ náà ti ń jà takuntakun àwọn ìjọba àbílẹ̀ 23 tó wà bẹ̀ náà ti ń polongo káàkiri pé àìsàn yìí ti ń gúnlẹ̀ káàkiri kán má jẹ́ kí àìsàn náà kó tún gbìyànjú dáadáa sí ní àwọn ìgbèríko nípa àdé èyí ìjọba àbílẹ̀ 23 tó wà bẹ̀ òun náà ni àwọn alága ìjọba àbílẹ̀ wọn ti ṣe ìpàdé papọ̀ pẹ̀lú tó jẹ́ alákòóso fún ètò ìlera ní ìpínlẹ̀ dókítà paul muche láti wọ̀nà àbáyọ láti jẹ́ kí àìsàn náà kó tètè kúra ní ìpínlẹ̀ benue kánú ìwé ìròyìn ní telegraph láàárọ̀

0: good time of it.
1: It's Evo Crema.
2: Evo Crema.
3: Gbogbo olugbe ipinle Eko ipinle wa ti Akitan edeku dida lenu lona Abikita ajakale arun lo ma o ma ndi awon koto idaminu o si ma ba yi ka je tori na awon osise SP ti lo ma fo ntelu nikan ni ka je kon ma ko dot yin ka si ma so wo dede ojuse ni kokan wa ni lati je ki ipinle Eko tubo ma wa ni ni toni apo ikole ko dot ti lo ma lo nilo bere fun ti e bayi bayi lori ero aye lujara www.lomasbeans.com o ma leyin to ba gbianju dida lenu lọ́nà agbófinmu ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó lé àádọ́ta náírà lowó ìtọrọ̀ pẹ̀lú àwọn àgbàkù tó bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP pé lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800 lọ́mà 0800 002962 tàbí 0708 060 020 email info@lọ́mà.gov.ng kan ní àjọlò @lọ́mà_gov lọ́mà mú ìpínlẹ̀ kó mọ́ tónítóní.

0: ẹ̀yin náà ti sọ̀pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
1: Bàbá àgbà tẹ́ níbẹ̀ gidi lójú ṣé gbógi bàbá àgbàdúrà mi gbà. Mo sọ̀pánù.
2: Tó jẹ́ Ọlọ́run ló yọ mí lọ́wọ́ àní tẹ̀kọlùbà. Tó bọ́ lọ́wọ́ ara títa, ọ̀rọ̀ sísọ mi ń já gaara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀, ìyẹn ti dà fi sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bíi kẹ̀kẹ́ Mario? Ọlọ́run gbà wá lọ́wọ́ ìsan fi ni pamọ́ ẹ̀sìn. Ìdè mi já, ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Ọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821 6859. Lẹ́ẹ̀kan sí 0806821 6859. Dèrò ǹkẹ́, kò sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀pánù.

0: ni se wa nje le igbimo asofin orile wa Nigeria lana ode latari pe oro kan ti won tari ba won we kan lori awon oju ona to je ti joba awon kan si oju ona to ye pe o ti de egere mi ti ti joba de nilo lati se won ni papapa lati bo wolu ile igbimo asofin ipele ile igbimo asofin agba won mo to won ni leyin pade ta won ma se o won ti tada won ti bo wolu lati je kitchen na ko be bakan na lati bo woro gun rogun to ma to ta tun sefu lati se awon oju ona ti joba won na awon oju ona won ni oju ona to je ti joba bi merin le ni 74 o na ni won so ti awon ajo fema awon ile se ton gbe se lati ti channel won ni eni to to gbe eto na kale ni le igbimo asofin to tari oro na pe je ka oju ona wa pajo oju ona oni oni de ogobia ni oju ton pe ni otupo oweto marose na ni ipinle benue won lo wa lara pe kan tete bere se owo kan latari iwe ton gbe to je alaga fun igbimo to gbe kale lati won aba ti awon oju ona to je ti joba lati tete se ni warance sa ona ni senator abaka lai to je pe enu egbe osun le pp ni ila orun kebi na ni o ti wa oni oju ona kilometer 2 le 2 le 2 dini 30 na loju ona yi to je pe awon moto o ma gba to ma lo gedege ti oni si wala ati awon ti moto te je awon alufuku to ma gba koja nigba ton sha yo gogo awon lo ti di ejere mi ti o won wa ro ijoba apapo ijoba apapo ti wa so la ro teni ton tari iwe na ti le igbimo asofin o ese kese na ti won pe anu gbodo se o ti re ni ko ti asiko awon se ode ti won tari ti le igbimo asofin ti are o bo olukan se latari ni o ti agbere gbe kale won lo gbodo se sori lawon kakiri te pe awon oju titi awon agbara to ti ba gbojo ona je to gbodo sise o bakan na ni won wa ro awon ile ise fema won ni ni warance ato ti bo wolu igbe te yi kon bere si se awon oju ona na ko lo gerege ki awon ko to da minu ti o si kon gbiyanju awon e na ti gbo awon oju ona ka papa ju na awon marose to je pe o ti degere mi ti ti o se gba koja ko le dunrun to nile ati alejo ni ipinle benue ninu wero ni telegrafu alaro yi
1: o le to gbe kaka ti oba ibole o ti fun lo je ke mi o to kan si awon oju ona kan ni ipinle ekiti ki lo n sele be ile ise agan olopo ni dere je ku se o won ile ise agan olopo ipinle ekiti lẹ́gbẹ́ ẹgbẹ́ sọ tó pẹ́ jẹ́ sunday àbùtú ló jẹ́ kò dìímọ̀ onílẹ́nu kò kó pẹ́ ó ní ìtọ́rọ̀ tí a ń jí ní gbé pamọ́ ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ èkìtì ló jẹ́ kó àwọn mójútó ló bá di pé wọ́n tún wá ń jẹ́ ọ̀kadà máa ṣe pàkìtì mọ́lẹ̀ ni wọ́n ti tẹ afurasí ọ̀daràn mẹ́ta tẹ́ pé wọ́n jí ọ̀kadà gbé ìyẹn ní ìpínlẹ̀ tó yẹ pé wọ́n sì tari wọn lọ sí ilé-ẹjọ́ láìpẹ́ láì jìnà kódà àwọn ọ̀kadà àtẹ̀yìn tó ti gbó àti tí ò ní nọ́mbà wájú àti tó ní nọ́mbà lẹ́yìn o gbogbo ẹ̀ ní apalẹ̀ mọ́ tẹ́ pé àwọn ọlọ́pàá fọ̀rọ̀ wọn lẹ́nu wò
0: ti won gbe kale ni ipinle na o ninu oro to ja ninu wero ni telegram laaro teri awon siwaju na egbo sori apc ati awon majo baje ninu egbe na won ma fo so won ma won ma gbo jiba sadakata fun are bola ahmed tinubu lori igbo tuntun de ba awon agbe kan ni ipinle kogi bakan na ni gomina ipinle na ifan dododo o na ma gbeyin o latari bo se satileyin fun are lori awon agbe ti are gbe lati je ki irorun ko de ba awon to wa ni ipinle kogi e to ja joba bile apa local government ni ipinle na alaji ademo muhammed o na ma so laaro nigba to n gbosuba sadakata fun gomina ipinle na ati eto arewa bola ahmed to n gbe kale ni o agenda to n gbe kale o ni o ma so isore leje na awon o fokan si wipe igbo tun ohun amayedorun o le de ba awon ijoba won bakan na ni gomina odudo wa so laaro nigba to n ba awon forin soro nigba to n sa ohun akanse ise ti won se o ni ise takuntakun ni are gbe kale o ni won gbagbe ipinle ogi latari ni o fa agenda to n gbe kale o ni iyen wa tun duro sibe o ni pe lawon oro awon iwe kan to n kari lati wo awon owo kan yoo mu igbo tun de ba awon ayikan o ni lesekese ni are ma bọ́wọ́lù lọ́jẹ́ ra wẹ̀bẹ̀ sí gbogbo àwọn ẹlẹ́nu lọ́rọ̀ lórí ọ̀rọ̀ ojú náà àti àwọn àkànṣeṣẹ́ wípé kán ṣe gbogbo àwọn iṣẹ́ náà ní wàrà ìṣẹ́ta bí ààrẹ ṣe láṣẹ bákan náà ni kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ agbègbè ní ìpínlẹ̀ náà òun náà máa gbósùbà sàdákátà tóró náà wà ní kalẹ̀ nígbà tó ń ṣe àyẹ̀wò gbogbo àwọn àkànṣeṣẹ́ tó ń bọ́wọ́lù tó ń dẹ̀ ṣe lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ kogi ó ní ìgbésẹ̀ tí ààrẹ gbé ìpín pé gbogbo àwọn tó wà ní àwọn olùgbé káàkiri ó ní gbogbo náà bẹnu àtẹ́lugbọ ìgbésẹ̀ tó wà lọ orí ṣùgbọ́n nígbà tó ti rí pé ìgbọ̀ tún ti dé gbogbo náà tún gbósùbà sàdá fún gómìnà àti ààrẹ bákan ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ ní ìpínlẹ̀ náà àti ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ àyíká méjèèjì parapọ̀ wọn dúpẹ́ lọ́wọ́ gómìnà àti àwọn aráàlú fún àtìlẹ́yìn tí wọ́n ṣe láti jẹ́ kí ìjọba gómìnà ìpínlẹ̀ kogi ìyẹn usman

0: lórí ìjọba ìbílẹ̀ tó lọ ẹmọ wà fún ẹ torí pé ó rọgẹ́d gbin olú yege náà lọ́ba akọ kókó papọ̀ ṣùgbọ́n ẹ fọ́ ìpè ọ́sà ìkásìmọ̀ ìpèrè àti àti ìsìn wọ́n ní ìjọba òkè ìjọba àárín ìjọba àṣàlẹ̀ mo ní kílẹ̀ fẹ́ òkè ogun wọ́n ní ìjọba òkè náà ni federal government ìjọba àárín náà ni sdc ìjọba àṣàlẹ̀ náà ni local government ìyẹn ìjọba ìbílẹ̀ osùnmọ̀ aráàlú pẹpẹ kìtà ló ń pàṣàmọ̀ ọ̀rọ̀ ìmọ̀kàn yáyẹ̀ látọ̀dọ̀ tó jọ nìkan ni ò bá a kú tirẹ̀ kí á yìnwọ̀n tó a nífẹ̀ kèsòrí ahánìfẹ́ wa àwọn ọmọọṣẹ́ dáadáa wa àbàdà tó jẹ́ kí n kọjá lọ sí ìjọba ìbílẹ̀ ogun àti ìdàgbàsókè mẹ́ẹ̀ẹ́dógójì tí ó ti plus 37 that's 57 local government ní ìpínlẹ̀ èkó wọn jíra wọn wò ni ò tó bá di abalẹ̀ tọrọ mọ́ ti ré ìdárapọ̀ àpàdé lọ bọ́ọ̀lù afẹsẹ̀ tó kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yà fáwọn ọmọ rẹ̀ níbi ìṣíde ìdíje àrùn under 15 ni ó wọn nínú gbìyànjú láti mú ìṣọ̀kan àti àlàáfíà àti ìfẹ́ gbilẹ̀ ni alága ìjọba ìbílẹ̀ mùsùlùmí ọ̀rẹ́bù túbọ̀ sún haruna àrùn tó ti bẹ̀rẹ̀ ìdíje àwọn agbábọ́ọ̀lù ọ̀jẹ̀ wẹ́wẹ́ tí ọjọ́ orí wọn wà lábẹ́ ọmọ ọdọ́gún èyí tí wọ́n pè ní 15 ni ó wọn nínú gbìyànjú láti mú ìṣọ̀kan àlàáfíà àti ìfẹ́ gbilẹ̀ ni alága ìjọba ìbílẹ̀ mùsùlùmí ọ̀rẹ́bù túbọ̀ sún haruna tó ti bẹ̀rẹ̀ ìdíje àwọn agbábọ́ọ̀lù ọ̀jẹ̀ wẹ́wẹ́ tí ọjọ́ orí wọn wà ọdún 15 èyí tí wọ́n pè ní ìfagagbága ìdíje aro under 15 wọ́n lè síde ìfẹsẹ̀wọnsẹ̀ yìí lọ́jọ́ pé ó wáyé nínú ọgbà old work yard field gbó olú àìná ní mùsùlùmí ìfẹsẹ̀wọnsẹ̀ tó pé wáyé láàrin word a àti word e ti word a sì kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yà fún word a pẹ̀lú ayò ní sódò nínú ọ̀rọ̀ alága níbi ìfẹ́ níbi ìsíde ìfagagbága aro sọ pé ìdíje wà lára ètò ìṣèjọba fún àwọn ọ̀dọ́ láti ru wọn bàbá rẹ̀ ní bàlà ọ̀là kì í yábọ̀rọ̀ bọ́là bá tó wá yábọ̀rọ̀ bisola balogun musilu àfi musili musili orúkọ àǹtí mi musili àtù
1: orúkọ tí mi musili
0: ó ti dọkùnrin ah ọkọ sanle kí o kókó bàjẹ́ uk náà fi sàgbéga náà fi sàgbéga rẹ̀ níwèé gbàdúgbà ìgbélébọ́ tó ń gbóná fẹ́rẹ́fẹ́rẹ́ yìí ojú kánsílọ̀ wọ́n a ọpọn kókó nígbàtí wọ́n a ó kó bẹ̀ bẹ́ẹ̀ yà fún àwọn ọmọ rẹ̀ níbi ìṣíde ìdíje àrùwé ọ̀dà àti kókó ń tẹ̀sí wa.
1: Àwọn ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC mọ̀ fún ilé àárọ̀ tèmi tá a bá gbìyànjú tí òbí pápá so tíkẹ́ẹ̀tì àwọn méjèèjì tó bá lè so sí 2027 ìgbà ọ̀tún yóò máa dé bá Nàìjíríà o Alhaji Gala ló máa sọ eléyìí tó jẹ́ kóòtà alága fún ẹgbẹ́ òṣèlú náà ló máa sọ láàárọ̀ tó ń bá ọkùnrin sọ̀rọ̀ ó ní tí a bá wo ìṣàkóso àwọn méjèèjì tá a bá lè gbìyànjú méjèèjì tí wọ́n bá lè jáwé olúborí tí wọ́n dúnkù sí parí àti igbákejì ẹ̀mọ̀ Nàìjíríà ó ṣẹ̀bọ̀ sínú gbọ̀tún ni o nígbà tó ń bá àwọn ọkùnrin sọ̀rọ̀ ó ní rádọ̀ òso tíkẹ́ẹ̀tì tó ń fẹ́ gbé kalẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú NDC tí bòbá lọ́dún 2020 ó ní yóò ṣe èso rere ó ní tá a bá ti ẹ̀wọ́ láti bẹ̀rẹ̀ ó nígbà tí Peter Obi tó wà ní tó kúrò bẹ̀ tí wọ́n fún tíkẹ́ẹ̀tì tó tún bọnú ẹ̀ ó ní ẹgbẹ́ òṣèlú NDC tó wá bọ́ sí ẹ̀yà àwọn ẹgbẹ́ òṣèlú tó kù ó mà ti ń jà torí pé wọ́n rí i pé tí wọ́n bá rí i pé àwọn méjèèjì tí wọ́n bá lè jáwé wọ́n rí i pé ìgbọ̀tún yóò máa dé bá orílẹ̀ èdè Nàìjíríà Alhaji Gala dìbò wá sọ láàárọ̀ tòní ó ní kí ọgbọ́n ọmọ Nàìjíríà pàápàá jùlọ àwọn Yorùbá àti Hausa jù láti jẹ́ kí tíkẹ́ẹ̀tì méjèèjì tí wọ́n pọ̀ òbí kan sọ kó so èso ní 27 yóò lè mú ìgbọ̀tún dé bá Nàìjíríà torí pé kìnìún méjèèjì òun náà yóò jẹ́ aṣíwájú ńlá tí yóò jẹ́ kí ìgbọ̀tún kó dé bá Nàìjíríà èmi kọ́ mo sọ ọ́ ẹ bá lọ sínú ìwé ìròyìn Telegram ẹ kà lẹ́kùnrẹ́rẹ́ mi.
2: Happy birthday to you on this occasion of yours. Happy birthday to you. Many happy returns. Birthday to you, His Royal Majesty Ọba Abdul Wasiu Ọgbọ́láhàn Lawal Abisogun Keji Oníru Ọ̀fẹ́rò láàrin ọmọ onílẹ̀ mẹ́kùn Aromire Ọ̀jọ́ra Onítọ̀nà tẹ́ ẹ bá lọ gba ọdún láyé ení ni kẹ́ ẹ fi ṣe o. Ọdọọdún là ń rórógbó, ọdọọdún là ń ráwùsà, ọdọọdún là ń rọmọ obì lórí àtẹ, ọdọọdún là ń rí yín bá o. Kẹ́ṣe ọba kó jẹ púpẹ́ kírùkẹ̀rẹ̀ kó di okinni mọ́ ọba Abdul Wasiu Ọmọdọ́láhàn Lawal Oníru Land Abisogun Keji lọ́wọ́ o. Ẹ kú oríire ọjọ́ ìbí ni bàbá yín tó jẹ́ ọba ìlú Èkó Aláìlúwà His Imperial Majesty ọba Ridwan Aremu Oṣuọlálé Akio Kínní olówó Èkó of Èkó olówó Èkó bàbá Fuad ọba of Lagos àwọn àti gbogbo olórí wọn gbogbo ọmọba lọ́kùnrin àti lóbìnrin olóyè onífìlà funfun pátápátá gbogbo olóyè tó jẹ lábẹ́ ọba Ridwan Olú Honorary Chief agbogbo ìgà lápapọ̀ ní kí ọlọ́jọ́ ìbí òní ọba Abdul Wasiu Ọmọdọ́lá Oníru of Ìrùland Abisogun Keji ọmọ Mẹ́kù Aromire Ọ̀jọ́ra Onítọ̀nà bẹ́ẹ̀ bá lùgbà ọdún láyé èyí ní kẹ́ẹ̀ fi.
0: Kókó olúwo ni ọ̀sẹ̀ fọ́ọ̀dù FM.
1: Ó ń tẹ̀síwájú Adúpẹ́ lọ́wọ́ olóòtú náà àti Bàdé Ayékọ́lá.
0: Olóòtú wa ni Adéyẹmí Adéṣọ́yì Adúpẹ́ lọ́wọ́ wa. Ẹnjìnà Amégún Ẹnjìnà Tòfilọ́sì Adúpẹ́ lọ́wọ́ Bílíkìsì Ayékọ́lá ya Ibrahim náà. Àpòjímọ̀ tòmí ò ọ̀pẹ̀ láti láyà ti ní àlàáfíà ara àti wá dé mọ́sálásí. Ẹ̀jẹ̀ dákun lẹ́yìn tí wọ́n bá ti sálámọ̀ ẹ̀jẹ̀ rántí orílẹ̀-èdè wa Nàìjíríà ká tó rántí fámílì wa torí pàlàáfíà àjìnà àlàáfíà.

atadu dangoke ati awon ti fi to jamale lowo ati opolopo ateji si ati awon ero ta fi ehonu won loloko ojo kan sugbon emi ki se o ma le ni fowo si juwele baba re omo nigeria ni mi bele ni kokko se kin to koja lo si flashback to ki okun ati ede ye agbaye le ta ti so ti tenu bepo nigba ti mo daruko yen opolopo awon coaches ni owo ati ko pa ni te ye agbaye o se pe ise pada bo lowo won e ma je kin soro ju ẹjẹ́ kí mú sẹ́sẹ́ torí àgbàlagbà tó débi tá a bá débi iṣẹ́ níṣe là á mú ṣe ọlé ò ti bí iṣẹ́ àná kó bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àníta bẹ́lẹ̀ ni wọ́n kọ̀ọ̀kọ́ mú ju ẹ bá mi ẹ fi kudos ránṣẹ́ sí àwọn wo àwọn super falcons ní ǹjẹ́ jẹ́mọ̀ tanzania ó ṣubú yakata níwájú super falcons méjì sí ẹyọkan ìní a fi sọ pé ìṣẹ̀gbẹ́ yìí kókó ni mo sì mú lọ́wọ́ o wọ́n padà sí kòdókòdó ìròyìn ǹjẹ́ jẹ́mọ̀ bẹ́ẹ̀ bá ti gbọ́ sevilla wọ́n mọ̀ ti sọ pé adams ó ti padà àwọn wúlọ́ padà sọ́dọ̀ rẹ̀ vexia ni o venezia wọ́n náà ti jàgbà kó lọ́wọ́ wọ́n sọ̀rọ̀ gidigidi ìyá náà jọmọ sọ̀rọ̀ pé ló sọ ìyá wọn báwo ló sì sọ̀rọ̀ oníṣẹ́ẹ̀rí ìdàgbàsókè àti akíkanjú ló ń bá lọ sí ibi tí wọ́n ti kówó lè lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà wolf mọ̀ sọ̀rọ̀ wolf ti sọ wípé ọkùnrin sọ̀rọ̀ oníṣẹ́ẹ̀rí àwísọ lásánlásán ni ìyẹn àtolú arokodáre ó ní irọ́ pam bẹ́lẹ́ irọ́ funfun báláwú ni wolf pamọ́ òun wípé òun darapọ̀ mọ́ tírénì láti jẹ́ kí wọ́n gba òun gẹ́gẹ́ bí agbálù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tolú alokodáre ó ní irọ́ funfun yìí irọ́ tí ọ̀jọ́ mòótọ́ ni karim adeyemi ǹjẹ́ jẹ́mọ̀ ó ní mo fọwọ́ rẹ̀ sọ́yà ó ní mo rẹ̀ sọ́yà àní tó bá dáni lójú ni kì í kọsẹ̀ lọ́dọ̀ ẹni bógun ẹni bá dáni lójú àfi gbari ni ó ní báyìí tó ń balẹ̀ gùdẹ̀ sí bákà báyìí ó ní wọ́n mọ̀ wípé ìjọ gbọ́dọ̀ wà nítorí ó ń bọ̀ wá ṣiṣẹ́ wọn ni owó tí wọ́n fi ra òun kò gbọ́dọ̀ gbé ọ̀pọ̀lọpọ̀ abẹ́lé lọ́wọ́lọ́wọ́ báyìí o tabẹ́lé ni mò ń mú lọ́wọ́lọ́wọ́ báyìí arsenal mọ̀ ti ń sọ̀rọ̀ wọ́n ní owó gọbọi owó gidigidi àwọn ti ṣe tán láti fi kóra agbábọ́ọ̀lù wo ìní ọ̀fẹ́ rà kámọ̀ rí etí ọ̀gbọ́dọ̀ gbọ́ irọ́ funfun báláwo ni gàdíà ló sọ̀rọ̀ ó lé mi èmi àbẹ́lò mi ẹ má parọ́ mọ́ mi èmi ò gbaṣẹ́ lọ́wọ́ orílẹ̀-èdè ìtálì gẹ́gẹ́ bí akọ́nìmọ̀ al ila oníṣẹ́ rí ọmọ tí wọ́n pè ní dembele yẹn àkọ́nà gbogbo ibi tí wọ́n bá já sí ní ọjà sí nítorí ìgbín wá ti

0: tẹmọgi agbọdọgun jalẹ ni àwọn òrí pé wọn gba dèmbe dèmbélé ipe kọ wa máa bá wọn gbá bọọlu nítorí akọni ọmọ tí kò sídìí ni mo sọ fún yín okocha ọmọ ti ṣe ìfilọlẹ ìfilọlẹ chelsea tí wọn fi ń gbá bọọlu ẹwà gbá bọọlu ní frankfurt yìí gbọ gbogbo ẹ lẹẹma gbọ ṣùgbọn tí òkè òkun ìdíje wọn tó tẹnu bepo èmi lérí rẹ fún yín n ó sì tó kẹkẹ ọrọ sílẹ láti bá débẹ ṣùgbọn ẹ jẹ kí n kọkọ ṣe ti abẹlé ná torí ní èèyàn ní fọwọ́ sí júwe lé bàbá rẹ olùsè oníṣẹ́ rí nípa ti liverpool yìí ó ní òun ti ń padà ó gbọ́dọ̀ padà ni ganacho àbálò àbábọ̀ ganacho tó ń kó chelsea tẹ́lẹ̀tẹ́lẹ́ rí nǹkan mọ̀ ti sẹnu rè aston villa lọ́lọ́ dapọ̀ mọ́ ó sọ̀rọ̀ gidigidi ó fa kò mú òkun yọ ó ní tẹ́ bá wo mo ti kúrò ní chelsea ó ti lọ sí aston villa ṣùgbọ́n kẹ́ ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ má sọ mí di pàlò ẹ má sọ mí di pàṣọ kí ni Lionel Messi mọ sọ̀rọ̀ fún Yama Lami Yama kí ló sọ fún sẹ́mà pé Spain ni lọ pa Lionel Messi mọ ní Argentina ẹyọ kan sódò ni Lionel Messi ló fi dànù ife ẹ̀yẹ àgbáyé gbogbo ẹ̀ ilẹ̀ mà tẹ́tí gbọ́ so Juventus Lyon wọ́n ní sẹ́rí wọ́n ní kò sí bó ṣe lè fẹ́ rí ló bá ṣe rí ní rí ẹni mo lé akú kì í jòye ìlú rẹ̀ ṣùgbọ́n díẹ̀ ẹni jí jẹjẹ kí n tọ lọ sókè lọ́hùn èmi àti orí tó kẹ́ ọmọ tó ka ju tó ga jù lábà yọ ọmọ tọ́ sókè ọmọ sọ́sọ̀sùn òní ọmọ bá ń di lọ́lẹ̀ yọ ọmọ lọ lọ yọ ọmọ bá ń di sókè. Irọ́ funfun mọ́ ni wà láì rọ́ funfun ni mo fowó ẹ̀jẹ̀ yà mo tọ́lẹ̀lá mo nàka sókè ta ló bẹ̀rẹ̀ sí lérí dogo suleiman kabiru tọ́jà kọ́ni mọ̀ gba tornado niger tornado ó ní kí ló lé sílé kí ló fà á tó fi tọ́lẹ̀ là kí ló fà á tó ti tọ́ sókè ojúgbà èmi pẹ̀lú yín ni ẹ yí sókè ẹ jẹ́ kí wọ́n máa kọ́ lálálá bí bond fm ni mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ bá wa dá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kí ni wọ́n dà sí ṣùgbọ́n n ò tí ì dé ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ orí sókè à ń bẹ̀ jẹ́ kí n gbé omi muná kó tó di pé mo lọ kùndókùn tó ń ròyìn báwo ni káàbọ̀
1: tí àwa ṣe pàtàkì ó ṣe kókó tó bá wẹ̀ ṣé ẹ̀rí ti gbọ́ nípa àwọn ògbógi tó ń jáde láti iléeṣẹ́ tìmẹ́tayọ tradumẹ́díkà nàìjíríà limited tí wọ́n ṣe lọ́nà ìgbàlódé tí àjọ nafdac sì fọwọ́ sí kan lára ìgbòjú bẹ́ẹ̀ ni brc capsule tí òkìkí rẹ̀ ń kàgẹ̀yẹ̀ kárí ayé ìbánilọ́wọ́ ara tó ń ta ní bí ẹni ń fi omi àtapara nǹkan tó ń rìn tàbí dúró kiri ara pajápajá tó ń rìn lọ́wọ́ tàbí lẹ́sẹ̀ bí àti rìn bá dé là brc capsule náà ló ń dá ìfúnpá tó ga padà tàbí káyà àti àìrọrùn sùn déédéé yóò tún jẹ́ kí ojú mọ́lẹ̀ kedere brc capsule ni egbògi tó yàn lélò tí yóò tún ròyìn ẹ̀fẹ́ lómi ó wà àwọn pharmacy àti chemist lágbègbè yìí.
2: Ọ̀rẹ́ mi ó lè nǹkan mọ́lẹ̀ káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀ ẹgbẹ́ kan ara ẹ máa kúta ìta yìí ìjà fara lè wò.
3: Ọ̀rẹ́ mi pajápajá ń kọ́ iṣan ara fífà so owó àtẹsẹ̀ tó ń kú rírì kúta ìta yìí.
2: Ó gbọ́ ogun téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi ìbùsẹ̀ dára tó ní brc capsule. Ó kún dé bá ara tó ń ta ni ara tó ń yún ni iṣan ara tó ti rẹ̀ jí pépé arúgbó akébé pajápajá wà gbígbà nǹkan tó ń bu níjẹ tàbí rìn káàkiri ara yóò kó rárá mọ́lẹ̀ kedere wà á rọrùn sùn. Ewé àti ibo ilẹ̀ wa ni wọ́n fi ṣe brc capsule jáde. Àjọ nọ́dà sì fọwọ́ sí i. Iléeṣẹ́ tìmẹ́tayọ tradumẹ́díkà nàìjíríà límítẹ̀ ló ṣe ti capsule jáde. Láti mú fọ́nmásì tó súnmọ́ yín èpè 08108 69434. Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì kàn sí dókítà.
4: Ìgbògi mìíràn ni Massive capsule tí mùṣẹ̀mùṣẹ̀ ẹ̀dá múṣẹ́múṣẹ́ gungun bá ń fani tàbí roni ìbàdí tó ń fani so àìlèrìn dá tàbí oríkèéríkèé ara tó ń roni. Massive capsule náà ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
3: A bẹ̀rẹ̀ ọ̀fọ̀ pàyájọ́. Àárẹ̀ ò lọ. Àbílú kí tiẹ̀ ní gbà. Ẹni gbogbo wá ni. Orí ara rẹ̀ ni omi gbọ́.
2: Ẹ̀gbọ́n mi. Ẹnìkan ò ṣe yìn. Àárẹ̀ ara ló ń bá yín jà. Ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
3: Ẹgbọ́rọ́ mi. Ìṣọ́ra ń fà mí so. Oríkèéríkèé ara dùn mí. Ìgbò ìgbàrúgbò jẹ́ tèmi. Ìlérí ògbó lọ́kọ̀ọ́sẹ̀ kejì máa.
2: Àárẹ̀ ara ni. Ògùn téèyàn

0: ó súnmọ́ yín ẹ pé 08133694. Àwọn ìyàwó ilé wọ́n máa ń rà á fún ọkọ wọn. Beratrin capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
1: Beratrin herbal capsule ní ìdòwú ìbílẹ̀ tàbí ọjọ́ pípẹ́ díẹ̀. Lórí kí ló ń fà á tára ọkùnrin kì í kó pọ́npọ́n.

0: Roxol Paracetamol. Now, daily miss industries, they make them.
1: If you're not better after 3 days, I will go to the hospital.
2: Ago méjì ọ̀sán ló ṣẹ̀ṣẹ̀ lù, ó sì dàbí ẹni pé ó ti ń ṣiṣẹ́ látàárọ̀. Iṣẹ́ rẹ ò tí ì parí, àmọ́ agbára rẹ ò gbé mọ́. Gbogbo òṣẹ́jú ló ń wo ago. O lè tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ rẹ. Bẹ́ẹ̀ni, bó ṣe máa ń rẹni lọ́sàn-án yẹn. Gbogbo wa la mọ̀ nípa ẹ̀. Àsìkò tí agbára rẹ ò gbéṣẹ́ mọ́, tí ìwúrí ò sí mọ́. Ta jọ bí ẹni pé ọjọ́ ò sáré bó ṣe yẹ. Àmọ́ nǹkan ẹyọ kan lè yí gbogbo padà. Reactor Energy Drink. Nítorí tí agbára rẹ bá gbéra sókè, àfojúsùn rẹ á ṣe déédé. Reactor Energy Drink. Ìpàṣẹ rẹ á padà. Wàá parí iṣẹ́ lásìkò. Àwọn èròǹgbà rẹ á wá sí ìmúṣẹ.

0: performance or growth.
1: Wọ́n ti bẹ̀rẹ̀.
2: Fún ọ̀lẹ́ṣẹ́ aláìmọ́ pàní lẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
2: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyìn kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi starch starch látara ọ̀rọ̀ àsóyà, àlùbọ́sà àdé chili àti kọ̀nọ́fù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi starch yóò sọ gbogbo oúnjẹ tá a sì gbé wọn ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mẹ́nu gbàgbé.
4: Ọmọ Nàìjíríà ewúlewo ẹ jẹ́ kí n lọ sí kùndùkùndù ìròyìn gangan àkọ́rí rẹ̀ ní mọ́kọ́ starry ẹ̀ síwájú yẹn gbogbo ẹ̀yin olólùfẹ́ eré ìdárayá lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lábẹ́lé o nítorí pé super falcons wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà kọ́dà wọ́n wá ti di ẹ̀dẹ̀bẹ̀tì àlàpà ẹni tí ó rè lù ní wá káàkiri tanzania ó jìyà lọ níwájú super falcons o látàrí wípé ìdíje àtilẹ̀kùnmọ́rígbá tá a mọ̀ sí close door tí ò ṣe kí ó ṣe ẹnìkankan nínú àǹfààní wọn tó ráyè wọlé láti lọ wòran ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wọ́n patú méje tọ́dẹ̀ pa nínú ogbó super falcons wọ́n fi àgbà han tanzania méjì sí ẹyọkan bẹ́ẹ̀ ni justin madukun tó jakọ nìmọ̀gbá wọn ó lẹ́ẹ̀ tí ìrìn kankan tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ́rẹ̀ yìí náà fi ń palẹ̀ mọ́ láti lọ kópa níbi ife ẹyẹ àgbáyé léè tó ń bọ̀ láìpẹ́ yìí ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé casablanca níbi tí wọ́n ti dojú kọ tanzania tán dojú ti tanzania ó gbógudu ó yẹyẹyẹ wọ́n ní sẹ́ẹ̀rí ìdíje women's africa cup of nations ẹ jẹ́ kí n tún sọ ìtàn díẹ̀ tó wọ́n ti káàfù gbélélẹ̀ ṣe mọ̀ pé ọdún méjì ní nations cup mọ́ wáyé nísìnyí wọ́n ti sún sí ọdún mẹ́rin wọ́n ti ṣe àfikún owó tí wọ́n mọ̀ gbà lẹ́ni tó bá ṣe àṣeyọrí níbi ìdíje náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mílíọ̀n kan dọ́là ni wọ́n fún wọn ṣùgbọ́n nísìnyí àfikún ti dé bá wọn mílíọ̀n méjì dọ́là lẹ́ni tó bá ṣe àṣeyọrí tó gbégbá orókè yóò mọ̀ gbà báyìí justin madukun ó wà ní sẹ́ẹ̀rí tanzania kọ́kọ́ wọ́n ṣàtàbẹ̀rẹ̀ wọ́n ṣe apá bíi tán wọ́n sẹ́yìn bí ó ga ṣùgbọ́n síbẹ̀ náà super falcons ó tẹ̀rí wọn ba ní báyìí o tó bá di ọjọ́ kejìdínlọ́gbọ̀n tá a mọ̀ sí 28 nínú oṣù keje tá a wà yìí malawi ní super falcons wọ́n lọ dojúkọ ṣùgbọ́n justin madukun wọ́n sọ pé ọmọ ọkọ lọ gun ọmọ àlè àwọn tán gba tanzania yẹ́búyẹ́bú àwọn ó fojú malawi rí nǹkan malawi ní ìrọ́lẹ̀ ń pa tẹ́ bá fà kẹ́kẹ́ àgbádùn rẹ̀ ọlọ́wọ́ ìròyìn tó ń kọ ewé ìròyìn tó ń kọ nípa eré ìdárayá sporting life ló wà níwájú àlàbí eléjọ ọfẹ ọpọlọpọ ẹ jẹ kí n sọ fún yín tó ní akọ adams ó máa ń sọrọ ó ní ẹjọ o ẹ má fi mí wé ẹnìkankan o ní ẹṣẹgbẹ ọlọrun ló fún un níràwọ yìí ìràwọ òun sì máa tàn dalẹ ní báyìí sevilla wọn ti fọwọ sí wọn ní ti akọ adams ó ti lọ darapọ mọ fenixia lẹyìn ọpọlọpọ iṣẹ tó ti ṣe fún sevilla yìí nínú ìdíje méjìdínláàádọ́ta 48 ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé ọkùnrin tí mò ń dárúkọ yìí akọ adams ọgbà mẹ́wàá sangilisi ọgbà wọlé ó sì ṣe ìrànlọ́wọ́ tí a mọ̀ sí force assist ló ṣe fún àwọn tí wọ́n jọ kópa ní ibẹ̀ ní báyìí ó ní láti french ní monopelia ni wọ́n ti rà á ní sevilla ti rà á nínú ní 24-25 ìfẹsẹ̀wọnsẹ̀ léè tó kọjá lọ báyìí o venetia ni sẹ́ẹ̀rí ọmọ tí wọ́n ń pè ní akọ adams yìí ó gbóyà ó mú lẹ́nu ó sì mọ ohun tó ń ṣe gbogbo ọ̀nà làwọn ti rí i pé yóò ṣe ìrànlọ́wọ́ fún wọn nígbà tó bá dé ibi ìdíje sireya ní orílẹ̀-èdè italy pàápàá ẹ jẹ́ kí n sáré so kọ́sọ́ o lọ́dọ̀ tolú arókódáre máa ń sọ pé ẹ̀wá gbà mí ni ẹni tí wọ́n bá kú ni wọ́n parọ́ mọ́ o sẹ́ẹ̀rí nípa ti wolves tó sọ pé òun ti darapọ̀ mọ́ ìgbáradì ìyẹn ni training ní ibùdó wọn lọ́wọ́lọ́wọ́ ó ní irọ́ funfun báláwo ni o wọn àmọ́ tí wọ́n ń sọ ni o léèyàn wọ́n pọ̀ ń sọ̀rọ̀ àti ẹ̀ tí ì sọ̀rọ̀ àti ìyanjú rẹ̀ kò tí àti forí òkú àti ìfisọ̀ ọdún ẹ̀ tí ń sọ pé mo darapọ̀ mọ́ ìdíje ó ní irọ́ funfun báláwo ni nítorí pé kò tí ì ṣe akọ́lẹ̀ tó fìdí rẹ̀ múlẹ̀ tó ṣe pé àyáàsì sì ń pe òun financial kì ní ń pe òun lọ́wọ́lọ́wọ́ gbugbu awon ti o npe ohun ohun ti ohun ti so pe ohun gba fun wolf football club wo iro funfun ni won pa sugbon sibe sibe na e lo ka e lo ra iwe to n ka ni pe re daraya the nations lo wa ni waju alabi oloje ofe ti mo si nfo yum yum ti mo si nfo lowo lowo ba e ana cho mo soro oni seri busaspo yi to n wa ni odo ti won to n ti darapo mai oni gbugbu alamari hun ni pe super league yi ah okay leru ma leru mo yo ma ru si eh ba n gbe soke nbe yen ori to ke je bo memo

0: their show. No time to talk. I'm a time subject at Odogwu. Only the best.
1: ₦150 million in grand prizes. 10 peach centers across Nigeria. 7 verticals. 3 competition tracks. 1 platform powering Africa's next generation of innovators. This is Hackaholics 7.0. The 7th edition of Hackaholics, Weatherbank's innovation platform, where bold, tech-driven ideas become real solutions. Calling all young innovators, startups, and creative thinkers, come pitch your innovative solutions at Hackaholics 7.0 and compete for the ₦150 million prize pool. Visit hackaholics.weatherbank.com to submit your entries. Applications and participation are free and open to all young Nigerians and startups across Nigeria. Whether you code or not, Hackaholics 7.0, powering possibilities.
2: Àjọ Adéyẹlọ́fọ̀ lórí owó tà tọ́jú sí ilé ìfowópamọ́ Nigeria Deposit Insurance Corporation NDIC ń pe gbogbo olùfowópamọ́ ní ilé ìfowópamọ́ kéréje Microfinance Bank 44 ti ilé ìfowópamọ́ àpapọ̀ Nigeria ṣẹ̀ṣẹ̀ fagilé wípé ṣíṣe àyẹ̀wò orúkọ àti owó wọn láwọn ilé ìfowópamọ́ yìí ń tẹ̀ síwájú fún àwọn tí ó so òǹkà àsùnwọ̀n ìfowópamọ́ wọn mọ́ òǹkà ìdánimọ̀ wọn. Àjọ NDIC yóò fi òǹkà BVN yìí tọpinpin àsùnwọ̀n wọn ní ilé ìfowópamọ́ mìíràn láti san owó wọn. Àwọn tí kò so òǹkà BVN mọ́ àsùnwọ̀n ìfowópamọ́ wọn láti tarasà lọ sórí ìtàkùn ayélujára www.ndic.gov.ng láti ṣe àwárí pre-verification claim form nínú àpò àwárí kí wọ́n sì dáhùn àwọn ìbéèrè tí ó yẹ. Wọ́n tún lè lọ sí ilé iṣẹ́ àjọ NDIC tó súnmọ́ wọn jùlọ pẹ̀lú ẹ̀rí àpò àsùnwọ̀n wọn, ìwé ìdánimọ̀, òǹkà BVN àti àwòrán fún àyẹ̀wò látọwọ́ àwọn òṣìṣẹ́ NDIC. Fún ìbéèrè lẹ́kùnrẹ́rẹ́, ẹ pé àjọ NDIC lórí 08104220807. Olùkéde àjọ NDIC.

0: all in one. Omini kolo ku kofi kun.
1: Kingo.
2: Gary Mix.

0: الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم أدوكوه فولوه با أدوكوه الحمد لله رب العالمين وإن تعدوا نعمة الله لا تحصوها طبعا نكواكا كما كا نوري طولوه با شفوا من الله فيه كامبه الحمد لله أدوكوه فولوه با كونكما شاكوكوه واب أتوشي أسالاتهم فوادي والي نبوه محمد صلى الله عليه وسلم تنوار عليري tawon malebi re ati gbogbo wa tan tele titi ya malkiyama kolon kuma shakewa allahumma amin okay ka bo sori akotun eto yin wa si jima lady bond fm 92.9 sheikh yaqub abu abdullah islam media communications ti mama wa alhaja muinatu allake shipeyin ti won je olugbowo wa si juma aji habilkiz aipola ibrahim ni olotu wasi juma ngati alhaji ma'rufu din addedeji oluyege ton je olotu emeritus ajia khodija urutuke ajia fauzia salakosani nawa lori ero pelu olotu loni inshallah ibi ti arokoti si lati tesoraju te ba gbagbe ngati abere akole oro lori kadara pelu fadila tu sheikh kamarudin yunus akuridi won ti salaye tin je kadara won ti salaye ona ti kadara ngba waye awon itesuaju oro lori e ni o ma tesuaju loni insha allah taala abelaoba ku je ka boni agboye ko wa tun je ko wulo fun wa laye ati yawmal qiyama nte ba anti mo be to je ibiri insha allah lo awon eto wa to je awon eto ibiri a da won awon eto be lori e ko lon ko ma sha se ni rom insha allah eje ka lo gbo wasina sheikh qamaruddin yunus nte suwaju fali yatafadalu mashkura
1: ere ma yami eda kontrol to lohun oba wa gine kan sele se o kadara ni o olohun lo se ko be ala haqul wahid e do do oro e ja ma bara wa so o na ni pe al qadaru nawan kadara meji ni jo ma sele adahiku wal buka ama sunkun la wa se ko kan ama rerin la wa se ko kan ile aye re bolohun se so na ni ko ya ba fi si kole semi tori oni semi o to ba ti gba pe nikan lo po lerin kini kan lo fa anu won fun o kini kan lo sina fun o oni semi o bo ba je pe adaba ni adaba lo mo je te ko laye o to je pe pepe ni pepe na lo mo le ka ki o o wa lo le won olorun tori gbogbo eni to ba ti gbeto olorun fun kan mi olorun lo mo yi pada bi o wa gba pe kini kan lo yi pada e se muslim mo ni doja je muslimi na ni pe adiwaju sele fun olohun pe olohun oba ni ndari wa o ni ndari aye wa o rabbul alamin o ni ntoju wa o yudabbirul amr o ni ndari gbogbo nkan awa be ninu anu re olohun masaye feni kokan wa se ko nge dada won la mo rerin lawon se ko kan eyan ma sunkun lawon se ko kan ikan ma po lowo eyan owo po lowo re won ma bu fawon eyan lawon se ko kan oko ba ko kokoro nikan lo mu jade o si boss bayi ko ni se nkan be Oh, debit alert by 00. And a cargo seal? Well, I'm so called as a coin. So this 00, eh? No matter what color I could add to the way, only send it 10 million. Odomeji. Ah, only call a little party song. About the system called before me, no, sir. So remedy, yet I didn't die. Mom, you call Muffin, Muffin can kind of make it because I dark alone. Ipe aje lo se leyin aye lo se leyin awon agba na se yin afa lo se yin pastor lo se yin komo sori bo nitori sori awon to ro pe won le yi kadara re pada to ba je pe won ba ni agbara yan lowo tara won ni won kokoko se kini ni won kokoko yi baba olowo to ni o fe lowo si eni to fe sogun owo fun o ri pe ko lowo to owo ti baba fun ni o fi se kini ni o fi je won atawon ebi e lo ni ma pe o ise yen ti dile o aha en eje ego baba eja se je yen awo se bo mo a fe le bo eh en e ma fi para ewe yo so fun pe ah ta si ti nawo le leri o na oni etan lasan ni tin popo yen o ni nkan kan se ni tọlọrun ba ala ba ko le oni o sele to ba wa se dede igba to po tan yo wa ni tohun po ni oje ko sele eh po fun re na wọn láwọn àsìkò kan owó ọmọ pọ̀ láwọn àsìkò kan owó ọmọ kéré ìtànkùn kádàrá ni ẹ a máa ta láwọn àsìkò kan gbígbà tó jalè ó kó sápò tó máa fìbọ̀ báyìí tó gbé àpò lọ báńkì tí wọn ni ẹ máa bọ́ inú lé ní nǹkan bẹ lọ́dọ̀ ọlọ ó ti kọjá tẹ́lẹ̀ kan bẹ́ẹ̀ ó sì jí láàárọ̀ ọgbà mi báyìí àfa ó bu ẹkùn ni bí ọlọ́run bò láṣẹ báyìí ó sì kankan lẹ̀ ní tó ń bọ̀ o iná máa lè wó sírí sọ bọ́lọ̀ ṣe tó ní ẹ̀ iná ló já mọ́ ọlọ́run àbẹ́wájú pé ìbànújẹ́ nìkan bá nìyẹn ní mọ́ ọlọ́run tọ́ jẹ́ pé ìrìn nìkan bá nìyẹn ní mọ́ ọlọ́run òru ló já mọ́ yẹ ọ̀sán ọ̀sán ló já mọ́ yẹ òru wọ́n bí dídì ha tàtàmáyẹsùl àṣìyáwó wọ́n ní ọ́pọ́síìtì nǹkan ló já mọ́ yẹ kejì ẹ̀ ẹlòmíín bọ́ ọlọ́run gbowó lọ́wọ́ ẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ gbọ́n ibi àṣẹ bí yẹn bá rówó yẹn máa tọ́jú owó ni lẹ́yìn náà kádàrá a máa dunnú lẹ́yìn náà kádàrá a máa bànújẹ́ ọmọ lálàáfíà láwọn àsìkò kan ọmọ dùbúlẹ̀ rẹ̀ ọ̀tọ́gbọ́n tó fẹ́ dá sí yẹn nítọ́kàn mọ́ tọrọ ni pé ọlọ́run ọ̀rẹ́ mi fún mi lálàáfíà o ó tún bẹ́ẹ̀ náà ni o torí ayaru dulkada a ilẹ̀ dùn a àdúrà ó nípa púpọ̀ nínú kádàrá àwọn afọ aládùúrà yẹn gan yóò ti wà nínú kádàrá kó ṣe tí ò bá sínú kádàrá ò ní jòkóó láti ṣe bó fẹ́ ṣe ò ní rí ṣe bó jí bó sàlọ̀ látàn ó tún sùn padà àfikọ́sá kú ọ̀rọ̀ rẹ lọ́lọ́run lọ́wọ́ lẹ́yìn náà àlàyé àwọn ọ̀lùmọ̀mọ́ bá a ṣe ń bẹ táǹṣẹ̀ mí yìí kádàrá kan nìyẹn tó bá yá àmọ́ kú lọ́kọ̀ọ̀kan ìyá rẹ ti kú bàbá rẹ ti kú lójú ọjọ́ ogúnlé ìwọ náà kú àwọn ọmọ rẹ náà ṣe kí ni àwọn náà ọjọ́ ogún ẹ ẹni tó wà lọ́fíìsì ti kú ó ti rìtáyà ìwọ náà padà rìtáyà ẹlòmíràn tún jòkó sí eré àga tí wọn náà ṣe kí ni náà fi ní látàtà bar mọ́ sí gbéraga ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa nígbà tọ́rọ̀ wá rí báyìí àwọn afọ́ wa ní ilé kọ́dàrí mọ́rọ́ ti àrùbá ká tó gbà pé lágbájá ní má nínú kádàrá ọgbà nǹkan mẹ́rin bọ́ dénúdénú ọwọ́ àgbà gbọ́ bẹ̀ tó fi jáde láyé tọ́ba ti yẹ tí má nípa kádàrá ti yẹ tí má nípa kádàrá bá ti yẹ gbogbo erigun márààrún tó kù òun náà ti yẹ torí tẹ́lẹ̀ bá ní gbogbo nǹkan mọ́ gbàgbọ́ kádàrá nìkan ní gbàgbọ́ àwọn àlùfáà ní àbí bẹ́ẹ̀ bá ti yọ pílà góònù lé kí ilé ọmọ dàwó lókun alákọ̀ọ́kọ́ nínú tó gbàgbọ́ nínú kádàrá tí ò gbọ́dọ̀ kú lẹ́mìí rẹ̀ máa tó fi bọ́ lọ́hùn tí ó mẹ́nu bí anàláha alimu bí ma wọ́kà á kọ́bìlẹ̀ xalìkì yìí kò lè gbàgbọ́ pé ọlọ́run bá nímọ̀ sí gbogbo tí ó ṣẹlẹ̀ sí ọ kó tó dá ọ nǹkan kan ò sì ní ṣẹlẹ̀ àfi pẹ̀lú màá lọ tí kékeré kan bá ti ṣẹlẹ̀ nígbà wọn sọ fáwọn èèyàn ẹ mọ̀ ya ẹja máa ṣàdúrà lọ ọlọ́mọ̀sí tó wí ni okú rere àmọ́ kò ní kí ní ìṣẹlẹ̀ lẹ́yìn ọlọ́run ìpè ọlọ́run yóò ṣe ká ọlọ́run ọmọ sílé yóò ọlọ́run sì sọ pé wàlámù anàláha bíkúlí ṣe in alim ọlọ́run bá ní ẹlẹ́ mà ìpè ọlọ́run ọba ó ní mà nípa gbogbo nǹkan ìwọ́n wá lọ́lọ́run ọmọ sí ìmánìyàn ti bàjẹ́ tí kankan bá ti ṣẹlẹ̀ ṣọ ọba yẹn bá ti wá bá ọ ìpè alájà alájì afá torí yọ ká afá náà fa ẹyọ mọ ya yọ kan pásítọ yọ kan baba aláwo eléré àwọn ẹlẹgbẹ awo yọ kan ìyá ìjẹ yóò so adáhunṣe yọ kan wọn gbogbo wa ń bẹ lábẹ kádàrá ọlọrun ọlọrun lọdà gbogbo wa ọlọrun nìkan làdánwò kan toró nǹkan lọdà dánwò tí kankan bá ti wá ṣẹlẹ kí ọlọrun kọkọ sọ nínú ẹmí rẹ pé ọlọrun ṣe kí ni ọlọrun mọ sí bó ṣe sọ yẹn ó ti gba máàkì wájú ọlọrun ọlọrun mọ̀ sí tọ́ gbàgbọ́ yẹn yọ wá bí ìfọkànbalẹ̀ sí ọlẹ́mi ìpè ọ̀sẹ̀ yẹn ọlọrun nítorí ń gbà mí ọlọrun ọbọ àfi dáadáa sábẹ́ àdánwò ẹ̀yọ́ màá yá mi wọ́n dìtẹ̀ mọ́ wọ́n lé ọkọ̀ níbi iṣẹ́ kan nítorí kábà bí ọ sípò tó ga tó sí mbẹ̀ tẹ́lẹ̀ tọba wá débẹ̀ yẹn tán lọ́mọ pé ọlọrun mọ̀ ṣe tó ní kí wọ́n lé mi gómìn yẹn àmọ́ tọ̀ba ní imá nígbà wọn lé ọkú ó padà àrẹ ọgbà mọ́ ipe gbogbo àdúrà tá a ṣe náà wọn padà lé wa náà ni ustaz gbogbo ohun tẹni akaka gbogbo ẹ wọn padà lé wa náà ni ọlọ́run sì lọ ọlọ́run fẹ́ pósítẹ̀ sípò míì tó ga jù yìí ti ń lò tẹ́lẹ̀ lọ tó fi jẹ́ pé gbogbo àdánwò kọ́ ni amiwo olohun gba mi ma fe sori fun yan yo wa gbe gbonadawo khasainu liminani ala qanatil mihadi awon alfawa woni lopolopo gba afara taagun de biola afara taagun de biola yo wa jadawo bo ba segun afara o le debuti bi ton lo tuminu bi anna allah amara al qalama an yaktuba kullama sayaqa woni elekeji to tun gbagbo labala kadara o na ni pe olohun oba pa se fun kalam olohun oba oni wo kalam oya ba ko gbogbo ti o sele si kalam gan ko gan kokoko ti e to ba wa ko dan ko mo wa ko gbogbo ti o sele fun gbogbo to lon da oko tan be olohun oba alawa gbe si lawo mahfuz law yen woni wala ni ama wala yen o yato si wala to ijama o to bi ga gbogbo nkan ni wa ko sibe iye ye pe to wa le ile olohun oba number re wa nbe iye we to wa le ile olohun number re wa nbe iye gi to wa le ile olohun ka to wa pe awon ile bambamba nkan ta wo le ka olohun ye se wa rinu lawo mahfuz yen na ibe ni won wa gbe eto isemi temi ati ti e ibe ni won pe si o wa nbe olohun fi ni ma farratna fil kitabi min shay keza alquran ni won so yen keza alquran ni alkitabu be yen lawo mahfuz ni olohun ni a fi kan kan le ninu ti o sele lati bere aye dokun aye lai ko le se lawo mahfuz kire to olohun ba la fi ko le nitori ko le ba da oloju pe kadara re won ti le e won te ba le awon to pass in school so ko elomi le wo be won ti le mo be lawo le mafusi aje kan o to be ko de be koda malaika o to be ko de be malaika ko to be nile yoruba le ti mo gbo pe won ni awon egbon re ni lo kadara re won ni won lo nigba mi won ni aye ti yi kadara re pada aye gun sama alakoko aye gun sama elekeji aye gun sama eleketa sayo ni jabo le ti o ni ti jabo ah e wa won gbagbo ta ndi ka kin le yoba won ni aye mama pa ka adara mi da e ma bi kadara wa ni loke sama keji ina ajo sama kan si sama kan ina ajo 500 years ni but ayo ba fi yo ba fi gun yo ba fi rinrin bi 100 yo ti se kini won ateye re won ati iye re won ti se kini won ti jabole won ti fokan sile won ti fokan sile le ma je won tan mo to ba tin kewu aburo le lo kada re egbon egbon le lo kada ra aburo iro gbogbo e ko si la rowo to won aje oloyi kada ra kankan pada bo ba le yi ni o ye ko yijo e kun ti e na si jo erin inre aje won admit aye awon dandaru bayin e film te won yen lo je ru omo bayin o ma wo film ifi ha won wa lo le pakada re da gba ton wo film ke wo lo se ko ma ki awon ki o to ko ma ki ni o ma lo le ki wo ka wa fa ma boko lo re soro won le yawo re lo yi kada re pada e re boko re nrago ni iro ni je be o kadara yawo re to ba wa eti wona ba wa nu to ba se wo olohun ba o le yi pada lasiko to ba wo ayo maya mi agba pe o ti la ko le la nabi fi so fun wa ninu hadith ta ba abla ibn abbas ba wa anabi ni wa alam anabi ni le ma wa abdullah anna li ummata ti bugu ayi la wi ta ma wo ala yanfa'uka bi shay ta ma la ma fe se lori kan la mu yanfa'uka illa bi shay ko de kataba allah laka won o le lori kan se fun afore tolon ba ti ko pe o te lowo ki bugu ayo ko jo bi pe awon fe da lagbaja lola awon fe so do lowo awon fe so do le ntemi olorun ba ni won o le ri kankan se fun afi temi olorun ba ko fun o pe yo sele se o ninu dada tolorun ni ma nse ke se te da olorun al umma bugu aye olorun ri fasi kan won para po pe awon fe gba shop fun awon fe ran ise fun o olorun ba ni ko le rorun afi temi olorun ba ko pe yo ti e lowo ninu anfani aye wo ni ta ma o ti ma se kojo ala anya duru ka pe awon fe fara ni o awon fe se ola buru awon fe fa buru se in bo se ko kere to lam ya duru ka illa bi shay qad katabahu allah alayk won le ra buru ka kan fe se o afia burute mi olohun ba ko pe yo sele sio se mo pe hadisi yi o ja mo pe olohun kenu aye ati eda re bo in to fe se fun eda e olohun gbe kaluku lenu sohun ipe e le fa buru se afi tin ba ko pe yo se laburu ti o ba ti wa gba di si gbo se ero won bo mo igbo nikan bo wa se yo kada ga ni ko ta ka se yo o kan ni eh omo omo ya joko je alaja e joko je iya mi bello ba ko ni o sele sa e lenu nbe ko si lenu nbe lo to bo se kokoso nga ya re oja ha omo yi gbara le gangan o ki lo gbara le ala aya re oja yo mo ronu pe eh omo to wa bold lati soro yin ni di be anabi ni ko di kataba allah alayka rufi'at al-aqlam qalam tafiq qadara yin ati gbe ko le ri takada won ti gbe ko nbe o je fati sof ibi ta ko si o ti gbe tani wa to mi ko lo si eyi ta ko tani o pare won lo ti gbe sibe ko si ireza to le ireze olorun lo dudu eh o fe ma bora abi o gba kadara ah o di motikolo o da bi nwi ta ba di gbe yan yi o wa jo nwi nitori ko gba kini gbo o gba kadara wo Allah ba la ni ko tinrin Allah fe sanra tulas o wa lo le fun ara re o fun aya o fun eyin ah cancer lo nko letter si bi yan ba ti gba kadara kini yoba ni yo gba won la won paro won ri yen so bo ba ti gba kadara ki lo gba ododo Olorun fun oniyawo onigese ti e ki lo le ta se nika ni wa Olorun ti ko pe eyi ti wo mo sinu Olorun fun oloko onigese ti e Olorun wa mi o wa nsi leka adawo ni iyawo Olorun ka dara po fe na lo feun omo Olorun ka dara po bi na lo biun oko Olorun ka dara po ni na lo ni e enu pe eyi to ba buru nbe ma be Olorun ko Olorun bo yi pada eyi to ba si da ko mo dupe lodo Olorun ito lọ ba ala ba se lohun oyi pada mo se suru olohun le yin gbogbo kada fun toro tin kada ra de khairihi wa sharri yamhullahu ma yasha wa yuthbitu wa indahu umul kitab olohun ba ni ohun na lohun ma pa yi to ba ohun re e to wa lada malaika ti na ona tun ni ko ti kan be ibe ni won ti yanju oro le lati le kadiri nti o sele ni odun kan kada ra odun kan oro le lati kadiri won ko so da malaika nsama ala koko Allah Allah le pa to ba wo re o si le fi le be wa inda hu mul kitab iya gbogbo tira gbogbo umul kitab an ku kitab kan le yin na umu re o wa le ke lawil mahfuz mo ni ye ko si je pa re afalon oba ala nika kila le ke da ni ko gbagbo class lawo ala koko ani ko gbagbo olon ni mo ni pa to ba sele si o abi ati o si ni mo si semi re elekeji olohun ba pa oko le ko le yen ki se ko mo ba gbagbe oko le nitori ko le ba fi da oloju pe o ti le on ti le mo o made in china ko se nje pare on ti ko sibe on ti le mo be eleke ta antum nabi anna allah sha'a ma waqa'a ma sha'a kana wa ma lam yasha lam yakun nitọ lọ ba ala ba ti ni ko sele si olorun lo fe be wo le ma fe be awon eyan le ma fe be ngba mi awon eyan won ba yan sadua won ba yan belon olorun wa ni emi o fe be yin se feun eyi te mi fe ni tori pe ngba mi eyi to olorun fe yan o le je pe o lore jo ita wa n fe lo ngba mi si ni olorun fi han wa le mo yo fi je gaba pe won lo olorun ba won lo n da won se le ya foto n to ba won sinu se mi e woni gbogbo ntoba ti sele omo ni olorun ni masi elekeji bolo se koni eleketa ko bolo se fe oro ti omo jade lenu re niyan o to ba joli gbagbo dodo oro ti sin jade yen bo se nso yen inu olorun sin dun tori ko ti fi eto olorun oba o ti fo olorun oba leto re o fi eto olorun oba ko sare da re elomi agbe ah eyin baba be ba se fe ni o eni ba fe kola eni ola eni te ba fe ko jere ni o jere eyin aye eni te ba pon oni o succeed iro o eni ke fe nkan kan ko wa yi fife tolorun pada fife tolorun ni mo yi gbogbo fife pada ọlọ́run fi ni wa ma ta sha'una illa an yasha Allahu rabbul alamin ọlọ́run ba ni gbogbo yin le ma fe e ma fe e ma fe ipe e fe se nkan kan yo gbogbo ala ni ta n fe na wa bi eh ọlọ́run ba ni gbogbo te n fe yen e le ri abi ko je pe o na ti fe ke ri ọlọ́run ba ti fe nkan kan eyan ma ya mi dada lo fe ni o aburu lo fe ni o ko si bambale ni ji oye pada laye ati nsamo kora awon malaika o lagbara e malaku mukarrab wala nabiyyu mursal anabi olohun oba wa anabi olohun oba kan lagbara ati yikadara anabi olohun oba yo belon ni lawon yen ba wa ba nabi sallallahu anabi o wa ba won belon ke se ba nabi o so pe o ya mo fe ko mo ri ba ko si mo ri be le ta won se wa mo se agbere nle yoba yen je mo so so ku so ani do do do aye ti e je mo so pe ba se fe ni e ko se ri be ah agbadun ni be yin se fe ko se ri be ene kan pade anabi o ni ma sha Allah wa shit en to ba ti fe lolohun godo fe anabi ni aj'altani lillahi niddan o fe fe mi alo emi atolohun o fe fi wa se gbe ara wa o fe fi mi sipo olohun won so so ku so mo o kul ma sha Allah wahda en to ma salati sin ni pe en to lohun ba ti fe ni ma nse emi anabi o ba ma fe fifi olohun ni ma nse ke se fife temi anabi ra yo ara re ku ni oga ni ojaga ebo pe ma so mi di elebo emi atolohun ayi se sawa o
2: alhamdulillah alhamdulillah rabbil alamin arpe lopolopo fun sheikh kamaruddin yunus akuride arpe fun mama wa alajamainatu alakeshipeyin arpe fun eti ente ti gbo wa sheikh yakub abu abdullah islam media communications e wa ni bere abi eni nti e fe so lori esin abi eni nti fe se lori esin lori sirisi to ba se gba wa islam media communications ni 08 2848 3735 0802848 3735 inshallah ta'ala kolonki oshowa ta igba miti atuma padi e ba gbagbe o lakoko ni ojo saturday ola lagu mejo abo aro lori bond fm kanal ni asila to ajuba ibiri la down lori e ko to adigba yen marun si marun abo idaji e pade wa lori oro ododo lórí òdòdó tá n bá bọ̀ ń bẹ̀ lórí ẹ̀ náà ẹ̀kọ́ ńlá ńlá ni kọ́lọ́n kó ṣe ní àgbọ́yé fún wa tó bá dago mẹ́fà àbọ̀ lọ́tùnlá sunday ìrọ̀lẹ́ sunday mẹ́fà àbọ̀ sí méje ká wá pàdé láti wá dáhùn béèrè tí ẹ ti tì sí wa lórí ètò yẹn pàápàá jùlọ lórí ibi tí a bá dé kọ́lọ́n bá kí o ṣe ní rọrùn tó gba níṣẹ́ olórí fún wa o a dúpẹ́ fún mama wa alhaji amarin tó alakẹ́sọpẹ́ lẹ́ẹ̀kan sí pé mama wa o jazakum allah khairan fi dunya wal akhirah sheikh yakub 08 2848 3735 sọ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.
3: Ìrìn àjò lọ sílẹ̀ mímọ́

0: gẹrẹgẹ lago mẹwàá lù ẹkú ìyálẹta ìròyìn ìyálẹta ló ń dẹsẹ ti gbẹyìn láti lè ṣe bọ́ndẹ fẹmínẹtì 2.9 káàkiri rédíò nàìjíríà onígbòǹgbò ní ìpínlẹ̀ èkó láti ròyìn kìlìkì ìzà ẹ̀kọ́ lábrahim ní orúkọ tèmi ìjọba ìbílẹ̀ àlẹmọ́ṣọ́ ti ṣe ìfilọ́lẹ̀ ọ̀sẹ̀ ìlera fún àwọn ìyálọ́mọ ọmọ òpónlé ògbówó ẹrẹ àti àwọn ìwé lójúnà àti mú àgbègbè bá ìgbìyànjú wọn lórí ìjábọ̀ ètò ìlera láti mú àlékún bá ìgbé ayé àwọn ìyá ọmọ òpónlé ògbówó ẹrẹ àti àwọn ọmọdé ní jákèjádò ìjọba ìbílẹ̀ náà ìfilọ́lẹ̀ yìí wáyé ní ilé ìwòsàn kéréje tó wà ní àkómọjọ níbi tí àwọn òṣìṣẹ́ ọba akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ọba aládé àti àwọn ará ìlú péjú pèsè sí láti ró ìgbìyànjú ìpèyẹ sí ètò ìlera ní ìgbèríko lágbára nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ètò náà alága ìjọba ìbílẹ̀ ọ̀wọ́n ọ̀gbẹ́ni akínpẹ̀lú johnson ṣàpèjúwe ètò náà gẹ́gẹ́ bí ara ìgbìyànjú ìṣàkóso rẹ̀ láti dáàbò bo ètò ìlera àti ìgbáyégbádùn àwọn ará ìlú gẹ́gẹ́ bí alága ṣe sọ ìyá tí ìlera rẹ̀ bá pé ni yóò bí ọmọ tí ó ní ìlera pípé nígbà tí ọmọ tí ìlera rẹ̀ bá dúró re yóò lè kópa sójoojú fún ìlọsíwájú àwùjọ ó ní ìgbésẹ̀ yìí wáyé látàrí ìfarajìn ìjọba ìpínlẹ̀ èkó pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ìjọba ìbílẹ̀ àlẹmọ́ṣọ́ àti àwọn ẹlẹ́nulọ́rọ̀ lẹ́ka ètò ìlera lójúnà àti rí dájú pé àwọn ará ìlú jẹ àǹfààní ìpèsè ètò ìlera tó dúró re tí owó rẹ̀ kò sì níni lára àṣojú kọ̀rọ̀ yẹn wà bífàtà àbùjáfáà jábọ̀ pé lára àwọn ètò tó wà níbẹ̀ ni ìtọ́jú àwọn aláboyún àti àwọn ìyálọ́mọ ètò ìfúnṣọ sọmọ bíbí àti àwọn ètò mìíràn tó nílò ìtọ́jú ìlera láti mú àdínkù bá ikú ìyálọ́mọ àti àwọn ọmọ òpónlé. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ti buwọ́ lu lílo irinṣẹ́ ìgbàlódé fún ilẹ̀ gbígbá lójúnà márosẹ̀ Èkó sí Kàlàbà. Wọ́n ní lílo irinṣẹ́ ìgbàlódé láti fi ṣe àfọ̀mọ́ agbègbè náà kò ní dípò lílo àwọn àgbẹ̀lẹ̀ lójúnà àti mú ìdáàbòbò bá iṣẹ́ àti fún ìdúró ṣinṣin àǹfààní ètò ọrọ̀ ajé fáwọn ará ìlú. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí wọ́n gba ìjọ́bọ̀ ìgbìmọ̀ alábẹ́ṣẹ́kélé nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó wọlé tí aṣòfin tó ń ṣojú ẹkùn ìdìbò Ajẹ́rọ̀mí Ìfẹ́lódún ọ̀gbẹ́ni Sam Olúmọ ṣe alága rẹ̀ wọlé lásìkò ìjíròrò lórí ọ̀rọ̀ ọ̀hún. Àwọn aṣòfin fi àtìlẹ́yìn wọn hàn lórí lílo irinṣẹ́ ìgbàlódé fún ilẹ̀ gbígbá. Wọ́n ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ọ̀nà láti mú àgbéga bá ìmọ́tótó àyíká àti láti dáàbò bo ojú òpópó wa. Ẹ̀wẹ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tẹnumọ́ pé ó ṣe pàtàkì pé wọn kò dá iṣẹ́ àwọn agbálẹ̀ dúró látàrí ètò lílo irinṣẹ́ ìgbàlódé ọ̀hún. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti buwọ́ lu ṣíṣe àlékún iléeṣẹ́ ológun ilẹ̀ yìí sí ẹkùn 12 pẹ̀lú gbígba àwọn òṣìṣẹ́ 1,027 sí nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ ààrẹ. Ṣíṣe àmúlò àlàálẹ̀ tuntun yìí yóò wáyé ní ìpele méjì. Ìpele àkọ́kọ́ yóò jẹ́ ṣíṣe àgbékalẹ̀ ẹkùn 5, ìkẹsàn-án àti ìkẹwàá pẹ̀lú ṣíṣe àtúnṣe sí àlàálẹ̀ tó wà nílẹ̀ èyí tí yóò parí ní oṣù kẹsàn-án ọdún 2026. Ìpele tó tẹ̀lé yóò jẹ́ ṣíṣe àgbékalẹ̀ ẹkùn 83 àti àlékún ṣíṣe àtúpalẹ̀ ètò tó ti wà nílẹ̀ èyí tí yóò parí ní oṣù kejìlá ọdún 2026. Ìròyìn ìyálẹ̀ta kò níjú báyìí lẹ́sí pàdé wa ní àgbo 12 ọ̀sán fún ìròyìn àpapọ̀ ọpẹ́ lọ́wọ́ Adéyẹmí Adésọ́yà tó jẹ́ olóòtú ìròyìn Líkìzà Ẹ̀pọ́lá Ibrahim ní orúkọ tèmi Akọ́lá Jímẹ̀ní ọpẹ́ Láṣẹ lókè èpẹ̀ ẹ ṣe lọ́ṣẹ́ ń tàtí sí wa nílé iṣẹ́ Bọ́ndẹ́ FM 92.9.
1: Ìdìmọ̀ rẹ̀ ló di rí ẹ̀rọ àpákùkọ́ o.
2: Ìdìmọ̀ rẹ̀ ló di rí ẹ̀rọ àpákùkọ́.
1: Ọba òkè ló di rí ẹ̀rọ àpákùkọ́ o.
2: Ìdìmọ̀ rẹ̀ ló di rí ẹ̀rọ àpákùkọ́. Níbi kápẹ́dẹ̀ àti pọ̀ lọ́wọ́ ó ṣèròyìn.

0: ayù tú ìtọ́wà dùn sílẹ̀.
1: Ẹ̀tẹ́tí sí ìkéde pàtàkì yìí, gbogbo ọ̀nà tí èèyàn lè fi ní àlàáfíà tó péye ló yẹ kí èèyàn ó ṣàwárí ẹ̀ o. Solution Bus Stop fún irúfẹ́ àìsàn yòówù tó lè fẹ́ sọ́ra rẹ̀ di gíràn lágọ̀ọ́ ara nílé ìwòsàn IA&S National Medicare International Limited lábẹ́ olùdásílẹ̀ Dr. Idris Ajibade PhD mójútó. Gbogbo ẹ̀ ń wá lọ ṣòkòtò rèé lápò ṣòkòtò yín bí o. Ojúlówó ìwòsàn pọ́n gbélé tẹ́ ẹ fẹ́ torí ẹ̀ tẹ bàálù létí lọ sílórílẹ̀-èdè India, China, Britain, America, France àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rèé lábúlé ẹ̀gbá àti nílùú Ìkòròdú ń bí. Ẹ jẹ́ kí n ta ni ojò wá lójú. Ìlànà ìwòsàn tí àwọn baba ńlá wa ń lò lọ́jọ́sí tí wọ́n fi ń gùn lẹ́mìí àmọ́ ní ìlànà ti ìgbàlódé báyìí ni Dr. Idris Ajibade PhD àtàwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà bíi tí wọ́n ń lò nílé ìwòsàn IA&S. A kì í gbókèrè kámọ dídùn ọbẹ̀. Olú ilé ìwòsàn IA&S wà ní True Test Medical Diagnostics Building, U-turn bus stop gangan, abúlé ẹ̀gbá. Telephone 0803-869-0104 Ẹ̀ka ilé ìwòsàn wọn wà ní number 2 Daniel Sumoni Street, High School Junction, Sagamu Ìkòròdú Road, Ìkòròdú. Telephone 0816-585-8582 0816-585-8582 IA&S, orí ọ̀fẹ́ Ọlọ́run ni o.

0: tun mo si pe won mo tan ta won se lowo yi olorun oba nikan lo le gba idaje da kan si lowo won awon si mo ba da ni ejo n ta ba ri iwa yi lowo e mo n to si ni kite ni ke se pe ka ta wo ka bu ya ka se pe fa ni ya ka ma mu esin ni nkan ni ma fi je mo so ni ori pe olorun oba funra re uni e ma bu olorun gbogbo olorun lowo to lewu ki won ma sin e ma bu olorun o ma je amuni bu ni ara bi e e ma se je omo osin ti popo npo daya re olorun funra re lo so uni e ma bu olorun oba won tori pe te ba bu olorun ni won bu olorun ti ni na ni olorun o se keke ni bu ẹni tí ó ṣẹ̀sìn ní ìjọba bá olùkú kó sójú ọ̀nà ẹ̀sìn ìṣesí dáadáa kẹ ní àmúhánà pẹ̀lú ẹ̀ kẹ ṣe dáadáa pẹ̀lú ẹ̀ bá burú bá ṣẹlẹ̀ sí ẹ bá kẹ́dùn tó bá ṣe dáadáa ẹ bá yọ yíò gan lè kọ́rẹ́jẹ̀ láti darapọ̀ mọ́ ní ètò tẹ́ ń sọ fún àti ìgbà tẹ́ ń bàjẹ́ ní gbogbo ìgbà òǹkọ́ nínú ìgbà islam
1: Amen. Eto olutu wa nta bayi ni le se Alfidaus Ajan Mara Sapsi.
0: Gbogbo bi eto ile ise wa ile ise Alfidaus. A koko fe je ka mo wi pe leyin ta dare haji deyin. Na. Ipale mo to nlo lowo lowo bayi ohun ni akonse ri mura September. Na. To je pe awon mo tin gba form won le tin foruko le bayi. Pelu ogorodo Olorun ta lo ni September 24. Kams in a pada wani, pada silini, October 4. Bebe wa ta rafe lo se akonshe umura yi, eje katiti yegi si waka foru kole. Nitorike akonshe umura ni, nitorike ta bak pari umura ton ta dema ka ta deme dina. Ta she bebe umura to ye ka she. Atun wani ya di lo si lo kontan pe ni toif. Ibe ni unshen la Muhammad koko lo. Nekba chi imura fe mumaka. Lẹ́yìn ọdún tí kàdíjá jáde láyé tí àbú tọ́lídì tó tọ́ tóun náà jáde láyé tí ànábì wá wà expose sí wàhálà àwọn ara mọ́ta tó láwọn méjì ní igi lẹ́yìn ọgbà ànábì tí ò jẹ́ káwọn ara mọ́ta lè ṣe ànábì ní ṣùtà àwọn ọdún kan náà làwọn méjèèjì jáde láyé àwọn ara mọ́ta wá gbìyànjú láti fara ní ànábì kánábì tó ń lọ sí mẹ́dínà rárá owa sa lọ sí ìlú kan tá n pè ní toif láti ìwé orí pé bóyá bí yóò jìnà sí mọ́kà torí pé kò rọrùn kéèyàn kúrò nínú ìlú ẹ̀ lọ sí ìlú yìí ànábì gbé ìgbé àti lọ sí toif láti gbé ẹ̀sìn àti mẹ́sẹ̀jì ẹ̀ lọ sí ìlú toif àwọn tó bá ní toif ó tún fẹ́ burú ju tí ó sá fún mọ́kà lọ kánábì tó wá padà sí mọ́kà pẹ̀lú ìbànújẹ́ gbogbo àwọn orí pàbí tánàbì gbé nílùú tọ́yì fún yẹn àwa ní òde bẹ́ẹ̀ ṣe gbogbo ẹni bá fẹ́ bá lọ sí múra september yìí ẹ má já fara ẹ tètè forúkọ lẹ̀ ká tètè bẹ̀rẹ̀ sí ṣèpalẹ̀ mọ́ ẹ̀ bákan náà ó múra december tá a máa lọ ní gbogbo december tá a máa lọ parí ọdún sọ́hun sílẹ̀ mímá tá a bẹ̀rẹ̀ ọdún tuntun ní ọdún ìwá nǹkan jẹ́ ọdún gregorian a bẹ̀rẹ̀ january 2027 ibẹ̀ láti bẹ̀rẹ̀ ní múra december gbogbo èyí tẹ bá fẹ lọ nbẹ ẹ tètè yọjú sí wa bákan náà umra ramadan tó ń bọ ọlọrun kó fẹmí wálẹ àwọn yẹn tó ń forúkọ lẹ o a gbọdọ jẹ kó dásìkò ramadan ká tó máa forúkọ lẹ bó o bá forúkọ lẹ iyekíye tó o bá ní kó fi gbé málẹ ìwọ náà ti wà nínú àwọn tá a fẹ jọ lọrun kọlọrun kó ṣe ní ọrùn bákan náà ní pàtàkì hajj 2027 ó ti wọlé o registration ti ń lọ torí september ní oṣù kẹsànán òun ní ìforúkọ ọlẹ fún hajj 2027 yóò wá sókè má sọ pé ò gbọ o ẹrí pé níyì tó kọjá ọpọlọpọ àwọn èèyàn ní òlé lọ torí pé wọn rò pé eré ní ìjọba ń ṣe wọn rò pé eré ní saudi arabia ń ṣe nígbà tí wọn ní wọn close wọn tó ti wá ń pariwo nísìnyí bá ṣe hajj tó ń gbẹlẹ nísìnyí ni wọn ti ń pariwo fún wa ipò deadline fún registration hajj 2027 ní oṣù kẹsànán ọdún tá a wà yìí ni ẹ má jẹ ká ṣàfà bàbá ní àwọn tó fẹ lọ lẹgbẹẹ wa ẹ jẹ ká ṣètò àwọn lólobó bàbá tó ń kíkí màtá yọjú sí wa abike pè wa abike sẹ́ndì àtẹ̀jíṣẹ́ sí wa lórí àwọn nọ́mbà tá a padà pè lati foriko sile lati ma Al-Firdaws Hajj and Umrah service awa gba kai ma san die die bọlọn ba se fun yin lagbara mo ti gbogbo o fi ja si rorun bọlọn ba ko ma sa se ni rorun fe ni kokan bọlọn ijele do olohun a ma re ti
1: yin bo wa ni awon office yin wa ati number tawon eyan le pe yin si
2: e se popo wa tokun ile ise wa to je headquarter o ni ani number 92 Ikorodu Road Fadeyi bus stop nilu Eko number 92 Ikorodu Road Fadeyi bus stop ninu awon ibi te tin tele kan si wa on ni ero agbekale tan pe ni landline number te le pe wa si nbe on na ni 080 384 3176 3176 080 384 3476 01 le kan si oluleṣẹ wa to wa ni ilu Ilorin lori number 080 32 32 47 47 94 94 51 le kan si ti ilu Ilorin 080 32 32 47 47 94 94 51 office wa to wa ni ilu Saki e kan si Ade Ona Olapo lori ero 080 080 38 38 30 30 78 78 24 le kan si nilu Saki 080 080 38 38 30 78 78 24 a ma reti yin pelu obolode Olorun
1: ko ni dibayi lo lori eto yin eto wa Al-Firdaws Quarter Hour titi igba mi ta tun ma gbora wa Abdul Mumin Olatunji gbara na fi loruko temi mu nda be pe ma assala
3: Toromade@malik@gmail.com. Ẹ kàn sí wọn lénìí.

sun la to hadu ni rock me kamar da wakan ki.

0: ìfún. Àwọn mẹ̀kúnú Ọlọ́run tí orí kan mọ̀, arìnrìn àjò, ọmọ orúkọ, àti ènìyàn tí gbèsè ti wọ̀ lọ́rùn bí àpò ẹ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni.
1: Allahu Akbar. Ìfẹ́sọ̀
0: jọ Ansarudeen Akoka, lọ́dún Ọlọ́run ọba alágbá Zakalọ́wọ́ olówó, tí wọ́n sì fi ìbẹ̀rù Ọlọ́run ọba pin. Kò sí ojú ṣáájú nínú Zakatu ìjọ Ansarudeen Akoka. Bó bá ṣe Zakatu ló bá wọnú owó yín tàbí sádàkọ̀, Ansarudeen Akoka ni kẹ́ ẹ máa bọ̀ láti wá ṣiṣẹ́ olóore.

0: ṣùgbọ́n nígbà tí mo dé ilé ìwé Asarudeen Akoka Nursery Primary School. Èmi tó gbà pé nǹkan ju nǹkan lọ.
1: Asarudeen Akoka Nursery Primary School. Èmi náà débẹ̀ lánàá. Mo rí àyíká wọn tó rẹwà. Classroom tó ń jẹ́ kí ẹ̀kọ́ wọrí. Ẹ tún wo bọ́ọ̀sì ọlọ́yẹ tí wọ́n fi ń pa àwọn ọmọ.
0: Ṣé ìyẹn nìkan ni? Tẹ̀rí tó yà ni àwọn olùkọ́ wọn fi ń pa àwọn ọmọ ní Arabic àti Western Education, Extracurriculum, Sport, Quiz and Debate. Wo bó o bá jìyàn tó ṣiṣẹ́ lágbègbè Akoka. Asarudeen ni kó o máa gbé ọmọ rẹ bọ̀ fún déèkì ẹ̀ láàárọ̀. Kó wá gbé nírọ̀lẹ́ pẹ̀lú ààbò tó péye. 15 Alhaji Alake Street, Off Community Road, Akoka ni wọ́n kalẹ̀ sí. Jẹ́ kí n fún ọ lójú òkú wọn pé wọ́n torí àwọn ọmọ mi ń lọ bẹ̀ lọ́la.
1: Oyè oyè ara mi ò lélẹ̀ mọ́.
0: 0913274223 Asarudeen Akoka Nursery and Primary School.
1: Ilé-ìwé fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa.
2: Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah. Rabbil Alamin. Wassalatu wassalamu ala sayidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim. Aki gbogbo muslimi lokunrin, lobirin, lomode lagba ni pe assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.
3: Alaykum salam wa rahmatullahi wa barakatuh.
2: Ati ki ka bo sori akọ to eto yeto wa to zakat Society of Nigeria ka ti akoka ti o wa ni Alhaji Alake Street ni ilu akoka ti won se agba ti ewe. Gege bi se wa wa fa wa tutu wa ni le agode lati fun wa ni onje ni laaro to ni. Imam to je Imam Ansaruddin Society of Nigeria ka ti akoka Imam Zinul Abidin Azigizaga won ti wa ni agode pelu wa. Salamu alaykum wa rahmatullahi wa barakatuh.
3: Wa alaykum salam wa rahmatullahi wa barakatuh.
2: Bismillah.
3: A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi ala ni'mahi alayna. Huwa alladhi ja'ala fis samahi burujan wa zayyanaha lin-nadhirin. Subhanallahi rabbil 'izzati wal jalali wa rabbul 'arshil 'azim. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك في صنعه وأنه شديد العقاب وأشهد أن سيدنا ومولانا وحبيبنا محمد صلى الله عليه وسلم عبده ورسوله صلى الله عليه وسلم صلى الله عليه وآله وصحبه ومن تبعه داه وسنته إلى يوم الزلزلة amma ba'd ada ope fun olorun oba oba leki ola oba toju gbogbo nkan lo oba to ja si pe ope ti an da fun latara orisirisi aimayi ore idera to se fun wa ati pe o se wa ni muslimi o si tun toju wa oluwa adupe fun wa o oba to fi orisirisi irawo to fi se oso si a oju sama ko le ba mo je irina ati imale fun omo eyan ni mo fun olorun oba yi oba to tobi ju gbogbo nkan lo oba to ni aga nla ni ale arashi to tobi ju ti o si to tobi sto ninu inti nje aga laye ati lorun emi ati e wa je ri pe olorun oba yi oba kan so ni a ma si mu orogun pelu olorun o ki enikan kan ma dan kankan po mo olorun mo pe nkan mi lolorun leyin olorun oba allah lahul mulku fi sunihi gbogbo ṣe tọlọrun ọba nse òun náà ló ní ìkápẹ́ òun ló lè ṣe é torí láìsí àkàmífìlì iṣẹ́ ìwọ̀wọ̀ sẹ̀mí olùbàṣìyẹ̀rù ní tọlọrun ọba nse kọ̀sẹ́ni náà tó lè tẹ̀rí sí kọ̀sẹ́ni náà tó lè ṣe irú nǹkan tọlọrun ọba nse ọlọrun ọba yìí ọba tí jẹ níyà ní o téèyàn bá náwó sí yà ọlọrun ọba tó lè níyà kókó ní aláàánú sí ni ọlọrun mọ fìyà jẹ wá o àwa jẹ́rì pé ànábì wa muhammad olówó wa ni ànábì wa ni òjíṣẹ́ ọlọrun tọlọrun ránṣẹ́ wa ni òun náà ni muhammad wa dúró wa rasúlù òun náà ni ẹrú rẹ ní o ẹrú ọlọrun ni òjíṣẹ́ rẹ sí ni ọlọrun bá kí ànábì àtàwọn ará rí àtàwọn sahaba àti gbogbo àwa tá a bá tẹ̀lé ànábì àtọ̀rọ̀ rẹ títí di ọjọ́ tó já sí wípé ọjọ́ náà ó ní agbára ọjọ́ tí kálukú ọmọ tira wọn gbẹ́gbẹ́gbẹ́ olúwa dákùjọ́ wọn jọ burú fún wa lálùkìámá o wọn sì jọ burú fún wa ní ilé ayé wa náà tọ́ lẹ́ni ohun tí a fẹ́ fi ṣe ìṣítí ránpẹ́ fúnra wa gbogbo ọmọ ìyá mi lórílẹ̀‐èdè nàìjíríà pátá àti lágbàáyé gbogbo ẹ̀dá ni ọ̀rọ̀ yìí bá wí kì í ṣe mùsùlùmí nìkan ẹ̀ ń bá ti ń jọ́mọ èèyàn tó mọ̀ pé èèyàn ní ọ́ tó kì í ṣẹranko òun ni wàásì yìí òun ni ó bá wí tó sì wúlò kí ni wàásì wa.

náà dalé lórí òun náà ni látara èyí tá ń pè ní extravagance àwọn èèyàn mọ ìtumọ kéèyàn jẹ onínàkúnà àbí náàpà kéèyàn jẹ onínàpà onínàkúnà tá a bá sọ pé nàkúnà lójú ọ̀pọ̀lọpọ̀ èèyàn á dàbí ẹni pé owó lásán ni èèyàn ń ná nàkúnà lé lórí nínú làákàyè ọ̀pọ̀lọpọ̀ ìnákùnà owó tọyọ ná ọ̀nà kọjá bẹ́ẹ̀ àbọ̀ náwó síbi tí ọ̀yọ́ ná sí á rò pé nàkúnà nìkan nù ibi owó nìkan kọ́ ni ìnákùnà ń wọ̀ ìnákùnà ń wọnú omi ó ń wọnú ìmúra ó ń wọnú oúnjẹ kò síbi tí ìnákùnà kéèyàn jẹ́ onínàápà ìṣe inú owó nìkan tọ̀ tábà wọn náà kọ́ hàn súrátù làárà aya 31 ọlọ́run sọ fún àná muhammad sallallahu alaihi wasallam ó ní ìyá bá ní àádẹ́mà kúdù sí nátakùn ìdá kúlì masjid wàkúlù wà ṣọ́ọ̀bù wà látú sírífù ìnáhù láàyò ẹ̀bọ́lì mùsùlùmí ọlọ́run jẹ́ kó yé wa pé ẹ̀yin ọmọ ànábì adam á rí pé kẹsẹ̀ mùsùlùmí ló pè báwọn ọmọ ànábì adam yẹn ni pé èèyàn òun láyà yìí ń bá wí ni wàá sì ń bá wí tó bá jẹ́ pé èèyàn ni ọ́ wọ́n ló ni wàá sì ọlọ́run lẹ́yìn ọmọ èèyàn ọlọ́ni kúdù zinatakùn ìdàkúlì masjid bẹ́ẹ̀ bá ti fẹ́ lọ sin ọlọ́run lẹ́yìn tọ́lọ́run bá kádàrá mọ́ pé kẹ́ ẹ máa jọ́sìn fọlọ́run tẹ́yìn bá lọ sin ọlọ́run o ẹ bá ń lọ mọ́ṣáláṣí kúdù zinatakùn ẹ̀rí pé ẹ múra dáadáa ẹ̀rí pé ẹ dírẹ́sì dáadáa òun ló ń fà á tá a fi ń gbé láwàní tá a fi ń dé fìlà ọlọ́run ló ní àṣẹ bẹ́ẹ̀ pé èèyàn bá wé láwà ní kírun tí ò dé fìlà ó ní ládàá o ládàá rè ò dínkù rárá o àmọ́ ṣeéṣe kọ́lọ́run ọbọ̀ ṣàlékún ládàá látara pé ó múra dáadáa lọ kírun látara pé ó múra dáadáa lọ bá ọlọ́run ọba rẹ̀ lẹ́dàá rẹ̀ sọ̀rọ̀ fọlọ́ dúpẹ́ fọlọ́run ó ṣeéṣe kí ládàá rẹ̀ lékún àmọ́ ládàá rè ò dínkù o bí ọba dé fìlà kírun àbọ̀dọ̀ ní ká múra dáadáa lọ sí mọ́ṣáláṣí wàkúlù ọlọ́run ní ká sì jẹ ntọ́dá o sínú ara wa gbogbo èèyàn ẹ jẹ ntọ́dá sára yín o jẹ ntọ́dá mọ́kúndùn pọ̀nmọ́ nìkan mọ́mọ́ náwó sí pé pọ̀nmọ́ nìkan àti san nìkan ni ẹ bá mú iṣẹ́ ẹran àti pọ̀nmọ́ ohun kò síṣẹ́ kankan tí pọ̀nmọ́ ń ṣe la ìgbádùn lásán ni ọkàn fi gbádùn ààrẹ lásán ni pọ̀nmọ́ kò síṣẹ́ tí ń ṣe la ẹ dákun ẹ jẹ ntọ́dá ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ ó ní wọ ṣọ́ọ̀bù ẹ mú ntọ́dá náà ẹ mú tí ò ní ṣayé yín ní jàmbá tí ò ní sinkun yín ní jàmbá ẹ mú ntọ́dá nínú omi nínú wáìnì tọ́dá tí ẹ ṣe nǹkan haramu bọ́ ọ bá lówó ẹ lọ mú ṣayé ẹ tọ́ ọ bá mọ̀ pé yóò ṣa àǹfààní fún inú kùn rẹ ọlọ́run ní ká jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run wà ní wà láàtú sírípù bẹ́ẹ̀ bá wá wọṣọ náà ẹ mọ̀ kọjá ààyè ẹ mọ̀ nànà àpà láàtú sírípù látù sírí fún ẹmọ jàjẹ jù látù sírí fún ẹmọ màmú jù nínú ìsíráàpù táwọn wí pé kí ẹ ṣe kì í sọ̀rọ̀ owó níná nìkan ọlọ́run ní látù sírí fún ká máa pààyàn ìsíráàpù ni ẹni tí ọ̀yẹ́ apátánpá kódà ẹni tó bá jẹ̀bi ikú ẹnìkan ò ní agbára kò sì lẹ́tọ̀ọ́ láti dá pa fúnra rẹ̀ ìjọba ni í máa ṣètò oyún pé yẹn bá jẹ̀bi ikú lápèjúwe ń tọ́pá àyàn wọn nìkan pa padà ẹ má wàá mú ẹ̀yin tẹ́ ẹ máa ṣe jungle justice ẹ̀yin lélẹ́yìí bá wí ẹni bá jẹ̀bi ikú ẹ mú lọ fúnjọba ni ìjọba ni ó ṣèdájú èyí òfin pé yẹn bá ń pa àyàn nípakúpa ìsíráàpù náà ni torí ẹ̀mí níwájú ọlọ́run tó o bá pa ẹ̀mí àìsẹ̀ ẹyọ kan ó dàbí ìgbà tó pa gbogbo ayé run ọlọ́run ní látú sírífù ẹ mọ̀ para yín nípakúpa ẹni tí ò dojú ìbọn kọ́ kí lọ fẹ́ pa sí bọ́ba yẹn pa ìjagun ní ìsinmi ibi ogun òní èyàn tí mọ ara wọn ẹni ọwọ́ ẹ̀ bá yá ni àjagun kí là ń para wá sí ọlọ́run ní látú sírífù gbogbo ẹ bá ti ń pa yẹn ń pakúpa ó ti kọjá yẹn níwájú ọlọ́run òun ó sì jìyà rẹ̀ látú sírífù ẹ mọ̀ jẹ oúnjẹ tó ju ikùn yín lọ ànábì wa muhammad sallallahu alaihi wasallam oní bàbá fẹ́ jẹun oní ká dá ikùn wa sí mẹ́ta ìdá kan á fi jẹun ìdá kejì á fi mumi ìdá kẹta á fi sinmi
emi won la lafia ara wa body wa la lafia bi en ba ti je onje ajeju ki jara ri o la lafia ojogbo kan ninu orin ti e o ni akaba alalikhi wa ni fakana khifan falamma ko omasi kolahu kiyamu falamma ko omasi kolahu kiyamu ojogbo ni o ni akaba nitori pe bi npa o alalikhi wa ni fakana khifa ori pe bi npa o lelu mi ba ti ro nje bayi yo begu ni yo moran ju je yo moran mu je be ni omo je yo ma gbe opele kan leri o keji o to mi kan ki kan to dekun o to ti gbe mi yo ma rush je mo se be bi e ba rush je nje baun falamma qama asqalahu qiyam o ri pe to ba fe dide o ni le dide boro ma o ma gbe ni to ba fe jeun farabale jeun manna na pa lori onje e gbo annabi sallallahu alaihi wasallam annabi ni nahanu qaumun la na aqulu hatta najua annabi ni ijokan lawa o amo leyin temi o in to lo fi ran mi si won o na ni pe la na aqulu a gbodo jeun hatta najua a fi temi ba pa wa en ye bi ba pa ni ko lo jeun iwo te bi o pa ki lo jeun si yoba na bo won ni a ki jeun leri moyo abi a ki jeun loke moyo oro annabi nu ni yoba tuba nahnu qaumu la naqulu hatta najua annabi ni te bi oba po mo jeun po ba ti mo po ti jeun o si ti yo je ki ti ni o digest ko lo mu yen danu ku lara ko to wa je mi ara ina pa ninu onje nu kama jeun lori pe si yo onje to nje won ni sara re lanfani mo bi ti wuli omo ninu israf ninu onje oni pe kama jeje gbona la kan na ikoja aye ni o ojisala muhammad sallallahu alaihi wasallam oni uburidu to amakum anabi ni onje te ba be je e fi lara bale e je ko tutu fa inna harrat ta'ami laysa fihi barakatun anabi lo nje to ba ti gbona isalu barika mbe o isalu barika mbe uburidu da anabi wi ni pe bo se ngbona fofo yen se fi lara bale ko fi warm e se pe ko tutiji ko mo tutiji ko si gbona gbona elomi la se pe nle ala se pe won le ti ore nle lori onje yo mo kanju je ni hara hara hara hara ko si nu eko ko si nu ona te yen gba jeun ti o fi sanfani fara onje gbona ko sanfani fara to ba to ti tutuju o tun lewu fara ewo ojisa la muhammad sallallahu alaihi wasallam meyo ti agba nabi bo annabi sallallahu alaihi wasallam ko yi bo to gbe eko wa fun wa la nabi ti ko wa science yo e ti ko wa a si ti ri na won to ko wa na lewe a ko wa lewe gbogbo ba se jeun agbodo ni table nje pe ni table mana o la nabi ti ko wa sallallahu alaihi wasallam awo ti fara ba le jeun o gbo nje siwaju ko ba ti gbona ju wa wa je ko se kini ko warm ko wa look warm a ri pe won so fun wa ngba nabi sallallahu alaihi wasallam ni ka ta ba ti jida ro ka ko ma mu si empty stomach wa ngba ta won ko wa ni lewe o mi to ba warm won ni ka ma mu ta ba wa mu leyin bi 40 minutes ta ba mu tan ka wa jeun ara ta nabi wi nu pe ka fun ikun wa ka fun ni ka da sona beta ka fun ikun wa ni alafo daada e ri pe te yan ba mu mi ra ro kutu kutu gba ti o ba iwo 41 hour wallahi stomach e ti ma free a le jeun daada koda a ti digest a le lo si toilet worowo gbogbo awon ikan ta nabi ko wa lele sallallahu alaihi wasallam ka to ma ko ani le we to ibo anabi sallallahu alaihi ko wa oro anabi da bi oro eni ti sododo ni agba ti e won ri pe afẹran ile isugbododo ni so kode si ni beyan ti wuli o korira eyan to laye to ba ti je tin sododo ikorira yin o ni so ododo re di ro lai lai ododo lododo o ma je bawo eyan o ti e gba ododo ni di ro be be si ni ro beyan ba pa ro lawujo tori pa won eyan sa n fe ti e latara ro ti n pa yen ilawo yen fi ngba ti e inu ti e na wa n dun
koso iran yen dododo lodo Olorun o iran ni ro mo je ododo lododo mo je e du gbo awa fa ti ba so dododo ti ba so dododo to duo lori ododo awon eyan gba ti won pupo opolopo eyan fe gboro won wa lo ti le mo won ju o ti tekini kan mo won ju tatari ododo ododo ti ti so yen ko ni diro lele bi e da ogba ko ni diro awon to si ntan wa je to ntan wa je israfu la won na nse o won ko jaaye ni o de se ntan wa je yen tan heli won sinu ti won na dun awon gan si mo pe ro la won pa binu won se ndun tan heli won lori Olorun ko so iro won dododo won aju Olorun o ko so dododo won aju Olorun aye bi le mashrab ni din ta ba fe mu na intamu kama ko jaaye me ko da omi bo mi se wulo to nne to ba ti poju lara e papa lale to ti mu mi pupo ju won na o ri pe orun re o ni dan mara oro ma dide ton gogo gba ni o ni le sun dada ara israfu lara omi nu lara nkan mu munu kamu ni won ba gugu e ni o ti se la muhammad sallallahu alaihi wasallam lo ti so fun wa olorun wa ni mani harama zinnatallahi eni ba se nto olorun ba se lewo awon nkan bo ka fi soso sara to ba se lewo allati akhraja li ibadihi eyi to olorun ba mu jade fa weru re pe ka ma lo ko ma joso fun wa eni ba se lewo wa to yibati min arrizqi ati awon to da ninu arisi ki nta mo fi lo aye wa eni ba ni ka tun mo lo o na se israfu bi o israfu ti e a wa mo pe israfu ko ja aye nbe a se eto na onbe gbogbo to lo so kale pe ka ma lo iko ma jo so fun wa e n ba tun so pe ohun o ni lo o tun si se ase to niye ase to la n pe yun olorun lo ni ka je to wa ka de mu to wa amo ko ma je nkan haramu la je abi la mo mu olorun wa ni ka si mo koja aye nbe olorun wa ni gbogbo to n se lato fun wa eni ba tun se lewo o ti koja aye israfu lo na cool olorun ni annabi so fun wa gbogbo to dada ni e ma je ka ni e ma mu ati oso olorun ni iya lil ladina amanu fil hayati dunya eye je muslim yo ja fa ko ni o ma mo ra dada o ko ni o ma je nto da o ko ni o ma mu nto da to bara are mu ko ni ko ma mu iwo sa ti je nto je halali aso to ba wo lo le wo ko da muslim le wo aso 1 billion to ba lagbara re o se nto buru me aso t'Olorun han na fun muslimi ohun leleyi awon okunrin si l'Olorun han na re fun ohun na ni aso to ba je gold golden one e ma lo aso ti gold wa lare ti o mo ta yara yara yara gold Olorun ni a ma lo koda e gba orun muslimi ma jina si ni muslimi o lo che na che okun to Allahu akbar okunrin to gbe che ni orun lai se ti bi obirin l'Olorun ni ko lo gbogbo oso pata yanyan tokunrin ba le lo ago ko lo amo ko mo je golden one anything golden Olorun ni muslimi o gbodo lo leyin yen gbogbo oso to ba ye ko lo ni ko lo te ti e wa ra won obirin Olorun ni ka fi oso pa won ku yanyan gbogbo iran oso ni ka se mo bo yen to ba le lu ahan re ko che ni sinu ahan re wa lati enu lobirin to ba ti mo po so to wu eni ko lu imu e ko randi bayi ko gbogbo kile ti ma pe ti mu yen gbogbo ibomu te ko bomu ma lo lo to ba ti jobe ni to ko e ba ti farama o le lu gbogbo e ti e ka ti e ma ri na re ti e ma ko hearing ko sibe obirin ni yen o le wo eyi te n fi sese yen na che n te n fi sese ko bo yo ko gbogbo che ni aye sese re to ko re ba ti feran re ko si to buru nbe ko da Olorun fe Olorun ni ka ma si oso ka ma se lewo to ba ti se lewo o ti koja aye ni waju Olorun to Olorun se ni eto o ti se lewo nu ni pa di eyi gbogbo omo iya mi lagbaye pata gbogbo to Olorun baba ti ni ka ko nbe e ja ko nbe n to ba ni ka se ka se ka wa mo saseju ka mo koja aye tori ikoja aye n la n gbo ni ifrotu at least tajawazu li haddi to ba ti le koja aye ninu to Olorun to ni a se o jiya re o bákan náà ni tẹfuritu adamu ni ti yánu sẹyìn kámìlà tó àbá tó ti se nǹkan láṣẹ tó ìkọjá yìí náà ṣùgbọ́n tó bá jẹ mọ́ ìkọjá yìí ẹ̀jẹ̀ ká fúrò ń bẹ̀ ká jẹun níwọ̀nba
kasi mama jeun gbona ma kasi mama jeun.

0: ṣíàyí tú ìtọ́ wà dù sílẹ̀.
1: Ìfẹ́ ìyá ò dá fáwọn àbáwọ̀.

0: ìfide tẹ́rákù.
1: Kọ́rọ́ kan àrà tí ò lópin tẹ́rákù.
2: Bond FM 92.9.
3: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أدوكي ني أولو أوبا أوبا جوكي أي أوبا شاكي أون واتو سيكي ني أتيكا قد لا أرو جمع تيني جمع لو ميو جيفو أكو ديني جاكي مولا قبارو نو أكا بو سوري تونو لا ليشي بوند FM 92.9 إلي كجا بكرو كي كلو ما دي ورالو كيني أجي بي شوا نبو جو جمع mo ni alejo ni agbara laaro temi ko awon ni imam nu ali ton je chief imam abdullah sekamos orile agege bismillah
4: a'udhu minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil izzati wal jabarut alhamdulillahi alladhi yaghfiru dhunuba jami'a wa yafu 'anil sayyiat والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وذريته والتابعين لهم بإحسان إلى يوم الدين أبقى فعلا وبا أبايش وبا متمتو وبا تسيبي لا يسأل أما يفعل وهم يسألون Ọlọ́run ọba tí ó sì ẹni tó lè bí lórí ń tọ́ bá ṣe. Ọlọ́run ọba ní ọmọ ẹbí ìlú gbogbo ẹ̀dá tó dá gbogbo tí ẹ̀dá tó bá ṣe. Ọlọ́run ọba yóò ṣe ìdìbí ìran rẹ̀ ṣèdájú ẹ̀ àmúhùn fún rẹ̀. Kò sí ẹni tó lè bí Ọlọ́run ọba pé ó ṣe ṣe báyìí. Ìkẹ́ Ọlọ́run atọ́nà Ọlọ́run ọba Ọlọ́run ọba Nà Mùhàmmà sallallahu alayhi wa sallam. Ìkẹ́ náà ọlọ́run dúró lára lẹ́bí nìkan tó dọ́dọ̀ àwọn sàádé àtàwọn tó tẹ̀lé wọn àtàwọn tó tẹ̀lé wọn. Àmín gẹ́gẹ́ bí èsì wa ní gbogbo ọjọ́ Friday tá a mọ́ tara wa jí a tọrọ dáadáa fún àwọn tí ọlọ́run ọba tó lò fún tá à ń ṣe pàápàá jùlọ ẹni tó jẹ́ sí pé nígbó òjò nígbó ọ̀rùn nígbà tí ọrùn nígbà tó ṣe tọ́nà ń dára rẹ̀ tọ́nà bá ń dára lọ́wọ́ kò fi ètò ilẹ̀ láti máa ná rọ̀gùrọ́gùn owó ẹ̀ síbẹ̀ tí ó sì fẹ́ sọ̀nà kan mọ̀ tó ò lòun náà láti ọdún tá a ti ń bá bọ̀ tí ó sì jà tọ́ ọlọ́run ọba báwa gùn ní ẹ̀mí ẹ̀mí gógó ọlọ́run kọba fi ta wọn lọ rẹ̀ àlàáfíà ara ọlọ́run fi ṣe ẹ̀mí gógó ní ẹ̀sọ́ ìmọ̀ọ́nì kí ẹ fi kẹsẹ̀ já láyé àtọ̀run ọlọ́jọ́ ọmọ lékún ìmọ̀ọ́nì àtìgbà fún ọlọ́run ọba àti ṣetán ọlọ́run ọba náà ló gbé ní ìkàlẹ̀ bá a ṣe ń sí ọlọ́run dákùnrin gbogbo ojú fi sún yẹn àbí tí ẹgbẹ́ mi ò sí mọ́ ọlọ́run dákùnrin má gbé dáhùn àdìsì kì í tí ọmọ fi ṣe é tí ó sì máa fi gbé ayé ọlọ́run dákùnrin ọmọ lékún sí òun ọlọ́run ọba ọwọ́n razaq ọlọ́ fún wọn ní àdìsì kì í ọlá ìtòbí ọlọrun gbogbo tó ṣe fún ọlọrun mọjẹ ẹranko ọba jẹ bẹẹ lánà muhammad ọdọ ọlọrun sallallahu alayhi wa sallam. Àwọn tí wọn wá bí àwọn náwó àwọn kan ná iná wọn àtàrà tí ọlọrun fún wọn àtòyí ọlọrun mọjẹ ọba jẹ ọlọrun kọ gbà ní ìbádà fún wọn. Ní tí a fẹ́ tara wa jí lónìí ó ní àyà tọ́lọ́run ọba ní má khalaqtu lijinna wa li insa illa liya'buduni ma uridu minhum rizqan wa ma uridu an yut'imuni ọlọ́run ọba ní òun ọ̀dá ìjẹ̀lú àti èèyàn lásán àfikún wá sí wọn. Àwọn tí máa wá ń sin ọlọ́run ọba pẹ̀lú àwọn ìlànà tọ́lọ́run ọba tó gbé kalẹ̀ yìí àwọn gan-an ni wọ́n máa wá já sí pé àwọn ọlọ́run ọba ń bá wí àwọn ni wọ́n dápè ọlọ́run àwọn wọ́n tají pẹ̀lú tọ́lọ́run ọba wí kì í ṣe pé à ń jẹ́ àgbè láì à ń jẹ́ zina à ń jẹ́ orúkọ lásán òun kọ́ ní islam à ń sì ń lọ mọ́sálásí ní gbogbo ìgbà tó láàsì ni à ń kí ní gbogbo ìgbà tó láàsì ni àwọn ọ̀sán kan tó wá kù tó wà tó já sí wípé ni wọ́n máa fi máa jẹ́ ibadur rahman olùjọ́sìn fún ọlọ́run ọba to ye pe olorun ni na ibadi le saraka alehi musulitan olorun ni in so fun sheitan ngba ti n beere agbara ti se gwa bi o se sogbo le danu le to ye pe asuko ta ni ko le jaya sibe opupo sugba ko yin ta fe mu nbe ni pe sheitani o beere lodo olorun oba ipe la obi lanahum ajma'in illa ibadaka minhum al-mukhlasin to oni boyo so gugu awon ma nabi adam ni so woni aya fi awon eru re al-mukhlas al-mukhlisin ato ko won si nimo fu olorun oba o fi ran pe ti sheitani oba mo beru awon eyan awon ti o beru oni awon olujose fun olorun oba awon ti o je ibadu rahman awon ti o mo ja si pe won jo sin bi bi pe fu wa di eru olorun ele o le ru tora ko le jo nku fun ti mi na ni pe awon ti won jo sin fun olorun oba olorun fun ara re ina o wan to ka awon to je pe awon la pe ni ibadu rahman awon ti o jo sin fun olorun oba ni ki si pe yenu to lati di ibadu rahman owo wa nbe ni awo wa nbe ni saka wa nbe ni haji wa nbe ni gbogbo ta wa kakale yi patapata irinse lo je lati le ko sinu ibadu rahman lati le se awon nkan yuku tori pe gbogbo ta ka yi yoo je je omo omo emi eyan si tolorun oba ti e ba se daadaa bo ti e ko se to fi ani e daadaa si to si se bo ti gbe e pe egbe ogbe kale tolorun oba se fe oni o wa ro lati se wa gbe igbese bi oni se di ori olorun gidi bi oni se di ibadu rahman awon ta wa mo fi tolorun oba ti won ro pelu ibadu rahman awon ni a fe se alaye fun wa loni ti a ba le pare loni a pare ijo medugun insha allah olorun oba fi yin wa pe وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجائلون قالوا سلاما أواتين با تين يلو وباك با تاوان يرو ولو وبا جوكي أي الجيسي الله الذين يمشون في الأرض هونا أواتو سيكي يوما نليدي لفلو تلي تلي ونفكا ويوني أولارا وزيني يلومي لارا ti olorun ba ba gbe agbara kan fun won o ni lu agbara yi ni lu ni pe ki lo fi si o le pe ko se ni to fe mu ni won ma lu ni to ja si pe yo fi gbe ko fe lu ni pe ati islam e se wa nbe ye mushuna ala al ard hauna won ma ni lori le bi o le bi eni ti o lagbara kan erin ese ni kan ko ìyẹn ni pé wọn mọ gbé ìgbésí ayé ìfọkànbalẹ ìfarabalẹ ìmọ sí pẹlẹ pẹlẹ òní jóníjà gidijà gan wàyíwá káàtọba homole jẹ ìlú náà kọlù sàlámà àwọn jẹ ìlú náà tí wọn mọ tí wọn ṣe kìí ṣe pé bí ìyẹn lè mọọkọ mọọka ó lè kàwé ó lè kí kó sì mọ jáde nínú jẹ ìlú nígbà tí ọba hùwà tí ó ṣe tó ṣe dédé pẹ̀lú tókí pẹ̀lú tọ́ka kẹ́yìnyàn tó ló rọ́ oòrùbọ̀ oòrùbọ̀ kọ̀kọ̀kọ̀ máa gbọ̀ tẹ́lẹ̀ kẹ́yìnyàn tọ́kàwé débi tó ẹkọ́ kàyéédé wà láyà zálù jáìl yóò sì máa jẹ́ ignorant torí pé gbogbo ẹni tí ọba ti mọ ní tí ó kóòlà níwájú ọlọ́run ní tí ó kóòlà lónìí tí ó kóòlà lọ́la tí ó ìṣẹ́ débẹ̀ òní jẹ́ jáìl tí wọ́n bá dákọ̀ á sì lè já ìlú fún àwọn lágbára pé ìgbà ìmọ̀ kan kì í ṣe pé wọ́n mọ́kọ mọ́ka tí wọ́n gbọ́ mọ́kọ mọ́ka ní gbogbo wọn bóò láti ráwọn tó ń kọ alukóhánì kalẹ̀ nígbà tí ń sọ kalẹ̀ bá nà muhammad sallallahu alaihi wasallam wọ́n mọ̀ kọ́ wọ́n mọ̀ ká wọ́n mọ̀ lítírẹ́ṣọ̀ wọ́n mọ̀ orí kọ́ wọ́n mọ̀ gbogbo nǹkan yìí ṣùgbọ́n tí wọ́n fi ń já láìmọ̀ kan wọ̀ kọjá pé wọn ò mọ̀ àǹfààní ara wọn wọ́n mọ̀ ṣiṣẹ́ wọ́n mọ̀ hùwà níwà tí ò ní jẹ́ dáadáa fún wọn lónìí àti lọ́la bóyá torí agbára kan tí wọ́n ní bóyá torí èyí kan tí wọ́n ní bóyá torí àpọ́nì kan tí wọ́n ní wọ́n wàá máa lu kinní yìí léyìí tí ò ní mú ni daada fun wa laye ti o si ni nlo ati be kan daada fun ta ba ni je jade laye te ma to do olohun oba o ti pade aye aburu awon eyan ni je ilu na awon je ilu o mo wa je ota ni pe awon laye mo kan yi be ka qurani fun ni ju be lo te ka disi fun ni ju be lo yo ko yo bin ti ni ju ki ni ri wo awon eyan ni je ilu na awon laye mo kan ni te ko ko ni se yo ko ni ko mo fe mo je so ni bi yo wa je olohun mo fẹ mọ tí ó gbà níwájú ọlọrun tí ó sì máa ṣiṣẹ rẹ àwọn wá làwọn tó ṣe pé kò sẹni tó ò lè sọrọ sí kò sí ẹni tó ò lè hùwà jàgídíjàgán sí wà láwọn òbẹrù ẹnìkan táwọn àwọn èèyàn yìí tí ẹni tí ó jẹ ìbádùn àwọn tó jẹ ìbádùn rahman tí wọn bá múra wọn bàṣẹjẹ mọ ọn lọwọ lọ sọrọ kan yìí pé tí a bá múra sẹni tí ò ní làákàyè yóò sì bá iye tó làákàyè jẹ yóò kú bẹ́ẹ̀ tó làákàyè pẹ̀lú àìní làákàyè tiẹ̀ iran àwọn èèyàn yìí tí wọ́n bá ń wá ń bá àwọn tí wọ́n mú ọlọ́run ọba tí wọ́n sọ̀rọ̀ àlùfáànsá sí wọn àbí wọ́n ń gbé nǹkan kan nígbèsè kan tí wọ́n fi lè sóńtọ̀ nínú wọn ni sàlámà tó ọ̀là ìyẹn ni pé mo bèèrè ọ̀là fúnra tèmi ní gbogbo nǹkan kí nǹkan tẹ́ ń bá kì í ò ní tẹ̀lé wọn ò sì ní tara wọn sẹ́ náà sàlámà ọkan ni nínú táàfin mọ ẹni tí ń se gbé aláìmọkẹ se ní fara ní tó kò ní kò bí tọlọrun gbígba se lè yí tó kò ní kò bí tọlọrun àkọkọ nù nínú point táàfin mọ pé lágbájá abdullahi ìpa sọlẹ abdullahi pẹlú ẹnu lásán ó wá rí kó inú adé abdullahi pẹlú wọn ti bí kó inú àtọ rẹ bí ọkan nù wàlẹbí náà yẹ bí tí ó náà lè rọbì hẹm sójà dáwọ kí á mọ àtàwọn tó ṣe wípé o ní ilé òru wọn lásán bó orí wọn sójà dáhùn wá kí á mọ wọn mọ fi yẹnẹfílà fún ọlọrun ọba o ní jẹ kí ṣètáàní o ní jọ gbà wọn lágbè o ní jẹ ṣètáàní o ní jọ ju àkókò gba agbára nínú wọn débi pé bí wọn bá jí gan papọ̀ àwọn òdìjú lọ tọ́lẹ́tì ni wọn tó dijú wá wọn àwọn ohun yẹn yóò ti jẹ nǹkan lọ́dọ̀ wọn léyìn tó ṣe wípé gbogbo ẹni tí ọba ga láyé tí ó ga lálìkìámọ àìsùn gbọdọ wà ní oṣù rẹ ọlọrun ọba ọyọ dẹ fẹni kan kọdà kọ yọ dẹ fúnà muhammad sallallahu alayhi wa sallam wọn pa á láṣẹ bí kọmọ yẹn nẹfìlà lóru kọmọ ṣe àsìkìrì lóru kọmọ ṣe gbọ ẹ kí ni tó ń wá gbogbo tó ń ṣe yìí ẹnfẹ ń dúpẹ fọlọrun ọba ni torí pé ìjà ànábì lè sáti mọkìtà sábà kìí ṣe nǹkan tí a ṣiṣẹ́ bí ibi mo á ṣiṣẹ́ mo ṣe lọ́hùn ọlọ́run wa sọ mí dànù ẹbí ọlọ́run ọba fúnra azal láti pinnu ló ti ní nípa ìwọ ànábì lọ́ọ́dún bá ti ń dá ànábì lọ́ọ́dẹ ló já sí pé ẹni tó jẹ́ òní ọlọ́run náà ọlọ́run ọba ti kọ́ pé yóò jẹ bẹ́ẹ̀ àmọ́ òun ó ṣiṣẹ́ tọ́ntọ́lọ́run wí kó tó di pé yóò dà yóò ṣiṣẹ́ tọ̀ yóò ní àwọn àdúgb ó dé lànàbì náà ni bó lànàbì tí wọ́n á jẹ́ àná muhammad tó sọ́nà ọlọ́run àlèwọ̀ sẹ́nu tó jẹ́ ànàbì ọlọ́run tó ọlọ́run ògùn láì sùn rárá kó lè léèlà ilá kọ̀lílá nísàwọ́ àwọn kó sì nínú ìkọ̀lílá àwùzídì àléhì wàrọ̀ tẹ̀lẹ̀ kùránà tẹ̀lẹ̀ tìlà ẹgbọ́n tọ́nà wọn bá tó gbé jìṣẹ́ rẹ̀ tó jìṣẹ́ rẹ̀ lọ́wọ́ kọ́ máa sùn kọ́ máa gbádùn torí tiẹ̀ ti pé ó ti parí má àgáàlì pẹ̀lú ẹ̀ ọlọ́run ní kúlè léèlà dìde lóru fún àná muhammad sọ́nà ọlọ́run àlèwọ̀sán dìde lóru ilá kọ̀ léèlà díẹ̀ ni ó fi sùn lẹ́sàwò inú kọjá sí pé ìlàjì ó fi sùn ìlàjì ó sì dáadáa àwọn ohun kó sì nínú ìkọ̀ léèlà àbíkó dí nínú ètò ó fi sùn àbíkó dí nínú ètò ó sì dáadáa kó díẹ̀ kọ̀ léèlà díẹ̀ ni ó dínkù mẹ́ẹ̀ wọ́rọ̀ tẹ̀lé kùránà tẹ̀lé tìlà kọ́ wa máa ka kùránì dáadáa tẹ̀lé tìlà ní kíkà tó yẹ pé wọ́n máa rà tálà rẹ̀ wọ́n máa kà á wọ́n máa farabalẹ̀ wọ́n máa gbọ́ ohun tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ 8 hours lale wala le je fun igbaneji ewe se ndi oro alkurani ebe oba sogba teni amosu 10 hours ki mo ku tasi se lo kora bo ji la gu kan to se mi kan le daro nka ko ni se o to ko an lo ka to ki malati ndi la alkurani malati ndi ni bi nafila malati ndi ndi awon askabu to si yo ti dikini fo oun ni pe ana muhammad sallallahu alaihi wasallam yo fi ko ale ko pe kilu fa inna shaytana la yakilu ema solosa shaytani ni solosa eri pe solosa eri gba baba wa atan tu ko ja yo alila re ni olorun yo ali ma solosa o me nbe mi yo ki je pe to ba pari asuba tan oni so tori pe oda ti o mo so ti alfu ti oro ba ti yo yo wa fi sin bi pe ari ni eko alebi sallallahu alaihi wasallam bi eni ti o ba to ba wa laye ti o sun mo wa laye bi to ti kiro titi to lo fi yo to ba yo ko wa ye nafila meji ko yan nafila meji igba yen o wa le lo sun akailula le ji e kailula gidi oni ti n je lati aro yen titi ti o fi di pe aki zuri kailula nu o wa adabi ni e ma sun orun osan hikima to wa nbe ogbon to wa nbe ka sun orun osan oun naa ni wipe ogbon ti n be nbe ka sun orun osan oun ni wipe eyi to file lori to sun o pada wa sun eyi ti mo sọ lẹẹkan n ti won mo saba sọ ni pe irin iri o gbọdọ to iye awa kan o le ma sun awa yen ṣugbọn pada sun pada lọsan tọlọ ba ti kí ọ pé kọ ọmọ rí sun o sun orin yẹn pada lọsan tọba ti wa ona n jẹ kelula ẹrọ ọpọlọpọ àwọn bíi maka madina kankan tọba ti di ìgbọn bá ti kí zuri tán ni a gbé ti wọn sínú wọn lọ sọ ó di asiri o tó padà wá sọbù ó di asiri o tó fi gbó tó ṣe kò sí ẹ̀ka tí wọ́n fi ń lé tí wọ́n sì fi ń wá náà tó ju ipe ìlú láì náà wọ́n fi ń wá ọlọ́wọ́ ọ̀yẹ́ pé kó lè ráyè yìí wọ́n jásí pọ̀pọ̀lọpọ̀ kan sún nísìnyí kéré pé fi tòru jì ìpín sàásùn èyí nǹkan tí ẹ mọ̀ pé islam ẹsẹ̀ kan ni tó ní ètò gidigidi tó sì ní bó ṣe gbé nǹkan kalẹ̀ pe báyìí ni báyìí ni ètò islam nìyẹn lórí ẹ náà èkejì yẹn inú nǹkan tá a fi mọ àwọn ibadur rahman àwọn làwọn tí mo ṣe jẹ tí wọn ṣe pẹlẹpẹlẹ tó ní ṣe gidigidi ẹlẹẹkejì ni pé òru ilọ lásán òye sì ju àsìkò kanlẹ kó mọ wà ọlọrun ọba ẹni tó báyìí ti wọ ọlọrun ọba yóò rí ọlọrun ẹlẹẹkẹta والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما او تو سي بي يوبدي اولون او بادي تو تو ابدي يا اولون اولا تو ما بي اولون او باني بوبو با بي اولون صرف عنا عذاب جهنم ان يا جهنم بو سيرويي بو سيري سيرويي اولون بو كوفوا mọ́ sí wa ló mọ̀ náà bí ẹ ti ń se lọ́wọ́ ọba tó ta ni wọ́n ń dìde lórí wọ́n sì ń kí ojú ti wọ̀ ọ́ bẹ̀rù ìgbọ́nà ṣe fẹ́ yóò ṣe wé yóò tó wá mọ bẹ̀rù wípé ìwọ̀n náà mọ́gbẹ́ bí ànámọ̀ jẹ́ ti yìí ṣe ń fọ àná àdábà jahanna ọlọ́run sì sára bò sí èmi ń mú ẹni tí ń sìn wàá rọ̀ jù sí lọ́mọ náà àmọ́ gẹ́gẹ́ bíi àṣà ọlọ́run pé àṣà yóò yìí ni wọ́n máa bẹ̀rẹ̀ ọ̀pẹ mọ́dà mi wò ó gbogbo tí ń ṣe yìí náà mọ́dà mi wò ọlọ́run mọ́dà mi wò ọlọ́run ọba má sọ mi di èrò iná torí ìdílé lóòótọ́ àwọn yìí ó pín sí méjì lọ́dọ̀ àwọn tí wọ́n ń dìde ẹnu ní ìbẹ gbogbo tá à ń pín rọ́ṣà ìṣòro ó sì gbàṣàwò yìí kò rántí béèrè ọmọ ọlọ́run kò rántí béèrè àlìgbọ́nà kò rántí sá fún ná ọlọ́run kọ́lé fún mi ramọ́tò fún mi titi àwọn tí ó fi gbogbo ìtí bá ń ṣe náà ayé nìkan ló fi wà ayé nìkan ló wà mí náà náà sì máa ń yàn kó lo rọ́bà náà á ti náà fi dùnìyà wà má làwọn fúnlẹ̀ àkẹ́rà ti lé ní kàlák ń bẹ́ẹ̀ ní àwọn èèyàn to se pe ti an ba sise an bo se pe bi taji lọlọrun ba ti so amma ibra al ibra fi ni umumi lafsi la bi khususi sabab ni bi yo mo sise ni bi to ba ti jona ni lati mu wa ni bi ni pe ọlọrun ọba ẹ ti se aisun te se gbasawo ara ni ni nge oro aye o gbogbo e toro wa minhu man yakunu rabbana atina fi dunya hasanata yo ma abenu o ti o ko wo ọlọrun ọba simi ni ori laye ori ori aye si fun mi wa fil akhirati hasanata simi ni toro wakilna azaban nar olohun so akulu yana na lo yiye ipi sirifu anna azaba jahannam so akulu yana ilaika lahum nasibu mimma ktasabu awon yoye ni won lesan ninu ti won se laye o olohun fun won laye le ti o le borun won je ni to wa fun won olohun ni ama won ta koko awon ni ni nasibu kankan olohun mo gbogbo ti ba se ayi to de a ni itaji pe kìí ṣe táyé nìkan láà béèrè tá a bá ń ṣe àìsàn agbọ́dọ̀ béèrè ọ̀run a sì wá ní béèrè ọ̀run káfàyé lẹ̀ aláàtánsánà sí bákàmínà dúnìyà ọlọ́run ní ẹ mọ́ gbàgbé ìpínyé láyé ìtẹ́ẹ̀dà láyé torí pé nígbà tó ọba jẹun tó ò ní agbára kí ló fi ṣe lọ́run gbogbo ọ̀pọ̀lọpọ̀ ibi tó fi ṣe lọ́run ó ṣe lọ́run lára ìyàwó ó ṣe lọ́run lára ọmọ ó ṣe lọ́run lára àwọn tí ń bẹ lábẹ́ ó sì náà lára àwọn tó fẹ́ sóore fún tó ọba wo nígbà tí ọba náà sáàsáàsùn ebi ń pàyàwó orí nǹkan kan sí eléyìí ò ní ìgbé ayé lára àbáni yàtà fìlẹ̀ islam àbáni ò sí ní islam ìní fẹ́yàwó ìní ìgbé ayé látánsá lẹ́sí ìbáka nínú dúnìyà má gbàgbé fún ìrìn láyé wà á sì wá máa sí dáadáa kà máa sánà lọ́hùn ilé ìsáǹkan náà ọba ń wí ayé náà ló ti ṣe tó fi lè gbàgbé ayé rẹ oúnjẹ tó fúyàwó rẹ ní ìsáàlì ni ọmọ tọ́tọ́ ní ìsáàlì ni àwọn tó ṣe dáadáa fún ní ìsáàlì ni tó ná ọgbọ́dọ̀ rí i pé àtàyé àtàkì àmọ́lẹ́ ọmọ béèrè papọ̀ sẹ́yìn pé islam ẹ̀ tọ́ da ni kì í ṣẹ̀ṣẹ́ pé ìmúbi ayé rárá ọlọ́run ọba kò rán wa alẹ́bí ọmọ náà sọ̀rọ̀ lọ àríwá sẹ́lá kò sì rán wa torí pé iná alábàá ìyá jáàmánà tí ó mọ tọrọ pé ọlọrun mọ fini sí nínú kánà gàrà àmà ìyá rẹ bí ìgbà tí ìyẹn fáìlì yẹn ni iná asa àti mr coran ìyá jáàmánà òun ló burú jù níbi tí ìjẹ stíkì ráàrù pé ọlọrun mo dé o ọwọ ajẹ fúngbà tó dé jáàmánà lọwọ adé sí wà mú kọ ọmọ òun ló sì burú jù nínú ìgbé torí pé kò sí náà ní pé ẹlòmíì ló ti fi aburú tó láyé tọba wa yóò wàhálà kó tó lọ wọn wàá máa sọ ibi ó ti ẹdá báwọn ọnà ọsẹ ni ẹnu yóò ṣẹṣẹ bẹrẹ ẹsẹ nígbà tó bá kú ni ẹnu yóò ṣẹṣẹ bẹrẹ wàhálà ni owó ìgbádùn ayé tó fi da ayé tó ti ń bẹ ó sọ abẹ ìjọ ọmọ jẹsẹ nígbà tó bá kú ni nígbà olùsẹ yóò ẹni tí ó ní ìsinmi tí ó sì máa ṣe dáadáa tí ó pé tó bá kú pé alhamdulilayi lẹbi ọlọrun adúpẹ fọlọrun ọba alẹbi akramana tó ṣe àpẹẹlẹ fún wa pẹlú ibi tá a dé amẹni tí ó sin lọ tí ó sì kan kọ lọ sí ni o mọkọ ọmọ níbi tá a gbé tí ìyẹn ti máa ṣàgbákò aburú onijẹ ànámọ ọlọrun ọba mọsíwá lọmọ ẹnà ọlọrun muhammad sallallahu alayhi wasallam wàlẹbí iná ànfàkù lámúyù sírífù àwọn tó yẹ pọlọrun ọba sọrọ fún ó sì mọ fún ó ṣe nǹkan kan ní nǹkan tí ìyẹn fi mọ gbé ayé fún tọ́wọ́ anikọ́pọ̀ lọ́dọ̀ rẹ̀ tí wá ń ná níbẹ̀ làmúyù sírífù kò wá ní mọ nánàkúnà lọ́rọ̀ tí kalẹ̀ káwọn èèyàn ní ọmọ fún ó sì bàjẹ́ pé ọmọ nánàkọ́yìn ti ná kọjá ńtọ́lọ̀ ńfẹ́ nígbà tẹ́ nìkan ṣoṣo tọ́ba ní òun ìdí tó ń fẹ́ ṣe mọ́ kọjá pé òun fẹ́ lo mọ́tò 1 billion àwọn kan ṣe ń bẹ kébé pa nǹkan bẹ tí à ń jẹ kọdà nínú fámìlì ẹ kò sí tọkàn pẹlú ẹ kọdà yóò tó dínà mọ wọn ni kí òun àtàwọn ọmọ òun kó fi ga jù wọn lọ tó ní sábà ńlá mí sírì fún kéfébí owó nìkan lórí iye tá a bá nínú wala mu ya kuturu us ni sawo yoma bila tagwirin wa bukhulu rutibatun la ni ka bila tabkani na kula ati ka sawo ipo bela ni jeji o gbodo na na kula sugbodo sawo laarin mejeji lo wa lo du ni bi wakilahuma enzada kotal turupo o kan ba hu to ba poju yo pa lahun ti na kula ba poju yo ko ni na kula gbogbo nkan yi olorun oba o tu ile fun wa ni awon kan te la di la re do olorun oba ta mo pe la gaja eri olorun yi eni mi ile ti ona ani bi yi ni ti e ai tu ni na to di pe israf o wa ni gbogbo nkan laye koda o wa bi ibada nigba to ba ni lati mi lo ni ja o mo ti fi pade olorun o ti se israf ni bi ara ri o le ni bi si opolopo nkan ati pe anabi gan ko fun wa sallallahu alaihi wasallam o ti se israf ni e ni so mo laye ato sa to ru o ti se israf nbe iran laarin pe ko se otun ko su ko ko yo ko su si ko abi laarin be ibe ni ipo wa ru ti batun ehe ni ko tolo o ba se fo wa ko wa mo sa si ju mo sa si to eleyi la fi du ni ni o ni to ko ta ka da le to wa jo me dugu wa gba ro olorun ba subhana rabbika rabbil izzati amma yasifu wassalamu ala al mursalin والحمد لله رب العالمين
3: الحمد لله تخبي نيا ما في ادا غاي تو تي ارو يروسي بريتو انا لا ني سي بوند اف ام 92.9 ني لي كجا مو مو كو غادو امام وا افا كون تي ندا كون تي شي والي تي لاتارو تو اولون كو با دوكو فون كو با سن ليس امام نو والي سي امام عبد الله سنترال مسوري لي اجيجي تباني بيري كونتا بي ميجي تي فيدي مو اكو وان سوري ارو باني سورو
0: 0098963. Our IEDP Western Zone, then. So, can you be waiting? You're going to show a cocoa? Only can you do? Timothy Pay Osman, no Osman in a way. Can you do something to Osman, no Osman in a way? And my cage, so dear Mokma, to write the letter. Only now, Kalipa Mary. Let you look one of your money for the law, and you will sell up long. That's a fishy yahoo. Ni awon kalipa mẹrin ló fún ànábì ní ọmọ sọ́dọ̀ láàrẹ sọ́dọ̀ ní ọmọ láti fi ṣe ìyàwó ìkẹ́ẹ̀kẹ́ wa ní kí ló ń kọ àwọn ọmọ náà àwọn ọmọ rẹ tí àtẹ̀jíṣẹ́ yín lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0023185227 ẹni tó bá kọ́kọ́ tẹ àtẹ̀jíṣẹ́ àwọn tó máa kọ́kọ́ tẹ ìmọ̀ ní àǹfààní àti gba ẹ̀bọ̀ náà tọ́ ìṣe ọjọ́ méjì tó tún mọ pàdé lórí ètò ọ̀nà ọ̀la ní iṣẹ́ alálùbáríkà ìrẹ́kọ̀ọ́ kíkẹ́ lọ́mọdé wa ládùnkì wa pé ìmọ̀ àtọ́lá wáyé ra ní kọ́ ìṣá allah.

是爱你最昨晚旅行的

أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا

gbaradì fún ìrìnjúmọ̀ òun náà ní àti máa tàdá sísẹ̀ ní abala ẹ̀kẹ́ ìgbé ti yorùbá ní àárọ̀ tòní aago mẹ́rin àbọ̀ ní kẹsùn pàdé àwọn èèyàn wa lábala ẹ̀kẹ́ ìgbé yorùbá lónìí pẹ̀lú ògbóṣe ọlọ́run ọba hannu rita ti wà nílé agodo láti máa tẹ̀síwájú pẹ̀lú àwọn ìtọ́lárinrin tiwọn náà lẹ́ka ìgbé gbogbo ọ̀pọ̀lọpọ̀ gbogbo ẹ̀rọ olùfẹ́ iléeṣẹ́ bond 2092.9 ẹṣeun ẹyin gangan le jìkà àti ẹjẹ kí aṣọ bọ lọrùn wa mọ rírì yín lórúkọ gbọn wọn láṣà pàṣẹ iléeṣẹ bond 92.9 FM náà ni a fi dúpẹ lọwọ yín ipe ẹṣẹ bẹṣẹ ń tẹsí sí wa lórúkọ ẹni kejì mi orí tókè adéníjì bílíkìtà ẹkọlá ibrahim lórúkọ tèmi a sì máa pàdé nígbà mi ọjọ́ mi pẹ̀lú ògbóṣe ọlọ́run ọba akọ́lá jimé ní ọ̀pọ̀ ẹ̀ láṣẹ lókè ìpè ọlọ́run ọba kò ní fi jùmọ̀ iléeṣẹ́ àṣemọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa ẹṣeun 10:30 sí

0: too. Now I couldn't sneak it until after I know it.
1: FM.

310-422-0837. And Lothal Management. Ninety-two, 92.9 Bond FM.

0: Fascinante.
1: Ahí en la línea.

0: يحزنون.
1: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Muhammad sallallahu alaihi wa sallam ni akoko yi akole ti a fe soro lori won na ni aso ye lori abuwa ni kon ni lori ikoni aye le jara ni social media so ni itesiwaju awon ofin ati ala to ye ati bi a se le daabo bo awon omo kuro ninu akuro ni buburu ati ifokansin awon elege so eleyi na ni nkan ti a fe bara wa so ni iseju perepete ayi ori olorun oba subhanahu wa taala o ti fi ina iwoju to awon omo o se ni ojuse fun awon obi nitori na o ti bi orun na lewa lori ni aye ti a wa nisin ni aye ede oni oro ti yato si ni pe a kan fe fun omo ni dije ni iwo ati igbe oro ìkọ̀ni ayélujára yìí ó jẹ́ nǹkan tó ṣe pé kò ṣe é sá fún ṣùgbọ́n ó wá di ọ̀rọ̀ yàn fún wa lórí bí a ṣe máa dáàbò bo àwọn ọmọ wa tó fi jẹ́ pé wọn ò ní ṣi ẹsẹ̀ gbé látàrẹ̀ wọn ò ní ṣìṣe látàrẹ̀ torí torí náà ó ti wá di ojúṣe fún ẹnì kọ̀ọ̀kan wa torí látàrẹ̀ ilé a rí i pé ọlọ́run ọba subhanahu wa ta'ala náà nínú aya al-Qur'an ó ti pè wá sákíyèsí nínú súrátù Tahrīq chapter 66 ti ọlọ́run bá sọ báyìí wípé ẹyin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ dáàbò bo ara yín àti àwọn ẹbí yín kúrò nínú iná tí ó ṣe pé ọmọ ẹ̀dá ènìyàn àti òkúta òun ni a máa fi kó láyà yẹn tẹ̀síwájú ṣùgbọ́n ibi ká nílò níbẹ̀ òun náà nìyẹn so látara ilé ó di ojúṣe fún àwọn òbí láti jẹ́ pé kí a mójútó àwọn ọmọ wa láti lè jẹ́ pé kí wọ́n má fiasẹ̀ àgẹ̀rẹ̀ nínú lílo àwọn ìkọ̀nì ayélujára yìí lára àwọn ìkọ̀nì yìí náà òun náà ni àwọn bíi TikTok bíi Facebook àti gbogbo àwọn tó kù náà pé àwa náà ti mọ̀ tó ó ṣe pàtàkì láti jẹ́ pé kí a mójútó àwọn ọmọ. Àwọn ìkọ̀nì yìí wọ́n ṣe ní àǹfààní bẹ́ẹ̀ náà ni wọ́n tún ní aburú tí wọ́n lè ṣe so ó jẹ́ pàtàkì láti jẹ́ pé kí èèyàn kọ́ ẹ̀kọ́ bó ṣe máa lò ó tó fi jẹ́ pé àwọn àǹfààní ibẹ̀ òun náà ni èèyàn máa rí tí òun jẹ́ pé a máa ta rẹ̀ di ẹni aláburú. So àwọn àǹfààní fẹ́ pé àwọn ìkọ̀nì yìí lè mú báyàn òun náà ni wípé ó jẹ́ kí ẹ̀kọ́ kó gbòòrò sí kéèyàn ní ẹ̀kọ́ kéèyàn kọ́ ẹ̀kọ́ ó tún bákan náà ó tún jẹ́ kí èèyàn ní àǹfààní sí ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́ bákan náà ìbáraẹni sọ̀rọ̀ àti àwọn ọ̀rẹ́ lára àǹfààní òun náà ni wípé ó tún lè jẹ́ kí ìbáṣepọ̀ tó dá kó wà lórí ìbáṣepọ̀ rere kó wà láàrin àwọn ẹbí níbikíbi tá a bá wà a lè máa bára wa sọ̀rọ̀ a lè kóra wa jọ ní orí WhatsApp ká máa jọ máa sọ̀rọ̀ tó eléyìí tó pọ̀ nínú àwọn àǹfààní àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a lè rí látara àwọn ìkọ̀nì ayélujára òun náà ni ilé. Bákan náà ni ó ní àwọn ewu lára àwọn ewu fẹ́ pé ó lè tara ẹ̀ jáde pàápàá jùlọ fún àwọn ọmọdé tí bá ṣe pé wọn tí ì gbọ́n tó òun náà ni wípé wíwo àwọn àwòrán tó ṣe pé kò da tó láti jẹ́ pé kí ọmọ kékeré kí ó máa wò. Bákan náà ìfìyàjẹ ènìyàn lórí ayélujára ìyẹn social bullying. Bákan náà ìfẹ́ láti dàbí àwọn ẹlòmíràn yàrin pé wọ́n máa kọ́ṣe àwọn ẹlòmíràn wọ́n pé àwọn kan lè pe àyẹ́ nìyí àmọ́ nífẹ̀ẹ́ sí wọ́n dẹ̀ máa kọ́ṣe ẹ̀ látara pé wọ́n nífẹ̀ẹ́ sí bó ṣe ń ṣe nínú ayélujára. Bákan náà ìfọkànsìn àwọn ẹlẹgbẹ́ ìyẹn peer pressure tó gbogbo àwọn eléyìí àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn àjèjì fẹ́ pé wọn mọ̀ ó dẹ̀ pé ó lè ní ewu bá wọn. Ìdínkù nínú ìfẹ́ sí ẹ̀sìn àti ẹbí gbogbo àwọn eléyìí náà ni aburú tó ṣe pé ó lè tara àwọn ìkọ̀nì ayélujára yìí jáde. Tó ẹ̀rí ní apá kìíní àwọn ọ̀rọ̀ wa tí a fẹ́ sọ lónìí òun náà ni wípé a fẹ́ jẹ́ kó yọ wípé Islam kàn fún wa nípa wípé kí Islam ó fi kọ́ wa láti jẹ́ pé ká jẹ́ ìjọ oní ìwọ̀ntúnwọ̀nsì lórí gbogbo nǹkan tí a bá ń ṣe. So nítorí náà ì máa lo àwọn ìkọ̀nì ayélujára yìí a gbọ́dọ̀ ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì lórí ẹ̀ ká má bàa tara ẹ̀ ṣe kọjá àlà ní ọ̀dọ̀ ọlọ́run ọba. Nítorí náà ó yẹ kí àwọn ẹbí kọ̀ọ̀kan kí wọ́n ṣe ètò àwọn òfin tó yẹ láti lè jẹ́ pé láti fi máa darí àwọn ọmọ pàápàá jùlọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ òun náà ni pé a gbọ́dọ̀ ní òfin tó ṣe pé ó máa de àwọn ọmọ wa lórí báwo ni wọ́n ṣe lè lo àwọn ìkànnì wọ̀nyí bákan náà ká tún wo irú ìkànnì wo làwọn ọmọ wa ni wọ́n lè lọ pẹ̀lú ọjọ́ orí ẹnìkọ̀ọ̀kan wọn àkókò jẹ́ pé ó tọ́ fún wọn láti jẹ́ pé kí wọ́n lo fóònù a kàn gbọ́dọ̀ fi ọmọ sílẹ̀ pé agbégbáyé ti dà bó ṣe dà náà ká kàn ká gbé fóònù lé ọmọ kékeré lọ́wọ́ so a gbọ́dọ̀ ní òfin lórí ìjà bóyá ọmọ tó bá ṣì wà ní secondary school lo àti ní fun ní android phone tó bá yẹ pé a ti ẹ̀wọ́ pé tàbá sí ilé a lè máa bá wọn sọ̀rọ̀ a lè fún a lè ní àwọn fóònù kékèké ilé fẹ́ pé a lè fi pè wọ́n kí ló ń ṣẹlẹ̀ kí ni kan àbí pé kankan bá ṣẹlẹ̀ kan fẹ́ pè wá kán lè fi pè wá so kó jẹ́ pé ìgbà tí wọ́n bá ti gbọ́n tán ti tójú gbọ́ tán mọ bọ́n ṣe lè lo àwọn fóònù tẹ́ pé wọ́n lè fi máa lọ sínú àwọn ìkànnì ayélujára yìí òun la máa fi gbé lóhun lọ́wọ́ bákan náà òun náà ni pé àkókò tí ó yẹ kí wọ́n máa lò lórí fóònù bíi a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n mọ̀ kó fi wà lórí ẹ̀ àkókò tá a bá fẹ́ kírun wọ́n gbọ́dọ̀ gbé fóònù yìí sílẹ̀ àkókò oúnjẹ bákan náà ṣáájú oorun kó má gbé fóònù dání lọ sùn kó má fi earpiece ṣetí kó má sùn lọ pẹ̀lú ẹ̀ lórí fóònù gbogbo eléyìí òun náà ni òfin tó yẹ kí ó pé ẹbí kankan kí gbogbo kalẹ̀ láti lè jẹ́ pé kí wọ́n dáàbò bo àwọn ọmọ kúrò níbi aburú àwọn ìkànnì ayélujára so àwọn ìkànnì àwọn ààlà wọ̀nyí sì rè wọn kì í ṣe ìjìyà bí kò sọ wípé wọ́n jẹ́ ọ̀nà ìdáàbòbò fún àwọn ọmọ kí wọ́n má ba kọjá ààlà látara àwọn ìkànnì wọ̀nyí so bákan náà kí àwọn ọmọ kí wọ́n kọ́ ọ̀nà ìbáraẹnisọ̀rọ̀ ní ọ̀nà rere nípa ìmáa lo àwọn ìkànnì wọ̀nyí ó yẹ kí àwọn ọmọ kí wọ́n mọ àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n bá ń ṣẹlẹ̀ nínú ayélujára kí òbí sì lè dáàbò bò wọ́n láti má jẹ́ pé wọ́n kọjá ààlà látara rẹ̀ bákan náà kò wá ń ṣe wípé ká wá gbin ìbẹ̀rù sí àwọn ọmọ ọlọ́kàn kó yẹ pé wọ́n á máa ṣe nǹkan tí kò bá yẹ kán ṣe káàbá tán bá ti rí wa tó bá pé tán tó yẹ pé tán bá ti rí wa nìkan ló máa kóra wọn níjàánu a gbọ́dọ̀ gbin ìgbàgbọ́ sí wọn lọ́kàn àti ìbẹ̀rù ọlọ́run ọba so kí a máa sì máa bí wọ́n léèrè nípa pé báwo ni wọ́n ṣe ń ṣe pẹ̀lú àwọn fóònù tí a gbé wọn lọ́wọ́ gbóná wọn lọ́wọ́ báwo ni wọ́n kí ni àwọn kan ti ṣe pé wọ́n máa ń ṣe lórí ẹ̀ ká máa bí wọ́n léèrè kí wọ́n lè ṣàlàyé fún wa pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ láì jẹ́ pé à ń gbin ìbẹ̀rù sí wọn lọ́kàn so bákan náà kí àwa òbí gangan ká jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn ọmọ tó bá ti jẹ́ pé àwa náà gbogbo àsìkò orí fóònù la máa ń wà so eléyìí ó máa jẹ́ àwòkọ́ṣe fáwọn ọmọ torí pé àwọn ọmọ yìí nǹkan tí a bá ń ṣe òun gangan ni wọ́n máa ń wò kọ́ṣe jù yàtọ̀ sí ìtẹ́ pé a bá bá wọn sọ so nítorí náà àwa náà a gbọ́dọ̀ kóra wa níjàánu nípa wípé ìmáa lo ẹjọ́ tó àsìkò tó pọ̀ jù ní orí fóònù wa bákan náà kí a jẹ́ kí wọ́n ní ọgbọ́n ká kọ́ wọn ní ọgbọ́n ọgbọ́n tó fi jẹ́ pé wọ́n máa lo àwọn nǹkan yìí tó fi jẹ́ pé wọ́n ní kàn máa ṣì lò ká ṣe ètò ààbò jẹ́ pé wọ́n fi máa lo àwọn ìkànnì wọ̀nyí kí wọ́n má bàa fi ààrẹ kọjá ààlà ní ọ̀dọ̀ náà bá bákan náà a gbọ́dọ̀ fún wọn ní àǹfààní láti jẹ́ pé kí wọ́n ní àǹfààní ohun tó yẹ pé wọ́n tún lè máa ṣe yàtọ̀ sí pé kán kàn máa fi gbogbo àsìkò wọn kán máa fi wo fóònù gẹ́gẹ́ bí àpẹẹrẹ bóyá ìwé kíkà a ní àwọn ìwé tó yẹ pé wọ́n lè kà ní ẹ̀sìn bákan náà àsìkò tá a fi lè fi eré ìdárayá exercise bákan náà kí kẹ́kọ̀ọ́ alukur'an bíi pé a ní program tó yẹ kí wọ́n máa lọ àwọn tó yẹ kí wọ́n máa lọ máa kẹ́kọ̀ọ́ níbẹ̀ bákan náà kan ní àwọn àkókò tó yẹ pé àwọn àtàwọn tájọ máa jíròrò nínú ẹbí bákan náà kí kẹ́kọ̀ọ́ ọgbọ́n tuntun tó gbogbo àwọn eléyìí náà ní nǹkan tó ṣe pé a máa ní láti máa ṣe láti lè jẹ́ pé kí àwọn ọmọ kí a lè dáàbò bò wọ́n kúrò níbi àwọn aburú ìkànnì ayélujára yìí kí wọ́n má bàa tẹ ta ẹsẹ̀ àgẹ̀rẹ̀ sí máa lò ó so eléyìí ọjọ́ kan ti ṣe pé ó ṣe pàtàkì pé a bá lè gbìyànjú láti lè jẹ́ pé kí a mú àwọn àlàálẹ̀ tí a sọ yìí kalẹ̀ a ní gbàgbọ́ wípé àwọn ọmọ wa wọn ní kọjá àlá látara wípé wọ́n fẹ́ lo àwọn ìkànnì ayélujára tẹ́ pé àwọn ọmọ mi sì fi dé pé àwọn àǹfààní ibẹ̀ òun náà ni wọ́n máa rí wọn ní tara ẹ̀ kọjá ààlà ní ọ̀dọ̀ ọlọ́run ọba pé kí ọlọ́run ọba ṣùgbọ́n àtàlá kí ó má ṣàì kọ́ wa mọ̀ ń ṣe kí wọ́n ṣàì tọ́ wa sọ́nà bí a ṣe máa kẹsẹ̀ járí lórí bí a ṣe máa tọ́ àwọn ọmọ ìta ní jẹ̀bi ní ọ̀dọ̀ ọlọ́run ọba so a tún máa pàdé ní apá kejì ètò yìí àkọlùkọlẹ̀ aza astafura alakun sáàlà ikọ̀ àmútúlá baraka.
0: Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ lè pé Amira sórí 08037118099 tàbí communication officer 08089485533 ẹ sì lè fi ìrànlọ́wọ́ yín ránṣẹ́ sí àpò ìfowópamọ́sí yìí kí ètò yìí lè máa tẹ̀síwájú bank providence bank account name aluminum radio fund account number 9628115000 alhamdulillah rabbil alamin a dúpẹ́ lọ́wọ́ olùdánilẹ́kọ̀ọ́ wa tòní a sì tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olùgbọ́ wa ẹ ṣe tí ẹ̀ ń tẹ́tí sí wa a lérò pé ẹ rí ẹ̀kọ́ kan tàbí kejì kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ tòní ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run ọba kí ọlọ́run ọba kí ó má kọ àtúnrí wa àmì títí di ìgbà náà èmi ni ọmọ ìyá yín Samiat Usman Aya Adeyemo tí mo kí yín pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
2: Root FM 92.9 ìfẹ́sùwápọ̀ kárí ayé.
3: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí gbogbo ọ̀nà téèyàn lè fi ní àlàáfíà tó péye ló yẹ kéèyàn ó ṣàwárí ẹ̀ o solution bus stop fún irúfẹ́ àìsàn yòówù tó lè fẹ́ sọ́ra rẹ̀ di gíràn lágọ̀ọ́ ara nílé ìwòsàn IA&S National Medicare International Limited lábẹ́ olùdásílẹ̀ Dr. Idris Ajibade PhD mójútó gbogbo wọn ń wá lọ ṣòkòtò rèé lápò ṣòkòtò yín bí o ojúlówó ìwòsàn pọ́n bélé tẹ́ ẹ fẹ́ torí ẹ̀ tẹ bàálù létí lọ sí orílẹ̀-èdè India China Britain America France àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rèé lábúlé ẹ̀gbá àti nílùú Ìkòròdú ń bí ẹ jẹ́ kí n ta ni ojò wá lójú ìlànà ìwòsàn tí àwọn baba ńlá wa ń lò lọ́jọ́ sí tí wọ́n fi ń gùn lẹ́mìí àmọ́ ní ìlànà ti ìgbàlódé báyìí ni Dr. Idris Ajibade PhD àtàwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà bíi tí wọ́n ń lò nílé ìwòsàn IA&S a kì í gbókèrè kámọ dídùn ọbẹ̀ olú ilé ìwòsàn IA&S wà ní True Test Medical Diagnostics Building U-turn bus stop gangan abúlé ẹ̀gbá telephone 08038690104 ẹ̀ka ilé ìwòsàn wọn wà ní number 2 Daniel Sunmoni Street High School Junction Sagamu Ikorodu Road Ikorodu telephone 0816-585-8582 0816-585-8582 IA&S
4: Onyx Bet. It's time for bonuses and wins. Download the Onyx Bet app from Google Play or the App Store and start winning today at the heart of the game. Onyx Bet. Bet responsibly. 18 plus.

0: ẹni iléeṣẹ 92.9 FM àwa náà làgbà àwa ni akọlògìdán àwa náà kúkú kọ ọlọ́run ọba wọn lójú ìjọba fún akọkọ tiwa ní báyìí ẹ ká lọ pàdé alhaj pàdé láti sheikh abdulwasin salahudeen ọmọ tó mọ kọlọ the hod jingle the park man federal republic corporation of nigeria lórí ètò beitul mu'min ìdílé mu'mini. Ẹ ṣe odi salamu alaikum.
1: Wa alaikum salam wa rahmatulahi wa barakatuh.
0: Naam, ẹ jẹ́ alábàwọ̀n padà, à ń bọ̀ náà.

0: balẹ̀ àti ẹ̀bí gígùn àdúgbò àwọn ìgbìmọ̀ tí wọ́n jọ ń ṣe àkóso ọlọ́mọdà iṣẹ́ náà ọlọ́mọdàrú mọ wọn lọ́wọ́ wọn gbogbo àwọn jẹmọ mùsùlùmí national broadcast academy àti bond fm 92.9 central mall ti ìmọ̀ọ̀mù àgbààgbà ìmọ̀ọ̀mù jẹ́ alhaji isaac hasan adéyinde alága wa alhaji ìfikẹ́rọ̀lá ìbọ́lá mọ ìbílẹ̀ gbogbo àwọn mission board káàpàtà náà ni a fi ń kíra wa pé àtúkàbọ̀ sí orí ètò bẹ́tì muslim àwọn àdúgbò àwọn ulama àwọn àfáàfáàfáàfá tàjọmọ ìjókòó ní orí ètò ìjọmọ̀jọ sheikh yakub abu abdallah alhaji abdulkareem ibrahim abiola ọmọkéwu gbogbo afa lórúkọ olóòtú àgbààgbà olóòtú aja alhaji morufa edojulu ebi olóòtú ètò yìí náà ni alhaja balikis olabimpi ibrahim ayepola tí wọn jẹ olóòtú ètò yìí ọlọwọ bọtì náà ni umul khairi yàlá lubarika nìyẹn yàwó alhaja fọvíyà sàlàkọ sanni ọwọ tí ẹ fi ń tẹ kọnso yìí ayọ ìdùnnú lẹ́wọ̀n fi gbẹjọ nígbà gbogbo albarika nabu muhammad sallallahu alayhi wa sallam abdulwahab sin salahuddin náà ni orúkọ tí èmi ń jẹ inshallah lẹ́ni a lọ darapọ̀ mọ́ àwọn ìmọ̀ọ́mù wa abdul fatahi abdul gafari faharul muslim gbogbo òlù dìmú lápapọ̀ nìyẹn inshallah september 6 ni o gbogbo yìí lápapọ̀ kẹ́ ẹ bá wa jókòó láwàní ńlá wọ́n bọ̀ wá fàdílàtú sheikh al imam abdul fatah abdul gafar faharul muslim ìyẹn ran mùsùlùmí ní ń jẹ́bẹ̀ gbogbo olè àwórí lápapọ̀ inshallah gbogbo olè àwórí lápapọ̀ kìí sèlú dìmú nìkan fàárí gbogbo mùsùlùmí jákèjádò àgbà ńlá yìí ni imam abdul fatah abdul gafar september 6 ọlọ́kọ́ wọn sọlá ìṣe ní ìrọ̀rùn fún àwọn ọ̀sáàtọ̀ a lọ darapọ̀ mọ́ wọn báyìí a lọ gbọ́ kótópà tèmi náà bismillah imam abdul fatah abdul gafar
1: الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين أدعو الله لو أترى تترى جفان لب محمد إكيات الله قلوبا وراء عليه أون صحابة أون موري أون يارة أتبقى أون يرون تنسيوا جوا لما شبان كيوبوا ẹmọ ìyá mi nínú ẹsìn èyí tá a fi dára wa lẹkọọ lónìí ó pọ ju agbára tó ń bẹ nínú alqur'an kó wọ́n tó alqur'an wọ́n ṣe fáhùn lílùmọ̀ òmìnì agbára tó ń bẹ nínú alqur'an ìwòsàn rẹ fún gbogbo mùsùlùmí ẹjẹ ká lọmọ wípé alqur'an hudan wa rahmatan lílùmọ̀ òmìnì alqur'an kẹrìm hallun lil jami' il mashakil alqur'an lọnà àbáyọ sí gbogbo òṣòro tó bá ń ṣe wá o nígbàdúrà tó ń bẹ nínú alukuraani mùsùlùmí náà wà wá kú wá káàkiri orí mùsùlùmí tó ń bomi ọṣun mùsùlùmí tó ń gbé egun mùsùlùmí tó ń bo ògùn tó ń bo òòṣà ṣá bí ẹ sójú ọ̀nà yẹn ni kí ló wá káàkiri nígbà tá a dìgbàgbọ́ wa mú ni alukuraani lọ́nà àbáyọ tẹkibíru jọba alukuraani ni òun ni o fẹ́ ọmọ o fẹ́ yàwó gbogbo ohun tó o bá ń fẹ́ ó ní ohun tó o máa ṣe wà nínú alukuraani o fẹ́ kọ́lé ohun tá a fi kọ́lé wà nínú alukuraani yìí ó wà nínú ẹ̀ o fẹ́ ra mọ́tò ó wà nínú alukuraani o fẹ́ bímọ o fẹ́ kọ́mọ èèyàn kó yanjú ibi oorun ni ohun tó o fẹ́ sùn nínú oorun yẹn tó o ti fẹ́ yàwó tó dáa abúlé náà mi náà sì wá jìnnà wà zúrì yá àti náà kúrò tàn àyù ni wà jẹ àyìnà lílì mú tẹkì náà ìmọ̀ọ́mọ̀ nígbà tó ti bèrè fọlọ́ fún mi níyàwó tó dáa lẹ́yìn wá àgbà náà o fẹ́ sun oorun ọmọ allahumma jannibna shaytan wa jannibna ma razaqtana ohun tó o máa kọ́kọ́ wínú ṣùgbọ́n o ti ń gbọ̀n àsìkò tẹ́ ẹ kó wí yẹn ò lè wí mọ́ o ti ń gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ àsọ̀lọ́dún fún ànábì gbogbo ohun tí ẹ ká wí lọ́lọ́run ti sọ sínú alukuraan ọmọ yẹn ti wá wà nú oyún ó ní ohun tó o máa máa wí títí tóṣù mẹ́sàn-án máa fi pé níjọ́ tó o bí ó ní ohun tó o máa wí kó tó gán òyàn tó gbé ó ní ohun tó o máa wí sí ètò ọ̀tún ó máa wí sí ètò òsì ó ní tó o máa bọ́ ọmọ yẹn sọ wẹ́rẹ́wẹ́rẹ́ tó máa fi dàgbà sójú ọ̀nà ìsìlám jọ̀mọ́ ẹ má wá wá kú wá kiri mọ́ alukuraan ti tó fọ́nà àbáyọ solution sí problem wa ẹ jáde alukuraan mú ẹ já dúró lójú ọ̀nà ọlọ́run iná láà yá amúrò bilẹ̀ adìl wàlí isaad wàjẹ́ ìzìkúrìmọ̀ wàyẹ́ ni àánì fàṣà wàlmúkàr wàlbágì yá ìzókòm la alákùn tàzà karun ọlọ́run kọ́ aláṣẹ káṣe déédéé káṣe dáadáa káwùwá rẹ ká sọ̀rọ̀ rẹ ẹ ṣiṣẹ́ rẹ bàṣọ dùn yìí a wà lójú ọ̀nà ọlọ́run àníṣìnà kọ́lọ́run bá aláà dákun má ṣe fi wá lọ́kàn balẹ̀ allahumma anta madtana bidu'a ika wa adtana bi ijabatika laqad da'awna kama madtana fa'ajibna kama wa'adtana innaka la tukhlifu al-mihada

0: alhamdulillah rabbil alamin oro ayo la ma so ani soro banuje inshallah mo ni awon jamaa muslimi won po jaki jaru agbanla yi ti won ku pa to po ninu esin islam labe aso la wa soro kanas party ko tun kolon ku ba sele ba wa se daada fun won ju bi won ti se lero lo in to lohun se fun olore olomojo baje to ku die ka to won ra webe si ọlọ́run kò bá sọ lẹ́bàá ṣe fún wa ní ìrọ̀rùn ajá orílòyè ajá musa ẹ̀sàkùnmùlà ọ̀kàrẹ́bà kí àwọn míṣánná wa ọ̀ àti alága àti pr àti gbogbo jẹ́mọ́ nasfati kọ̀tún ọlọ́run sọ lẹ́bàá dúró tì í lónìí a tún ṣe ojú òpó lẹ́gẹ́ bí ìṣe wa ẹ wà máa pè wọlé ẹ bèrè àwọn nǹkan tí ò bá yé yín tó ẹ lẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ mọ ẹmọ 30 sí ìdáhùn látẹnu àwọn olùmọ̀wà fadila sheik yakub abu abdallah ni wọn yóò máa bá wa sọ̀rọ̀ látọjú òpó wọn ti ìrọ̀lẹ́ títí ní 07063161916 ká ṣe bí controller wa nìyẹn controller àgbà gbogbo nǹkan ló ní lẹ́kàlẹ́kà alhaj dókítà tó jí ọlámilẹ́kan jp ní bàbá alhaji náà tún ni wọ́n kọlọ́mọsálá ìṣògùn ẹ̀rọ ọ̀run 07063161916 náà ni ojú òpó tí ẹkùn láǹfààní àgbà wà fi dásí tó fún ti rọ̀lẹ́ pè ní 07063161916 náà ni ojú òpó ẹ pè wọlé o ẹ bèrè ohun tí kò yé yín tó nínú ẹ̀sìn ṣẹ́yìn náà ṣẹ́fẹ̀mí dọ́gba bí a ṣe ń ka wẹ́rẹ́wẹ́rẹ́ muharram sofar gbàgbà ìtajú kan rabiul awwal yóò wọlé o bá ṣe máa ká lọ tátùn fi wọ ramadan ijra 1448 náà nìyẹn ẹ mọ́ àjẹkójẹ pé àsìkò inú oṣù ramadan nìkan láàmù bá wọn wá oṣù irú àsìkò ibáyì láti máa fi ẹ̀mí dọ́gba lọ irú àsìkò ibáyì láti máa fi ẹ̀mí dọ́gba lọ àjọ máa ṣe calculation àjọ máa gbé yẹ̀wò síra wọn nítorí àwọn ìmọ̀ni pé wọ́n ti róṣù àní máa wò pé irọ́ oṣù kínní arímbó ni wọ́n ti rí àwa ò tí ka ṣàbáǹ tí wa pé o ṣàbáǹ tí wọ́n di 28 lénìí ó di 27 lénìí nígbà bá tíjọ́ ń kà ní wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ àtijọ́ ń kà ní wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ a rí pé láìpẹ́ láì jìnà ẹnu gbogbo mùsùlùmí jákèjádò orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ sultan amiruwa sahad ti jẹ́ sultan ìlú sokoto insha allah 07063161916 náà ní ìjọpẹ́ 07063161916 ẹ ń gbàgbé khutba ti imam abdul fatah abdul ghaffar tí wọ́n mú wá fún alẹ́ ìdè fakhrul muslim tí wọ́n bá wa sọ náà ni pé alukur'an ìwòsàn ni o shifawu ni o alukur'an ti ẹ̀rí rahma ni o ìkẹni ọlọ́run ọba aláàlú ṣe fún wa ìmọ̀nà ní pẹ̀lú kódà ìmọ́lẹ̀ lórí ìmọ́lẹ̀ òní alukur'an kẹtùrú gbogbo manua ayé wa bá ṣe máa lò ó bá ṣe máa ṣe gbogbo ẹ̀yìn ọlọ́run ọba àlá ló ti yànnà náà fún wa ta bá rí àwọn tí wọ́n tú alukur'an lójì torí tàbá wọlé social media ní ìsinyìí ọ̀pọ̀lọpọ̀ oníkálukú náà ni wọ́n ti fẹ́ sọ̀rọ̀ àwọn rí shehu nítorí pé wọ́n fẹ́ gbé ẹ̀sìn tí wọ́n gbàgbọ́ wọ́n fẹ́ gbé lárugẹ tá bá dẹ̀ wá ń sọ tó bá ń dùn mọ́rán fún ìwọ tí ò bá tí ẹsẹ̀ rẹ ò bá dúró déédéé tẹ́lẹ̀ tí ẹsẹ̀ rẹ ò bá dúró déédéé tẹ́lẹ̀ ìwà máa wò pé àṣé wọ́n ń bóbó wa láti ọjọ́ yìí ni àṣé báyìí ni àṣé bákan ni ṣùgbọ́n fún ẹni tí ọlọ́run bá fi ẹsẹ̀ rinlẹ̀ lójúpọ̀nà ẹ̀sìn yìí tó bá tiẹ̀ gbọ́ nǹkan tí kò yé tó yóò tètè béèrè lọ́wọ́ àwọn tí wọ́n nímọ̀ ọlọ́run kò bá sọ́lá ṣe àforíjìn fún amir komodin ajalam amadu juma wọ́n máa ń sọ̀rọ̀ kan oni awa ki oni asogbon nu oro ni ka ma so pe mi ki so ma lo le lo mu isi wa iro lo nje be nkan ta wa oba mo awa ma lo sile lo mi isi wa ni ti wa ka lo so ma agbalagba nle pe to nti a tun bo yi o ko ye wa to 0706316 1916 Salamu alaikum.
1: Wa alaikum salam wa rahmatullahi.
0: Alhamdulillah. Ya wa lo ko wole. Na oruko bi. Awa ni e oruko bi ta tin pe wa.
1: Aja ko yin na ti yaya sente.
0: Alaja mo ina ti yaya lati bo.
1: Lati jegun lati pe.
0: Lati jegun.
1: Ejo mo ni bere kan ni.
0: Kini bere yin Alaja mo ina ti yaya lati jegun.
1: Ejo mi to ba wa nu ko so le lo ju.
0: Eh? Obirin
1: to ba wa
0: nu opo so le lo si jimo.
1: Naam,
0: awon ustaz so awi ma da yin lohun. 0706316 1916 Aji Ayahya lati Ijigun. Won ni obirin to ba wa nle opo so le lo si jimo. E pa phone ke le ba ma gbo lati le Aji Ayahya. Assalamu alaikum. 07063161916. 07063161916. Náà ni ojú òpin yẹn. Ìyẹn ni pé wọ́n ìyẹn gbọ́dọ̀ máa tẹ̀lé àṣẹ ọkọ yẹn títí tó oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá yẹn yóò fi pé. 07063161916 náà ni láǹfààní láti fi pè wọlé. Nam ìbéèrè eléyìí bí a ṣe ń retí ìpè láti ilé ẹnìkan ni ó fẹ́ gbìyànjú láti mọ̀ wípé wọ́n sọ pé ó ṣe pàtàkì ká ṣe dáadáa sí ọmọ òru kan a ò gbọ́dọ̀ fìyà jẹ wọ́n a ò gbọ́dọ̀ ṣe a ò gbọ́dọ̀ mọ̀ pé ṣùgbọ́n ọmọ òru kan tó ń gbé lábẹ́ èèyàn tó wá ṣe ohun tó kù díẹ̀ káàtó ṣé àáfilẹ̀ a máa wòran a ní kọ́ ọ̀rẹ́ tiẹ̀ látara pé wọ́n ní ká má ṣe ohun tó bá kù díẹ̀ káàtó sí ọmọ òru kan ni àgbáwo láti ṣe máa bá a lò nípa ti ìbáwí tó bá ṣe àwọn nǹkan tí ò dá. Now àrọ́dà ìbéèrè mi ni pé èèyàn ti ní ẹni tí èèyàn fẹ́ fẹ́ wọ́n ti jọ sọ̀rọ̀ láàrin mo fẹ́ràn mo ṣe wá mọ àwọn òbí mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló wá ibi process yẹn tí wọ́n ń lọ lọ́wọ́ ló bá tún wá pàdé ẹlòmíì ẹni yẹn wá wọ̀ ọ́ lójú ju ẹni àkọ́kọ́ tí wọ́n ti jọ sọ ìṣàdéhùn àfẹ́ra ẹni lọ ó wá dàbí ẹni pé ìbára ẹni sọ̀rọ̀ wá wáyé ìgbà fúnra ẹni náà sì tẹ̀lé ṣé aburú wà ń bẹ̀ láti pe aláwọ̀kọ́ yẹn jòkó pé ò ní bínú ni o ó dàbí pé ìrìn àjò yìí ó ti fẹ́ gba ibòmí o mo ti mọ àwọn òbí àbó ti mọ àwọn òbí mi ẹ̀yẹ ò ní mí nìkan kan ẹni bínú dàbí pé ìfẹ́ yẹn ò sí mọ́ nínú sẹ̀ríà.
1: Wọ́n tó bá jẹ́ ọjà tí ọmọ ọ̀yà wà kan rà á gbọ́dọ̀ ta sí lójú ọjà gangan àti lójú ìwà lójú ọjà gangan nígbà tó jà tọmọ wà pọ́n ti ná pé kí ló ní fìlà yìí wọ́n jọ ṣe dúnàdúrà ẹni gbọ́dọ̀ débẹ̀ kẹ́ ẹ̀ bá pèrè pé ókè tẹ́tí wọn ni owó jẹ ẹrú jìrà alábẹ́ni kí mùsùlùmá ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ kà ṣe alásàlẹ̀ sàmì ẹni tó bá dà wá kì í ṣara wa
0: Thank you. Now, I don't really gege bi co tenant. Eni kaluku wajo rent ile ni o. So o wa da bi eni pe agboye ko fe wa laarin onile ati tenant kan. So tenant kan ikeji wa lo so fun eyi ti won atori le oni ju en pe ja jo ma parapo ka jo ma ba onile yen ka jo ma ba fa wahala. So as in was in won so wa fa lo fa bo iyen wa so pada pe seyin pe emi o lero pe mi o le ma tesi waju ninu ka ba ba onile fa wahala yi o abi boya ko ti e wa so fun o ka sade ri pe won atori onile won tin jo nse wole wode won jo se kuru kere o wa ni iwa odale lo wu oju wo le sin fi wo iru iwa yen.
2: No.
0: Sheke Akuba to di ago me arun se marun abo e pade awon stars wa lori to oro dudu eleti alailu oba ni luwa re mo so lole akelu oba of Lagos ti won se onigbo we to lagu bejo abo si mesan e to pade won lori to asilat adwiba insha Allah kolon ko dem wa si loruko sister Fawzia Salaposan sister Bilkisa Ekola Ibrahim brother Montan Abdullah Abdulwasin Salahuddin na loruko ti emi ja to pade to ba do mejo lori to Baitul Muslim masalam wa illa liko
3: Root FM 92.9. Ajo Adeyemofo lori owo ta toju si ile ifopamọ Nigeria Deposit Insurance Corporation NDIC o pe gbogbo olufopamọ ni ile ifopamọ kereje microfinance bank Meridila daughter ti ile ifopamọ apapo Nigeria sese fagile wipe sise ayewo oruko ati owo won lawon ile ifopamọ yi nte siwaju fun awon ti o so onka asuwon ifopamọ won mo onka idanimo won ajo NDIC yo fi onka bivin yi to pepin asuwon won ni ile ifopamọ miran lati san owo won awon ti ko so onka bivin mo asuwon ifopamọ won lati taraja lo sori itakun ayelujara www.ndic.gov.ng lati se awari pre-verification claim form ninu apo awari kon si dawon awon obere ti o ye won tun le lo si ile ise ajo NDIC to sumo won julo pelu eri apo asuwon won iwe idanimo onka BVN ati aworan fun ayewo latowo awon osise NDIC fun ibere lekunre e pe ajo NDIC lori 08104220807 olukede ajo NDIC.
4: Matires yo le wole ku le wo
5: kilo de ton tiraka tori ko fe gbe matires koja nje o mo pe o le sunrun to dara lori matires to wa ninu apoti
4: duro apoti kekere yi je matires to kun looto
5: be ni matires restorer ati compressor lati ile ise vitafoam ni
4: ha o mo nfe si o n tobi si looto o
5: looto ni itura nla ninu apoti kekere kan o rorun lati gbe o se gbe koja lenu lekun toro lai si wahala ninu
4: o si ri bi eno wi pe o duro daada looto koda o rorun daada
5: bẹẹni pẹlu matires restorer ati compressor su orun itura pẹlu idera matires vitafoam ninu apoti itunu irorun ati niye lori gbogbo re ninu apoti kan vitafoam ona igbesi aye to dara.

It's a go, it's a go, it's a go. Updates, yeah, must be there on that in the shop of FM. 92.9. The ball, someone. No, Lele, you. Lele, it's a Friday. Or Joker, you know, go, shook a jail, 2026. Kid, I'm a buy. If you don't know, I'm a little fan. No, then, so law within. Legit me. Get your shammy. And just I want to put you in a little bit. You're going to look at Chelsea like back for. A poor you. Pẹ̀lú ẹgbẹ́ bọ́ọ̀lù tẹ́tí Mẹ̀gàmú láti orí kọ Crystal Palace. Dìbẹ́ndà ni lẹ́yìn gbùngbùngbùn bẹ́ẹ̀ lẹ́gbẹ́ bọ́ọ̀lù yìí sì lákàkì. Ó tọ́ fẹ́ wàdéhùn pẹ̀lú ikọ̀ Chelsea. Ọlọ́kọ̀ gbọ́rọ̀ wọ́n sì sanwó rẹ̀. Owó tó tó £52 million. Pẹ̀lú àdéhùn pé wọ́n ní fi ẹgbẹ́ bọ́ọ̀lù kan kun. Bó ṣe jẹ́ nìyẹn labalà bẹ̀yẹn. Chelsea náà bákan náà lórí ọ̀rọ̀ àwọn akọ́nimọ̀ọ́gbá wọn. Wọ́n ti mú ẹnìkan tó jẹ́ olùmúgbálẹ́gbẹ̀ẹ́ fún Xabi Alonso. Akọ́nimọ̀ọ́gbá gangan náà ni o. Ṣùgbọ́n eléyìí ó ti jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rí lórílẹ̀-èdè Spain. Orúkọ rẹ̀ náà ni Miguel Angel Munoz. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tíkítàkà tí Xabi Alonso fẹ́ lò. Sáà ta fẹ́ mú yìí yóò tún dùn mọ́ ìmọ̀ràn. Gbogbo olólùfẹ́ Chelsea lápapọ̀ ẹ kú oríire ká máa kí ilẹ̀ in advance. Bí ẹ̀ṣẹ̀ jẹ́ nìyẹn labalábẹ̀ yẹn Pep Guardiola ti sọ̀rọ̀ ìpẹ́sẹ̀ n tó wà lẹ́yìn ọ̀fà ó máa ju òjé lọ. Gbogbo ọ̀rọ̀ tó ń jà rìnrìn lórí pé yóò darapọ̀ mọ́ orílẹ̀-èdè Italy gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá wọn fún sáà tó ń bọ̀ yìí. Ó ní n tó wà lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ. Òun ò ṣetán láti darapọ̀ mọ́ ikọ̀ wọn báyìí. N tó ju ọ̀rọ̀ eré bọ́ọ̀lù lọ náà ló ń bá wọn fúnra. Òun gbọ́dọ̀ kọ́kọ́ yọjú rẹ̀ ná lẹ́yìn ọ̀rẹ́yìn. Ẹ bá lè ṣe sùúrù fóun bóyá òun á sọ pé òun fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ṣùgbọ́n lásìkò yìí ara ń fẹsẹ̀ mi. Guardiola sọ̀rọ̀ ó sì fa kò mọ òkun ẹ̀yọ. Ìyẹn dúró bẹ́ẹ̀ labalà bí yẹlẹ̀ tún yàtọ̀. Oríire lélẹ́yìí jẹ́ fún orílẹ̀-èdè Germany torí pé wọ́n tọwọ́ yà déhùn pẹ̀lú akọ́nimọ̀ọ́gbá tuntun Jurgen Klopp. Ó ti jẹ́ akọ́nimọ̀ọ́gbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí lórílẹ̀-èdè England fún ikọ̀ Liverpool. Ṣùgbọ́n ní báyìí wọ́n ti sọ̀rọ̀ náà lásọyépọ̀. German Federation náà ló kéde rẹ̀ pé ó di ọdún 2030 bí àdéhùn tó wá sópin láàrin Jurgen Klopp àti orílẹ̀-èdè Germany. Ní báyìí wọ́n ti fi òǹtẹ̀ lù ú yóò sì bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ ní pẹ̀rú bí ẹ̀rọ ṣì jẹ́ nìyẹn lábalábẹ́. Gbọ́dọ̀ sáwọn tẹ̀síwájú live and direct iléeṣẹ́ bọ́ọ̀lù fẹ́mi náà wà 92.9. ọ̀rọ̀ ṣì ń bọ́ ni mo fẹ́ sọ torí ó ń gbénu mi. Ṣùgbọ́n ẹ jẹ́ ń dẹ́ka àpọ̀nà ọjà iléeṣẹ́ tó ṣe onígbàwọ̀ ètò yìí ná BS Media Broadcast ti ń bá padà dé ká tún máa gbá bọ́ọ̀lù sáwọn lọ ní rabaji gan-an. Ìṣe go.

0: time moment. It's Kibo Krima. Kibo Krima.
1: The worker or fist at any time because of smoke and dust. Use comics, make you day relieved.
2: Other chemist, I beg, I need cough medicine. If you walk, sharp, sharp.
1: Yeah, try comics cough syrup. Yes, oh. Comics get active ingredients. We will clear your cough. Just here, drink and day relieved. Comics na confirm. Cough, drink comics, it day relief cough. If symptoms persist after 3 days, go see your doctor. HBM Nigeria PLC. Tamo si La Fat Africa PLC. Tele. Okoja ile kiko.
3: If you do waka, call fist at any time because of smoke and dust. Use comics, make you day relieved.
2: Oga chemist, I beg, I need cough medicine. Where if you walk, sharp, sharp.
1: Uya, try comics cough syrup.
3: Yes, oh. Comics get active ingredients. We will clear your cough. Just here, drink and day relieved.
1: Comics na confirm.
3: Cough, drink comics, ED relief cough. If symptoms persist after 3 days, go see your doctor.
4: Live and direct. Ọ̀rọ̀ kan já rọrùn lórí Arsenal. Àwọn ọmọ tabọ́tabọ́ jẹjẹ́ mọ̀ pé láti ìgbà tí Arsenal ti ń ṣòwò. Ọ̀rọ̀ yìí jẹ́ mi kàyéfì. Orí pé gbọ̀ngàn fẹ́ gbàgbọ́. Ṣùgbọ́n tí mo rí kà ló yẹ kí n wá kéde rẹ̀. Báyọ̀ lólùfẹ́ wa pé ẹ̀tún gbọ́ o. Sóòótọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni. Báyìí náà ló ṣe wá jẹ́ o. Arsenal látọ̀ ìgbà kan ti bẹ̀ ti ń ta gbá bọ́ọ̀lù. Wọ́n ti ìta gbá bọ́ọ̀lù kankan. Tó rẹ̀ ń lọ bí £15 million. Láti ìgbà tí wọ́n ti ń ṣòwò kí ló dé tó gun ayé ní àbí nǹkan mí. Bẹ́ẹ̀ sì ré wọ́n rẹ̀ gbá bọ́ọ̀lù. Tó rẹ̀ pọ̀ já ǹtí rẹ̀. Nǹkan ó ṣe Arsenal tó bá ń bá báyìí lọ tí wọ́n bá láǹfààní àti agbábọ́ tó wọ́n rẹ̀ lọ́rìn tó pọ̀ dáadáa. Mo rí pé láti lè balance àkáǹtì wọn lọ́jọ́ iwájú yóò padà yọ ọ́ lẹ́ o. Èrè lọ́mọjà ń jẹ nídìí owó rẹ̀ tó fi jẹ́ pé Arsenal gbọ́dọ̀ balance ìwé wọn láìpẹ́ láì jìnà. Bí bẹ́ẹ̀ kọ́ wọ́n lè fòfin dè wọ́n o láti má bàa agbábọ́ọ̀lù mọ́ tó gba ya lọ́jọ́ iwájú lásìkò ikọ̀ o. Bí ẹ ṣe jẹ́ nìyẹn lábala bẹ̀yẹn pàápàá lábala àwọn afẹ̀ṣẹ́kù afẹ̀ṣẹ́yàbí òjò lẹ́nìí ni òní dọ́là ìjà àgbà méjì ó máa wáyé. Ẹ sì mọ̀ pé ibi ẹni méjì bá ti jà oríko bẹ̀ yóò foríko. Ta ni mo ń sọ o? Tyson Fury aláyè náà ni yóò jàjà rẹ̀ tá a ti ń polongo ń bọ̀ láti ní ìjọ́ mẹ́lòó kan sẹ́yìn. Ẹ bá láǹfààní àti wò ó ẹ̀yà ẹ fojú lóúnjẹ kẹ́ ẹ sì gbádùn rẹ̀ dọ́ba bí ẹ sì jẹ́ nìyẹn lábala bẹ̀ẹ́ náà gbá bọ́ọ̀lù sáwọn tẹ̀síwájú live and direct. Bọ́ọ̀lù fẹ̀mí náà láwà ẹ mọ ìyíkó ńbẹ o ní pápápá lórí ọ̀rọ̀ UEFA Nations League draws. Wọ́n ti ṣe o wọ́n sì ti kéde rẹ̀ England wọn kojú ikọ̀ Spain ni. Ìwọ́n bọ̀ sọ́jọ́ Wednesday ní September 26. Láṣálẹ́ bí aago mẹ́sàn-án kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìwáyé o nítorí UEFA Nations League draws wọ́n gbà tí wọ́n ṣe bó ṣe lọ nìyẹn lábala bẹ́ẹ̀ ìyẹn nìkan ní láǹfààní àti kàfún gbẹgẹdẹ máa gbiná ẹ má jẹ àtọ́ra wa jẹ mbẹ.
5: They talk to the boy from Abuja who go make am. Nobody believed in me, so I stopped listening for them too. I put everything on one bet, not on luck, like the same thing with football will teach me. You need a win or hope, you need a win or the knowing, back yourself. I don't place my bets, we are you, place your own. Back yourself on speed.ng, you can use my promo code, VKAL.
6: The team was playing responsibly.
2: Amọ̀kan kí ló fẹ́ ra yìí? Owó ṣe ìbò ni mo fẹ́ ra yìí. Owó wà bùrọ̀ tí ò ní kọ̀kẹ́. Owó rẹ̀ kò rárá. Ó sì máa ń gbádùn rẹ̀. Àmọ̀ wọ́n ti pé ìfàmà pa ni lákòóyá o. Ọ̀rọ̀ náà ló wá fẹ́ kí n rà báyìí. Owó ló dín one kings ló yẹ kó o ra. Ó jẹ́ ọ̀rọ̀ ìsẹ̀lẹ̀ tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A. Ọ̀rọ̀ ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi. Bẹ́ẹ̀ ni o. Pààrọ̀ ó ní ra ìgbà tí owó rẹ̀ bá ká kó o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn.
7: Oh, I need to go to the Nigeria.

0: 92.9 Root FM 92.9 ìfẹ́sìwápọ̀ kárí ayé.
1: Fẹ́lá ni kẹ́ pé
2: ètì àṣọ lásẹ̀
1: ipa ọ̀bìnrin tẹ́ pé jọ
3: ṣẹ́yìn ilé ìjọ ni ẹ̀ ń tiro ẹ̀ ń tẹ́pa ẹ̀ wá ń dá sọ́rọ̀ ìjọ.
2: Dèrò ń kẹ́ lẹ́nu ẹ̀ èmi ti sọ kánú ìjọ alẹ́ òní ẹ̀ dáyàn mọ́
1: ọ̀bẹ̀lẹ́ o kí ló fa tó tó mi.
3: Bàbá ẹ̀yìn náà ti sọ pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan egungun àti ẹran ara yín jẹ́.
1: Bàbá àgbà tẹni bẹ́gi ló ń ṣe o. Mo lo gbogbo bàbá àgbàdúrà mi gbà. Mo sọ pánù.
2: Tó jẹ́ pọ́lọ́ ló yọ mí lọ́wọ́ àníṣe kò lè bà. Mo bọ́ lọ́wọ́ ara títa. Ọ̀rọ̀ sísọ mi ń jáde ara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀. Ìyẹn ti dàfì sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ Mario? Ọlọ́run gbà wá. Lọ́wọ́ ìsan fi ni pamọ́. Àwa fi ni ṣẹ̀sí. Dìde mi já. Ojú tó bá fàkókò ẹni ṣòfò. A jẹ́ ìgúnwà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹru, Ikọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821-6859. Lẹ́ẹ̀kan sí 0806821-6859. Dèrò ǹkẹ́ ò sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá àgbà kó o náà lè sọ̀pánù.
4: Gbogbo apáta la mọ̀ wípé àlàáfíà òun ṣe pàtàkì ló ṣe kókó. Ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ara bí ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọn ti wà lórí ètò lémi. Bàbá wa ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kí ẹ sì dárúkọ yín.
2: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́gi lójú ìlú Màká oníṣègùn ìbílẹ̀ tó ń fi rí àtẹ̀gbẹ́ sọmọ aráyé lóore. Mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò wa wípé a ò ní fàìsàn lùgbà.
4: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859 08068216859.
2: Lórí àwọn àìsàn kan sí kejì tá máa ń sọ̀rọ̀ nípa ẹni àìsàn inú iṣan tàbí wọ́n tó ní àwọn káàbì aromọlẹ́gun. Mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á torí pé lómi ò máa tó máa ń fà á bó ṣe ń rìn tàbí rìn dógún. O ní pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí abẹ́ tó ti ní jàǹbá mọ́tò rí abẹ́ tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná. Oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti rìn kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ṣàdúrà kó di ọ̀ràn. Mo níwọ̀n tó bá ti rí àpẹẹrẹ gbígbé ara ń romí apáríro ẹsẹ̀ kíkan ẹlòmíì ó máa rìn lọ bá ìbà tó máa bọ́ lẹ́sẹ̀ tó fẹ́ jábọ́. Tó bá ti láwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ nìyẹn. Àti rìn ó dogun ìbàdí kó máa bu ọ́ṣọ ní gbogbo ìgbà káti rìn ó dogun kétí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹlòmíì àyà rẹ ó máa já ní ẹlòmíì apá kan ara láti òkè désàlẹ̀ ní òkúta ìta ẹlòmíì gan gbogbo nǹkan ló máa ti pìpìpì inú àgọ́ ara rẹ tó bá ti láwọn nǹkan láì.
4: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọ̀tún. Gbogbo ibi tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé Kọ̀tún roundabout. Ẹ̀wọ̀ Marwa tó ń lọ sí Abarajẹ Road. Tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ Abarajẹ Road ni kẹ́ bèrè. Ẹ bọ́lẹ̀ ní Dele Ara Bus Stop, apá ọ̀tún ìrọ̀lẹ́ yà sí. Nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, nílùú Ikọ̀tún. Mo kò ní.
2: Bàbá àgbà tẹni bẹ́ẹ̀ bí lójú ni kẹ́ ẹ máa sọ pé Ikọ̀tún jìnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n gbé bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín náà. Kẹ́ ẹ gbéra fàáyìn báyìí pé Ikọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ bí lójú ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, nílùú Ikọ̀tún. Ẹ bá ti dé Ikọ̀tún.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pè mí. 08068216859
2: Ẹ̀yin náà máa bọ̀ gbẹ́ ní àfíjì ìrìn òta fojú bà. Àwọn mí ò tiẹ̀ láwọn òfẹ́ lóògùn bílẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ yẹn owó tó ń san lọ́dún sí ilé tó ọgbà tó ń dírẹ́sì inú ẹ̀ ìdágùn ara rẹ̀ ń jọ tọ́jú ẹ̀. Tẹ̀bá wa dé mà ní nàláìnà. Má bá a sọ pé nàláìnà bàbá àgbà tẹni bẹ́ẹ̀ ló tó bá ti dé nígbà kan máa fún ẹ tó bá ti lónú àgọ́ ara mo lóògùn kò sí tí ò sí bẹ́ẹ̀ ìwọ náà dànù kọ́ máa bọ̀.
4: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní
2: 08068216859 ìdìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétegbò.
4: Ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọ̀tún.
2: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkúwọ́nkú ọ̀rìn ọ̀ǹtẹ̀ kòlùbà àti ìrìn di ọ̀ràn fún wọn ìwọ́n gan gbogbo òbàdí gbogbo ẹ̀yìn ló tún bí wàhálà. Ẹlòmíì máa ń bọ̀ lọ́kọ́ bó ṣe ń bẹ̀rẹ̀ ló máa kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ló máa má jẹ́ kí tí ó di bẹ́ẹ̀. Tó bá ti lápẹẹrẹ kéékèèké tètè gbéra báyìí.
4: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà. A wà ní nọmba 20 Amoka Street, Daily Ara bus stop off Abara Jerol Ikotun.
5: Ero Bani Surawa is 08068216859. Is 08068216859.
2: Gbogbo adugbo to ba tin gbo wa bayi, be te ma bo lodo baba gba lori ati ni gbogbo ni ati se igbanse ndoran ni. Telo mi ti ba bo lo saanu wa, to ba gbo wa gbo ka to se igbanse ni, be se ngbo mi, pa be le mechanic ni, elomi e ni le ba soro. Ntori belo mi o le nawo sagu are. Afi ori si ko si tani ko ra fun nawo ti o ni si, e ma fi ra yin sere, agbo ara ise pataki lati toju, e jade bayi jade ke ma bo. Gbogbo eyin de ro pe boya e mo ti lo le ko si se e ma so be. Gbogbo wa la logun ko te ti o logun, sugbon Olorun ba fe nikan si je nikan lo. Bona o se ma ko se ti ma nbo so be wa. Olorun ti gba do e ati mo pe adua ti gba ko to gba le ni. To ba ti ra pere gbogbo Olorun ni, bata nbo lese re. E a se nko pada pada lowo lese ati ori gbogbo apa ori ni egbe kara ori ni ati gbora gan bo ma ni pati ya iwo ni lo ogun lo ni ogun omo ni olodum oni ja ogun agbe ni sugbe ni to agbe ni sugbe ni to ameri o andi magidi mo pe ka to ni olodum je keri sugba adua la so ran ju ka gbe igbese ipo to ro ju olodum to nbe gbogbo ona ti se o kan si keji ba ti wa lagu are to fura si tete ma bo
4: si number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun.
2: No, no, Baba Agba, tell me the name.
5: Ero Bani Shurawa is 08068216859. Is 08068216859.
2: Eti te kole, te bang bon ale, e jide ben daji, te bang bon osa, e ma ti je pari, ke fi ma bo, ke ma bo, e wafu imena, atalaye, ati on abayo, lori tele tebe ti o mu kara yin se kede kede sagbade marugo ta kede lowo baba agba be ni be gileju imu maka oni se gbe bile to n go ni atebe so mara yin lori elomi ni mato ti o toju mato eyin lori bi o se ri gege be na lori ara wa ara da bi mato ni ta ba gbe mato so na ta ba nlo pada bi ta ba nlo ta ba service e lo pe le ta ku soju ona odun wo ni won ti wa laye to ti je to ti mu to n gbadun to si je toju ara e ni ta ma wa soro pe bye bye le ra wa o ti wa ju do iro na ma pa ma ba so be o baba agba teni be gbe gbogbo bi ti mo nde pata adua na ma se se ni me ya gbo ara lo teni ara yin o ni owo kan mi eh pe kara ro mi ni to ba ti wa ri awon apere kan ogbono gbe igbese lati wa toju are
4: ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun
5: ero bani surawa is 08068216859 is 08068216859 baba agba teni be gbe loju opo lo ti lowo lowo towo ti tan kele kini imoran yin fun won lati gbera jija ki won ma bo ni ilu ikotun to elomi ma so pe ikotun jina o
2: baba agba to ni be dilo ni ke ma so pe ikotun jina ire we si okan ni won gbe be e koko toju re we si okan yin na ke gbera fine bye pe ikotun ya lodo baba agba to ni be dilo ju ki lo do la mu kini iwo ti na wo da wo mu le aisa agba ni lowo olorun ma jari ogun wahala ya n lu pipi ayin to ejo be yin lete ejo be mo ti so pata wa ni abi o so gbo be ni gbo to to to be yin ni ta so yo sugba wo to ba wa wo ju olon to nbe lo na to light kan si keji wa gbara iwo kan si baba agba tele be gileju ona abayo olon lo se to ba ti de lori gbo kan gola le ma fe mu ba gbo ti wo na ba joko to ri pe se olon lo lo bayi mo pa sa tarun to ba ti bi lo ma bo si
4: number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun
2: tete ma bo ko ma bo mo se soro yi lokun gbogbo lo ma de lagba olodum mi so wa de to ma tiro a to se a fi wa se ye sugbon kankan lo se okun fa e te ba ti ri papa nku ni ese nku ni abi won to ti sise agbara ri iwo to ti ba won se idana ri lori sirisi ti lati gbogbo ara o ma fa kichara abi eja o ba nje ko wiki ojo ori ma nfa ale to ba ti fa ti won tete ma bo sagbade mi marugo ta kele lodo baba agba te ri de ojo ba ti de de won ni ah baba won ni towo la ma do le aki ngbo kere ma dugbo be te ba je be labekuta loni to ba ngbe lu eko abibada njo keji o ma lo pe lo ba ara wa to ba ti dani eh eyin wa ti fowo e ko ko loju eyin e gbianju mo ti wa bi tele mo ti e ma so be o be se ngbo mi bayi e dide fia e ma bo pe ah o be je ti e wa e mu gbagbo yin lowo te ba tin bo so do baba agba te legbe
4: ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun
2: e wa ke wa janfani e wi ati gbe ni afiji eyin le didi ke ma bo kilo nse o kilo yu elenu wa lati da re ni agba
0: ti 2.9
6: FM

ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم ìpèsè ọ̀nà mọ́gìrì tí ẹ fẹ́ tẹ́tí sí yìí ni ẹrú ọlọ́run ọba kan ṣe onígbọ̀wọ́ rẹ̀ kí ó máa jẹ́ okùnfà lépò àforíjì ìkẹ́ àti ìyọnu ọlọ́run fún àwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n ti papòdà kó sì jẹ́ sábàbí aljanna firdaus fún àwọn méjèèjì lálẹ́ kíámà aláhùnmá àmì bísmílà

0: gẹ́gẹ́ lago méje alẹ́ lù.
1: Ẹ̀kalẹ́ ìròyìn àgbáyé ló ń dẹ́sẹ̀ tí gbọ́yìn láti lè ṣe Bond FM 92.9 ẹ̀ka ti rédíò Nàìjíríà tafikalẹ̀ sílùú kẹjà ní ìpínlẹ̀ Èkó. Ṣáájú àwọn kókó tó jẹyọ nínú ìròyìn ọ̀hún. Wọ́n ti rọ́gbọ́ gbogbo àwọn mùsùlùmí wọ́n ti gbà wọ́n lámọ̀ràn láti máa gùnlé àwọn ẹ̀kọ́ inú Al-Quran láti lè ní ìtọ́sọ́nà láti jẹ́ èèyàn rere. Àgbáríjọpọ̀ àwọn gómìnà lu ààrẹ Tinubu lọ́gọ ẹnu fún búbuwọ́lu kíkọ́ iléeṣẹ́ ológun mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Ìjọba ìpínlẹ̀ Zamfara buwọ́lu àlékún owó oṣù àwọn òṣìṣẹ́fẹ̀yìntì sí 2022. Wọ́n fi ọwọ́ ṣìkún mú olùkọ́ ilé ẹ̀kọ́ gíga Ifásitì Tanzania kan tí wọ́n fẹ̀sùn kàn pé ó pe ìpè fún ìwọ́de eléyìí tó tako ìjọba àti wọ́n sì fi ẹ̀sùn ìfẹ̀míṣòfò kàn án. Wàyí ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Fauzia Salakọ Sanni. Wọ́n ti rọ àwọn mùsùlùmí ní kí wọ́n máa ka Al-Qur'ani ní kọ́mú ní ìbádà lára àwọn gbogbo nǹkan tó yẹ kí wọ́n kọ́ eléyìí tí ó ń wà nínú Qur'an. Wọ́n ní kí wọ́n mú eléyìí mọ́ gbogbo tí wọ́n ń ṣe lójoojúmọ́. Eléyìí á lè jẹ́ kí wọ́n máa ṣàmúlò ẹ̀kọ́ tó wà nínú Al-Qur'an ọ̀hún kí wọ́n lè máa gbé ìgbésí ayé òtítọ́. Imam àgbà MBA Bond FM Central Mosque nílùú Ikeja. Imam Abdul Fattah Abdul Ghaffar ló sọ̀rọ̀ àmọ̀ràn yìí lásìkò ìrún jímọ̀ tèní. Nínú òtúbà jímọ̀ náà eléyìí tí wọ́n ti wòye agbára àti ọlá sí ń bẹ fún Al-Qur'an ìbùkún fún àwọn tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ àti ọ̀nà àbáyọ fún gbogbo ìpèníjà. Imam Abdul Fattah ṣàpèjúwe Al-Qur'an gẹ́gẹ́ bí ìwé ìyanu àti ohun àmúlò láti tún mú kí ìtọ́sọ́nà wà fún olúkúlùkù tó bá gbà á gbọ́ nípa ìgbésí ayé tí olúkúlùkù gbé. Ẹja gbọ́ wọn.
2: Báyọ̀ sí gbogbo ìṣòro tó bá ń ṣe wá o. Gbígbàdúrà tó ń bẹ nínú Al-Qur'an mùsùlùmí náà wà wákúwà káàkiri. O fẹ́ ọmọ, o fẹ́ ìyàwó. Gbogbo ohun tó bá ń fẹ́, ó ní ohun tó máa ṣe wà nínú Al-Qur'an. Ẹ jáde Al-Qur'an mú, ẹ já dúró lójú ọ̀nà Ọlọ́run. Ọlọ́run pa wá láṣẹ ká ṣe déédé ká ṣe dáadáa. Ká wùwà rẹ ká sọ̀rọ̀ rẹ ẹ ṣiṣẹ́ rẹ. Bàṣọ́ dùn á wà lójú ọ̀nà Ọlọ́run àníṣìnà.
1: Imam àgbà náà wá rọ gbogbo mùsùlùmí láti lékún nínú ìmọ̀ wọn pàápàá ìmọ̀ tí lè tó ní ṣe pàápàá pẹ̀lú ẹ̀kọ́ tí Al-Qur'an kọ́ wa kí wọ́n sì tẹ̀lé àwọn ẹ̀kọ́ náà eléyìí tó sodo sínú ẹ̀ nítorí gbogbo ọ̀nà ni ẹ̀kọ́ náà ti máa wúlò fún gbogbo ìgbésí ayé olúkúlùkù àti àwùjọ pàápàá kí wọ́n sì kẹ̀yìn sí mímọ́ wa máa wá ọ̀nà àbáyọ sóhun tí wọ́n bá ń dojúkọ lọ́nà tí kò tọ́ tí kò sì bá òfin mu nítorí wọ́n ní ohun tó bá lọ òun náà ló ní ààbò. Wọ́n ní ó ṣe pàtàkì kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ láti pa ní kọ́lẹ̀bà ní ipa rere nínú ayé pàápàá kí wọ́n lè mú kí àlàáfíà àti àṣeyọrí kó dé bá orílẹ̀-èdè yìí. Òjíṣẹ́ Ọlọ́run Rev. Father Simon Peter Dunzugwe ló gbà wọ́n lámọ̀ràn yìí nínú ìwásùn rẹ̀ tí ó ṣe ní ìjọ St. John the Evangelist Catholic Church Ládípọ̀ Oshodi. Wọ́n ní gbogbo ọmọ orílẹ̀-èdè yìí ni wọ́n ní ẹ̀tọ́ láti ríra wọn gẹ́gẹ́ bíi díngí àwòkọ́ṣe rere dípò kí wọ́n ní ẹ̀mí ìkórira fún ara wọn tàbí kí wọ́n máa wùwà bámúbámú ni mo yó mi ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan. Wọ́n nírúfẹ́ ìwà báyìí ó lè ran ìdàgbàsókè orílẹ̀-èdè yìí lọ́wọ́ pàápàá ìgbéga orílẹ̀-èdè yìí náà ó ṣeé ṣe kó má tẹ̀ wá lọ́wọ́. Wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè yìí nílò láti yí ìwà wọn padà kí wọ́n máa wu ìwà rere eléyìí tí yóò mú kí tolórí tẹlẹ́mù ní àlàáfíà. Wọ́n ní pàápàá gbogbo olúkúlùkù ló gbọ́dọ̀ rí àwọn tó kù rẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ eléyìí tí Ọlọ́run ṣe kán má rí ìwà gẹ́gẹ́ ara wọn bíi ọ̀tá kí wọ́n fi ìfẹ́ kí wọ́n fi bọ́ olúkúlùkù lò lójúdọ̀ láti lè rí pé wọ́n ṣe ohun tó mú yangàn ó ń jáde láti inú orílẹ̀-èdè yìí. Wọ́n ní kí àwọn náà kí wọ́n wo ẹ̀kọ́ eléyìí tó wà nínú ìwé ìmímọ́ tí Ọlọ́run fi rọ wọn kí wọ́n wu ìwà dáadáa torí pé gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá pàdé níbi tí wọ́n bá ti ń ṣiṣẹ́ kan àbí òmíì kán máa rántí wípé ìṣẹ̀dá Ọlọ́run ni ẹni náà kí wọ́n má sì fi tẹ̀sìn tẹ̀yà tàbí ipò kankan bá oní náà ṣe kí wọ́n ṣe pẹ̀lú òótọ́ torí pé wọ́n dàbí aṣojú Ọlọ́run lórí èpè ni àti fún àwùjọ. Ìjọba ìpínlẹ̀ Èkó ti taari àwọn irinṣẹ́ ètò ìlera tó ṣe pàtàkì fún ọ̀rọ̀ ìlera láwọn ilé-ìwòsàn kéréje-kéréje. Ìpínlẹ̀ Èkó ti taari àwọn irinṣẹ́ ètò ìlera tó ṣe pàtàkì fún ọ̀rọ̀ ìlera láwọn ilé-ìwòsàn kéréje-kéréje tó wà káàkiri Health District 3.

Monserrat Adeleke lásìkò tó ṣiṣẹ́ lójú àwọn irinṣẹ́ yìí ní ọ́fíìsì rẹ̀ tó wà ní Falọmọ nílùú Ìkòyí. Ó ṣàlàyé pé pàtàkì pípèsè àwọn irinṣẹ́ náà ni láti lè jẹ́ kí àwọn òṣìṣẹ́ tó wà nílé ìwòsàn yìí pèsè ètò ìlera tó dáa tó jẹ́ tó múnádóko fún àwọn olùgbé agbègbè yìí. Ó ṣàlàyé síwájú sí pé pípèsè ètò ìtọ́jú láwọn ilé ìwòsàn kéréje dàgẹ́ bíi kéèké ìpínlẹ̀ ilé fún ilé tí ò ní wó. Wọ́n ní ilé ìwòsàn kéréje gbogbo àwọn irinṣẹ́ tí wọ́n pèsè yìí yóò jẹ́ kí ètò ìlera tí wọ́n pèsè ń bẹ̀ kó túbọ̀ dáa sí i, àti wípé àlàáfíà yóò túbọ̀ kan tọmọdé tàgbà láwọn agbègbè náà, pàápàá ní agbègbè Etí-Ọ̀sà, Ẹ̀pẹ́ àti Ìbẹ̀jú-Lẹ́kí. A sì tún pèsè ètò ìdánilẹ́kọ̀ọ́ pàápàá fún àwọn aráàlú nípa ètò ìlera wọn. Ó ní àwọn irinṣẹ́ náà bíi Laboratory Waste Management, Infection Prevention and Control Tools táwọn ọ̀rá yìí làwọn ṣe láti lè rí dájú pé ilé ìwòsàn tí wọ́n ti máa lò wọ́n ní ó wà láràwọ́tó wọn. Wọ́n dẹ̀ ri wípé wọ́n ṣe àwọn ìdọ̀tí eléyìí tí wọ́n ń lò ní ilé ìwòsàn ó jẹ́ ohun irinṣẹ́ tí wọ́n fi máa tọ́jú àwọn ìdọ̀tí yìí tí kò ní fi fa àjàkálẹ̀ àrùn lákò ní àdúgbò tí kò sì ń jẹ́ kí iṣẹ́ wọn náà kó tún mẹ́hẹ̀. Wọ́n ní lára àwọn irinṣẹ́ tí wọ́n tún pèsè òun náà ni àwọn nǹkan amú-nǹkan tutù eléyìí tí wọ́n fi ń kó irinṣẹ́ tàmómẹ́tà sí. Wọ́n ní tàmómẹ́tà yìí ni irinṣẹ́ eléyìí tí wọ́n fi máa ń yẹ ara wò bí ó ṣe gbóná tó àti bí ó ṣe tutù tó. Wọ́n ní àwọn irinṣẹ́ tí wọ́n pèsè yìí tó ṣe wà láyìíká wọn yìí á jẹ́ káwọn irinṣẹ́ yìí lè wà ní ààbò tó péye kí ohun tó yẹ kí wọ́n ṣe kí iṣẹ́ àti èsì àyẹ̀wò tó bá máa jáde kó lè jẹ́ ti tòótọ́. Wọ́n ní eléyìí ní wà nínú àkọsílẹ̀ táwọn ti rí wípé àwọn irinṣẹ́ náà yóò ṣe iṣẹ́ gidi ní agbègbè ọ̀hún tí gbogbo èmi ní àìsàn tàbí àrùn kankan kò ní lè wọlé sí àdúgbò yìí. Wọ́n ti rọ ó ti sí ó ṣe pàtàkì kí tolórí tẹlẹ́mù láwùjọ kọ́ pawọ́pọ̀ kí wọ́n rí dájú pé wọ́n ṣe iṣẹ́ lójú náà láti lè rí pé àmúlò àti ohun tó dáa lórílẹ̀-èdè yìí kò wá láti ibìkan. Dípò yìí gbogbo olúkúlùkù ló gbọ́dọ̀ pawọ́pọ̀ láti rí i pé wọ́n ṣe nǹkan tó tọ́ àti tó yẹ láwùjọ, pàápàá dída ìdọ̀tí lọ́nà tó tọ́ àti mímú àwùjọ kó wà ní ìdẹ̀kùn kí ìtànkálẹ̀ àrùn àti àìsàn kó má bàa wà. Ẹni tó sọ ọ̀rọ̀ yìí ni ẹni tó jẹ́ alága fún ìjọba ìbílẹ̀ Àpápá níbi tí wọ́n ti ń ṣe ìpàdé pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ nípa bí ìdàgbàsókè agbègbè ọ̀hún bó ti ṣe ń lọ sí àtàwọn iṣẹ́ eléyìí tí wọ́n ń gùnlé tó fi kan mímọ amú lọ́kùnkúndùn láti rí i dájú pé àwọn ìdọ̀tí wọ́n ṣe lọ́jọ̀ ní agbègbè ọ̀hún ní ìjọba ìbílẹ̀ náà tí wọ́n sì rí pé ètò ààbò kò mẹ́hẹ̀ níbẹ̀. Alága ìjọba ìbílẹ̀ náà abilékọ Ìdòwú Ṣẹ́bàjọ ni wọ́n ní nípàdé ọ̀hún ó ló ṣiṣẹ́ pọn dandan kí àwọn ṣe ìpàdé yìí láti lè jẹ́ kí àwọn alẹ́nulọ́rọ̀ ní ìjọba ìbílẹ̀ ọ̀hún lè mọ bí iṣẹ́ ṣe ń lọ sí àti pé bó ṣe ṣe pàtàkì tó fún wọn láti lè rí dájú pé ní gbogbo agbègbè tó bá wà kí wọ́n máa jẹ́ káwọn èèyàn máa ní ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì mímọ ṣe ìdọ̀tí lọ́nà tí kò tọ́ kó má máa dà sí ibi tí kò yẹ. Lára àwọn tí wọ́n péjú pèsè síbi ìpàdé ọ̀hún ni àtìrí àwọn aṣojú àjọ ìjọba ẹ̀ka tó ń rí sí àgbékalẹ̀ àti ààtò ìlú ìyẹn Ministry of Physical Planning and Urban Development àjọ LASPA náà wà ń bẹ̀ àwọn iléeṣẹ́ ológun àjọ LOMA àwọn ìyẹn onílé bàbá onílé àwọn CDA ní CDC ní ìjọba ìbílẹ̀ ọ̀hún àti bẹ́ẹ̀ lọ ni wọ́n péjú pèsè síbi ìpàdé ọ̀hún. Ẹni tó jẹ́ tó aṣojú iléeṣẹ́ ológun níbi ìpàdé yìí Commodore Adams Aliyu sọ̀rọ̀ lórúkọ iléeṣẹ́ ológun náà ó ní àwọn yóò ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́ṣọ̀ọ́ ààbò tó kù ní ìjọba ìbílẹ̀ Àpápá lójúlọ láti lè rí wípé wọ́n fọwọ́ ṣìkún mú ẹnikẹ́ni tàbí èèyànkéèyàn tó bá dalẹ̀ síbi tí ó yẹ kó dalẹ̀ sí lọ́nà àìtọ́ nítorí wípé láti lè gbógun ti irú ìwà báyìí iṣẹ́ náà ní láti ṣe fún gbogbo tolórí tẹ̀lẹ́mù kí agbègbè àyíká wọn lè wà ní ìmọ́tótó láì sí àìsàn tàbí àrùn. Ìròyìn àgbáyé lẹ́ ń gbọ́ láti iléeṣẹ́ Bond FM 92.9.

0: àwọn gómìnà ọ̀hún tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Kwara Malam Abdulrahman Abdulrazak ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ akin eléyìí tó wúni lórí tó jẹ́ wípé nínú ìtàn pé wọ́n dá ilé iṣẹ́ ológun sílẹ̀ àkọ́kọ́ rèé tí wọ́n máa gbé ilé iṣẹ́ ológun mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kalẹ̀ pé kí wọ́n kọ́ lẹ́ẹ̀kan náà lórílẹ̀‐èdè yìí ó ní ìgbésẹ̀ yìí mú dá wọn lójú wípé ètò ààbò orílẹ̀‐èdè yìí yóò túbọ̀ nípọn sí i bákan náà ló ní àwọn tún lu ààrẹ tinubu lọ́gọ ẹnu fún bíbuwọ́ lu kí wọ́n tún gba àwọn òṣìṣẹ́ ẹgbẹ̀rún 28,000 ìyẹn 28,000 sínú iṣẹ́ ológun àti ríra àwọn irinṣẹ́ ogun míì fún àwọn iléeṣẹ́ ológun ó ní ohun tó dá lélẹ̀ torí pé ètò ààbò tó mẹ́ẹ̀ lórílẹ̀‐èdè yìí yóò jòdì àfìsẹ́yìn tégun alárẹ́ ń fi sọ wọ́n ní ọ̀kan lára àwọn tó jẹ́ ohun tó fi àwọn lọ́kàn balẹ̀ tó sì fún àwọn ní ìgboyà ni wípé gbogbo ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ ń gbé yìí yóò ran akitiyan àwọn òṣìṣẹ́ ológun orílẹ̀‐èdè yìí lọ́wọ́ púpọ̀ lẹ́nu iṣẹ́ wọn láti lè jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ajínigbé àbí ìfẹ̀míṣòfò di ohun àfìsẹ́yìn tégun alárẹ́ ń fi sọ. Gómìnà ìpínlẹ̀ Zamfara ti buwọ́ lu àlékún owó oṣù táwọn òṣìṣẹ́fẹ̀yìntì máa gbà ní ìpínlẹ̀ náà ó ní ní báyìí 22,000 naira ni wọ́n máa gbà lóṣooṣù ìgbésẹ̀ yìí lọ ní kí wọ́n ṣe ní kíákíá láì jẹ́ pé wọ́n fà á sẹ́yìn alákòóso fún ọ̀rọ̀ àti àṣà ní ìpínlẹ̀ náà mahmood mohammed dantawasa ló tari ọ̀rọ̀ yìí síta sáwọn oníròyìn nílùú gusau àtẹ̀jáde náà sọ wípé àwọn òṣìṣẹ́fẹ̀yìntì náà ní ìpínlẹ̀ ọ̀hún àtàwọn tó jẹ́ ti ìjọba ìbílẹ̀ ni wọ́n lẹ́tọ̀ọ́ láti gba owó yìí gómìnà lawal sì ti pa á láṣẹ pé ọ̀gá àgbà lẹ́ka tó ń rí sí ìṣàkóso owó ní ìpínlẹ̀ ọ̀hún ni kí ó tètè bẹ̀rẹ̀ sí ní san owó náà láláì fi falẹ̀ rárá àtẹ̀jáde náà ṣàpèjúwe ìgbésẹ̀ gómìnà lawal gẹ́gẹ́ bí ìtẹ̀síwájú ìpinnu ìjọba ọ̀hún láti mú ìtọ́jú àwọn òṣìṣẹ́ lọ́kùnkúndùn àti àwọn tí wọ́n ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìròyìn ilẹ̀ òkèèrè olùkọ́ ilé-ẹ̀kọ́ gíga ifásitì kan ní orílẹ̀-èdè tanzania ní ìbẹ̀rẹ̀ oṣù yìí tí wọ́n fọwọ́ síkùn mú pé ó ṣokùnfà ìwọ́de kan eléyìí tó wáyé lórílẹ̀-èdè ọ̀hún eléyìí tó sì lòdì sí ìjọba wọn ní báyìí wọ́n ti fi ẹ̀sùn ìfẹ̀míṣòfò míì kan ọ̀gbẹ́ni ọ̀hún tí wọ́n porúkọ rẹ̀ ní melisedek kaijage tó ṣiṣẹ́ pẹ̀lú ifásitì dodoma lórílẹ̀-èdè ọ̀hún ni wọ́n ní ó ti fojú ba ilé-ẹjọ́ láti lè bèrè fún àṣẹ láti dá òun sílẹ̀ kóun máa lọlé lẹ́yìn bí ọjọ́ 15 tó ti lò ní àgọ́ ọlọ́pàá wọ́n ní ọ̀gbẹ́ni náà wà lára àwọn 70 àwọn èèyàn tí wọ́n fọwọ́ síkùn mú lásìkò tí wọ́n ṣe ìwọ́de ọ̀hún eléyìí tí wọ́n sì sọ wípé àtúntò ìjọba wọ́n fi ń bèrè fún pé kí wọ́n ṣe àtúntò ìjọba lórílẹ̀-èdè ọ̀hún tí wọ́n sì fún bèrè pé ìdájọ́ tòótọ́ gbọ́dọ̀ wà lórí àwọn tí ẹ̀mí wọn gbọ́ lásìkò tí wọ́n ń ṣe wàhálà kan eléyìí tó ṣẹlẹ̀ lẹ́yìn ètò ìdìbò tó wáyé ní orílẹ̀-èdè náà wọ́n ní olùkọ́ náà yóò sì wà ní àtìmọ́lé títí di ìgbà tí wọ́n máa fi gbọ́ ẹjọ́ rẹ̀ lórí ẹ̀sùn ìfẹ̀míṣòfò eléyìí tí wọ́n fi kàn tí wọ́n sì ní ilé-ẹjọ́ gíga tó ga jù lórílẹ̀-èdè ọ̀hún òun ló máa gbọ́ ẹjọ́ náà tó sì máa da wọ́n ní ẹ̀kọ́ lórí ètò òṣèlú àti ìṣàkóso àwùjọ òun náà ni olùkọ́ náà ń kọ́ ní ilé-ẹ̀kọ́ gíga ọ̀hún wọ́n ní ilé-ẹ̀kọ́ náà ga jù tó jẹ́ wípé ibẹ̀ ló ti ń kọ́ ilé-ẹ̀kọ́ ọ̀hún fún àwọn akẹ́kọ̀ọ́ àwọn ni di ìgbà yìí títí ìgbà tó máa fi ṣe iṣẹ́ ìwádìí tán ilé-ẹ̀kọ́ ilé-ẹjọ́ gíga náà ló máa wo ìṣàkun ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n sì sọ ẹjọ́ tó tọ́ àti tó yẹ tí wọn yóò dá arákùnrin ọ̀hún ìròyìn àgbáyé àṣálẹ̀ ìkọ́ni jù bẹ́ẹ̀ láti iléeṣẹ́ Bond FM 92.9 àmọ́ kí a tó máa lọ ẹ jẹ́ ká mọ àwọn kókó tó jẹyọ nínú ìròyìn náà wá sí etí ìgbọ̀yìn lẹ́ẹ̀kan sí i àmúwá sí etí ìgbọ̀yìn pé wọ́n ti rọ gbogbo àwọn mùsùlùmí láti máa mú àwọn ẹ̀kọ́ tó wà nínú àlùkùránì lò kí wọ́n gùn lé kó lè bà jẹ́ ìtọ́sọ́nà fún wọn láti jẹ́ èèyàn rere àgbáríjọpọ̀ àwọn gómìnà wọ́n ti lu ààrẹ tinubu lọ́gọ ẹnu fún búbúwọ́ lu kíkọ́ ilé-iṣẹ́ ológun mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tí ìjọba ìpínlẹ̀ Zamfara ti buwọ́ lu àlékún owó oṣù àwọn òṣìṣẹ́fẹ̀yìntì sí 22,000 naira wọ́n fi ọwọ́ síkùn mú olùkọ́ ilé-ẹ̀kọ́ gíga ifásitì tanzania kan tí wọ́n fẹ̀sùn kàn pé ó pe ìpè fún ìwọ́de eléyìí tó tako ìjọba tó sì tún fi ẹ̀sùn ìfẹ̀míṣòfò kan arákùnrin ọ̀hún ọ̀pẹ̀lọwọ́ olóòtú ìròyìn yìí adéyẹmí adésọ̀yà tó kọ́rin náà jọ lédè gẹ̀ẹ́sì fauzia sàlàkọ́ sọ́ni lórúkọ tèmi tí mo sì mú wá sí etí ìgbọ̀yìn tí mò ń kí yín pé adélébáre àrìnàkore àkùyà ibi fún gbogbo wa ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí sí wa
1: Edumare lodiri

0: tẹ Bond FM 92.9 mo lórè pé ẹyin tẹ wà nù mọ́tò abẹ́yin tẹ wà ńlẹ̀ abẹ́ wà ńlẹ̀ epo mọ̀ pé ah àti jẹ́ ká rántí bàbá wa bàrí òṣà barista nìyẹn mo rẹ̀ pé gbádùn ni wọ́n sọ ìwà rere nì mo pé ní orin tí bàbá kọ àtàwọn olórin ìwà báyìí wọ́n máa ń mú ọ̀rọ̀ jáde ìwà rere wọ́n lòun lẹ̀ ṣọ́ ọmọ nìyàn ẹ jẹ́ ká wùwà rere o pápá àwọ ọ̀dọ́ ọ̀sìn yìí àwa gen z ìwà rere ó wà very very important kí n ṣe èbó tẹ ẹ máa gbọ́ bí mo ti mo ṣe gbọ́ ní kínkínkín àwa gen z of today ìwà dáadáa ó wà important fún wa láti ní torí pé bikini tí wọn bá dé kéèyàn tó dárúkọ ara ẹ ìhùwàsí ẹ ìṣesí ẹ ló máa kọ́ fi mọ̀ pé ọmọlúàbí leléyìí ilé rere tiwa tó bá ṣe hùwà sí tó bá ṣe sọ̀rọ̀ sí ìmúra sí ẹ̀ without even sọ pé orúkọ mi ni blessing aluko wọn sọ ìwà tẹni yìí wù yìí ọmọ dáadáa nílé ló ti wá oní ṣe ṣe pàtàkì pé ìwà rere òun lọ ṣẹ́ ènìyàn táwọn bàbá wa ṣe máa ń sọ ní túmọ̀ sí pé tó bá níwà rere tó bá tẹ̀ tí ìdárúkọ rẹ̀ tó ní owó lọ́wọ́ tó ṣe ọmọ máa fún ẹ lápọn nítorí pé ìwà rere tó ń wí máa yẹ ká pọn lé kó máa wà fún wa ṣọ ẹwẹ́ jẹ́ iṣẹ́ yìí la bá sọ̀rọ̀ nírọ̀lẹ́ tòní bá a ṣe máa gbójúkò náà fún blessing aluko tí ó máa tún tẹ̀síwájú iléeṣẹ́ bond fm 92.9 bí aago mẹ́jọ ṣoṣù ìṣẹ́jú kan tó bá ti ń lò ní kọ́ gúbáì ṣe ni màá lọ ṣe ní déédéé ṣíbí tí màá gba gbéjoko náà fún blessing aluko àti akẹgbẹ́ tí wọ́n máa tẹ̀síwájú títí di òru tán tó máa gbóríṣiríṣi ètò pàṣẹ tí ìgbọ̀nyá dúpẹ́ lọ́wọ́ púpọ̀ yìí tẹ́sí ra kọ̀mọ́ lórí ètò láti aago mẹ́rin àbọ̀ tá a ti bẹ̀rẹ̀ ní ẹ̀ka ti ọmọlúàbí ìyẹn àdélébáre àtẹ̀yìntẹ́ gbọ́ròyìn àtẹ̀yìntẹ́ polówó ọjà àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ẹ̀ ń kó wa náà pé à ń gbádùn yín àwọn kọ́kọ́ láti ṣómọ́lú sí abilékọ àti ọkọ wọn kan ní ṣómọ́lú ni wọ́n ní àwọn gbọ́n mo ní ẹ̀ ń gbọ́n ṣọ́nà wọn gbọ́n wọn ṣọ́wọ́ wọn lọ́pàá àdúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ bond fm ìfẹ́ tẹ́ ẹ ní sí wa ọlọ́run ọba nífẹ̀ẹ́ yín náà jù bẹ́ẹ̀ lọ fauzia salako sọ́ni lórúkọ tèmi alájà làlígẹ lórúkọ olùkumi tá a jọ ti wà bí látago mẹ́rin àbọ̀ ìyẹn abiodun fọlọ́nṣọ́ ọmọ gbòǹgbò àkàlà ta tún máa pàdé nígbà míì ẹ bá yìí kúrò ń bẹ o tún àwọn ètò wa ó sì ń tẹ̀ sọ àti wípé pàápàá ìdùnnú yín ayọ̀ yín ìgbádùn yín òun níṣẹ́ tí wọ́n ní jẹ́ pé blessing aluko kò ní sunélé ni o kò ń ṣe iṣẹ́ ọ̀nà bí ló ń ṣe o kò ṣe ọmọ ọ̀ta ṣùgbọ́n torí pé àwọn olólùfẹ́ iléeṣẹ́ bond wọ́n wọ̀ lọ gbádùn wa kò sunlé bí ló wà tẹ̀lé pé a nífẹ̀ẹ́ yín gan ẹ̀ ṣeun púpọ̀ tún bá tẹ́tí lẹ́kọ̀ọ́ àwọn ètò àwọn tẹ̀síwájú gbàmí ìdá tún pàdé ọlọ́run ọba tó ti mú ọ̀yá látàárọ̀ àwọn tàṣì wá ń lé àdédé láyọ̀ àtàlàáfíà àdúrà wa ó gbà kó dùn kó pẹ́ kó pẹ́ ọlọ́run ó ṣe fún gbogbo wa ẹ ṣe o tẹ̀ ṣe tẹ̀síwá blessing aluko kéréje àtọ́bẹ́jọ lò ó bẹ́ẹ̀ ni bí wọ́n ti já
1: bíjẹ́ bá ti já báyìí kó ṣe kí ni kò tó ń pẹ́ mọ́ nìyẹn o ẹ

ọba mímọ́ sọ ọ̀rọ̀ tèmi náà dayọ̀ lálẹ́ tòní. Fọ́nrán abita ní kí n gbà aládùúrà fún gbogbo wa pé kí ọba mímọ́ sọ ọ̀rọ̀ wa dayọ̀. Ẹyin èèyàn mi ò ṣe wà pa bó ni fọ́nrán abita máa ló tún rán mi sí yín o. Wọ́n ní kéèyàn àti yín wá sọ ọ̀rọ̀ ọmọlúàbí ká wá sọ ọ̀rọ̀ papọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ síra wọn. Fọ́nrán abita àwọn ni wọ́n ní bó ni o ṣe ogbẹ̀ ń lọ dédé ọlọ́run ní fi wá sílẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ tí ọmọ ìyá méjì bá tilẹ̀kùn tí wọ́n bára wọn sọ tí wọ́n rojú. Òótọ́ ọ̀rọ̀ ni tí wọ́n bá bára wọn sọ tí wọ́n lẹ́ni jáde irọ́ ń bẹ́ẹ̀ ni o. Fọ́nrán abita wọn láwọn olóòótọ́ ọ̀rọ̀ táwọn fẹ́ bá wa sọ lálẹ́ tòní. Fọ́nrán abita gbogbo ala mọ ọtí tá ń sọ yìí. Bí ọtí tí gbogbo òru ti gbà báyìí pé òun ni bàbá ńlá bàbá kú bàbá bàbá bita. Fọ́nrán abita wọ́n wá ní kí irun jẹ́ iṣẹ́ yìí fún gbogbo ẹ̀yin oníbàárà wọn. Atọ́kùnrin àtobìnrin tó mú fọ́nrán abita pàápàá jùlọ láti a mọ̀ pé ó pọn dandan kí a pé ọdún méjìdínlógún sókè ká tó fẹnu kan fọ́nrán abita. Ìwọ́n tó ń ta má ta fún ẹni tí ò bá tí ì pé 10 years sókè. Ìwọ́n tó bá tí ì pé 10 years ìkìlọ̀ pàtàkì rèé láti ilé iṣẹ́ tó pọn fọ́nrán abita má mú torí ọlọ́run kò bá òfin mu. Fọ́nrán abita wọ́n wá ní ìjẹ́ ó jẹ́ mọ̀ pé fọ́nrán abita kì í ṣe ọtí tó jẹ́ pé ó wá láti pa àwọn èèyàn lára. Ìdí nìyẹn tá a fi pọ́n lọ́nà ìgbà lóde lọ́nà tó tọ́ tó fẹ́lẹ̀ lẹ́nu. Ìfẹ́lẹ̀ rẹ̀ lẹ́nu kò wá túmọ̀ sí pé kó mú mukúmu kó mú àmupara. Fọ́nrán abita kò fẹ́ kí ìwọ tó mú òun kó wá di ìdàkudà torí pé òun fọ́nrán abita. Ìgbádùn ni fọ́nrán abita wà fún. Kódà àní fọ́nrán abita kò dìgbà tó bá mu fọ́nrán abita tó wá di ohun tó wá ń ṣe kí ni tó wá ń ṣojú bàlàbàlà tó ń dijú tó ń lajú tó wá ń tàkì tó ń ṣubú tó wá ń sọ fún àwọn èèyàn pé ẹ dákun ẹ ta ló jẹ bàtà mi ẹ mọ́tò mi kí ló tẹ ẹ gbé mi. Àwọn òbéèrè òdì ìbéèrè tí ò bá gbà mu ìbéèrè tí ò borí pípé gbé tí ò borí pípé mu. Fọ́nrán abita ìwọ tó bá mu o mọ̀ pé o gbọ́dọ̀ bá débi wípé ọjọ́ ọ̀la rẹ ti ń polúkúmuṣu rárá o. Fọ́nrán abita sáà fẹ́rú ẹ̀. Fọ́nrán abita wà fún àwọn tó mọ ìtumọ̀ ká gbádùn ara wa ká ṣayé ká ṣe fàájì ká tẹra wa sí afẹ́fẹ́ tó gbádùn. Afẹ́fẹ́ ìgbádùn túmọ̀ sí pé ṣe fàájì mọ níwọ̀n. Wo ìwọ náà mọ tí mo sọ olólùfẹ́ fọ́nrán abita tó jẹ́ olùmú fọ́nrán abita o gbọ́dọ̀ mọ̀ pé o gbọ́dọ̀ mú fọ́nrán abita pẹ̀lú ìlàkàyè ni o gbọ́dọ̀ mọ̀ gbà tó ti bá ẹ lára mu dé ibi tó ti tó ìgbà tó ń bá láti dáwọ́ dúró. Ẹ wà fọ́nrán abita ni wípé kó o mú kó o lọ sílé ìgbọ̀nsẹ̀ kó o ṣe ìgbọ̀nsẹ̀ wọ́ọ́rọ́wọ́ kó o jẹun dáadáa kó o sùn gbólóhùnfẹ́ bá wà nítòsí láì fipá mu kẹ̀sẹ̀rẹ́ ìfẹ́ kó gbádùn ẹ kó ṣe ìkíní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀karùn-ún ẹ̀kẹfà ẹ̀keje. Fọ́nrán abita nìyẹn. Ẹni bá mu fọ́nrán abita kò yẹ kó máa wá sọ pé mo lánà yẹn mọ́tò fẹ́ gbá òun tó lóun ọtí dáadáa. Fọ́nrán abita ò sí fún yẹn o. Fọ́nrán abita o gbọ́dọ̀ mú fọ́nrán abita kí wọ́n bá inú kòtò dá nínú gọ́tà rárá o kì í ṣe ẹni tó jẹ́ olólùfẹ́ fọ́nrán abita nìyẹn rárá o. Fọ́nrán abita kò gba kí o mú ọtí tán kó wájẹ ẹni tó ń ṣe lẹ́yà táwọn èèyàn wá wò láwò rẹ àwòsúnkún tó ra ẹ̀ láwò rẹ rìn tí wọ́n wò dá mi ẹnu rárá o. Torí náà fọ́nrán abita jí ọtí tó rẹwà

I'm going to go to the house.

kì í lè ṣẹ́bù lánìkan fún ló yẹ ká máa sá fún gbogbo àrùn àrùn náà ni ká wúkọ́ lásán báyìí ó a lè korun èèyàn kan dẹ̀ lè korun wá pé èèyàn sí báyìí tàbí èèyàn yẹn ní kàtá tí tẹ́ ẹ̀ bá múra dáadáa ẹ̀yìn náà kù bẹ́ẹ̀ ni nítorí ìdí èyí gbogbo ẹ̀ náà ni ó yẹ ká máa tọ́jú ara wa fún tàbá rí pé a lọ jáde ẹ̀ẹ̀mẹ́ni tó dirin yẹn mú ẹ̀ẹ̀mẹ́ni tó di chia mọ́tò yẹn mú ẹ̀ẹ̀mẹ́ni tó jókòó sí ibi tẹ́ ẹ gbọ́wọ́ sí ẹ̀ẹ̀mẹ́ni tó jókòó sí ibi tẹ́ ẹ jókòó sí bọ́n kẹ mú ọwọ́ yín tẹ bá ti débi tẹ́ ẹ lọ kẹ rọra fọwọ́ yín pẹ̀lú ọṣẹ fẹ́ẹ́rẹ́fẹ́ ẹ bá dẹ̀ ní àwọn apa kòkòrò kẹ fi pawọ́ bẹ́ẹ̀ ni ó ṣe yẹ ká máa mú ká má sọ pé ó dìgbà kòrónà ta bá ń gbọ́ ó ní kòrónà ó ní kòrónà ta bá ń gbọ́ ó ní ẹ̀rùn lásà ó ní lásà ta bá gbọ́ kinní kan ẹ má jẹ́ kí a gbọ́ pé lásà kinní kan wà ń tà ká tó wá sọ ìyẹn lásà fever ká tó wá sọ pé a máa máa dín oúnjẹ wa a máa máa fi oúnjẹ wa sínú ó ní kinní kan bíi nẹ́ẹ̀tì báyìí ká máa rọra gbọ́ oúnjẹ wa sí tàbí ká máa dín oúnjẹ tí a bá fi ẹlòmíì ara gàrí a fi gàrí yẹn a ṣílẹ̀ a ní kátẹ́gùn fẹ́ẹ̀sì atẹ́gùn afẹ́ẹ̀sì lóòótọ́ ṣùgbọ́n ó nídìí tó yẹ kẹfìdí tí atẹ́gùn máa fi fẹ́ẹ̀sì ṣó ti yẹ yín gbà tí ẹ bá dé gàrí yín dáadáa téèkì tó bá kọjá lọ tó bá kọjá bọ̀ a fi ta rẹ̀ fún a fi síbẹ̀ táyàn bá lọ tó bá bọ̀ a mú tomi rẹ̀ a fi sínú ẹ̀ nítorí ìdí èyí ẹ jẹ́ kí gbogbo nǹkan tí a bá máa jẹ gbogbo ìta bá máa mu gbogbo ibi ta bá fọwọ́ kàn mo tún máa ń sọ kinní kan gbà mí mo máa ń gbọ́ kinní yẹn lẹ́nu ìyá ìyá mi ni kó tó di pé wọ́n papòdà kinní nǹkan náà tó bá dé látòde aṣọ tó wọ̀dé látòde yẹn bó ṣe ń de bọ́ ọlẹ̀ bákan méjì ni nínú kó jẹ́ pé káṣọ yẹn má bàa tètè ṣá mi ò láǹfààní láti bí wọ́n pé màmá kí lóde torí ẹ̀mọ́ ọmọdé a lè máa bẹ̀rù pé nígbà títí wà wá yìí béèrè ọ̀rọ̀ lọ títí bẹ́ẹ̀ yẹn a máa ń béèrè ṣùgbọ́n níbi tá a ti máa ń béèrè ọ̀rọ̀ ṣùgbọ́n tó bá ti di bí àwọn màmá a máa pa lọ́lọ́ ni bóyá kí aṣọ wa má bà á gbó ni tàbí kó jẹ́ pé nǹkan tá a bá kó bọ̀ láti ìta ká má kó mọ́ inú ilé ẹni tó jókòó síta lórí iṣẹ́ àkọ́ nínú mọ́tò òsìn tó ní ìdùn gbèdùn dé tó gbèdùn síbẹ̀ tó náà gbèdùn yẹn ó gbé lọlé ìgbà tó délé tó fi tó bọ́ṣọ tàbí tó mú aṣọ tó wọ̀ tí kò bọ́ lọ jù sínú ibi tó ti fẹ́ fọ́ tó wá wọ̀ tó fi jókòó sórí kúṣíṣíà ṣèbí ìdùn a máa bí sí ni má dẹ̀ máa rẹ̀ sí nínú ilé nù ká máa rí kó tó dijọ́ ṣèbí kinní kan tọ́ sọ pé ń bí ọmọ 360 something ní ẹ̀ẹ̀kan náà n kò bá máa fi bí lẹ́ẹ̀mejì ilé ti kú nítorí ìdí èyí ẹ jẹ́ kí a rí pé ká máa sọ pé dìgbà tó bá ti ń pariwo yéé àìsàn kan wà ń ta ìgbà yẹn la máa wá pẹ́ra wa ta máa pẹ́ra wa ẹ jẹ́ a máa pẹ́ra wa díẹ̀díẹ̀ náà yín ò ní ká má báyàn sọ̀rọ̀ a máa báyàn sọ̀rọ̀ a máa báwọn èèyàn ṣe ṣùgbọ́n bá ṣe ń gbani lọ́wọ́ bá ṣe ń bọ̀yàn lọ́wọ́ bá ṣe ń fọwọ́ mú igbá ká ṣe ń fọwọ́ mú àwo ní ibikíbi ta bá lọ ta bá ṣe délé wa àbí ta bá débi ta mọ́ pa fẹ́ lu ọwọ́ wa láti ṣe nǹkan tó le lọ sẹ́nu àbí sí ojú wa ẹ jẹ́ ká kọ́kọ́ fọ ọwọ́ yẹn ta bá dẹ̀ ti délé tó bá ṣe é ṣe ẹ ti la mo mọ èèyàn tó jẹ́ pé àwọn ọmọ yẹn bá ti dé báyìí àti màmá àti bàbá gbogbo wọn ni ó níbi tó máa bọ́ bàtà tó ń bọ̀ látòde yẹn wọ́n máa bọ́ sí ẹnu ọ̀nà yẹn níta wọ́n níbi kọ́bọ̀dù ibẹ̀ ló máa kó sí níbẹ̀ ẹ bá dẹ̀ ṣe ń gbé ẹsẹ̀ yín tẹsọdá láti ta yẹn sínú ilé slippers ti wà ń bẹ̀dẹ̀ yín tẹ oníkálukú máa wọ slippers ló ń wọ̀ lọ sínú ilé ó ṣe é ṣe bí ẹ bá dẹ̀ lè ṣe bẹ́ẹ̀ yẹn èyí tẹ bá ti wọ aṣọ tẹ bá ti wọ dé bàtà tẹ bá ti wọ dé yẹn rí pẹ̀rọ abọ sí jẹ́jẹ́ ẹ má kó wọlé láti gbogbo bàtà wa ta máa fi ń kó oríṣiríṣi ń ta yẹn nígbà tá a bá kó tán oúnjẹ wa jábọ́ sínú ilé ọmọ átúmọ̀ jẹ bóde ìṣẹ̀yìn náà àgbàlagbà míì gan máa ń ṣe tó yẹ pé tó oúnjẹ bá jábọ́ sílẹ̀ lẹ́ àwọ̀ pé ilẹ̀ ẹ jẹ́ mo ò nígbà ó mú nǹkan ẹ̀ ó mú nǹkan ẹ̀ jù sẹ́nu ni gbogbo títì ta dẹ̀ ń rìn nìyí oríṣiríṣi là ń bá pàdé ẹni bá jí dóṣòdì níjà jí kùtùkùtù a lè mọ nǹkan tí mò ń sọ dáadáa tó bá ń jí ní òṣòdì láàárọ̀ kùtùkùtù tó ń kọjá lọ lóṣòdì ní àárọ̀ kùtùkùtù ni o a lè relate pẹ̀lú nǹkan tí mò ń sọ nítorí ìdí èyí ẹ jẹ́ kí a rí pé gbogbo bàbá ṣe máa ṣe má jẹ́ kí ó dìgbà tíjọba bá ń pariwo kinní kan wà ń ta o ẹ paramọ́ o ká tó wa paramọ́ o ẹ jẹ́ ká máa paramọ́ ọlọ́run á fi oore ọ̀fẹ́ rẹ̀ àtàánú ẹ̀ sínú ayé gbogbo wa atomi ara àtẹ̀jẹ́ ara yín àti ti gbogbo wa ọlọ́run á bá wa túṣe
aki pe e ku ataro e ku se ni o olorun a fa se si lagbara olorun that is in lo titi di ago meji la lajo mama mu eto ni olokojo kan te ba we wo pe ah omo para tata lo ye ke gbon ni wakati ba en lasiko yi sugbon e ko le da na ni won lo wa materials ni won lo wa wa ni gbo to ba ti ma fi di ose to mo lagbara olorun e ma gbo eto omo para tata ni ekunrere pelu orin paso mmm to ba soro nipa ka ma kura wa ni janu a ma tojo ara wa kuro ninu orisirisi nkan ti o yi wa ka ehun na ni atun ma ba lo titi ta tun ma fi wo inu orin mi agbaro lo aki yin ni gbogbo te tin do wa pe e kale ayo ibuku ati ore ofe olohun ehun na lo ma je ti gbogbo alapapo ati sin titi dago meji la sijo wa nbi

I'm going to go to the hospital.

I'm gonna make you mine.

Chicken, the

0: ti bọ irúfẹ́ gbogbo ènìyàn.
1: August 19 la ń ṣe rally káàkiri ìgboro mo ṣe fún àpẹẹrẹ àti ìtẹ̀síwájú ìṣẹ̀ṣẹ̀dẹ̀.
0: Ilé ẹjọ́ tá a bá padà dé láti rally, artist night, máa wáyé gbogbo ẹni tó bá ní ẹ̀dùn kàbí mi, ẹ jẹ́ ká jẹ pàdé níbẹ̀.

0: ìfilọ́lẹ̀ tí a mọ̀ sí lọ́ńchì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbá ìjọba alẹ́ àbítọ̀sọ́ bẹ́ẹ̀ wá nílò ààbò tó péye lórí ẹ̀mí àti dúkìá. Ẹ ṣe kàn sí ẹgbẹ́ Forestar lábẹ́ Assistant Commander Forestar Security Services Lagos State Alhaji Chief Adewale Salami Desalam. Ẹ̀gbẹ́ ìlò wọn ni 08033211124 tàbí 08080504098. Ẹ sì tún lè pe State Commander ní ìpínlẹ̀ Èkó Commander Ogunni Ìbálógun 0033186093. Àǹfààní sì tún wà láti kàn sí ilé ẹgbẹ́ wọn tó kalẹ̀ sí 21 Adeyemi Street Arowójọbẹ Area Oshodi ìpínlẹ̀ Èkó.
1: Forestars secure the nation's forest.
2: Kéèrò ọjọ́ tí sì kéde pàtàkì ẹnjìnà mọ́kànlá ọ̀dẹ́ òyìnbó onígẹ́nẹ́rétọ̀ sọ́fíìsì wọn wà ní 178 Ìkọ̀tún Ìgbìmù Road Council Bus Stop Ìgbìmù Lagos State lójúlówó iléeṣẹ́ tó ń ta ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ tuntun 1kv jẹnẹrétọ̀ sí 500kv fún iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéréje-kéréje ilé ìjọsìn ilé ìtura àbí ilé ìgbafẹ́ ẹ̀yìn onílé ìtajà supermarket ilé ìgbé orí jẹnẹrétọ̀ lẹ́yìn fẹ́ rà ẹ darapọ̀ mọ́ wọn ó rẹ̀ kò gara rárá. Ẹpẹ́ ẹjìnà Bukola Deb òyìnbó ní jẹnẹrétọ̀ sórí 0802-344-8276 0802-344-8276 tàbí 0806-783-2948 0806-783-2948.
3: Àdìtúlá lọ́rọ̀ ẹ olúwa.
4: Àdìtú níṣẹ́ olódùmarè ní omi tí ń wọnú àgbọ̀ kò sẹ́ni tó yé akíká ń sunkú àìléyìn níbi àjànàkú gbé ń fi ń ṣàárò ẹnu. Àdìtú ni kò yé èèyàn. Ètò àdìtú lórí rédíò Bond FM 92.9 ìfẹsọwọ́pọ̀ kárí ayé ètò tó gbálẹ́gbàjù bí èéfín ọ̀rọ̀ wa ò ní dórí ta kò yé mi mọ́. Bọ́ọ̀ bá sọ ọlọ́gbọ́n kan tó sì sọ wèrè kọ́ orí ètò àdìtú láti yànnà náà ọ̀rọ̀ tó bá ta kókó bí wọ́n bá di yọ̀lọ́jà ara alẹ́ ní tú. Ètò àdìtú ní àyanjú ẹ̀ omi gbígbóná tó ń dàpọ̀ mọ́ tútù. Ìpele lẹ́tò àdìtú àwọn aya àwọn ọkọ ẹwà nǹkan fìdílé abala yín bẹ lórí ètò àdìtú. Àyà tẹ́ ẹ bá fẹ́ ọkọ tẹ́ ẹ bá ní lórí ètò wa ìmúlẹ̀ ògbódó ni awẹ́wà ò sí lórí ètò àdìtú bẹ́ẹ̀ bá gbọ́ ẹgbà bẹ́ẹ̀. Alhaji Morufuddin Adedeji Olúyege ọmọ ìyá ẹlẹ́kọ àti Abdulwasiu Salahuddin ọmọ tó mọ kọ́lọ̀ ẹ kú iṣẹ́ ọpọlọ ọpọlọ yóò ní jọba ẹ ṣàmì àwọn tó ń tukọ̀ ètò àdìtú mú àgbà ọ̀rọ̀ ń jó wọn létè bí ọ̀lẹ̀lẹ̀. Ǹjẹ́ iṣu sáré tètè wá pàdé oníyán àgbàdo òjò sáré tètè pàdé àkàṣù ẹ̀yìn ọ̀tọ̀ ọ̀kùnrin ẹ sáré tètè pàdé ètò alárin àdìtú ní gbogbo ọjọ́ Ẹtì Friday ní Bond FM 92.9 ìfẹsọwọ́pọ̀ rédíò iwájú lọ́pá ìbìtì ré sí ẹ ò ní dẹni lẹ́lẹ̀ ètò àdìtú tún gbòde ẹ̀yìn ọ̀tọ̀ ọ̀kùnrin ẹ mọ́ tàtẹ̀dí ẹ jẹ́ ká máa fọbẹ̀ ètò alárin gbókèlè ọgbọ́n jẹ torí pé ọgbọ́n ń bẹ ìmọ̀ràn wáá.

ẹnì kan ní gbogbo ìfẹ́ ìpínlẹ̀ tó ń pàdé tó ti lé sí ọgbọ́n fẹ́ ó ní ti ìpínlẹ̀ tó ń kókọ́ ìdè sínú ẹ̀dẹ̀ ní àbẹ̀rẹ̀ nígbà abẹ́rẹ́ náà wàárí ní bí wọ́n ti fẹ́ lọ́jọ́ pa tí ń tóbi jẹrẹ lọ àti pẹlẹgbẹ ìrìnfẹ́ iléeṣẹ́ yìí tẹ̀ fi ètò ìṣẹ̀lẹ̀ gba lọ́jọ́ fàìdè wọ́n ti aago mẹ́wàá kọjá ọ̀sẹ̀ bí wẹ́rẹ́wẹ́rẹ́ kọjá ìṣẹ́jú àwọn títí di

0: 아리에는 흥분이 보고로 아주 제가 뭐지 등으로
1: 아리떼 아리떼 이거는 또 오로지 고고바이
2: wọ́n ní àlàáfíà ni ogun ọ̀rọ̀. ni mo fi ń kí bàbá wa ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀ bàbá òkèò káàbọ̀ sórí ètò gẹ́gẹ́ bí ìṣe wọn. ẹjọ́ ẹ bá mi dárúkọ yín kẹ bá mi kí gbogbo àwọn èèyàn.
3: mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin ẹ̀mí ọmọ yín olólùfẹ́ yín taofik ajibọrọ tí gbogbo àwọn èèyàn mọ̀ ní bàbá òkèò mọ̀ ń kí wa pé àlàáfíà ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀.
2: àmì bàbá òkèò ẹjọ́ ẹ má bínú o ọ̀rọ̀ kan wà tí ẹ máa ń sọ tó yẹ pé kò fi gbogbo ara kò kí ń yé ni ẹ máa ń sọ wípé iṣan ni wáyà iṣan ni wáyà wọ́n rò pé iṣan wáyà báwo ni iṣan tó wà nù ara ṣé papọ̀ mọ́ nǹkan tá à ń so mọ́lé tá à ń pè ní wáyà ẹjọ́ ẹ bá wa yànnà náà kí gbogbo aráyé kí wọ́n lè mọ ìtumọ̀ ọ̀rọ̀
3: wọn. ẹ ṣeun atọ́kùn lórí pa dáńpẹ́ ní ìṣẹ́ni wáyà nínú ara gbogbo wa náà la mọ̀ pé ní nǹkan kan ló so gbogbo ara papọ̀ iṣan ló so gbogbo jointi wa papọ̀ mọ́ra wọn òun ló fa tí a fi máa dáadáa pé rẹ̀ pé ìṣẹ́ni wáyà nínú ara nítorí pé wáyà rèé kásò kan mọ́bì kan kájọ́ ìmọ̀ kan mọ́bì kan bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ iṣan tó wà nínú ara òun náà ló sì jẹ́ la fi ń pè ní ìṣẹ́ni wáyà nínú ara so ìwọ tó bá wá ní ìpèníjà nípa iṣan inú ara ìwọ náà kọ ìbílẹ̀ kọ gbọ́ ń tà ń sọ kọ́ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kọ́ sí ìjọjú sí wàpọ̀ láti jẹ́ ọlọ́run yóò kò mẹ́.
2: àṣẹ ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi wá yí òun náà lẹ́yìn náà ti gbọ́yàn ẹ̀kọ́ kan nìyẹn o fẹ́ni tí ò bá mọ̀ iṣan ni wáyà nínú ara ẹjọ́ máa bínú àìsàn iṣan ara yìí kí ni àwọn nǹkan téèyàn máa rí bí ìpèníjà téèyàn fi mọ̀ pé lọ́mọkùnrin o òun ti lu ìgbàdí àìsàn iṣan ara.
3: ẹ ṣeun atọ́kùn lórí àìsàn iṣan inú ara yìí torí pé kì í dédé wá sínú ara ó láwọn kankan tó máa fà á àkọ́kọ́ nínú tó máa fa àìsàn iṣan inú ara fún ọmọkùnrin tó máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojú sí ẹ̀ dédé lọ́dọ̀ olólùfẹ́ ẹ̀ àkọ́kọ́ ńbẹ̀ òun ni pé ẹni tó bá ti ní àrùn gbajúmọ̀ rí tá ń pè ní àtọ̀ sí ẹ̀gbẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni ẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń se aláda rẹ̀ lọ́wọ́ abẹni tó jẹ́ sí pé a máa ṣèyọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́ abẹni tó jẹ́ pé ẹ̀yọ́ tí ò ní jáde dáadáa tí ó máa jáde ṣeréṣeré abíntà pápàdé látara ilé ìgbọ̀nsẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣe àkóbá fún iṣan inú ara tí nǹkan yìí bá wà wọlé sínú ara àwọn ìpèníjà tí ọkùnrin lè rí a máa fantánpé ní ìdákọ̀lẹ̀ fún ọmọkùnrin ìwọ ọmọkùnrin tó jẹ́ sí pé ní owó rẹ̀ tára rẹ̀ bá ti dìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀ abíwọ tó tiẹ̀ nílé bá obìnrin rẹ̀ ṣeré bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́ abíwọ tó tiẹ̀ rí pé ní ara tí ó tiẹ̀ ní gbére dáadáa dépò pé ó lè ṣe ojúṣe rẹ̀ mo ní tọ́ bá ti mọ̀ pé ó ti ní ìpèníjà ń tà ń pè ní ìdákọ́lẹ̀ mo ní kọ́ dìde lè kọ́ ọmọ bọ̀ wá bàbá bókèrò ní top number 10A oyè kọ́lá plaza níwájú deeper life church ní jákàndé gate ní ìsọ̀nà ro ibẹ̀ ní bàbá bókèrò wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá bókèrò 08094471143 08094471143 9447143 abi 08022613442 08022613442 ọmọ ọdún mélòó ni ọ ọtí ìjọ ọmọ 40 years ọtí ìjọ ọmọ 50 years ọtí ìjọ ọmọ 70 years tó jẹ pé láàrin ìṣẹjú kan sí méjì ọtí parí sẹni mo ní tọ bá dọdọ bàbókè o ìwọ náà mọ ìpè ní ọlọrun bẹ lẹdìín bàbókè o tó sì ń bá wa ṣe láti dọgba lórí ìdákọlẹ tí mò ń sọrọ nípa ẹ ó jẹ nǹkan tó ti ṣe èmi gan fúnra mi rí tí mo sì lo oríṣiríṣi nǹkan tí kinní yóò lọ yóò tún padà wá nígbà tó yá ni mo pàdé bàbá kan bàbá yìí ló ṣètọ́jú àrùn ìdákọlẹ ìfun mi lórí iṣan ara tí máa sọ ọmọkùnrin ìdọ̀lẹ́ yìí bàbá yìí ló ṣètọ́jú rẹ̀ fún mi òun ló fi jẹ́ sí pé ní gbogbo ẹni tó ń wá sọ́dọ̀ bàbókè o àwọn náà gbà pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbókè o ó sì ń bá wa ṣe láti yọrí pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú tiwa tó mú kúrò níbẹ̀ mo nígbà wọ pé tiẹ̀ náà ní sọ̀rọ̀ ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbókè o 08094471143 08094471143 08022613442 pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run tí tiẹ̀ náà ní sọ̀rọ̀ ṣe tí ìṣàrà yìí tó bá wá pẹ́ lára a máa dààmú ọkùnrin bẹ́ẹ̀ náà ni a tún máa dààmú ọmọbìnrin ìwọ tó já sí pé ní ọ̀ọ́lẹ́ rìn dáadáa kọ́ rìn láàrin ìṣẹ́jú kan sí méjì wọ́n ti bẹ̀rẹ̀ sí máa mí ẹlẹ́lẹ́ àbíkọ́ máa rìn gégée bí ẹni tí bàtà fẹ́ bọ́ yọ sílẹ̀sẹ̀ rẹ̀ kí iṣẹ́ ẹsẹ̀ kó máa fani so káwé mọ́lẹ̀ ara gbágbé ká mọ̀ rẹsẹ̀ gbé dáadáa àbíkọ́ dàbí ìgbà ta tẹ̀gùn mọ́lẹ̀ ká tẹ̀lẹsẹ̀ kó máa gan ni gógó kó máa dàbí ìgbà tíyàn tẹ̀gùn mọ́lẹ̀ ẹlòmíì ń bẹ ọwọ́ máa gbọ̀n ni ẹsẹ̀ ó máa gbọ̀n ẹlòmíì ń bẹ ọ̀pẹ́ ẹ̀yìn ni ó máa fà so ẹlòmíì ń bẹ orí ó máa fọ ẹlòmíì ń bẹ ẹsẹ̀ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí wú ẹlòmíì ń bẹ ojú rẹ̀ ó bẹ̀rẹ̀ sí sú orí fífọ́ ẹlòmíì ò ní rórun sùn dáadáa kó sùn láàrin wákàtí méjì mẹ́ta kó ti lajú kalẹ̀ lẹ̀ nǹkan yóò dá mo ní tọ́ bá dọ́dọ̀ bàbókè o pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó bà wá mú kó níbẹ̀ kò sì ní bákan náà mọ́ mo ní kọ́ ọ má bora ẹ mọ́lé ẹ má bora yín pa ẹ dìde lẹ̀ máa bọ̀ wá bá bàbókè o ní shop number 10A Oye Kola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní Ìsọlọ̀ ní Èkó ibẹ̀ ni bàbókè o wà pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run tiẹ̀ náà ní sọ̀rọ̀ ṣe.
2: Bàbókè o ta ò fọ́gà kí ni iṣẹ́ má lana ọlọ́run jẹ́ kí ni iṣẹ́ gbogbo àwọ ọkùnrin tẹ́ ẹ̀ ń gbọ́ mi lásìkò yìí ọlọ́run jẹ́ ó lana ọkùnrin mi wà tó yẹ pé tó bá rí olólùfẹ́ rẹ̀ ara rẹ̀ ó ti sáré dìde yóò ti dàbí pé jẹ́ lọ tó bá bá súnmọ́ olólùfẹ́ rẹ̀ báyìí àfi wọ̀ ọ̀dọ́ bá dẹnu kọlẹ̀ irú kí la fẹ́ pe eléyìí.
3: ẹ ṣeun atọ́kùn tẹ rí àwọn nǹkan tẹ́ ẹ dárúkọ ọ̀hún à ń pè kán ní ìdákọ́lẹ̀ ọ̀tọ̀nìdákọ́lẹ̀ ọ̀tọ̀nì arábẹ́kú ọ̀tọ̀nì ojora ọ̀tọ̀nì tẹ̀sán ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta nǹkan ọmọkùnrin náà ná máa dà láàmú ìdákọ́lẹ̀ ẹni tó ń bá obìnrin rẹ̀ ṣeré yóò ṣe ń dèdè tó yẹ kó ṣe ṣùgbọ́n kò ní lágbára láti ṣe ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì là ń pè ní arábẹ́kú láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀ ẹlẹ́ẹ̀kẹta là ń pè ní ojora ara rẹ̀ ó dìde kẹ́niyẹn fẹ́ bóbìnrin rẹ̀ ṣeré yóò dàbí ìgbà tó rántí nǹkan kan ara rẹ̀ ti wálẹ̀ tó bá ti wálẹ̀ ò ti parí sẹ́nu ṣùgbọ́n tó bá dọ́dọ̀ bàbókè o a ní ẹ̀rọ ìgbàlódé èyí tá a máa fi ṣàyẹ̀wò tí wọn náà máa fojú gbogbo nǹkan tí ń ṣe nínú ara pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbókè o wàá gbà pé ní ọlọ́run bẹ lọ́dọ̀ bàbókè o.
2: ọlọ́run láti máa fi tewété gbòòwò yan sàn àìwọ náà má máa ronú pé má fè ní dọ́là má máa fọ̀ ládọ́túnla torí ẹlòmíì bó ṣe ń gbọ́ wa báyìí nísìnyí àìsàn yìí ó ti pẹ́ lára rẹ o ẹ má bínú ìyẹn gẹ́gẹ́ ní òmùmí lọ bí béèrè tí mo fẹ́ béèrè yìí tó rọ́pọ̀lọpọ̀ ẹlòmíà ni òun ti lọ gbà òun ti lọ awó òun ti lọ kòkò bábà sásùn ọkọ náà ló ń já sí gbọ́dọ̀ bàbókè o ọlọ́run ti gbàdúrà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ ni wọ́n fún bàbókè o ẹlòmíì báyìí tó bá gbéṣòro lọ tọ́lọ́run bá bí ya rẹ̀ yóò ti wá dúpẹ́ pẹ̀lú àwọn ẹ̀bùn ńlá ńlá mo ní lọ sọ́dọ̀ bàbókè o ohun tó wá ń tẹnu mọ́nà ni pé àti lọ gbá àti lọ àwo àti lọ kòkò bábà sásùn kọ̀ náà ni kí ni n tó ń fa eléyà àti pé kí ni ọ̀nà àbáyọ láti má jẹ́ kí nǹkan ẹ̀kọ́ ṣẹlẹ̀.
3: ẹ ṣeun atọ́kùn ọpọlọpọ àwọn èèyàn tí wọn ti lọ gbọ tán wà láwo ọlọrun nìkan máa sábà wá sọdọ àbókè òpópọ ọlọrun sì máa fún wa láṣeyọrí nítorí pé a ní ajẹgùn kan tí a ń pè ní ajẹgùn àdáyébá ajẹgùn àdáyébá yìí bàbá tó bí bàbá wa òun ló ní ajẹgùn yìí nítorí pé ọlọdẹ ni wọn nígbà tí wọn wá bí ọmọkùnrin bàbá wọn sọ pé ní ọmọkùnrin tó bá kọkọ bí òun kò gbé ajẹgùn yìí lọwọ òun ló fi jẹ sí pé ní gbogbo èèyàn tó ń wá sọdọ wa ọlọrun bá wa ṣe ṣùgbọn ajẹgùn àdáyébá tá a wá ń pè é gbogbo ẹni tá a bá fún kò sẹni tí òun tó sọ pé ní ọlọrun gbàdúrà o.
2: ẹ tún máa ń sọ nǹkan kan pé ẹ ní oríṣiríṣi ọ̀nà àti oògùn tẹ fi ń kojú àìsàn ìṣanú ara ẹ mo fẹ́ kẹ́ ẹ tún bọ̀ bá wa ṣàlàyé.
3: bẹẹni ẹ ṣeun atọkùn oògùn táwa fi ń ṣe ìwòsàn fún ọmọ ara ọgọ́ta àti márùn-ún ni tá ń pè ní 65 òun là á máa fi ṣe ìwòsàn fún ara ṣùgbọ́n ìlọ́dọ̀ ti bàbá òkè o èmi olóògùn ẹyọ kan tó máa wọgbọ àrùn torí bẹ́ẹ̀ tó bá dọ́dọ̀ òkè o a sọ fún ní dèdè bá ti fẹ́ fún ológun ìgbà tó fi gbà láṣẹ lọ́dọ̀ ọlọ́run tí wọn náà bá lò wá gbà pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òkè o tẹ̀sí ìṣiṣẹ́ bí bó ṣe yẹ kó ṣe.
2: ṣẹ́yìn náà ti wá rí yàtọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà lórí eré ṣùgbọ́n ẹ̀sìn tó ṣíwájú òun ló gba pò kínní bàbá òkè o wọ́n ti pẹ́ nínú ká ṣe oògùn ìwòsàn fún àwọn èèyàn lórí àìsàn ìṣanra tó ń da ọlọ́mọkùnrin láàmú kó wá pin lórí ọlọ́mọkùnrin nìkan ọlọ́mọbìnrin náà tí wọn náà bá ń rí oríṣiríṣi àwọn àpẹẹrẹ bóyá ẹlòmíì tí àládà rẹ gan tí wá dédé má fi ìgbàlà rẹ dọ́là kàn sí bàbá òkè òní shop number 10A oyekola plaza níwájú deeper life church mo máa ń ṣàlàyé lóòrèkóòrè pé tó bá jẹ́ pé ọ̀nà ìsọlọ̀ ni wọ́n ń gbàbọ̀ tó bá ti dé jákàndé báyìí ká tó rí ṣọ́ọ̀bù kíní ṣọ́ọ̀bù kejì ẹ ti rí plaza yẹn ó tóbi báyìí níwájú deeper life church ni ibẹ̀ ni shop number 10A wà ìwọ ṣáà ti bèrè bàbá òkè o ẹyẹ méjì ò kí ń jẹ́ àṣà bàbá òkè o ìlú mọ̀nká ni wọ́n ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti mútalí ilẹ̀ torí èrò máa ń pọ̀ nítorí pé ibi tí ọlọ́run bá ti ń gbọ́ àdúrà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń fẹ́ lọ́bẹ̀ bàbá òkè o kí lẹ fẹ́ sọ nípa èrò tó máa ń pọ̀ ṣé kò ṣe pé bóyá ẹ máa ń ṣojú ṣáájú pé ẹni tó bá gbọ́ kọ̀ bọ̀lọ̀ kù wá àbí nǹkan kan.
3: Gbogbo ọba kan náà jọ ni wá nítorí pé tọba dé mẹ́kà yàtọ̀ síra wa béèyàn bá ṣe dé òun náà la ṣe máa ń ṣe ìdánilẹ́wọ̀ fún àwọn èèyàn torí àwọn èèyàn máa pọ̀ púpọ̀ ìwọ náà tọba tó wá tètè dèndélẹ̀ kọ́ ni bá tètè wá láàárọ̀ àti wà mẹ́rin látago mẹ́jọ àárọ̀ dàgbọ́ mẹ́fà rọ̀lẹ́.
2: Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yín.
3: Bẹ́ẹ̀ni gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa náà ni wọ́n wà ń bẹ̀ ọba gbogbo wọn pátá apọ̀ ń bẹ̀ tí wọ́n ti rí oníkálukú náà sì ló mọ iṣẹ́ ara ẹ̀ nígbà tó bá dọ́dọ̀ wa ọgbà pé ọlọ́run jẹ́ lọ́dọ̀ bàbá òkè tó sì ń bá wa sí.
2: Àmọ́ èyí tó dájú jù ni pé bí bàbá òkè ò bí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ṣe ń da yín lóhùn ọ̀dọ̀ bàbá òkè ò náà ni ẹ padà lọ fi àdàbà ètò rọ̀ sí torí àwọn ni wọ́n padà da yín lóhùn finally so má ní ìfòyà pé akọ́ṣẹ́mọṣẹ́ náà máa tì mí sí bàbá òkè ò gangan fúnra wọn àwọn ni wọ́n ń dá àwọn èèyàn lóhùn gba ojú òpó bàbá òkè ò kó máa pè wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ 08094471143 08094471143 tàbí 08022613442 08022613442 a ò ní ṣàìsàn táìsàn fi tán lẹ̀ láṣẹ ọlọ́run ọba Èdùmarè shop number 10A Oyekola plaza níwájú deeper life òun là mí ẹ̀ ó dìgbà kan ná.
1: àríkẹ́ inú lọ́dẹ tó rọjú kókó báyìí.
4: Ojú lọ ṣì rí tí àwọn tí máa bọ̀ jẹ́.
1: Èmi ló ṣe.
4: Ẹni bá yẹ bó ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni bí o lè sọ kìdí lẹ̀ ká tó wọ̀gùn fún. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń pín lọ sédìí eré wa ni. Bẹ́ẹ̀kẹ̀ òkétèrè ò ní tì tọ sàdédàjì ọ̀nà. Ṣé o ti kárí wọnú bí èpò ló tó fẹnu kan yìí?
1: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Ìlú wa ni ti ṣe báyìí nínú ìfẹ́ mi.
4: Ṣé èmi ni màá ṣẹ̀rẹ̀ sọ fún pé kẹlẹ mójú tó ara yín? Bàdàdà ò fẹ́ ká máa kárí o. Ó lè mojú bàbá òkè o.
1: Ìwọ́n náà sọ̀rọ̀ sókè. Ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́mọ aráyé tó gbójà lẹ́ẹ̀rẹ́ fún ògùn jẹ. Ọ̀pẹ́ yìí tó ń ronú gbòòrò gbòòrò. Ara títa jẹ, ara títa ara yín. Kí bàtà ó máa bọ́ lọ́sọ̀ọ́ ní ènìyàn kò sún ọ́.

0: Shop 10A, Oyekola Shopping Complex, Ladojuko Deeper Life Church, Jakonde Gate, Egburu, Isolo Ibele, Epe 080-944-71143, 080-944-71143. Baba Oke o, Elebo bi bebe bebe.
1: Ele no pe ko ko ni bitu, ni ka ba ti so ni la ba ti so do mo la wa. Na ro e ko ba la ba ni le je ko ati je ijoba. Agbẹ́jọ́ àwọn kábíyèsí àwọn ọba aláìníyà ó kúrò fi fún ìwé tó wá sí iléeṣẹ́ bẹ́ẹ̀ lọ́fẹ́ káàsì màbẹ́ẹ̀lẹ́ fún ọba jẹ́ ìdájọ́ tó dá ìpínlẹ̀ yìí ìpínlẹ̀ fún wa.

0: sa ati o bato la gbere gbe ni ati le ni bo ni e ko ba ti de ba se yo ti se sa pa pa de so ya le de si ka bi so le ya ba ba ba ko ya ko bi la wa de bo le bi bi de bi de ya la ko le ya ko ta ka e ri a de ati le o fu ni wa ko do ati le ko lo ko ìyálọ́gbà ti ní kọtọ́ adúlé ní àwọ́rì ọbaọba tó ní kọtọ́ ní gbọdọ̀ bí ìṣọ́lá aṣíwájú làṣìṣì àgbàgbọ́yọ̀ bàbá àgbàgbàgbọ́ olóyè ní káyọ̀ akẹ́rẹ́kọ̀rọ̀ owó ńlá agbábọ́ọ̀lù ti ìrìntẹ́lẹ́tẹ́lẹ́ ti bí ìṣẹ́yìn àtẹ lọ́pọ̀lọpọ̀ èmi ọrúbà bàbá àbí ọrúbà kìí gbọ́rọ̀ sí ọgbọ́lá ní aláàbò wa ìrìn abíọ́lá ìbáríkà pọ́pọ́tì ìrọ̀lẹ́ onídìní àti ìṣẹ́ṣẹ́ ọ̀nà ìṣẹ́ ìwà padà àtàlẹ́gbẹ̀ẹ́gbẹ̀ náà kọ̀ tó sí.
1: Ìyẹ́ ẹgbẹ́ àpèdè Yorùbá ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn àti Happy People's Club Alhaji Agbemisola Ọlanu kan aláṣẹ Twins Mother Food Canteen akówọjọ ṣàṣálẹ́kọ̀ kí gbogbo oníbàárà wọn tí wọ́n bá wọn ra oúnjẹ àpamọ́wọ́ owó àtàjèrè ọjà bákan náà ni wọ́n ń kí gbogbo ọmọ ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn land láìgbàgbé Ìbàdàn Pillars Club lọ́mọdé lágbà Happy People's Club ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá tòótọ́ àti ẹgbẹ́ àpèdè akúṣẹ́ ọpọlọ a ò ní tọ́sájò a ó kó èrè òkò délé ẹgbẹ́ yín ó máa lékún a ò ní tọrọ jẹ a ó máa ríná rílò a ó tayọ nínú ẹgbẹ pẹlú ẹmí gígùn àlàáfíà la ó fi lò gba o àmì.
2: Ẹ̀tẹ́tí sí ìkéde pàtàkì yìí kò sí kékeré akàn tí kì í nílé lórí abálájọ tọ́pọ̀lọpọ̀ àwọn olùgbé àlímọ̀ṣọ́ ìgọ́dọ̀ ìkọ̀tún ìjẹgun ìjẹdòdó ìjẹagẹmọ ìṣẹ́rí àti gbogbo agbègbè rẹ̀ tí ń dà lọ́gbọ̀ọ̀rọ̀ lọ sí ilé iṣẹ́ àpamọ́ bẹ́ńchọ̀ tí wọ́n ń ta ojúlówó ilẹ̀ ilé dúkìá land houses and assets bákan náà wọ́n tún jẹ́ developer tó ń báni kọ́lé ìbẹ̀rù ọlọ́run nílé iṣẹ́ olóyè Muriziku Àpàọ̀mọ̀ fi ń bá àwọn oníbàárà wọn ṣe àwọn tí wọ́n ti dán ilé iṣẹ́ àpamọ́ ventures wò gbogbo wọn náà kan sára sí òótọ́ ọ̀nú tí wọ́n fi ń ṣiṣẹ́ ńbẹ̀ láti bá wọn dòwò pọ̀ ẹ̀yìn náà pé Alade Alhaji Muriziku Àpàọ̀mọ̀ Abulẹ̀ Ṣowó 08032751648 lẹ́ẹ̀kan sí 08032751648 ẹ̀yìn náà bá wọn dòwò pọ̀ lẹ́nìí kẹgbà pé ìkànkì ṣẹ̀ṣẹ̀ rà gbó.

0: pàtàkì ọgbà àdúpẹ́ lọ́wọ́ rẹ̀ ó gbọ́dọ̀ ọmọràn ọlọ́run ọmọ ṣeun àríyìnrọ́ àlámọ̀ dúpẹ́ bàbá tọmọ ń tẹ́nìkan mọ̀ bàbá mi ọ̀rọ̀gọ̀ jígọ̀ ọlọ́run ló lórí òun ló borí ohun gbogbo òun là lékè ọlá òun ni agbára ti ń bẹ lórí ohun gbogbo ọlọ́run ni ogbo kọjá ogbo ẹni ọba wù ní ń pa ẹni ọba wù ní ń jí ẹni ọba wù ní ń gbé òkè tọwọ́ ọlọ́run ẹ̀yin kọ́ yìí ẹ kú léwu ogbo bí kíbi tẹ́ ẹ wà tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ mi wọ́n mọ̀ kí ní tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ mo kí n tológun tológun mọ̀ kápó mo sì kápò mo kí òun tàfà mo kó lu ọdẹ mo kí ojú tá a mú tàfà sọmẹran kú tí ọ lọ táwọn sàlámì lórúkọ mi ẹ kalẹ o kí mo mú tọyìn wá lálẹ tòní ẹ jẹ mú kéde yìí náà mo padà bọ ẹ kú kalẹ.
1: Orí ẹni a máa gbé ni ẹ̀dá ẹni a máa ṣègbè lẹ́yìn ẹni. Orí ẹni a máa dáko lọ ẹni padà ṣùgbọ́n àwọn adínilọ́wọ́ ògo ń bẹ níta àwọn tí wọn kì í fẹ́ kéèyàn jẹun tó wá jẹ láyé kò sẹ́ni tí kò ní àrà nínú o kò dẹ̀ sẹ́ni tí kò ní ọ̀la tó dára àwọn àrà bá tún ẹni wọn máa fọwọ́ dání dúró sí ni lára kọ nọ́mbà yìí sílẹ̀ lẹ́ẹ̀kan 08033735570 àfa nímọ̀káyé ló ń pè yẹn bí àmì àtàgò bá ti kúrò nínú ayé ẹni a gba ìtura wọ́n wà ní nọmba 61 santos avenue lẹ́ẹ̀kan sí nọmba 08033735570 àdúrà ní ṣe ti wá tí o àmì.
0: Ẹ̀yin ò ní ọjà tètè wá wọnú agbami ètò gan-an kí mo pàkó orí ètò yìí lálẹ́ ètò ní mo pè ní ọwọ́ ọwọ́ bọ́wọ́ wọn bá jáde tí bá ń bá ní rìn tó tún lòun wọn bá ní rìn lọ́dún tuntun bàbá lé ibẹ̀ ni ọ wà ọwọ́ ọwọ́ ilé ibi àti bí ni a máa tẹ̀lé ní kiri ọwọ́ ọwọ́ bí a dàgbà sí a máa tẹ̀lé ní kiri ọwọ́ ìyá ẹni àbọ̀wọ́ bàbá ẹni a máa tẹ̀lé ní kiri ìdí àti túmọ̀ òní wípé gbogbo ẹni tí wọ́n bá ti ń sọ fún pé ọjọ́ ìyá rẹ̀ bí ìmúmú ọjọ́ bàbá rẹ̀ bí ìmúmú ẹ̀yìn kọ́ yìí kó ń tọ̀hún òkè sára kó mọ̀ wọ́n á jarú ogun tí bàbá rẹ̀ jà kó mọ̀ jarú ogun tí ìyá ẹ̀ jà ọwọ́ ni ọwọ́ àtẹ̀lé ni mọ́ padà ọwọ́ ọwọ́ abánirìnrìn àjò ọwọ́ ọwọ́ tí màá bá ní rìn fún ọdún ọwọ́ ọmọ jẹ̀mọ́ ni wọ́n ń pè é kí lọ́wọ́ yìí máa ń ṣe ọwọ́ tí màá ń lé eré dànù kí lọ́wọ́ yìí máa ń ṣe ọwọ́ tí kìí jẹ́ kẹ́ẹ̀yàn oríire mú ọwọ́ tí kìí jẹ́ kẹ́ẹ̀yàn ríre gbà wà lójọ ìyá ẹ bí ìmúmú ọjọ bàbá rẹ bí ìmúmú àjẹ pé ogun tí bàbá rẹ jà lọmọ jà bẹẹ bí bàbá ọba borí ogun yóò ṣòro fọmọ láti borí ogun bí ìyá ọba borí ogun yóò ṣòro fọmọ láti borí ogun ọwọ ẹ má bínú o ẹtí mọ ń sọ ni wípé bọ́wọ́ bá ń bẹ lára ènìyàn ọwọ́ mọ̀ ń dàbí àmì ọwọ́ ilé ti ń bẹ lára ẹni a mọ̀ dàbí àmì ni ẹ̀yìn kọ́ yìí bí ọwọ́ ilé bá ń bẹ lára ẹni a mọ̀ jó ni wàìwàì a mọ̀ da nǹkan rú a mọ̀ ba àyàn mọ́ jẹ́ ọwọ́ ẹ̀yìn kọ́ yìí ọlágbára o kí lọ́wọ́ máa ń ṣe a máa dáni dúró ọwọ́ ìdílé ọwọ́ ilé bàbá ẹni owo ile iya eni ti ba ti nbe lara eniyan owo bi ta gbe ta ti jade ama dani duro ama fa promise and fail owo ni wa ni owo baba e lo mu owo iya re lo mu promise and fail awa ma wole nitori owo eni lo mu owo ile baba owo ile iya promise and fail promise and fail gbogbo titi ngbo mi e tin jagun owo e tin jagun te fi joya yin abi te fi jo baba yin e tin jagun e abi ta wa loju kan bi omi adagun on ta fi jo baba eni on ta fi joya eni ki nkan ko mo yi pada on ta fi jo baba eni on ta fi joya eni ki nkan ko mo yi pada owo adani duro owo agbo ogodanu owo ti mo nda ire duro owo ti mo nle olore lara eni owo ti mo nle oluran lowo wa ni bi baba re na o se oluran lowo nu wa ni bi won se daya re duro na nu ebe ri bo ti joya e bi mumu ebe ri bo ti jo baba re bi mumu eyin ko yi owo ile a ma dani duro owo bi ati bi ni a ma dani duro owo ni won pe ni ami towo ba ti wa lara eyan wa ni ami ni ami daduro ami promise and fail ami ni owo emi ni mo ni nkan mi ase a ma je ami si yan lara eni kan ni kini tumo emi ni mo ni nkan mi eyi o ni tawon agba owo eyi o ni tawon agba tiru owo ba nba nbe lara eniyan beyan ba nfa ko ni tora won oni tohun a ma le ko ni ba oni tohun a ma gbiyanju iyanju re a ma ja sasan bi owo ile ba nbe lara eniyan oni tohun o ti eni tegbe bi owo ile ba nbe lara eniyan bi ti nurse aiso lotun a ma nurse gbese losi owo ile ni won ni to fi joye ni gbese won ni to fi joye la irile oko gbe won ni to fi joye o lenu won ni owo ni nbe lara ni fi nfenu ko abeyin omo pogun enu nbe ah omo omo lagbara o owo a ti farahan oluranlowo ni le ranlowo mo owo ni wa kan mo binu e lai nidi owo ni o se won se lara re owo nbe lara re o boja kale ko kota o de sini yowo mi money re be lodun yi le owo eku o lara re ama fadua jagun ama suma ladua ama sume ni ba moju ni lo owo a ma dani duro a ma deni mole a ma le ni ku le ola a ma tile ku oro mo ni owo sowo nbe lara re kila kiesi ti e sowo yo tun ba orin ajo odun yi ko gbodo ba o lo e je mu kede yi ki ndele se animo kaye ba fo ba pa

0: ọwọ́ ni wọ́n ọwọ́ bá bẹ lára ènìyàn ni wọ́n bá pè é sí nǹkan rẹ bọ́ bá ti ń débẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa sọ pé wọ̀kọ́ làwọn pè yóò la pè ọ́ bàbá tí ń tún bàtà ṣe tí ń wọ bàtà yìí ọba sì farabalẹ̀ gbọ́rọ̀ yìí o ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nínú mọ́tò ẹ gbọ́rọ̀ yìí ọwọ́ ọ̀lẹ́ a máa dani lágbònú bàbá tí ń sùn tí ń yẹ yìí ọwọ́ ọ̀lẹ́ a máa tilẹ̀kùn mọ́ mo lógo òbí a wá jìyà lórí ọmọ wọn sọdà sán kì í sàwọn ọmọ òun ìwọ ló múra sọ̀rọ̀ ara rẹ àwọn ọmọ kọ́ ni ò fẹ́ ràn ọ́ lọ́wọ́ ọwọ́ ni ń bẹ lára rẹ àwọn ọmọ kọ́ ni ò fẹ́ dìde sí ọ ọwọ́ ni ń bẹ lára rẹ àbí ìwọ ló kíyè sára àǹtí rẹ relé ọkọ padà ọwọ́ adání padà àwọn àbúrò rẹ méjì náà relé ọkọ wọn padà ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ wá wà nílé bàbá yín ẹ wà lábẹ́ àkàtà ayá yín ẹ sì ń pé no problem ẹ mọ̀ pọ̀wọ́ ń bẹ lára yín àbí ọdún wo ló ti wọlé ọkọ o ọ̀gbọ̀n pa ọ̀gbọ̀n po ẹ mọ̀ pọ̀wọ́ ni ọwọ́ kan ti bà yín lọ ọwọ́ abánirinrìn àjò èyí ò ní wọ́n mọ̀ ń pè ní ọwọ́ abọ́dọ́yípo ọwọ́ ọba kan náà yọ̀dà fún yín ọwọ́ ọba kan náà alọ́wọ́ ọba kan náà bákan ṣé bákan náà sì ni ẹ̀yin tí wọ́n ń kí pé ṣé bákan náà sì ni ẹ múra o ọdún yìí ò tún gbọ́dọ̀ rí bí tèsí ti rí ẹ múra o ìyànjú làágbá o ká lè láṣeyọrí ọwọ́ ilé a máa tẹ̀lé ní kiri ọwọ́ ìyá ẹni ọwọ́ bàbá ẹni a máa tẹ̀lé ní kiri ẹ múra o ọwọ́ ń bẹ o ọwọ́ àwọn àgbà.
1: Báyìí yé lù rẹ̀. Ẹ̀lọ́ ìkọ́ àlejò òpè. Yé lù rẹ̀ sílẹ̀ ó pariwo. Ẹ̀lọ́. Orúkọ ìbẹ̀rẹ̀ tí ń pè wá. Níbo nìyẹn wà? Ẹ bá mi sàdúrà fún ẹtọ́ ṣe nígbà wẹ̀tẹ̀ cousin animal carrier wa tapa worldwide.
2: Àwọn náà ṣe nílò ọ̀wọ̀ náà nìjẹ́ wọn wálé láìláì
1: o. Ìwé a máa jẹ́ ní agbára ọba. Àǹjẹ́ lọ́wọ́lọ́wọ́. Lákùúwá ta ìlà rẹ̀. Mọ́ ìlà gbogbo bẹ̀rẹ̀ sí gbogbo ẹlọ́gbọ́n sí ẹkọ lọ́gbà yẹn o.
2: The
1: first gate, Abi.
2: Yeah,
1: so, could you have sold your door, Abi? Iléeṣẹ́ amúnáwá tó rẹ pé ó pé lọ́bẹ̀ àwọn wà ní badagry road bẹ́ẹ̀ wá fún ẹni agbára ọlọ́ba tó ó dára ọ ẹ ṣe gan ẹ jẹ́ àwọn pé gbogbo olólùfẹ́ tó àdìtú adúpẹ́ lọ́wọ́ ẹnì kejì wa náà tó rẹ pé tukọ̀ abala tó rẹ pé wà yẹn tó ojú òkú kọ́sì màníwà káyé bàbá tapọ̀ wà bíládé 00337355700 àfà ńlá nìyẹn kọkọrọ àdúrà ní kàlẹ́ àdúrà tàbí kẹ́kọ̀ọ́ bí òpó 0708924444 náà ní bí òpó wọn nítorí afẹ́dà tó kù díẹ̀ káàtó ó sì fẹ́ àdúrà ìdílé central mall tó rẹ́pẹ́ àrí 256 ìkọ́tò ìdínwó road ní ìdínwó boston ní ìdínwó ní ìpínlẹ̀ èkó màlúùmọ̀ bí wọn 3 ìwé àlàyé tó tán kọ́ńgẹ́sì àti wíwọ́ láwà ní àtìkárí àwọn ẹ̀ síta lábìrì gbàlejò àgbàlẹ̀ lọ́wọ́ abúdé ṣẹ́tura aláàjì mẹ́rin sáàdùdín sanfàdín ọjàrà ọjọ́ kẹfọ́sù kẹsàn-án 25 sunday lọ́bọ́ sí olágun mẹ́wàá rẹ̀ tó lọ́wọ́ bẹ̀rẹ̀ ní crystal college àlọ́ opc junction ìdíwọ̀n lẹ́kọ̀ọ́ ìtọ́pẹ̀ ní pàtàkì àti ojúṣe tó rẹ̀ ṣe ìdíje ní ọ̀sẹ̀ stan olutuko eto naa ni mukada yusuf raji ojo la lojo naa yo je ni agbara oloba the current chief imam wa ni masalasi mba bond fl central mosque papa jula laji mo wa bin fataya abdugafar alayori wo la wa ni fukarul islam bala islam wo wo fojo naa special guest of honor ati jelili ayede ododo oba ile tafuji ododo la lagbagba laji ole islamon ashina jaraku wa kala laji ole wali odosi AK sina no gbeyin lagbagba laji lupo ibada lake o wa kale te ba bu wa pa wa nso so ka muhammadu la fi je ma bu wa pa nso so ka muhammadu la fi je bless ya luko lo di owo obati ni mo agba oba apa ri gbe de lori to wa to ti a pe ni aditu o le mo da e ni dara o e mo toju mi o mo ye leko ya o si baba o si o e wo fi ya jogbo o ku o bi la dide di gbe gbe lo ko te mi je e se tete ti so o ti jogbo e se

ìta gbangba báyìí là ń ta gbangba. Bíróba lọ fógun ọdún, ọjọ́ kan ṣoṣo báyìí òun lóòótọ́ ó bà. Ẹ káalẹ́ ẹ̀yọ́ ọmọ Nàìjíríà, mo kí wa tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́, mo kí wa tológun tológun ní gbogbo ibi tí àtẹ̀gùn ìkànnì Bond 92.9 FM tó ń fẹ́ dé. Ẹ má jọ yà yín lẹ́nu, ẹ wò pé láyàjọ́ ọrú èní báyìí lọ́jọ́ jímọ̀ ọjọ́ Friday, ẹ kì í sábà gbọ́ bẹ́wàjì ọ̀tún ọ̀tún lọ́jọ́ yọ ọ̀tún ọ̀tún lòrùn bẹ́ẹ̀ ni o. Ọ̀rọ̀ ìkọ̀kọ̀ lètò ètò òun lọ̀rọ̀ ìkọ̀kọ̀. Ìdí tẹ́ ẹ fi gbọ́ mi lálẹ́ yìí, ó ní bá ẹnìkan bẹ tó yẹ kẹ́ ẹ mọ̀, ẹnìkan bẹ tó yẹ kẹ́ ẹ gbúrò ẹ̀. Bàbá kan bẹ nílùú Èkó yìí tó jẹ́ wípé ó ṣeé ṣe kẹ́ ẹ ti máa wárú èèyàn bẹ́ẹ̀, ṣùgbọ́n tẹ́ ẹ tí ì láǹfààní àti pàdé wọn. Ẹ gbúrò wọn, ẹ gbọ̀n pa wọn lálẹ́ yìí. N tó fà á nìyẹn o, tẹ́ ẹ fi rí mi, tẹ́ ẹ fi gbọ́ mi lálẹ́ yìí. Mo kí wa lórúkọ gbogbo àwọn lọ́gàá lọ́gàá iléeṣẹ́ rédíò tá a wà yìí. Mo kí gbogbo àwọn ikọ̀ ètò ọ̀rọ̀ ìkọ̀kọ̀ pátápátá porogodo tá a jọ débi lálẹ́ yìí. Èmi Ọ̀túnba Bẹ́wàjì Adékúnlé Ọ̀túnba bá a sọ̀rọ̀, ààrẹ akọ̀yà gbogbo ìṣẹ̀rí ọlọ́fin. Ẹ ò tẹ́ ẹ bá ń gbọ́ fúngbà àkọ́kọ́. Ọ̀rọ̀ ìkọ̀kọ̀ lètò látàgbàlá bàbá wa bàbá orí ọ̀fẹ́ spiritual center. Bàbá orí ọ̀fẹ́ spiritual center, àwọn lọ́lọ́run gbé kalẹ̀ láti máa wá ojútùú sí àwọn àdojúkọ lóríṣiríṣi tó lè máa bá ẹ̀dá fínra nínú ayé tàbí lágbo ara. Ẹ mọ̀ wípé ẹ lè dédé gbọ́ mi láì jẹ́ pé bàbá yìí ti ní àṣesílẹ̀ tó dáa àti àwọn ànáwọ́sí tó sì fi yan gan. Ẹ jẹ́ wá ṣe báyìí ká tó wọnú ìrírí ayé àgbọ́sọgbọ́n talẹ́ yìí. Ẹ jẹ́ ṣe báyìí, ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi bá bàbá yìí sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ ṣe lè rí wọn tẹ́ gan ní wọn. Kí ni tẹ́ ẹ mú lọ́wọ́ ìgbàgbọ́ yín àti ẹgbẹ̀rún kan péré tẹ́ ẹ fi gba káàdì lọ́dọ̀ wọn. Ẹ jẹ́ dókè lọ́hùn kẹ́lẹ̀ ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn àti bẹ́ẹ̀ ṣe kàn wọ́n lára ká wá wọnú ìrírí ayé fún talẹ́ yìí.

0: ṣẹ́gun pẹ̀lú òtítọ́ ọnú ibi tí màá pẹ́ wà ni màá dà ọ́ wà á jẹ́ kọ́ dẹrú bẹ́ẹ̀ ṣé gbogbo ìṣòro rẹ wá bá ọlọ́run àlá ní agbára ọlọ́run ìwọ náà yóò dẹ́dá ọpẹ́ tètè yọjú sí bàbá orí ọ̀fẹ́ spiritual center tí ń bẹ ní nọmba 9 ọ̀nà ebu street olówó ńlá bus stop along lasu ìsẹ̀rì road iṣu sí ẹ̀gàn ìgọdọ̀ lagos ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08128718630 lẹ́ẹ̀kan sí 08128718630 tàbí 08034962522 08034962522 bàbá orí ọ̀fẹ́ spiritual center ló ní kó dé gbogbo ìṣòro rẹ wá bá ọlọ́run ọba àlá.
1: Mo ti jẹ́ nìyẹn o. Mo ti jẹ́ nìyẹn o. Ẹni tó lórúkọ re kò ní foríkè tí ò dá kó fi bà jẹ́. O lọ̀rọ̀ bàbá orí ọ̀fẹ́. Bàbá orí ọ̀fẹ́ odidi ọdún bíi méjì àtààbọ̀ ni mo fi ṣèwádìí bàbá yìí torí tí èèyàn bá sọ pé èmi ò ṣẹ̀ṣẹ̀ máa sọ ọ́ ní gbogbo rédíò tí mo ti ń ṣètò wípé bọ́ ọ bá ní òun wo aláǹgànná ìwọ̀n bíi méjì wá bá ọ̀tọ̀ tọ́jú wọn o tí wọ́n gbádùn bọ́ ọ bá ní ẹyin ìwọ́ máa ń pa visa ìmú àwọn tí ó fẹ́ travel wá bá ọ tó ṣe visa fún wọn o tí wọ́n dọ̀hùn tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ tí è ṣe pé tí wọ́n lé wọn padà wálé tọ́ ọ bá ní ẹyin àìsàn kan tàbí àrùn kan ni wọ́n ń wò lọ dáwọ́lé lọ mọ̀ ń pa ẹ̀ màá mú irú àwọn èèyàn tí irú àìsàn bẹ́ẹ̀ tárùn bẹ́ẹ̀ ń ṣe màá mú wọn dọ́dọ̀ rẹ o torí pé kìí ṣowó kìí tún ṣowó mọ́ látún wá torí ẹ̀ máa wá sọ tí ò ṣe tí ò rí bẹ́ẹ̀ fún ọmọ nàìjíríà mi ò mọyẹ tónítàn fẹ́ gbélẹ̀ o èmi o ọ̀túnba bẹ́wàjì adékúnlé èmi ò ní polówó tí ì mọ̀ díẹ̀ o ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yẹn tẹ́ fi já sọ́dọ̀ bàbá bàbá orí ọ̀fẹ́ nìyí ẹ pè wọ́n ẹ mọ́ fíláàṣì ẹ̀yin lẹ mọ tí ń ṣẹlẹ̀ sí yín lọ́wọ́lọ́wọ́ lẹ mọ ibi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ tọ́ba dẹ̀ wá jẹ́ pé n tó súnmọ́ yín ni ẹ torí onítọ̀hún ẹ pe bàbá kẹ júwe ọ̀dọ̀ bàbá fónítọ̀hún pé bàbá orí ọ̀fẹ́ ẹnìkan báyìí báyìí ń bọ̀ o nọ́mbà yìí ni kẹ́ ẹ pè wọ́n sí 08128 7118

0: Center. Orúkọ ọ̀rọ̀ ni nítò tọ́mọ gbà nípa kí a gbé ètò àdúrà kalẹ̀ lórí èyíkéyìí ìṣòro tó ń jà bí èjì. Àìrí ọkọ tàbí ayafẹ́, ṣiṣẹ́ bí ẹrí jẹjẹ rírí, tàbá ìrọmọ bí, àìsàn tàbí àrùn. Agbára àdúrà Alukuran ni wọ́n fi ń jagun ṣẹ́gun. Pẹ̀lú òtítọ́ ọnú, ibi tí màá pa ẹ́ wà ni màá gbà ọ́ wà. Má jẹ kọ́ dẹrù bà ẹ́. Ṣé gbogbo ìṣòro rẹ wá bá Ọlọ́run àlá? Ní agbára Ọlọ́run, ìwọ náà yóò gbé dá ọpẹ́. Tètè yọjú sí bàbá orí ọ̀fẹ́ Spiritual Center. Tí ń bẹ ní nọmba 9 Honorable Street, Olúmọlá Bus Stop, Along Lasu, Ìsẹ̀rí Road, Iṣu ti Ẹ̀gàn, Ìgọdọ̀ Lagos. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. 08128718630. Lẹ́ẹ̀kan sí 08128718630. Tàbí 08034962522. 08034962522. Bàbá orí ọ̀fẹ́ Spiritual Center. Lórí kò dé gbogbo ìṣòro rẹ wá bá Ọlọ́run wá bá àlá.
1: Bàbá orí ọ̀fẹ́, ẹnìkan báyìí ń bọ̀ o. Nọ́mbà yìí ni kẹ́ ẹ pè wọ́n sí 08128718630. Ẹ gbọ́ dáadáa. 08128718630 tàbí 08034962522. Bẹ́ ẹ bá pe tọ̀hún yẹn tó bá ń bísí jù, ẹ bá wọn sọ lórí eléyìí. Òun náà ni WhatsApp nọmba wọn 08034962522 tàbí kẹ́ ẹ mọ́ lọ sí nọmba 9 Honorable Street, Olówólá Bus Stop, Along Lasu Ìsẹ̀rí Road, ní Ṣùtì Ẹ̀gàn, ní Gàdo nílùú Èkó. Ẹ pè wọ́n, kì í ṣe pé ká ẹ pè wọ́n nìkan, ẹ yọjú sí wọn. Bẹ́ẹ̀ bá sì ń lọ, bẹ́ẹ̀yàn bá ń lo okò yọ̀ mọ́kọ́, bágbẹ̀ bá ń lo okò yọ̀ má dà. Ẹ gbìyànjú nǹkan kan lọ́wọ́, bàbá yìí kì í ṣáàjì èèyàn o. Òun ò ní ní kẹ́ ẹ lọ mú dọ́là wá o, kò ní ní kẹ́ ẹ lọ mú pàǹsì wá o. Wọn ò ní bèrè 500,000 o. Dèdé tí wọ́n yanjú tẹ́ ẹ torí ẹ̀ lọ bẹ̀ ni bàbá yìí ni wọ́n béèrè torí pé àwa ti rí ni o. Ẹ kàn sí wọn. Èrí ayé àgbọ́sọgbọ́n fún tèmi, kò sẹ́ni tí kò ní rẹ́kọ̀ kọ́ ńbẹ̀. Ẹ gbọ́ o, ẹni tí ò lè rẹ́kọ̀ kọ́ ńbẹ̀ òun lẹni tó jẹ́ pé kò sí èèyàn rí, kò jọ́mọṣẹ́ rí, kò já kẹ́kọ̀ọ́ rí, kò sí lábẹ́ iléeṣẹ́ kankan rí kó tó dọ̀gá. Àlàyé yẹn ò yé yín. Kò sẹ́ni tẹ́ bá lókè tí ò gbà sàlẹ̀ kọjá. Kò sẹ́ni tí ẹ bá ní ipò ọ̀gá tí ò sọmọṣẹ́ rí. Bẹ́ẹ̀ni, kódà kí èèyàn jẹ́ ààrẹ orílẹ̀-èdè, ó ti fìgbà kan tóun náà ti fi ṣe yẹsà your excellency rí. Torí pé ẹ̀dákun ní Nàìjíríà yìí, ká má tiẹ̀ sọ ìlú míì, ta lẹ́kàn déédé bá ní Aso Rock Abuja, tí wọ́n ní ẹni yìí ni president Nàìjíríà o, tí ò ti ṣe du ipò kan tàbí wà nípò kan rí kó tó dépò ààrẹ. Sọ́wà sá, kò sí tọ́ba wà ẹ̀sọ́ ẹ̀dá ọkọ̀ onítọ̀hún. Ṣé bàbá wa Ọbásanjọ́ lè fẹ́ sọ ni tí ò ti ṣe ẹyẹ sà fún èèyàn rí kó tó di ààrẹ? Àbí ọ̀gá kọ́lọ́n fọ̀run kẹwọn yáradùà? Tàbí ebile Goodluck Jonathan kọ́lọ́n jẹ́ kí wọ́n pẹ́ torí wọ́n ń bẹ láyé? Títí dórí ẹni tó wà ń bẹ̀ báyìí, kò sẹ́ni tí ò sọmọṣẹ́ rí. Ká má wàá sọ àwọn.

0: ja bi eji airi oko tabi aya fe sise bi erin jeje riri tabi iro mo bi aiso tabi arun agbara adura alquran ni won bi njagun segun pelu otito onu ibi ti ma pa wa ni ma gba o wa a je ko de ruba e le gbogbo oso re wa ba olohun ala ni adara olohun iwo na yo de da ope tete yoju si baba ori ofe spiritual center tin be ni number 9 honorable street olohun la bus stop along lasu iseri road isu ti ego igodo lagos e pe won sori re ba ni so yi 08128718630 lekosi 08128718630 tabi 08034962522 08034962522 baba ori ofe spiritual center lori ko de gbogbo soro re wa ba olohun wa ba la
1: arabirin yi o fori jagbo be lojojumo ọ̀gá yìí sì ń yọ owó kìíní pos tí wọ́n gbélé lọ́wọ́ pé tọ́ bá ti ń ta ń jẹ àwọn tí wọ́n bá wá jẹun ibi ni kí wọ́n mọ̀ sanwó sí atm wọn ibi ni ká ẹ mọ̀ ti bọ̀ wọ́n ń yọ owó ọ̀gá rẹ̀ yọ́ wàá gba tamina pos lálẹ́ bí aago mọ́kànlá yóò kówó tó wà ń bẹ̀ kúò wá tún ti dàárọ̀ ọjọ́ kejì yóò tún gbélé lọ́wọ́ ó sì ṣiṣẹ́ bẹ́ẹ̀ fódìdì bí ọdún mẹ́fà lọ́dọ̀ rẹ̀ kò rí nǹkan kan náwó sí tó gbéṣe lẹ́yìn pé ẹnjẹ àárọ̀ ẹnjẹ ọ̀sán ẹnjẹ alẹ́ eléyìí ló ṣe títí tó fi di 2025 inú oṣù kọkànlá lọ́rẹ́ rẹ̀ kan wá ní iṣẹ́ yìí ó ní bp kó tó di pọ̀ wá bẹ̀rẹ̀ nísìnyí báyìí ó ti di oní bp báyìí àwọn ọmọ rẹ sì rèé wọ́n sì ti tójú bọ́ kódà ẹ̀kan nínú àwọn ọmọ rẹ̀ obìnrin ti ó ti lóyún fún ọmọkùnrin kan tíyẹn ti wà lé ọkọ ọ̀rẹ́ rẹ̀ ló wá sọ fún un pé ọ̀rọ̀ rẹ̀ ń fẹ́ àmójútó àtàdú àtàjò kọ́ mọ̀ jẹ́ pé orí pé òun báyàn ṣe wédú òun báyàn mójútó ṣọ́ọ̀bù lọ́wọ́ adarúgbólé lórí wọ́ tó ti wà bíi 54 ọ̀rẹ́ rẹ̀ ló wá ṣe létí ọ̀rẹ́ yìí lọ wá mú jáde nígbà tó wá mú wá ntọ́ jáde ṣe ni pé pé wọ́n ń lò ó ni o ọ̀pọ̀lọpọ̀ ló wà níbi tó wà lénìí tó jẹ́ pé ìlòkulò ni wọ́n ń lò ó àtòun àtìràwọ́ rẹ̀ ni wọ́n ń lò ó papọ̀ torí ibi téèyàn bá wà tí wọ́n bá ti lè ní nǹkan kan àrínáwọ́ sí pé oríire àṣeyọrí tóun ṣe rèé kó ní tọ̀hún kọ́ yẹra rẹ̀ wo kódà tó o bá ti ń lo bíi oṣù mẹ́ta oṣù pa mẹ́ta níbìkan tó o rí nǹkan rí kankan náwó sí àwọn bàbá mọ́nímọ́ní bàbá mọ̀yànmọ̀yàn wọ́n ní kó ní tọ̀hún parada odùfá kan ló wí bẹ́ẹ̀ pé tó oṣù pa mẹ́ta bá pé níbi tó o wà tó lóò ti ń ṣiṣẹ́ tó o rí nǹkan rí kankan náwó sí pé mo ra nkan báyìí kódà kọ́ mọ́ dùn kan 10,000 kọ́ mọ́ dùn kan 50,000 lọ kì í ṣe pa ní dandan ó yẹ kó o ti ra lẹ̀ àbí kó o ti ra mọ́tò ṣùgbọ́n kọ́ mọ́ wà rí nkan rí kankan kọ́ kàn mọ́ balẹ̀ kí wọ́n máa bí ọkàn máa rí ọ pé kí ló ṣe yín wọ́n ní kẹ́ ẹ yẹra kẹ́ ẹ parada ìdí ni tábìrì tó fi jáde sọ́rọ̀ ara rẹ̀ nínú ọdún 2026 pé òun ò tún gbọdọ̀ lo 2026 bẹ́ẹ̀ nígbà tó wá dinú oṣù kẹta ọlọ́run wá gbé mímọ̀ ṣe rẹ̀ dé ẹ jẹ́ kí n sọ kinní kan fún wa o lálẹ́ yìí lórí ètò yìí ṣé rí ó ṣeé ṣe kọ́ jẹ́ pé aláàánú rẹ ni ò tí ì rọ́wọ́ mú tóun gan ò bá sì rọ́wọ́ mú ìwọ gangan ọlọ́bì kankan torí pé òun la kọ mọ́ ọ pé ó sì ọ́ láàánú òun la kọ mọ́ ọ pé ó sì ọ́ lóore jẹjẹ mọ̀ pé ọmọ rẹ̀ obìnrin òun lọ sọ fọ́kọ rẹ̀ pé ibi tí mọ́mì òun ti ń ṣiṣẹ́ ọkàn òun ọ̀balẹ̀ òun fẹ́ kán kú ń bẹ̀ òun fẹ́ kí wọ́n ní food canteen tí wọ́n lọ́tọ̀ ọlọ́run wá ṣàánú ọkọ ọmọbìnrin yìí ọmọ rẹ̀ obìnrin yìí ìyẹn ni wọ́n wá lọ ra písìsì kan fún wọn wá ra písìsì yẹn wá kọ́ ṣọ́ọ̀bù lé wọn àjẹ́ ọmọ o wọn àjẹ́ ọmọ o on the 12th gangan lọ́jọ́ ìbí arábìnrin tá à ń sọ yìí won wa fe fi se surprise fun bi mo tin ba yin soro yi fun ara re na lo wa fe nu ara re so pe ah asun le di onishop asun le deni ti o joko ti o ma ra won mo se pe lo tanje fun won e lo saf won e lo fun won bottle water e lo se kini kan pe ohun eru tele tele e mo Nigeria te ba ri shop ti won ko fun te ba ri awon nkan ti won ko sinu e kosi be yan se lowo to te yan ba wo be ko nfe jeun eyan so pe eh aje oku kale nbi ac bi meta ni oku sibe ero ti won fi nlo iyan orisirisi nkan lo wa nbe ah kosi nto da to ke yan o sana rira re kosi mo po nlogun kosi wa ona abayo lati je kogun ose ta fi gbeto ikale ni ta fi nwa sori ikani lo se ose wi pe to ba ngbo gbegbegbe gbianju ba won gbe ki won ma ba gbe seyin kule re seyin window re ni o nibo lo wa lowo lowo bo lo tin sise se bi to tin sise so yo lara re oja wo lo nta lowo lowo bayi si oja to nta so yo lara re si won ma fi si owo re bu o bayi lo ka nile iwe kini course to se kini discipline iwe mi lo ka je oro re o dabi en to ka to ni bsc to ni gbogbo e to ni masters ti o wa yo lara re to je pe en to ka school sat gan won ri o igbesi aye re logo ti won to lo ni masters lo e ja ki e sara o ta fi gbeto ikale ni pe ka ma sira wa leti ero ba ni soro te le fi pe baba ore ofe e wi o e pe won sori 08128718630 tabi 08034962522 le fi pe won abi ke ma lo si number 9 honorable street olowo la bus stop along glass to isheri road isuti egan ni gando nilu eko loruko gbogbo awon ta jo meto tale iwa se ti gbo yin loruko olotu eto yi bond 92.9 fm tokale si number 1 adekunle faji road ikeja nilu eko nbi nbe lawa o otunba bewaji adekunle loruko temi titi ijo mejo ta tun lanfani ati pade to to ba ngbo gbe gbe gbe ba won gbe o ki won ma ba gbe nti oda sen kule re e ku kale ore lasun ile aye soso eru banu aye loku ko ma se be wala
2: beni baba ori o best spiritual center oruko roni ni to to mo da nipa ki a gbe eto adura kale lori eyike yi isoro ti o n ja bi eji airi oko tabi aya fe sise bi erin jeje riri tabi airi omo bi aiso tabi arun agbara adura alquran ni won fi n jagun segun pelu otito onu ibi ti ma pa wa ni ma da o wa a je kode ruba e se gbogbo osoro re wa ba olohun ala ni agbara olohun iwo na yoo deda ope e tete yoju si baba ori ofe spiritual center ti n be ni number 9 honorable street olowo la bus stop along lasu isari road isu ti ego igodo lagos e pe won sori ero ibanisowo yi 08128 7186

0: pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pérépéré kó bá kúrò lọ́wọ́ kò ní kúfọ̀ ládìde. Agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀, orúkọ èjìká ìbàdí àti ẹ̀yìn. Kíká kú àbírí ro. Gbogbo ohun tó bá lè máa mú ni pọ̀lẹ́ ẹ̀mẹrún ẹ̀mẹfà kílẹ̀ ò tó mọ́. Ó ń léwu díẹ̀. A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ já para o. Pátì rírì tàgétàgé bí ẹni fẹ́ ṣubú. Nígbà rẹ̀ ká máa ní gúlegúle. Bẹ́ẹ̀ bí ìtàtijọ́ ìgbò náà ń dà bí ti dá ni.
1: Ilé iṣẹ́ bàbá Erégbèmí wà ní Kétun bus stop ládojúkọ bíríjẹ lẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń lo mọ́tò alápẹ̀rẹ̀. Ní kejì.
0: 0862729575. Lápẹ́ àrẹ ṣe pàtàkì fún mi àti gbogbo ẹbí rẹ̀ pàtàkì. Ẹbí lẹ́yìn àkàrà ló. Mo ní ẹ̀rìn ìwọ́là tó rọ̀ nà. Kábíyèsí láti ọba lábílà ọ̀tún. Mo ní àlejò kan ní agbára. Òbí ni wọ́n. Èèyàn ńlá ni wọ́n. Wọ́n ń bẹ pẹ̀lú mi ní agbára ní ìdílé. Ó jẹ́ nítorí wọ́n mi gbé ọwọ́ orí ètò. Orúkọ tèmi ni Olúmìde Ọlámọ́rè. Bẹ́ẹ̀ pẹ̀lú ní Olúmọ̀ẹ́tì.

0: Baba wọ́n ní. Ah, bàbá ń sọ̀rọ̀ oníṣègùn ìbílẹ̀ tó dán tó máa dáa. Ó mọ̀ nípa orí àti egbò kan fi ṣọmọ ara ilé rẹ̀. Kò jẹ́ pé tí àwọn tó ní ẹ̀sàn kan sí mí, lọ́wọ́ fi lè pè wọ́n, àbí wọ́n pọ̀ sí wọn nílé iṣẹ́ wọn kó tàwọn máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n ẹni oníkànnà ti ń gbọ́ pọ̀ wọ́n, ẹni ọlọ́fọ̀nà ti ń gbọ́ mọ̀tá. Bàbá
1: yẹn orúkọ èmi tẹ́ ń gbọ́ ìní gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá erégbèrè tí mo wá láti ìpínlẹ̀ ọ̀sùn.
0: Ọdún tí mo rí rèé tí ẹ ti mọ̀ nípa ìwé àti ìbùkún máa lo orúkọ ìṣègùn ìbílẹ̀.
1: Bàbá tá a bá ní fi kún 25 years ní rè
0: ọdún
1: mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nínú iṣẹ́ ewé àti egbò.
0: Bàbá erégbèrè ní ìpè ẹ máa ń sọ fún mi pé àwọn sì mọ̀ yín bóyá ẹ ti wá yí padà. Àbí oṣù wà bẹ́ẹ̀ náà nípa iṣu ara pé à ń tọ́jú iṣu ara ni ẹ máa ń pa ẹ̀ dáadáa. Ẹ̀gbá ilé ẹjú kọ ẹjú lọ òkè òkun ẹjú lọ gba ẹ̀kọ́ sí i. Ṣé bẹ́ẹ̀ náà sì ní sà?
1: Ẹsẹ̀ atọ́kùn mi ò tí ì yí padà mi ò sì ní yí padà láéláé torí tí mo mọ̀ nípa ẹ̀ tó sì dá mi lójú. Òun náà ni ká ṣe ìtọ́jú iṣu ara yálà ọkùnrin àbóbẹ̀rẹ̀.
0: Nípa iṣu ara ìṣà kí ló ń fà gan-an
1: mú àdínkù bá agbára tí isan fi ń ṣiṣẹ́ lára ó poríṣiríṣi ṣùgbọ́n ẹgbẹ́ kan mẹ́nu bá díẹ̀ ńbẹ̀. Àkọ́kọ́ ni téèyàn bá ti ní ìtọ̀ ṣúgà bẹ́ẹ̀ni ẹ̀kejì téèyàn bá ti ní òkú àtọ̀ṣe ẹ̀kẹta téèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ ọlọ́gbọ́n tó ti pẹ́ èyí tó tún fara pẹ́ ni fún àwọn tí wọ́n bá ní ọ̀rá lára tí wọ́n bá sara ó ṣe é ṣe kí wọ́n nípèníjà nípa àìsàn ara.
0: Tí ọkùnrin nìkan ni ó ní iṣu ara ilé àbí oṣù bẹ́ẹ̀ fún obìnrin náà.
1: Bí sara ṣe ń dọkùnrin láàmú bẹ́ẹ̀ náà ló ń da obìnrin láàmú.
0: Bàbá erégbèrè ọmọ mi tu fẹlẹfẹlẹ kí à ń pè ní iṣu ara gọ́sà.
1: Ẹsẹ̀ atọ́kùn iṣu ara dàbí òpó tó gbé ilé dúró ni. Tí òpó yóò bá ti dúró dáadáa ilé ò ní dúró dáadáa. Gbogbo ara tí ń sàn ò bá ti dúró dáadáa ń bẹ̀ atọ́kùn ara náà ò ní àlàáfíà.
0: Àwọn tó bá wá ní ìpèníjà yìí lórí iṣu ara yìí báwo nìyẹn ti rí mọ̀ pé mo mà ti ní ìjẹ̀kùdé lọ́gbọ̀n ara.
1: Ẹsẹ̀ atọ́kùn ni wọ́n tí ò ń gbọ́ mi nílé yálà àgbàlagbà ní ẹnu àbí ọmọ kékeré tó jẹ́ pé tó bá ti jí láàárọ̀ gbogbo ara bẹ̀rẹ̀ sí ní rẹ ni wọ́n tó jẹ́ pé ọwọ́ rẹ ń kú tàìtàì ẹsẹ̀ rẹ ń kú tàìtàì.
0: Wọ́n máa gbọ́n báyìí.
1: Bẹ́ẹ̀ni àdúgbò tó jẹ́ pé tó bá ti rí òpó náà kan sí kejì á ti máa rẹ̀ wá ti máa ní gbúlegbúle. Àdúgbò tó jẹ́ pé àti bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ògbògbò fún ẹ. Ẹlòmíì tó bá ní kó bẹ̀rẹ̀ báyìí ẹ̀yìn yẹn máa wú sórí. Ẹlòmíì á ní ìbádìí ń so. Ẹlòmíì á ní ẹ̀wá àdìmídìjì báyìí ń ròyìn.
0: Ṣé àwọn tó bá rìn tó ń bọ́ ní bàbá àti báyìí tó ń bẹ̀rẹ̀ àbí tó ń rìn tó ń bọ́ ń ta gbèrègbèrègbè ṣé ká fún ní pé iṣan ọlọ́run ló ṣe ń bọ̀.
1: Ẹsẹ̀ atọ́kùn ìsara wọn ti ń daṣẹ́ sílẹ̀
0: nìyẹn.
1: Yọjú sí bàbá erégbèrè adọ sọrọ tí ẹ bá ti kọkọ dé ilé iṣẹ ti wa lẹyìn tí ẹ bá ti gba káàdì 1000 a wá ṣe àyẹwò fún yín lọnà tìgbàlódé àti ti ìbílẹ tá a fi mọ kí ni ṣe yín gan ìgbàwo ni kí lèyìn ti bẹrẹ ìbólódé dé ká tó mọ oògùn táwa fi ṣe ìwòsàn fún yín.
0: Ṣùgbọ́n mi ní dọ́gba máa ń sọ fún mi pé òfé lè ń ṣe àyẹwò.
1: Bẹ́ẹ̀ni ọ̀fẹ́ láyẹ̀wò àmọ́ tẹ bá ti dé ẹ gba káàdì 1000.
0: Bàbá erégbèrè ló tẹ́lẹ̀ pé ẹgbẹ́ ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yóò àti ibi tí ilé iṣẹ́ ló wà sàn. Àwọn ọmọ yín sábà sọ pé àwọn ìrírí irúsùn yìí á máa ná dé. Ẹlòmíì á máa ní arámọ̀rẹ́ orin orí orísun sí gbogbo ilé náà ló ṣe pẹ̀lú iṣan ara.
1: Bẹ́ẹ̀ni ó ní ṣe pẹ̀lú iṣan ara ṣùgbọ́n ètò tó fara pẹ́ kíní kan wà tá bàbá máa ń pè ní ọ̀fà. Ṣẹ̀dí ọ̀fà kan wà tá ń pè ní ọ̀fà ṣàkàtú. Tí ọ̀fà yìí bá wọlé sí yàn lára á bẹ̀rẹ̀ sí ní ẹba omi ara iṣan ara ẹ̀jẹ̀ ara egungun ara jẹni. Tí o tí ọ̀fà yìí bá ti wá pẹ́ lára ó ṣeé ṣe kí ara máa tanu kí nǹkan máa sọ kúlúkúlú káàkiri ara ẹni. Àbí àwọn kan wà wá láwọn ti lọ sí gbá àwọn ti lọ sáwo àwọn ti lọ sí bùkún bàbà sàṣùn ó ṣeé ṣe kó má jẹ sára ni kó jẹ ọfà ara. Ọlọ́run ní fẹ́ àìsàn tí ò gbógun kò ní fi jẹ wá mọ́lẹ̀. Kò sí ti ń ṣe ní atọ́kùn tí ò ní wòsàn nítorí ni kó gbé wa pàdé aláwo rẹ̀. Àmọ́ téèyàn bá gbọ́dọ̀ bàbá erégbèrè pẹ̀lú òwú ọlọ́ọ̀ba tó dá ewé àti egbò yóò rí wòsàn. Àwa kì í ṣe Ọlọ́run o ṣùgbọ́n a fi tọ́lọ́run síwájú ọlọ́run dẹ̀ ń fún wa sí.
0: ó ń pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pérépéré kó bá kúrò lọ́wọ́ kò ní kúkọ̀ ládìde. ó gbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀ orúkú èjìká ìbàdí àti ẹ̀yìn kíkà kú àbírí ro. gbogbo ohun tó bá lè máa mú ni tọ̀ lẹ́ẹ̀mẹrún
1: iléeṣẹ́ bàbá erégbè mi wà ní kétù bọ́sítọ̀pù ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní kétù.
0: 0627295 láti àrẹ ṣe pàtàkì fún ìlú àti gbogbo ẹbí rẹ
2: pátápátá.
3: ẹ̀jẹ̀ bó ṣe ń gbọ́ pẹ̀lú wa èèyàn náà lè ń gbọ́ bàbá yóò gbèmí láti ìpínlẹ̀ ọ̀ṣun àwọn ọmọ mọ̀ nípa ìlú àti ìgbò dáadáa. bàbá yóò gbèmí ṣíkà ní pé iṣu ara yìí ń gbogbo ọlú gbìyànjú.
1: ẹ̀sìn iṣan ara gangan là ń pè ní ìdọ́mẹ ènìyàn òun ló gbé ara wa dúró tí iṣan yìí bá ti ní àkùdé ara ò ní dúró bó ṣe yẹ kó dúró. ẹ rẹ lómi tó bá bẹrẹ báyìí ẹyin adó ta iṣan ara ti daṣẹ sílẹ nìyẹn tó bá ti di pé ẹjẹ oríbi lọ bó ṣe yẹ kó lọ omi oríbi lọ bó ṣe yẹ kó lọ lórí iṣan ẹnìyàn ò ní pè mí dá. ìwọ lọmọkùnrin tó ń gbọ́ mi nílé tó jẹ́ pé àti ṣe ojúṣe rẹ nínú ilé ó dogun fún ọ iṣan ara rẹ ti ń daṣẹ sílẹ nìyẹn. gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé nta ń pè ní ọlọmọkùnrin gan iṣan ló gbé dúró. ṣẹwárí atọ́kùn àwọn nǹkan kan mi wà tó lè ṣe àkóbá fún iṣan ara. ìwọ lọmọkùnrin tó bá ti ní àìsàn ìbálòpọ̀ lọ́jọ́ tó ti pẹ́ nípa bàbá wa ń pè ní òkú àtòsí ó ṣeéṣe kó ṣe àkóbá fún ọlọmọkùnrin náà. tó bá ti pẹ́ lára yóò ti kó ba iṣan kò wá ní jẹ́ kí iṣan yìí ní agbára àti ilé ìta ń pè ní ìpọn ọlọmọkùnrin dúró.
3: àwọn ọmọkùnrin ní pé nǹkan ọmọkùnrin wọn kéré ju ojú orí wọn lọ́kọ́.
1: iṣan kan wà níbi nǹkan ọlọmọkùnrin tó jẹ́ pé orí ẹ̀mí ẹ̀jẹ̀ ń gbà kọjá tẹ́jọ́ bá ti lọ bó ṣe yẹ kó lọ. bí ọmọkùnrin yẹn bá ti ń dàgbà sókè nǹkan ọmọkùnrin ó máa bà sókè mọ́. eléyìí bàbá wa ń pè ní àsókè.
3: ṣùgbọ́n àyẹ̀wò fínífíní ń bẹ̀tẹ̀ sí fún un.
1: bàbá àyẹ̀wò fínífíní wà á ti ní àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe àyẹ̀wò tá a mọbi tí àìsàn ló gọ sí lágọ̀ọ́ ara bá a ṣe ní ti ìgbàlódé bẹ́ẹ̀ náà la ní ti ìbílẹ̀ tá a bàbá wà ní láyé dán.
3: ìdúpẹ́ lọ́wọ́ náà. kódà báyìí farabalẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nǹkan láti ibi tí iléeṣẹ́ wọn sàn.
1: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá erédò mẹ́rẹ̀ 0806275 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 0806272975. iléeṣẹ́ bàbá erégbè mi wà ní kétù bọ́sítọ̀pù ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní kétù. iléeṣẹ́ bàbá erégbè mi wà ní kétù bọ́sítọ̀pù ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní kétù. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá erégbè mi rè lẹ́ẹ̀kan sí 0806272975.
3: bàbá erégbè mi àṣìwà pẹ̀lú wọn ní ilé agbára lórí iṣan ara ọlọ́mọkùnrin láti sọ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́mọdé tó wà ń ta ẹ̀sìn wọn fún ọmọkùnrin tó ní ó lè ṣe déédé lọ́dọ̀ wọn. mo sọ fún ilé ẹ̀kọ́ ní àwọn tó mọ̀ ń pa ìdáadáa tí wọ́n fi ṣe ìyìn rán yìí wọ́n sì wá láti ìpínlẹ̀ ọ̀ṣun ìyẹn ní ọ̀ṣun state. bàbá erégbè mi kí ni nǹkan míì tí ó tún lè ṣe àkóbá fún àìlèṣedéédé ọmọkùnrin.
1: ẹsẹ atọkùn ìwọ tó ń gbọ mi nílé eléyìí kọmọ láàrin bàbá mi tí wọn gbọ mi nílé. ọkùnrin tó bá ti ní ìtọ ṣúgà kò ní lè ṣe dáadáa. ìwọ ọkùnrin tó ń gbọ mi nílé tó ń tọ bí ẹ̀mẹta bí ẹ̀mẹrin ilé tó mọ
3: ṣẹraṣẹraṣẹra
1: yóò ṣe àkóbá láti ṣe ojúṣe rẹ pẹlú olólùfẹ rẹ nínú ilé. àkọkọ nìyẹn èyí tí bá ti ń tọ lẹẹmejì lẹẹmẹta kí lẹẹ tó mọ ó ti ń tọ àlàáfíà ara dànù. bá a ṣe ń tọ yìí ni san ara máa máa daṣẹ sílẹ. àwọn míì tí wọn bá jí làárọ atọkùn ẹsẹ wọn á wú ẹ bá fọwọ jìnnà á jìnnà
3: wọn
1: àìsàn kan nìyẹn. àbí ẹyìn ìyá mi tẹ ìgbọ mi nílé àti bàbá mi tó jẹ pé ọdún orí ló fa iṣan ara ti yí. a ti ní àwọn egbòogi fún àgbàlagbà.
3: Ó bẹ̀rẹ̀
1: ní báyìí lárúgbìnlé.
3: Ọjọ́ orí ọ̀rọ̀ ní ṣe pẹ̀lú iṣan ara.
1: Bẹ́ẹ̀ni, ọjọ́ orí ní ṣe pẹ̀lú iṣan ara. Torí bàbá ṣe ń dàgbà sí, bẹ́ẹ̀ náà ni ara ó ṣe máa daṣẹ́ sílẹ̀ sí. Ṣùgbọ́n a ti ní àwọn egbòogi tó dáa fún ìpèníjà báyìí. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi nínú, má sọ pé ọtí lọ gbá, ọtí lọ àwo, ọtí lọ kókó bàbá sásùn. Àìsàn ní bò mí mọ́ra kí n pa ẹ́ lórúkọ tó ń gbẹ kí mo síta kí n fi ẹ́ sílẹ̀. Gbogbo wa la mọ bí mo ṣe rí atọ́kùn nínú ṣe bàbá irúgbìn mi àti ara nìyàn. Tẹ́ bá ti kọ́kọ́ dọ́dọ̀ wa, àǹfààní ọkọ jẹ ni pé ẹ kọ̀kọ́ jẹ àǹfààní ẹ̀ pé
3: discount. Wọ́n ti ṣe àwọn ọ̀fẹ́ fún wa.
1: Nílànà ti bàbá wa àti ti
3: ìlú mi. Bàbá ó bèèrè níbi sọ́lẹ̀ kan ní àkíyèrà tí ò lọ́mọ mú. Ó mọ̀ pa ìdáadáa orí rẹ̀ tí ń gbọ́n pẹ̀ ní ọgbọ́dọ̀ sọ mi. Ṣé kí wọ́n ti gbé iṣẹ́ yìí? Ẹ ń sọ fún mi náà ń fi ọgbọ́n pé gbogbo ohun tó ṣe alágbára.
1: Atọ́kùn pẹ̀lú ògbó ọlọ́run tí ẹ bá ti di iléeṣẹ́ wa ẹ̀mí kábà máa pàṣẹ wa. Iléeṣẹ́ bàbá irúgbìn mi wà ní Kétu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Kétu. Iléeṣẹ́ bàbá irúgbìn mi wà ní Kétu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Kétu.
3: Ó máa ń gbára balẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá irúgbìn mi rè o 08062729575. Ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 08062729575. Ẹgbọ́n ìgbà kan.
3: Tó adúgbò lọ́wọ́ àlejò wa bàbá rẹ́gbẹ̀ mi rí orúkọ àtẹ̀mọ̀ tí ìpadà lẹ́ẹ̀kan sí olùmọ̀dé ọ̀làlérè ní orúkọ àtẹ̀mọ̀ rẹ̀ pẹ̀lú Lódìmáìtì ọmọ ẹ̀kọ́ ẹ̀kọ́ yìí. Ẹ ṣe o.
2: Ó pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pérépéré kó bá kúrò lọ́wọ́ kò ní púpọ̀ ládìde. Ó fara wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹ̀sẹ̀. Orúkún èjìká ìbàdí àti ẹ̀yìn. Kí dákú àbí ríro. Gbogbo ohun tó bá lè máa mú ni pọ̀lẹ́ ẹ̀mẹ òun ẹ̀mẹ pàkílẹ̀ òun tó mọ́. Ó léwu díẹ̀. A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jápara o. Wá ti rí ni tàgétàgé bí ẹni fẹ́ ṣubú. Máa rìn ká máa ní gúlegúle. Bẹ́ẹ̀ bí ìtàtijọ́ ègbò náà ń jáde sí ìdáni.
1: Iléeṣẹ́ bàbá irúgbìn mi wà ní Kétu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Kétu.
2: 0627295 Lápẹ́ rẹ̀ ṣe pàtàkì fún ìwọ àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.

0: gbogbo ohun tó láǹfààní láti máa gbẹ̀mí àkànṣe ètò léléyìí tó ní ṣe pẹ̀lú ìlera.
1: oore tẹ́nìkan lè ṣe ẹnìkan ni pé kẹ́nìkan sọ fẹ́lòmíì tó kó jẹ́ ká jọ jàǹfààní ìwọ̀nba ìṣẹ́jú tí mo ní pẹ̀lú yín. bàbá ẹ̀dákọ̀ ẹ̀ bá ń dakọ̀ yín fáwọn ará ilé ká mọ̀ pé lóòótọ́ ilẹ̀ wà nínú okulu pẹ̀lú mi.
2: ẹ kú kalẹ̀ gbogbo etí tó láǹfààní àti gbẹmí lórí ètò yìí bí ti ń lọ lákòókò yìí àìrẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì o èmi ni bàbá agitọ́ náà ń gbìn olóòtú ọfà ara. ẹ̀yẹ méjì yìí sì jáde ẹ bí n bá jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí lórí ìwòsàn ọmọ ẹ̀dá èèyàn àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú bá ṣe gbáyé pẹ̀lú àlàáfíà pàápàá jùlọ bárò bá dọ̀rọ̀ ewé àti wù bá a ti lò ó ti ṣe rí bó ṣe yẹ orí báwo bàbá wa ti lò ó kí o tó fi lé àwa náà lọ́wọ́ bó ṣe jẹ́ pé ayé náà dayé òyìnbó tó kò dé agbára ewé àti gbòkù ó ń ṣiṣẹ́ bí ìmọ̀nà wà láti ìgbà pípẹ́ wá ó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú àṣẹ elédùà tó darí ayé yóò tó mọ ṣiṣẹ́ títí ayérayé.
1: bàbá ọjọ́ ti pẹ́ tá a ti máa ń gbọ́ ọfà ara ṣé ayé àtijọ́ nìkan lọ́fà ara wà bó sì ń wà nísìnyí àti pé kí ni ọfà ara gan.
2: olóòtú ọfà ara nǹkan tó lágbára pọ̀ ni ó ti wà tipẹ́tipẹ́ orúkọ tí kálukú ń fún lójú ó yàtọ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ò mọ ohun tí ẹ̀ ń pè bẹ́ẹ̀ wọ́n wà á mọ̀ fún lórúkọ mi ṣùgbọ́n ẹ jẹ́ ń fún aláwọ̀ àpẹẹrẹ tó ṣe pé ṣeé ṣe kí a fi fura pé ọfà ara rèé. alákọ̀ọ́kọ́ òun ni pé yóò mọ dàbí pé nǹkan rìn kiri ara ẹ̀dá èèyàn ibi tó bá ṣì rìn dé o kìí ṣe pé yóò mọ dùn mọ́ o ìnira ni mọ̀ jẹ́ ńbẹ̀ nígbà míì wà bónítọ̀ ń bá ní kòhùn fẹsẹ̀ tẹ̀lẹ̀ ṣe ni ó dàbí kó fẹsẹ̀ lérí ẹ̀gbó ó fẹsẹ̀ lérí ìgò àbí wọ́n dá ta sí i lára nítorí ọfà ara yìí ìmọ̀ wọ́nà láti ba inú ẹ̀jẹ̀ jẹ́ àti inú ara ni kò wá síbi tí ó lè rìn dé nínú ara ló bá ń ṣèyàn lọ́wọ́lọ́wọ́ a máa fẹ̀fọ́ rí a sì máa fakójú oṣù rèé ni pé kòkòkò fẹ́ sún gbà míì nígbà míì sì rí a máa ṣeni láyà tí ó mọ̀ ṣeni láyà kìkìkì táyà ó ṣàdédé mọ́ já pàpàpàpà ẹ̀sì kí ó bá ti rí báyìí wàhálà ti bá ń kí ń bí ọkàn nù ọ̀fà ara nù kò sẹ́ni tí ò lè ṣe àmọ́ ọ̀ṣọkùnrin àmọ́ ọ̀ṣọbìnrin àmọ́ ọ̀ṣọmọdé àṣìmọ́ ọ̀ṣàgbàlagbà jẹ́jẹ́ mi mo jókòó kò sí ní ọ̀rọ̀ ọ̀fà ara o mo bá wọ́ dẹ́sẹ̀ ó lè wọ́ dápá kò sì ní wá pẹ̀lú ìrọ̀rùn ìmọ̀ jẹ́ kára ó ní ẹni tó bá ṣe ni ṣùgbọ́n pẹ̀lú ìwé àtẹ̀gbò gbogbo ẹ̀ pátápátá ní gbòǹgbàgbé tẹ́ni tí ń sì ń ṣeun tí ó padà dẹ̀ tó lálàáfíà.
1: bẹ́ẹ̀ ti ẹ̀ fojú kàtà báyìí àwọn ìtọ́jú kọ inú ara wo ni ká gbà ẹ́ pé yóò dùn àfisẹ́yìn tí mo fi sọ.
2: ẹ jẹ́ ń kọ́kọ́ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà 08054-7004-01 ẹlòmíì àmọ́ fẹ́ báyẹn sọ̀rọ̀ àṣírí lórí tẹlifóònù nígbà bá sì gbà láàyè tó dáa tó fọkàn rẹ̀ balẹ̀ yóò mọ̀ pé kóun gbéra kóun wá lóko torí ó lè bá mi sọ̀rọ̀ lórí tẹlifóònù kò lè gbé oògùn látòrí tẹlifóònù o. ṣé ẹ rí ti jẹ́ kòkòrò inú ẹ̀jẹ̀ nǹkan tó burú gbáà ni bí kòkòrò bá wọ inú ẹ̀jẹ̀ yóò ba ṣan ọmọlúàbí jẹ́ ẹ sì rántí pé ṣan ara wá dàbí wáyà tí ń múná láti ibì kan síbi kan ni o bí ṣan ò bá ti sí ẹ̀dá ò ní lè rìn gerege bíṣẹ ọba ti ṣí ẹdá òní lè gbápá gbẹsẹ dáadáa bó ṣe yọ ogbe bíṣẹ ọba sì ṣí ẹdá òní lè ṣe lọkọ láyà lọdọ obìnrin èyí ò ní fà tẹlòmíì fi mọ owó ìyàwó rẹ bí àbúrò rẹ tí ò gbọdọ fọwọ kàn yóò sì mọ rí nǹkan ẹtọ gẹgẹ bí nǹkan ìwọ tó rẹrù ó mọ bá ni. ewé àtẹgbò táwọn bàbá wa lò tí wọn fi níyàwó kan ní méjì ní mẹta tí wọn sì ṣojúṣe bí ọba tiẹ lágbára àti níyàwó méjì mẹta ìkan tó ọba nínú ọgbọdọ jù ú mọ pé ọkọlọkọ òun ilẹ yorùbá tá a wà yìí arọba aládé tó ti lé lẹni àádọrin ọdún tó sì níyàwó mẹrin márùn mẹfà tá a sì gbọ rí pé kò ṣe déédé. ṣé ẹ rí àìlè ṣe déédé ọmọkùnrin nǹkan aburú ni àìlè rìn dáadáa nǹkan aburú ni a sì mọ ọfà tí kòkòrò inú ẹjẹ ìbá gbìmọ ìyá tán òun àtọfà ara àmọ́ ẹ jẹ́ kó dúró fẹ́ mọ́ ọ̀lú báyìí báyìí. a si mo fa ki apa kan ri ko mo fe fo yan ye ngba mi si wa to se pelomi ba e ko mi ru osu owo re kan ni koko ku ririri bi ko se je nbe elomi si re ese re kan ni ku ririri bi ko se je nbe elomi ese mejeje atowo mejeje iwo ku ririri bi ko se je nbe se mo pa wa gbogbo da keka mo ni ru eyin oniran eta si se lorun iwe ategbo ki se pa se lo ni yibo lo re iwe ategbo wa ibi ta ti ni iwe ategbo na la wa sise re ati lilo re lo se pataki ngba ba sayewo kan ta yewo du ta won tin seyan a wa se kini a wa gbogbo se lori e beyan ba ti lo ogun bi e se ni ogun ko ni soro dada ni ko sise bo se ye ko sise baba gi tolohun bi olootu ofa ara ti e fi pe mi lolootu ofa ara ni bob bye Lagos Abeokuta expressway ile epo ja bus stop ni Victory Plaza ibe ni o kale si si mo gba mi lagu opolopo eyan oju amoti soro lori telephone ngba ba soro tin ba bi olosi si beere oro iwo na ri pe dere loluwa 08 7 54 70 0 0 1 08 7 54 70 0 1 awon kan ti mu ko mo ko yo mo le gbe papapa laarin awon egbe re awon ti mu ki oko laye o mo jija ile isota ko mo ko yo mo le se bi okunrin atawon ti so ni darugbo kange kange elomi won fa awon danfo won gbe igokada won gbe sokale ni elomi ba gbese kan won se ba gbe keji ni o fa ara mo sise kise lara a si mo da igbese aye omokunrin atomo bere laamu olotu ọtẹtí
1: bá mú gbọtẹ mẹnu ba iṣan ara ní ìsinyìí
2: ọpọlọpọ èèyàn tí ó bá gbìyànjú wọn ní ayé ìka láṣe kùkùrú iṣẹ ẹyìn bá ṣe kù tí ò ṣetán ayé ìkíkùrú iṣẹ èèyàn ṣe tí fi débi àpẹẹrẹ ni ṣọ rí béèyàn bá dààmú ló kó dààmú lòdù orí tí ó gbìyànjú àmọ gbá wo oreko ni wọn lò ní ìgbò bá lóun fẹ kírun àbò fẹ gbàdúrà ilé ìjọsìn wọn gbàgà fún lọtọ ni ọmọ ọdún mélòó ni ọtí ẹ ń gbàgà fún bọ́ bá ti ẹ̀fẹ́ tẹ̀ pa ń bọ́ sì tẹ ọ̀pá afáàrí lè yàn tẹ̀ bó bá ti dọ̀pá apọ́ ń fi gíísì kẹta iṣẹ́ láì tí ìpọ́nmọ ogójì ọdún ìpọ́nmọ àádọ́ta ọdún èyí bí wọn náà rí mi ń gbà pé ọfẹ́ wọnú kú ìlú àyín ọdún pé fúnra mi ni bọ́ọ̀lẹ̀ ní mọ́tò kì í ṣàìmọ́ mọ́tò wà ọlá ni mo fi ṣe tí mo fi ní dẹ́rẹ́bà tó wà mí àṣì bọ́ọ̀lẹ̀ àwa náà wọnú àwọnú àyín nígbà adétọ́ ní kí n ra ẹlẹ́rìn dòdò lóhùn bẹ̀rẹ̀ lẹ́rìn dòdò omi bùwá nígbà bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rí báà náà fúnra mi ni ojú sídìí kẹlẹ́ gbogbo ọ̀rọ̀ tó yá aṣọ pọ̀ ṣùgbọ́n òfin gbà wá láàyè níwọ̀nba bọ́ọ̀ bá tẹlifóònù mi wọ́n ní gbọ́ iṣan láàfi ìṣẹ̀lẹ̀ ayé bí ò bá ṣiṣan lára ẹ̀dá ẹ̀yìn àbí ṣan ọ̀bá ṣe ń tó yẹ ó ṣe onítọ̀hún kàn dàbí òkú igi tí ẹgbẹ́ ti ṣẹ́gbẹ́ kan ni kòkòrò inú ẹ̀jẹ̀ àṣì mọ́ ọba san jẹ́ gbogbo ohun tí jálòmíì mọ wọ ọ̀kan kó bí kí bí kùrùkùrù kó bojú ọjọ́ ara ń tí jẹ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ni ẹlòmíì sì lè jíjára jẹni ní gbogbo ìgbà kò mọ ní ọkọ̀ kò mọ bí ìpàdé kò mọ lé báńkì yóò mọ já gbogbo ara jẹni bẹ́lòmíì bá wẹ̀ báyìí wàhálà ni bí ó wẹ̀ náà wàhálà ni àwọn tí kòkòrò inú ẹ̀jẹ̀ ń ṣe ó pọ̀ àyẹ̀wò lákọ̀ọ́kọ́ ṣe àwa náà ló gbà ló dé mọ́ ti àná àá fi béèrè ibi àìsàn lúgọ sí ewé tó bá táyé mu lè mọ́ bàkán ìdí mu ọ̀gbọ́n àwọn bàbá wa ní àṣà ni ò jẹ́ lúbúlúbú ojú ọ̀nà ogun ní jẹ́ bẹ́ẹ̀ àgbo ìṣègùn ìbílẹ̀ ìwé àtẹ̀gbọ̀ àtẹ̀sọ àti epo igi bá a ti ń fàwọn òyìnbó jẹ́ ń bọ̀ láti bí ogójì ọdún ilé pẹ́sẹ́pẹ́sẹ́ tá a ti wà lẹ́nu ẹ̀ àti gbàwòsàn lọ́wọ́ lọ́dọ̀ wa mọ̀ àwa kọ́ elédùn òkè ló fàṣẹ sí ń tà á ṣe ṣùgbọ́n ìwádìí iṣẹ́ ìwé àtẹ̀gbọ̀ bí ọtí ìlú gẹ́lẹ́ ewé táwa fúnra wa ralẹ̀ tá a gbè tá a níṣẹ́ mọ́ fowó rà owó téèyàn bá ewé téèyàn fi bí odidi éka alẹ̀ kan gbìn lóríṣiríṣi ewé èyí tá a gbìn sí tí omi èyí tá a gbìn sí inú ibi yẹn èyí tá a gbìn sí ibi bòjíwà lóríṣiríṣi tó yẹ pé àní náà ṣe wà káàkiri náà èyí tá a ti ṣe é lẹ̀ wà ńbẹ ìwọ ni ọjà rẹ para ọwọ́ àlàáfíà fúnra rẹ bí wọ́n bá ti lálàáfíà ẹni tí ò tí ì kú ló ní gbókè yìí ló ní gbókè ọ̀hún náà nọ́mbà ló yẹ 08 7 54 70 0 1 ọfà ara lára ẹ̀dá èèyàn kì í bá ní wáre o ìwọ ni ò ní gbà àgbàrá òde pé ò ní lówó ẹni tó nílé ni ò ní gbà fún àwọn àpẹẹrẹ tó ọba wá rí tó ọmọ túmọ rẹ tó ọmọ ó kọ rẹ ìwọ pèlú lórí tẹlifóònù àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gùn
1: Baba, e ku ato to me. Era kan ba npe phone number yi le kan si se mo pe elomi o le ma raye sugbon ba ti mu phone number yi elomi ati e le lati mu pato ngbo lo wa gan ati bo ni ati ba yin soro
2: e se olotu Lagos Abeokuta Expressway ile epo oja bus stop ni Victory Plaza ibe ni o kale si gbo mi daada o Lagos Abeokuta Expressway ile epo oja bus stop Victory Plaza ibe ni o abi e pe telephone ibi gbogbo ni sokan to osupa idojumo onile molotun 08054 7071 ama reti ni o
1: awon le ti gbo yan eyin yan se mo pe orire yi fe ke yan se bayi iwo na jara re gba loni alafi awa ko ni di fi afi

0: báyìí kẹ má gbé kúrò nǹkan tẹ kọ má ṣe ní pé tẹ bá ti ní pé ó dàárọ̀ báyìí ẹ kọ̀ rọra pa rédíò yìí ni tó bá tún ti dàárọ̀ làkẹ́tù tán iléeṣẹ́ bond fm 92.9 ibẹ̀ náà lẹ jí sí yẹn akíyìn ni gbogbo ibi tẹ ti ń gbọ wá pé ẹ ṣe gan-an ni bẹ ẹ ṣe ń tẹ́tí sí wa lágbára ọlọ́run ire àánú ìdùnnú ìfọkànbalẹ̀ ọlọ́run ẹ ó máa jẹ́ tiyín àti ti gbogbo wa náà lápapọ̀ akíyìn pẹ ṣe gan-an ni bẹ ṣe ń tẹ́tí sí wa bẹ ṣe nífẹ̀ẹ́ wa inú yẹn á túbọ̀ máa dùn sí ni ní báyìí a lọ forí lóṣù kan torí ẹ bá wojú aago yín aago méjìlá gérégé ti lò ká máa kíyìn pé ẹ káàárọ̀ nígbà tó tún bá ti aago mẹ́rin lágbára ọlọ́run á tún kíyìn pé ẹ kú ojúmọ́ rí ojúmọ́ ayọ̀ lágbára ọlọ́run á jọ máa kíra wa kú ojúmọ́ ni ní báyìí ẹ jẹ́ ká rí pé àtìlẹ́kùn wa ẹ tilẹ̀kùn yín ẹ ti géètì yín ẹ ti fèrèsé yẹn wíńdò yín ẹ ti gbogbo nǹkan tó bá yẹ kẹ ẹ ti pátápátá ẹ jẹ́ kí gbogbo ẹ̀ kó pa lọ́lọ́ bó ṣe yẹ kó pa lọ́lọ́ tó bá dẹ̀ já àdúgbò tó jẹ́ pé tó bá gbariwo pẹ́rẹ́ wọn sá ni ẹ jẹ́ káriwo wà náà ó yàbí tẹ́tí mama play music látàárọ̀ o láti alẹ́ títí di àárọ̀ ẹ àwọn ibìkan wà bẹ́ẹ̀ tó yẹ pé tó bá ti ń gbọ́ wúruwúru ìgbà yẹn kò sẹ́ni tó máa súnmọ́ bẹ́ẹ̀ àwọn ibìkan wà tó jẹ́ pé tí gbogbo ẹ bá dákẹ́ lọ́lọ́ kò sẹ́ni máa súnmọ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé kẹ pa náà ni ẹ pa náà tó bá jẹ́ ẹ̀tàn náà ni ẹ̀tàn náà ẹ ṣàrí pé gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe òun náà lẹ ṣe àbọ̀ ọlọ́run adájú lórí yẹn adájú lórí gbogbo wa àsìkò tá a dẹ̀ wà yìí náà bá a ṣe ń mójútó agbègbè wa tá à ń paná tá à ń tanná tá à ń ti géètì tá à ń tilẹ̀kùn ẹ jẹ́ ká tún tọ́jú ara wa náà nípa wíwo aṣọ èyí tó máa bo gbogbo ara wa dáadáa tí ó jẹ́ pé òtútù kò ní lè wọ̀ wá lára nítorí tá a bá máa jí nígbà tójú bá máa mọ́ kájí sálàáfíà àti ara líle àbọ̀ ọlọ́run adájú lórí yín adájú lórí gbogbo wa ní orúkọ màmá wa látòkè wa màmá wa princess adenike adegoke àti bàbá wa alhaji wahab akọsílẹ̀ náà là ń kí pé ẹ ṣe gan-an ni bẹ ṣe ń tẹ́tí sí wa èmi ní kọ́kọ́ àtẹ̀mí àti gbogbo àwọn tá a ti jọ ṣiṣẹ́ ẹnjìnìà ọmọ-ẹgùn ni ẹnjìnìà adésínà ni ẹnjìnìà tìó ni ẹnjìnìà báyọ̀ ni àti gbogbo wọn pátápátá tí a jọ wà àwọn tí wọ́n wà níbi ẹ̀rọ amúnáwá wa àwọn ẹnjìnìà wa ẹnjìnìà ayọ̀ ọkọ̀ ìyá ayọ̀ bàbá ayọ̀ bẹ́ẹ̀ ni à ń kí yín ní orúkọ wọn ní orúkọ arábìnrin adéfẹ́mi òjì kùtùkùtùkùtù ẹwà wà kíyìn náà ni tó pé ẹ ṣe gan ni bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ní orúkọ ọ̀gbẹ́ni adésínà olúbọ́dún náà àjọ ń kíyìn náà ni àti àwọn tó wà nílùú rẹ̀ àtàwọn alájà wa ọ̀gbẹ́ni taiwo àti gbogbo àwọn èèyàn wọn pátápátá lórúkọ gbogbo wọn ni gbogbo wa fi pawọ́pọ̀ la fi kíyìn pé ẹ ṣe gan ni bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa níléeṣẹ́ bond fm 92.9 blessing aluko lorúkọ ti tèmi àtàwọn àtẹyìn àjọsùn láyọ àjọ jíjí òdòdó a ò níjọ tójú oorun dojú ikú a ò dẹ̀ ní tójú àlàbọ́ sí kòtò lágbára ọlọ́run àbọ̀ ọlọ́run adájú lórí yín adẹ̀dájú lórí gbogbo wa kí yín ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa pé ká sùn láyọ̀ ó dàárọ̀.
1: I pledge Nigeria my country to be faithful, loyal and honest.